0: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ń tó pa wá lánàá tó ṣáájú wa sí mọ̀lẹ́ alayọ̀ lẹ́ni adúpẹ́ àgbẹ̀ ọ̀gá àyàn ológun. Ọba sẹ́rẹ̀ kárí ayé.
1: Ẹgbẹ́ ń rẹ pàpà bọ́ bá ògùn wa.
0: Ọba tí ò ní tán láíláí. Ọba tí ò ní kú láíláí.
1: Èmi àlà
2: Èlìlá.
0: Ọba àná ọba òní.
2: Dáwù Èlìlá.
0: Ọba ọ̀la.
1: Yẹ̀lẹ́wò
2: Èlìlá.
0: Ọba ayérayé.
2: Dáwù Èlìlá.
0: Ọba tó ti ń bẹ kí bẹbí ó tó máa bẹ.
1: Yẹ̀lẹ́wò
2: Èlìlá.
0: Ọba àjọkẹ́ ayé ọba ṣàkí ọ̀run.
2: Èlìlá.
0: Àyàn ológo.
1: Mẹ̀rin ló ń.
0: Àgbẹ̀ ọ̀gá. Lórí ayé ẹnìkọ̀ọ̀kan nu wa. Ọba tó jẹ́ ká jí sùn lánàá tó sì wá jí wa sí mọ̀lẹ́ alayọ̀ lẹ́ni.
1: Kì ló fún wa ṣe.
0: Kìkì ṣe mímọ̀ ṣe wa.
1: Ọmọdé ìlú bí.
0: Mímọ̀ ṣe rẹ Ọlọ́run ọba ni.
2: Ìjọya.
0: Àyàn o àgbẹ̀ ọ̀gá. Torí pọ̀ jù ọ̀pọ̀ òjò ló ti rọ̀ sílẹ̀ ti fi mu. Àwa ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba.
2: Ìjọya.
0: Olúwa ṣe. Àdúpẹ́. Àyàn ológo.
1: Èyí yóò bí ẹ.
0: Ojúmọ́ ni gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ mi. Àkú ojúmọ́, àkú ojúmọ́, àkú ojúmọ́ mọ́.
1: Àgbàlagbà ìlú.
0: Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ àlàáfíà, ojúmọ́ èrè, ojúmọ́ àṣeyọrí, ojúmọ́ ẹ̀kú tó ń ṣe báàlì ọ̀rọ̀ ló mọ̀ wá lénìí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́. Ṣé dáadáa mo bá yín gẹ́gẹ́ bá náà ṣe wà ní kọ́ni lágẹ̀ ló ń bí?
2: Ìlú san ní adẹ́ kò ṣe fi sára.
0: Ẹ jẹ́ kí n túmọ̀ kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa òwúrọ̀ la wà.
2: Ìjọya.
0: Ní kọ́ni lágẹ̀ ló 96.7 FM. OK sọ́gà jókè lọ. Ilé funfun bá lọ fẹ́lẹ́ látẹ̀dó sí nílẹ̀ Ìbàdàn. Lọ́kọ̀ olóòṣù èso Gbẹ̀ngà Ọláyíwọlá ó yàtọ̀. Pẹ̀lú àmójú rẹ̀ tàjọ máa ṣètò lẹ́ni. Adémọ́lá Azeez.
1: Ìjọya ohun yàrá.
2: Ìjọya.
0: Azeez ò tèmi nù. Ìṣọ́lá tèmi nù.
1: Ìjọya.
2: Ìjọya.
0: Tijani Bisola Balakis lorúkọ mi tọ́pọ̀ èèyàn mọ̀ sí Bishop Alaga ìgbéyàwó tó ti salẹ̀ nù.
2: Ìjọya.
0: Ẹ jẹ́ kí n máa tún kí n káàbọ̀ sórí ètò yìí ètò wa òwúrọ̀ la wà. Ẹ kó máa bá ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́rú Wednesday nù ní dèédé aago mẹ́rin sí aago mẹ́fà bọ̀ dájú. Tanú òjò tẹ ní tẹ̀ní òjò tanà. Ẹyẹ bí ọ̀kí kò máa sí i. Àwa la wà níbẹ̀ ní kọ̀nà lágẹ̀ ló ń bí. Ọmọ yìí tún ti dé sórí ètò òwúrọ̀ la wà. Ẹyin bàbá mi ẹ̀yin màmá mi ṣe ti dìde ńlẹ̀. Ẹ dìde o, ẹ dìde ńlẹ̀. Àjọ máa ṣètò yìí lé ni. Àtìsọ́ ṣó ti múra dé. Ṣó ti yá.
3: Ogbe bo ti n de.
4: Aki Abiola jẹ tun man.
0: Ṣé ká bẹ̀rẹ̀ lórí pẹ̀rẹ̀ wọ?
4: Aki Abiola.
0: Torí àlàsìkò. Ẹyin bàbá mi, ẹyin màmá mi nínú ilé. Ọmọ yín tún ti dé sórí ètò yín ètò wa tá a pè ní òwúrọ̀ la wà. Kí la mú wá fúnra wa nínú ilé lé? Ẹ kó mọ̀ pé lórí ètò òwúrọ̀ la wà. Ohun tá a máa ń bára wa sọ náà. Ọ̀rọ̀ inú ilé náà ni àbí bò ni? Bí ó ṣe dáa, bí gbogbo ẹ̀ tá a sì ṣe kọ́ra wa lẹ́kọ̀ọ́, a tún ti mú kàn dé lé ni na. Ó sì máa dùn lé ni, a tún jọ máa ṣe ni pẹ̀lú aṣọ ọlọ́run ọba. Ìṣọ̀lá Ọlọ́run ó ṣàánú wa nílé ayé yìí. Ọ̀rọ̀ ilé ayé yìí ìlú gangan ni. Ohun tó kọjú sẹ́nìkan báyìí ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ẹyin bàbá mi, ẹyin màmá mi, ẹyin ẹ̀gbọ́n mi, ẹyin àbúrò mi, ẹyin tèmi nínú ilé. Ṣe ti jókòó. Bàbá mi jẹ́ láruru, ṣe ti wà ń bẹ̀ òun, ṣe ti wà lórí ìjókòó yín. Màmá mi Alájà ìyá àbejì ṣe ti wà ń bẹ̀ òun. Bọ̀dá mi
5: Ambalé
0: Azeez ṣe ti jókòó síbẹ̀ òun. Àtàkankan ṣe náà ti wà ń bẹ̀. Gbogbo ẹyin pátápátá ni mo kí. Àtìzó ọ̀rọ̀ tá a fẹ́ sọ lẹ́ni yìí ó kẹnu díẹ̀, ó kẹnu díẹ̀. Ẹyin èèyàn mi, ẹ dákun. Kí ló dé tó bá jẹ́ pé tá a bá fẹ́ fi kọ́lọ́hún tiẹ̀ ṣàánú wa nínú ètò ìgbéyàwó yìí? Ẹ wo, ẹ máa lọ sórí Facebook wa @lagelo 96.7 FM. a comment, a like, a share, a woman you. O ju te fin wo wa ko ni 40 te fin gba ko ni dipe lase Olorun ba. Eni kan lo ma foro lo mi. Lo ni ka gba won ni moran. Won pa won leyan buruku. Ah, e sa wo. Bo lo se ri. Ki lo sele. Won la won fe yawo. Sugba won mo pe yawo awon single mother ni. Ton da omo to omo obirin bi omo odun meta awon opo a ki lo de omo e ki sarun na tin ba fi omo na ni wa bi fun mi na awon mu omo un gege bi pa won la won bi awon to de bi ami iyawo awon tun wa bi emo meta mi fa won koda ninu omo meta ta e le mo pe omo ta so yi ke sa won la won bi tori awon nife gidigan
5: omo wa be
0: o po omo won ti graduate se la so n ba mi lo
5: ben
0: eyin ara le se n ba mi lo to je pe medical doctor ohun lo mo mu ti e si se medical doctor ti le wa nbi o ti le ohun ni o e mo ko si ba mo se fe se se to yo sa lo li okonjo kan
5: di dodo
0: lo mo ohun ba mu rorin ayo wa fun babe asiye ni le ah daddy mo ti setan o mo fe marry mo fe ma lo le oko inu baba edun ah emi ni koton ebi si baba e feran ede gbogbo to nje ma awon vendors be won fe se cake ni be se decoration ni won fe se gbogbo o si mo gbogbo awon kan ba hun won alagadu alagajo ko bi yawa bayi gbogbo ẹni baba yẹn ti san pe ko je ki ye gan ko se kankan ninu pe ah emi ni mo bi omo yi eyin ara le en wo pe ah ni bo lo fe igba na wa nko e fe mo nton se le e ma mo nton se le ha baba yẹn san gbogbo owo pata ataso ti won ma wo ni ataso so jo ma change ni gbogbo nkan patapata ni baba yi se igba to ya pati wa nku ose kan se so po su boyo osu kan osu kan ti won se pati baba won wa pe baba won joko ati ya ati baba pe eyin daddy e ma binu nkan to sele ni wi pe eyin baba eyin bc eyin o ti mo pe mo yin fe se wedding nkan to wa sele ni wi pe eyin ohun fa je ko wa se wa mo nkan to fi boro je baba yen ni o ni ko si nkan to kan pelu yin to ba wo wa na ni but daddy nkan to sele ni pe mo fo je ki my biological father o tun so fun baba yen be my biological father mo fe je ko walk me in ni ojo wedding ori baba yen kokofu lo pe mi understand ki lo so mo fe je ko biological father mi bo se so fun baba yen na niyan o mo fo je ko walk me here lojo wedding ah e mo pe awe eyan alare ran ni wa baba yen dori kodo oni oke ko si wala ah oh ni kini baba nse o wa lo pogba won vendors pata to ti sanwo fun ko dowo ohun pada ohun o se wedding mo ki lo sele ko si nkan kan ohun o se wedding mo o gba gbogbo owo patapata o n ko se kan bo se meji ose meji baba n gbera olawon travelers kwada o po nigeria won lo awon pe yawo awon ato ma won yen pe to to ba je po fe se wedding lo pe baba e ti ko ri e lasile to fi graduate ta won fi ran ni school to fo je po fe se yawo ti ko ri e te jo rira mo make sure pe baba yen so ni boya bi like boya bi 6 months ta mo yen ma se wedding in lo to foju kan baba lati bi ogun odun lati bi over 27 years to mo yen si wa lodo baba yen in loro yen boya no ni mi ati e mo se olorun se anu wa oro ko ati yawo ah in lo mo yen to mo baba lo so wa no dia o ohun fe je ki baba ohun baba ba o ti so fun baba yin pe ba logical father ohun ohun fe je ko take responsibility ko work ohun him baba yin ni ko si problem ba logical father yin o na lo ma gbe gbogbo nkan patapata to ba fe se wedding pe ko sanwo ke jo se wedding ko si problem eyin ara le isola won wa nda baba yin lebi bi pe ko da o wicked in to si o da so ye ko le gba gbogbo owo so ye ko le so pe won o se wedding mo se bi nitori pe en se bi en ohun lo oku oku lo ku re baba omo lo lo omo now so ye ko le ri be igba to si mo pe omo lo omo lohun so eyin ara le ibere temi re asizo ibere temi re o so ye ko ri be baba to si gbe lati bi odun meta to si nto to to ba se je pe baba yin o wa lojo na so ye ko le so fun baba ti ya re kon jo joko pe eh nkan to sele ni wi pe mo fa je ki baba mi gangan mo fa ye ko to ko work me him lojo na so ye ko won le se bayin fun baba anu ye mo se ko fe gbo asizo kamo ara lete won mo ba wa da si tori ko sasiko so pe an lo afa apolowo oja
6: e kule gbogbo eyan ara le e ka ro akojumo bi oro ise lo eni fe bere abi eni bere oro lo fe di egbo odun mi pe ko si asiko lo titi tori pe yoruba ma so pe to ba ko waju senikan eyin lo ko selomi
0: ben
6: papa julo gege bi oro ise wa yoruba ma so gogo baba yen o ko se dada to beni tori pe yoruba ma so nkan kan pe oke oku lo kure ngba mi baba omo lulo mo and then e ma je ka so pe iya yen ipe ngba to ku die ki wedding yen hold ni baba yen to mo se ri awon iyawo ta nfe laye sin e ma se so pe ah tori pe ogugu ti ko le lati almost abi 25 years 27 years ago pe won rira won e ma je aso be o tori pe in to fi mu omo yen so pe ah mo fe ki biological father mi mo fe ko work me definitely ke se pe omo yen o sese ni conversation pẹ̀lú baba ẹ̀ biological father ẹ̀ bàbá jù lọ ta bá ní ká wo baba yẹn ó gbìyànjú ẹlẹ́ran ara ni ẹran ara ló lo baba tibí tó tọ́ yẹn yẹn alàgbà tọ́ yẹn pé iṣẹ́ tí mo ti wá ń ṣe é bọ̀ látẹ̀yìn wa ṣùgbọ́n ta bá ní ká ro ó yẹ kó fi maturity sí dáadáa pé okay ṣe bí tí ń bá kúkú ṣe nǹkan báyìí àṣeyọrí ẹ̀ àṣeyọrí baba yẹn ni nǹkan tó yẹ kó ṣe fún yẹn ṣùgbọ́n at the end of the day baba omo to je to fe se wedding yen ati ya omo yen owo won ni mistake wa
7: oja
6: owo awon mejeji owo omo ati baba yen owo omo ati ya e ni mistake yen wa lo je ki eran ara ko lo baba yen to ba ye pe won ni agbe kale oro daada pe ah lagbaja e wa koda iya yen gangan lo ko ye kokoko pe ko nse omo lo ye kokoko so pe ah daddy mi o biological father mi no o wa absorb pe ah pe biological father no
0: iya yen na de gba be biological father e ke sare fe won lale ni opportunity ko kan ka sare gbo kan ta won la yesu hello
8: hello ma
0: e ka yes sir
8: e ku eto ma
0: so ni sir
8: ọlọ́run no, ma fún ẹṣọ
0: àmì
8: kẹrí mọ́mì èèyàn ni wá tí ó bá jẹ́ pé ọlọ́run ni wọ́n sọrú nǹkan bẹ́ẹ̀ fún kódà ọlọ́run ó tún gbé gbogbo tí bàbá yẹn ó tún wọ̀ ọjọ́ náà àti ilé tí wọ́n tún lọ sùn lálẹ́ ọjọ́ náà ọlọ́run ó tún pèsè ẹ̀ ṣùgbọ́n kò sí ẹni tá sọrú nǹkan bẹ́ẹ̀ fún tí ò ní bínú èyí ẹni tó tọyàn láti tún from bí abẹ 3 years títí sí téèyàn fi dàgbà tó fi pa high school tó wá fẹ mari tó wá sọ fún pé biology father ẹ máa sit down ni irú ìjókòó lórí burúkú ni ṣé bàbá yẹn gan ṣé ọkọ yẹn gan máa balẹ̀ láti sọ wípé òun wà lórí ìjókòó ńjọ náà gan ṣá so irú nǹkan bẹ́ẹ̀ mo fẹ́ lè sọ pé ìyá yẹn ni ò ṣe dáadáa tó on my own mo support tí bàbá yẹn ṣe kí ibi táwọn náà ṣe dé kí biology father rẹ kóun náà lọ gbé láti ibẹ kó parí tó kù kókó wọn ṣe kó bóyá ilé ọkọ sí ń lọ náà yóò lọ máa káwó fún bàbá àbí tó fẹ́ lọ máa káwó fún wọn ni bàbá fẹ́ sin lọ ilé ọkọ ni tó káwọn náà lọ ṣe finishing tó kù bẹ́ẹ̀ yẹn ẹsẹ̀ kó ètò ẹ̀ máa bá bọ̀.
0: ẹ ṣeun adúpẹ́ sá ẹ ṣeun. Hey, ẹ̀yin ara lẹ́mọ̀ pàpàkì ọkọ̀ máa ń ṣe afẹ́ dókè afẹ́ polówó ọjà tó bá tún sí ìdí aago mẹ́fà á tún padà sórí ètò òwúrò lawa ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ má yín kúrò níbẹ̀ ẹ ṣeun.
9: Wájú FM 96.7 La Gelu FM Jagaba Gbogbo Radio Ma

0: ojo rara tu ile ara yo tu otomo tomo o eni kan so wupe haleluya beje oto rara mo ni haleluya beje ke ninu gbogbo to wa nle yi ba ki egbegbe run haleluya o ji je ka ma ke lo ni ta ba bi mo jo kan loro ti mo so ye je ma ke o go go go go go la
1: go go go go go go go go
0: Pastor Fakeye mene baba labi yama ni monje Amare o ni logo korombo bi koshe o go gbangba Mama gbogbo nkati e ni nyeba ti jeti o bama rie sini dire Inye tu basi ubo di fi akoko chofu Boma fere wipe unti e ni nyeba nje ko mamwe si jade Ni tori ti o bati imesi wa oda bie joto ko jalori akwata ti o nipa Bon jijade lago meni aro esi to mubo la wenye feri o Adula gbogbo gbada esi to mubo ni awe nye feri Ki je wu pe keni yan lo gbodu ogbodun ni lo yibo esi to mu bo gaga lara ye fe ri o ki je pe keni yan bi si lati January wo December esi re lara ye fe ri o ki je pe keni yan ka gbogbo iwe aye yi esi be lara ye fe ri ki je wu pe keni yan ma buga wu po lo se embassy ni 20 times visa to mu bo gaga lawo eniyan fe ri ani to ba mu esi bo lara ye npate wa fun ani to ba gboko bo si o lara ye nse fun nigbati olorun ba bo ti ata o ma so ririn fun 40 years sugbon laye wahala 40 years mo se fe ti gbo foju ri sugbon ko de le leri nitori wipo se alaigboran si olorun mama mi o mo boya egboran re ni o je kiesi ko ma te lowo baba mi o mo boya egberaga re ni o je kiesi ko ma te lowo boda mi o mo boya gidinu re ni o je kiesi ko ma te lowo sise mi o mo boya mo pe da re ni o je kiesi ko ma te lowo lọ́dí mo bá kí jésù kó yín ẹ̀mí tí ó máa tọ́ ọ sọ́nà tí ọ kí gbogbo làálàá rẹ yìí kó mọ́ba máa já sásán mọ́ kí gbogbo ìtiraka rẹ kó bá lè yọ ní december ẹ̀mí tó máa darí rẹ títí dí òfin tí wàá fi rí èsì àyògbọ́ ó yàgbà ẹ̀mí tó mọ̀ rẹ òfin ní kọsẹ̀ ó yàgbà ẹ̀mí tí ò kì í jẹ́ kí èsì àyògbọ́ tẹ mọ̀ rẹ lọ́wọ́ ó yá jáde láti ẹ̀ nílò wàá máa rí èsì gidi ní gbogbo tó o bá dá wọlé èsì ayò amárayá gágá ó yá lọ gbà alágídí ogun àbí ogun alágídí kò ní sí ọ débi tó o ti ní gbọ́ èsì ayò ó yẹ gbọ́ ìrànlọ́wọ́ táyé rẹ nílò láti gbọ́ èsì ayò lórí àrà tó ọmọ rẹ ń dá lọ́wọ́lọ́wọ́ yóò gbọ́ èsì ayò èsì ayò tó ti ń retí lórí àkọ́bí ó yàgbà èsì ayò tó ti ń retí lórí gbogbo àwọn ọmọ yòókù ó yàgbà èsì ayò tí bàbá yẹn retí níbi iṣẹ́ rẹ̀ ó yàgbà èyí tẹ́ ẹ retí níbi iṣẹ́ ayé mọ́mí ó yàgbà èsì ayò ẹ̀yin oníbìsí ó yàgbà ẹ̀yin olóyún yẹn ẹgbẹ́ èsì ayò ọmọ rẹ tó bẹ̀rẹ̀ iléèwé yẹn yóò ṣàṣeyọrí yóò gbọ́ èsì ayò nínú iléèwé rẹ̀ yìí ọmọ rẹ tó ń kọjá yìí yóò gbọ́ èsì ayò màmá lórí gbogbo èso rẹ èsì ayò ló máa gbọ́ o ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ ọmọ rẹ yóò ṣàṣeyọrí aláṣeyọrí láyé ń bá yọ ayé ọbọ ọmọ rẹ yọ àgọ́ ara rẹ gbà èsì mi iṣẹ́ ọmọ rẹ gbà èsì mi ọkọ̀ àtayá ó yẹ gbà èsì mi ẹ ò tún rí ìnira mọ́ nínú ilé yìí o ẹ ò ní gbìn sí aṣálẹ̀ ilẹ̀ mọ́ èso rere tó o gbìn yóò sun èso rere jáde fún wa àtọmọ rẹ ọwọ́ alágbára kò ní pọ́ ìwà àtọmọ rẹ lójú ṣé finú wọ inú lórúkọ jésù ò ní jẹ ìwọ ọ̀rọ̀ sínú díẹ̀ mọ́ mi lórúkọ jésù wàá rárá dá tọmọtọmọ ibi tirẹ̀ ládá ilé ayé máa sàn án sówó àtọmọ ibi kò ní gbẹ ẹ̀sì ayọ̀ lẹ́nu rẹ o kò ní wọ́wọ́mú fọmọ rẹ o olú ayé kọ̀nà ẹ̀sì ayọ̀ hàn ìwọ àtọmọ rẹ àdìtúláyé ayé ò ní fọmọ tó ọ sí o ọmọ rẹ máa débi gogoro tí ó ti gbẹ ẹ̀sì ayọ̀ ọmọ rẹ máa jayé kọjá àlà iṣẹ́ rẹ ò ní dìṣẹ́ ò dádì ayé ò ní fọmọ gbọmijẹ́ lójú ẹnikẹ́ni wa àti ṣìpángẹ́lì ìrànlọ́wọ́ yẹ gbé wa fò kíákíá kò ní ta fọmọ rẹ porogodo gbàgbé pẹ̀gẹ̀pẹ̀gẹ̀ ọ̀rọ̀ ọmọ rẹ máa já sáyọ̀ ìwọ̀ bá tọ́dún yìí kú ò ní ríbi lórí àwọn ọmọ rẹ kò ní rogun ilà yìí lọ lórí ọmọ rẹ o ìbòjú kákúrò lórí iṣẹ́ rẹ yẹn ayé ò ní fọmọ rẹ dígun ogun agogo ọ̀fọ̀ ọlọ́run rún òní lù nílé yín o ọmọ rẹ ọmọ mi wọ̀n ní ṣe sábà bíbí iṣẹ́ wa tọ́mọ rẹ ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ kò ní fomi ṣe ọ́ lọ́wọ́ nílé ọmọ rẹ o àmì eléyìí agogo ọ̀fọ̀ òní lù nínú ilé yín lópin ọdún yìí o ayé ò ní fi pẹ́ kí pẹ́ bomi fọ́ nílé ọmọ rẹ ojú ọdẹ ẹlẹ́nì ni ọmọ rẹ máa dà ayé ò ní gbé ògo ọmọ rẹ mì ògo ìgbẹ̀yìn ọmọ rẹ yóò pọ̀ ju tìṣáájú lọ ajínilẹ́sẹ̀ níbi iṣẹ́ rẹ ọlọ́run máa le jìnà o ní rí àdánwò tó jowó lọ lórí ọmọ o olú ayé ìṣáájú rẹ lọ bí àwọn ọmọ ìsírẹ́lì o ní pàdé àdánwò tó ju ẹ̀mí rẹ lọ tọmọtọmọ o ní rí ìṣòro tó máa mú kó sòrò dì sí ẹlẹ́dàá rẹ ògo ọmọ rẹ ò ní wo òkun olú ayé gbà lọ́wọ́ ẹni tó ò lágbára lórí rẹ̀ yìí o lọ pàdé ẹni tó máa múnú rẹ dùn lópin ọdún yìí lọ ní ajílẹ̀kùn àánú fún àwọn ìran rẹ ọmọ rẹ ò ní rìnrìn àbámọ̀ gbèsè ọmọ rẹ ò ní já sásán gbẹdẹgbẹ ò ní gbiná nínú ilé yín o bọ̀dá tó fẹ́ gba fíìsà yóò yá ó bọ̀ sí wẹ́rẹ́ o ayọ̀ tó nílò lórí ọmọ olúwa yọ̀ǹda rẹ̀ ká má rí ni paul wí ò ní ríbi lórí ọmọ rẹ o ò ní ṣọ̀fọ̀ lórí ọmọ ò ní wàṣọ dúdú lórí ọmọ ẹni òpó ọmọ wà ní tẹ fún ọ ayọ̀ ní kárí sọ níwájú ilé rẹ ayọ̀ dé bá ọ lórí ọmọ wà láyọ̀ lórí ọmọ inú rẹ̀ á dùn ẹ pẹ̀lẹ́ lọ kí o kò ní jẹlẹ̀ sí ọ àpáta ayérayé yóò fàyè gbọ́ níbi tó tẹ́jú o wọ́n ní tafà sọ́mọ rẹ wọ́n ní tọwọ́ lébọ̀rọ̀ ọmọ rẹ o màmá ìwọ́gà ò ní dàbẹ̀gbẹ́ bàbá wọ́n ní ṣẹ́wọ́ sí ọ ọmọ rẹ yóò di orísun ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn ọmọ rẹ ò ní ṣe sábà bíbí o ò ní fọmọ tajà ẹ máa jere o ẹ dín ńlá o ẹkùlú òyìnbó ó ṣí fáwọn ọmọ yín ò ní rádàmọ iṣẹ́ yìí ò ní dàrú mọ́ ẹ lọ́wọ́ o ilé ò ní yọ̀ yín o gbogbo ẹni tó ń ṣe àìsàn lọ́wọ́ adániwáyé mú yín láradá olúwa wù ọ sàn lọ́kàn tara olúwa gbé ọ dìde gbogbo ẹni tẹ́ ní ìlàkọjá kan ló kọjá yóò padà di ìtàn o lórúkọ jésù wọn náà ó máa mú ẹ̀rí tiẹ̀ wá o gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ọlọ́run yóò máa fún yín ṣe gbogbo oníjọ̀wọ́ ẹ rówó tajà ọdún o gbogbo ẹ̀yin kọ̀ǹtrátọ̀ ẹ lọ́gbà kọ́ńtrátì ńlá yẹn ọlọ́run àánú yóò fàánú bẹ gbogbo wa wò ajínilẹ́sẹ̀ kò ní jìyìn lẹ́sẹ̀ o ayé ò ní fẹnu tú ọ ká lọ́dọ̀ olóore rẹ ìrànlọ́wọ́ ojú ọjọ́ yóò yọ fún gbogbo wa o jésù olúwa wa màmá wọ́n wo nǹkan tó ṣẹlẹ̀ nínú ìsọjí o ọmọ tó wà nínú àhámọ́ ti jáde o nígbà tí àwọn ọmọ ọlọ́run gbóhùn àdúrà sókè.
2: Ìjọ Sunday mo kọjá ń bìbà ní ìmọ̀gbọ́n ṣe program mo lọ rẹ ẹja dídí ń bẹ̀ yẹn.
3: Ẹja dídí rẹ lọ rà.
2: Mo wá ń gbóhùn program ẹ̀ mọ́ pàápàá láti ṣe program ní ibi ìbà ẹ̀mí mi dẹ̀ darapọ̀ mọ́ wọn. Ìjọ Saturday mo ti ń wọ ọmọ mi èmi mọ̀ pé ó ti dé kirikiri. Mo ní bá mo ṣe fẹ́ rọ ọmọ ìbáyìí.
3: Ìbọ̀lá ló ti dé.
2: Kirikiri.
3: Jésù.
2: Sáré káàkiri mo ní bá mo ṣe fẹ́ rọ ọmọ ìbáyìí. Bàbá náà ní ká jáde ńjọ ta wá bí níjọ sọ́nẹ. Mo dúpẹ́ lọ́wọ́ ìpè bàbá lábíàmọ́ o. Wọ́n ti fi sílẹ̀.
3: Wọ́n ti fi ilẹ̀.
4: Alẹ́lẹ́.
5: Alẹ́lẹ́.
4: Lọ́sẹ̀kẹsẹ̀ sà.
3: Wọ́n ti fi ilẹ̀.
4: Wọ́n fi ilẹ̀ o.
3: Ọjọ́ wo la ti gbàdúrà yẹn?
4: Ìjẹta.
3: Àṣẹ́tù tara mi jáde. Ohun rere tó ń pọ̀ gbẹ fún.
4: Wọ́n pọ̀ gbẹ fún.
3: A fún mi ní àníyàn 10,000. Ó yá gbé lọ́lẹ́.
0: Ká mi gbé ẹ̀rí kejì sí.
3: Mama, ẹ jẹ́ sọ́ ti yín mà.
2: Njọ́ Sunday.
3: Sunday.
2: Ó ká jáde pé àwọn tọmọ rẹ̀ wà ní ẹ̀wọ̀n. Ọjọ́ Sunday yẹn oṣù mẹ́wàá ló ti wà lẹ́wọ̀n. Ní ijọ́ Sunday yẹn gangan láago mọ́kànlá alẹ́ ọmọ mi jáde.
3: Ó jáde!
0: Màmá tó bá ti ní ẹ̀rí máa ṣèdí ẹ̀ sórí WhatsApp. Ẹ̀yin tá àdẹ̀jọ́ ṣe sọ́jọ́ ẹ̀rí wípé ẹ̀sọ́ ẹ̀rí yín o. Ọ̀la ní aago mẹ́sàn-án ní ìfọ̀. Gbogbo ènìyàn máa mú irinṣẹ́ rẹ̀ wá fún àná ètì. Bọ́ọ̀lẹ̀ ní bọ́sọ̀p tó wà ní ìfọ̀ ní Ògùsè. Ní bọ́sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Yóò ṣe ta tún sọ pé gbogbo nǹkan tí kòkòrò jẹwẹ́jẹwẹ́ ti jẹ lòun máa dá padà. Màmá Ọlọ́run sọ wípé gbogbo nǹkan tí òkùnkùn ti gbà lọ́wọ́ rẹ ló fẹ́ dá padà. Ọjọ́ Sunday gbogbo ènìyàn máa mú ohun tí ń sọ ìgbà àti àkókò wá. Bójú aago ọwọ́ ni bójú kàlẹ́ndà bójú fóònù ẹ. Tí ẹ̀dẹ̀ wá wo ìgbà àti àkókò ayọ̀ rẹ ti dé. Bíbélì wípé fóònù ní ìrẹ́bọ̀wọ̀ fún Olúwa. Gbogbo ènìyàn máa dá ọrẹ lórí ọmọ rẹ̀ lénìí àti lórí gbogbo àwọn iṣẹ́ wa gbogbo. Wọ́n kàn máa sọ wípé màá gbọ́ èsì ayọ̀ lóró tí n bá dọ́wọ́lé tọmọtọmọ. Ẹ má sì jẹ́ àgbàgbé o. Ọrẹ ìdíyelé 500 lórí ọmọ kọ̀ọ̀kan. Ọlọ́run bàbá alábíyamọ o.
6: Ààyè ló wà.
7: Hello, hello, prophet 09060 57 1110. Lẹ́ẹ̀kọ́ sí 09060 57 1110. Fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kọ́ sí 30 34 34 77 14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ.
8: Lajiru FM 96.7.
5: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: ba n gbọ mi la aro yi na ni mo tu kiku orire o oni ni ojo anu akoko ninu osu kefa ojo to ni itumo ni gbogbo eya to gbọ mi la aro yi eje n sare so aso tele meje bo ti ji ko ma fi ori re ko ire be ni laaro kutukutu o se mistake bo yi radio yen sibi to wa yen bo le gbo mi oni ti oluwa fe ko sele pe emi re lo be oni ti oluwa fe yanju ninu oro re wo bi oni ta fe tuto oni ta fe tuse gbogbo eniyan ni ko sami eni to gbo mi laaro yi ase ti won pe ni iran lowo oni mo bebe fu gbogbo eniyan bi e ba sami loruko jesu e gba ase iran lowo
1: amen
0: baba gba ase iran lowo
1: amen
0: aso tele keji ami kan wa ti won pe ni ami iran lowo bi ami ba be lara eniyan awon olori a ma wa ni kiri esa esa mi gan ni o ami iran lowo ti aye re nilo bo ba same ami ye ko lara re
1: amen
0: ami na ko lara re
1: amen
0: eleketa re o gbogbo ẹni tó gbọ́ mi láàárọ̀ yìí mo bá ọjọ́ sọ̀rọ̀ nítorí ayé rẹ bàbá mo bá ọjọ́ sọ̀rọ̀ nítorí ìrìn àjò rẹ ẹgbọ́n ọ̀rọ̀ olúwa bí ẹ bá rí àmì ṣe ọjọ́ òní ayọ̀dá ìrànlọ́wọ́ fún ọ ọjọ́ òní ayọ̀dá ìrànlọ́wọ́ fún ọ ọjọ́ òní ayọ̀dá ìrànlọ́wọ́ fún
1: mi
0: ọjọ́ òní ayọ̀dá ìrànlọ́wọ́ fún
1: mi
0: ẹ kíyèsí sá ọkàn mi ní ìsúre eléyìí ẹlẹ́ẹ̀kẹrin leléyìí ẹ gbọ́ ọ̀rọ̀ adániwáyé áńgẹ́lì ìrànlọ́wọ́ lóṣù kẹfà bẹ́ẹ̀ bá ṣàmì áńgẹ́lì yẹn wọ ilé rẹ àsọtẹ́lẹ̀ karùn-ún gbogbo ẹni tó jẹ gbèsè ìrànlọ́wọ́ ti ń palẹ̀ gbèsè mọ́ bó bá ṣàmì ó yá gba ìrànlọ́wọ́ gbogbo ẹni tá a ṣépè fún tí ìrànlọ́wọ́ fi gbẹ lára rẹ gbọ́ ọ̀rọ̀ olúwa gẹ́gẹ́ bí a ti rán mi èmi sọ sí ayé rẹ pé lónìí àṣẹ tí èpè ń lò tó fi ń jà ọ́ lógun àṣẹ yẹn bàjẹ́ o lórúkọ bábọ́ bá tiẹ̀ mi mọ́ ẹlẹ́ẹ̀keje rèé ìwọ fúnra rẹ dówó èlò ìrànlọ́wọ́ dówó èlò ìrànlọ́wọ́ dówó èlò ìrànlọ́wọ́ dówó èlò ìrànlọ́wọ́ dówó èlò ìrànlọ́wọ́ àtú ọ̀lẹ̀ wàá rí ìrànlọ́wọ́ àtiwá àtọ́mọ́ ẹ ó rí ìrànlọ́wọ́ ẹ bá rí ìrànlọ́wọ́ iṣẹ́ rẹ yóò gba ìrànlọ́wọ́ ayé rẹ yóò gba ìrànlọ́wọ́ ọmọ rẹ á gba ìrànlọ́wọ́ ọkàn rẹ yóò balẹ̀ ó ti rí bẹ́ẹ̀ kò yí padà láàárọ̀ yìí gbogbo tó o máa béèrè àánú ló máa dáhùn sí ìrànlọ́wọ́ á dáhùn sí áńgẹ́lì tó dáhùn àdúrà yóò bá ọ pàdé wà á sì rí ọwọ́
1: rẹ
0: ó ti rí bẹ́ẹ̀ kò yí padà jésù olúwa wa.

Ọdọ́run 106 ẹsẹ̀ kẹrin ẹgbọ́n tí bíbélì yẹn sọ Psalm 106 verse 4 ẹgbọ́n tó sọ Olúwa rántí mi

ọ̀la. Ẹnìkan ni Olúwa ní kí n sọ fún wo bí ìrànlọ́wọ́ lo ní gbà mí gbọ́sà egun gbígbẹ́ yè nítorí pé gba ìrànlọ́wọ́ èmi ò mọ lẹ́vù tó wà o ẹ̀sà mi ò mọ lẹ́vù tó dé o mi ò mọrú ìjákulẹ̀ tó ń bá ọ jìjàkadì mi ò tiẹ̀ mọ tí àwọn ènìyàn sọ nípa rẹ kódà mi ò fẹ́ mọrú failure tó ti fail ẹ̀sà ohun tí mo mọ̀ ni pé tó o bá gba ìrànlọ́wọ́ bàbá ayé lè kíwọ náà kú oríire bẹ́ẹ̀ ni sà ìrànlọ́wọ́ ni n tó nílò nìyẹn ẹ sọ fún egungun gbígbẹ pé ìrànlọ́wọ́ ló ní bàbá olúwa ràn mí láàárọ̀ yìí mo ń gbàdúà fún ọmọbìnrin kan ẹ sà lẹ́ẹ̀kan náà ó fẹ́ ra ilé méjì ní ìlú London mo wá bèrè pé sista ọdún mélòó lẹ ti lò ní UK ó ní dádì Liverpool ni mo kọ́kọ́ dé sí mo lu ọdún kan àti oṣù mẹ́ta mẹ́ but Manchester mo wà báyìí mo ń lu ọdún kejì lọ mo ní ọdún mélòó gbogbo ẹ̀ ó ní mi ò tí ì lọ ọdún mẹ́rin ọdún mẹ́ta àti díẹ̀ láàrin ọdún mẹ́ta ẹ sì fẹ́ ra lé méjì lẹ́ẹ̀kan náà ẹ sà àwọn kan sì ti lo 30 years ẹ wo bí ní UK in fact ojoojúmọ́ ni landlord wọ́n gbé wọn lọ kóòtù kí ló fà sà wọ́n ń jà nítorí iná pé owó tí àwọn ń san lórí iná yẹn owó yẹn ti pọ̀ jù ẹ wo bí fún 30 years kò ní í ṣe pẹ̀lú nọ́mbà ẹ wo bí ìrànlọ́wọ́ ò ní í ṣe pẹ̀lú.

nínú iṣẹ́ olúwa yìí tí àwọn ẹgbẹ́ wa ń sọ pé kò tí ẹ lẹ́bù kankan mo ní ẹ fi ilẹ̀ ẹ jókòó bẹ́ẹ̀ à ń sọ nípa ìrànlọ́wọ́ ẹ ń sọ nípa ẹ̀bùn ẹ sà àyángáṣí ẹ̀bùn níbi tí ìrànlọ́wọ́ ti ń sọ̀rọ̀ ẹ̀mí àwọn wòlíì àìmọye àwọn tó jẹ́ wípé wọ́n ní ẹ̀bùn wọn ò ní ìmísí ọlọ́run ṣùgbọ́n wọ́n ní ìrànlọ́wọ́ ẹ̀mí àwọn wòlíì ẹ wo bí gbogbo tó bá wù kó o ní béèrè fún ìrànlọ́wọ́ o torí tí ò bá ti sí ìrànlọ́wọ́ ẹrú ẹni tó ní ìrànlọ́wọ́ ó lè yẹn máa ṣe ẹ̀mí àwọn wòlíì tẹ́ ẹ bá dé airport ibì kan wà tí wọ́n á kọ VIP lounge ẹ sà wọn ò ní kọ éèjì sẹ́gbẹ̀ẹ́

gbọ́ rẹ lónìí tó bá ti connect mọ́ dandan ni kó rí agbára ọlọ́run òní ìwà yàtọ̀ ṣẹ̀rí ọjọ́ òní màá bẹ́ẹ̀ pé ó ṣe wá omi kó gbé síbi rédíò wá ní ọ̀gẹ̀dẹ̀ ẹyọkàn lọ́wọ́ torí ohun tí màá sọ fún ẹ á ní ṣe pẹ̀lú ìṣewòlì mo bẹ́ẹ̀ ni mo ti sọ láti ọjọ́ àkọ́kọ́ tá a ti bẹ̀rẹ̀ oṣù ni mo ti sọ fún yín pé oṣù ìfàláwà oṣù yìí ni áńgẹ́lì ìfàmárin fún odidi ọjọ́ mẹ́fà láàrin ọjọ́ mẹ́fà yìí ni áńgẹ́lì wọlé màríà bíbélì sọ pé ní oṣù kẹfà áńgẹ́lì gẹ́bírẹ́lì ó lọ sílé wúndíá kan wo bí o oṣù yìí náà

ojú rẹ ọlẹ ọmọ sọ nínú mi ẹni tí ìrànlọwọ bẹ lórí ènìyàn wọn ṣòro láti binu sí ẹsà wọn ṣòro láti bá ṣe kàngbọn mo bí o gbọdọ binu wọn ìrànlọwọ ni mo ń sọ nípa ẹ ẹ wá gbọ ọrọ olúwa gbogbo ẹyin tí ẹ nílò rẹ bí olúwa ti ń bẹ tí ẹmí ẹ ń bẹ láàyè baba ṣàmé lónìí wàárí ìrànlọwọ wàárí ìrànlọwọ wàárí ìrànlọwọ ẹ jẹ kí gbogbo ènìyàn kí wọn bèrè ohun tí wọn fẹ sí ọgẹdẹ wọn mo fẹ máa súre báyìí bí mo ti ń súre sá ìwọ náà máa bèrè ohun tó fẹ sí ọgẹdẹ yẹn toro máa ṣiṣẹ agbára olúwa tó rán mi lélẹyìí òní wá ní ọjọ àánú àkọkọ nínú oṣù kẹfà mo bẹ ọ ní májẹmú àánú tí ayé àwọn èèyàn nílò ìrànlọwọ táyé wọn nílò kílẹ òní tó ṣú gbogbo ènìyàn mo bèrè fún ayé wa ayé yín ayé mi ayé rẹ kó gba ìrànlọwọ ẹsà máa bẹ ọ máa dẹ bá ọ sọrọ bí wòlíì ẹ ohun tó lè ṣe fúnra ẹ láàárọ ẹ ni pé rí ọrẹ àánú kò dẹ lu ọgẹdẹ yẹn máa bẹ ọ máa bá ẹ sọrọ bí wòlíì ẹ sórí tó bá máa ń míìsì gbogbo ọjọ máa ń míìsì mi kí ló dé òní ni ọjọ àánú àkọkọ ó máa mọ láti bí ọdún mélòó tí mo ti wà lórí rédíò yìí ó ní gbọ́ mi kí n pe ọrẹ lọ́jọ́ mi ju ọjọ́ àánú lọ mi ò kàn ní dédé pé torí mo mọ̀ pé tó bá dá ọrẹ nírú ọjọ́ òní n tí wọ́n ń pè ní àánú lè farahàn so I give you what God has given me màá sọ tí olúwa sọ fún mi fún ọ ni n tí ò bá sọ fún mi mi ò ní sọ fún ọ so láàárọ̀ yìí a máa dá ọrẹ àánú gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run ẹ mú àká nọmba yìí ẹ lọ fọrí àánú síbẹ̀ ẹnìkan ní èlò lọrí àánú yẹn 1200 ẹsà ìwọ náà rí dájú pé ìwọ náà ní láàárọ̀ gbogbo tó bá náà ní kò lù dá ọrẹ àánú yẹn ẹ jẹ́ ń pé àká nọmba náà kí n wá sọ bẹ́ẹ̀ ti ṣe ọ̀gẹ̀dẹ̀ yẹn 02 71 96 92 04 gentu pe 02 71 96 92 04 bank yen ni wema bank temi tope okun ade aladewura gbogbo eyan omo lo te ba ri ore yen da e se wa ogede loni e ge si ona mesan esa e da sinu omi te fi gbadua omi ni ke kokomu

0: sọ́bí wòlíì lónìí ayé rẹ̀ gba ìtura.
1: Amen. Jẹ́ nǹkan sọ báyìí pé ìpàdé Ebenezer ní ìlú Abẹ́kúta bí ògo ti ń jẹ́ ti Olúwa ní ọjọ́ Friday ó máa kún fún agbára. Gbogbo ẹ̀yin tí ẹ ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ní ìlú Abẹ́kúta, ọjọ́ Friday ọjọ́ mánigbàgbé ni, ọjọ́ àfiyèsí, torí wípé ìpàdé Ebenezer ó máa kún fún agbára ní òru Friday. Gbogbo ẹni tó bá máa darapọ̀, ìwọ ṣáà mú àwòrán rẹ dání. Mo ti sọ ní àìmọye ìgbà pé Olúwa ní ká gbàdúà pẹ̀lú àwòrán wa. Ẹ kíyèsí, ẹ̀yin kan wà níbí tí mo máa bẹ̀ pé tètè dé ní ọjọ́ Friday láti aago mẹ́jọ alẹ́ ni ìpàdé yìí yóò ti bẹ̀rẹ̀. Màá ti bẹ̀rẹ̀ counseling láti aago mẹ́fà. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń bẹ ní Ìbàdàn, ní àárọ̀ la Thursday fún ìgbà àkọ́kọ́ màá darapọ̀ nínú ìpàdé Ọlọ́run kankan ní ọ̀la Thursday. Ó máa kún fún agbára. Wo bí ọ̀gẹ̀dẹ̀ wa náà la máa fi gbàdúà. Màá sọ fún ọ ohun tí Olúwa rán mi ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ọ̀la. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní Ìbàdàn, aago mẹ́fà ní àárọ̀ kùtùkùtù ni ìpàdé yẹn yóò ti bẹ̀rẹ̀ títí di aago mẹ́sàn-án. Gbogbo ibi tó bá ti ń gbọ́ mi, mo láyọ̀ láti sọ fún ọ pé àwọn ènìyàn ní orí ọ̀fẹ́ láti máa gbàdúà pẹ̀lú mi ní orí WhatsApp. Bó o bá mú nọ́mbà tí mo fẹ́ pè yí, o lè fi join program wa lójoojúmọ́ ní ìkànnì yẹn. O lè send message pé ẹ add mi sí group. Gbogbo ẹ̀yin tí ẹ dá ọrẹ àánú láàárọ̀ yìí, màá mọ̀ gbàdúà fún ọ lórí nọ́mbà yẹn náà. Ẹ máa pè sórí nọ́mbà yìí 090 2520 2724, 090 2520 2724. Thank you. God bless you.

0: ogoni faba awon oba
1: hallelujah
0: alagbara ti a ori die ri aiku aisa ipakoda olorun gbogbo agbaraye imole nla to mo eleyi to kuko le bori e lai lai ade ogo pada foruko re o oluwa ma joba lo ogoni fọlọrun lojo oluwa gba awon pe o gbogbo bi to ba tin gbo mi patapata bayi lo oluwa olorun omogun ni kin wi o ni ku sinu iya ah mama isha mi dada ah ni ku sinu iya o se sami loju mejeji ah ni ku sinu iya o ya tu mo oro ti mo so ye elomi se wala o ku sori mo se oniyan ni mo lo ko ma je ku sori mo se ma je ku sori mo jiya mo jiya ra kaka ita ko da ni na ba e ka da ni a mo de ni gbo bi tori ti eni o mo la ni sise ku sori ya a ni sise a ni sise a ni sise a ni sise a ni jiya a ni jiya a ni daamu o ku ni kan ba mi soro mo to lo ma nta nje mo ti lo sele ohun to so o ni pe ate moto lo n pa siwaju yi lati bi osun marun ko de eriyo kata titi e to makala nibe awon ele ti won ko fun awon na tun lo bi anoda 8 or 9 ko de eri kakata e bo se ni oko lowo moto to fe ta to awon moto gidi ni o Lexus jipu wa nbe o Lexus car wa nbe o Toyota wa nbe o o ayibu àwọn ilẹ̀ ọ̀gá àwọn abẹ́ o kò lẹ́ni ra ẹyọ kankan bẹ̀ ó wá ń yàwó ìrọ̀lẹ́ ni o ẹgbẹ́ ohun tó wá ṣẹlẹ̀ nígbà tí mo débẹ̀ tí mo wò fún ẹ̀mí ọlọ́run ní kí n sọ àṣírí méjì fún nígbà tí mo sọ màálí ẹ̀kẹ́ṣẹ́ kàtàbà ọba jẹ́ ìtàlẹ́gbẹ̀dọ́ àfẹ́lẹ́ yìí ẹni yìí àdọ́wọ́lẹ̀ rẹ̀ ló ń mẹ́kún wa tó bá ti dọ́wọ́lẹ̀ gbogbo nǹkan ẹkún rẹ tán mo ní ẹkún rẹ tán ẹkún rẹ tán ìbànújẹ rẹ tán ọjọ ọfọ ọjọ ẹsẹ rẹ mo ló tán ìdẹ ní mo jí lọ jẹ máa sọrọ onímọtò yẹn lọ mo lé lóṣù lọpa tó ti tẹ yọ kan mo wá sọ fún wípé ìjọ máa ṣírí kan báyìí tó ń ṣe nǹkan báyìí ó yà lẹnu ni mo ní òun notice wípé tó o bá ti ṣílẹkùn ó máa ń rí téṣí máa jáde ó lóun òun mọ ibi tó ti jáde mo ní dẹ nẹẹsì tó máa rí wàá kàn ṣàrí wípé àáyán máa jáde every morning ọkọ tó bá kọkọ sí tó máa ń ṣàkíyèsí ẹ mo ní ọwọ ayé ló wà níbẹ lọ gbé ìgbésẹ báyìí lọ gbé ìgbésẹ báyìí ẹgbọn mi sà ó ní láti oṣù kẹfà ló ti ń dààmú ẹni tó ní mọdà mọtò mẹwàá tó dùn ló fowó ẹrọ ọkọ gidi tó rà sí orí igbá àtẹlẹ tí wọn kó pẹlú ẹ tó ń lọ bí almost 20 something síbẹ ó ń yáwó jẹun for the past 6 months kò ta ọkọ ẹyọ kan ẹgbọ kí ni wọn náà ń ṣe mo rú wa ní gbẹdú ẹfẹ lákòókò yìí kí ni tó ń ṣe gan tó dẹ jèrè láti jọ yìí ó yá lọ ní ìṣẹ́gun lórí ẹ mo ní kò lọ ní ìṣẹ́gun mo ní kò lọ ní ìṣẹ́gun in the name of Jesus ha wọn dẹ bá mi sọ lórí obìnrin yìí o ọyàn ẹ ló ń dùn ẹ ti left hand side báyìí ọyàn tó dẹ̀ ń dún ọwọ́ ayé ni o ọwọ́ burúkú tó fẹ́ máa ní ọ lára ni o ọwọ́ tó fẹ́ sọ ẹ́ dìdàkudà ni o ọwọ́ yẹn tán nà sí ẹ kò sún tó fẹ́ ṣe pé wọ́n fẹ́ fi mú gbogbo ogun ẹ gbogbo tó ní pátápátá wọ́n fẹ́ kó wé sí ẹ lórí àìsàn tó ń gbà tó wọ́n máa dago náà sí láìpẹ́ mákàn sọ pé káńtà ni kò dẹ̀ sún tó lè ṣe á wá di wàhálà ńlá ẹ yóò mọ̀ wípé ọfà mi wà tí ayé máa ń ta sí yàn ẹ ọfà yẹn wọ́n wà fún lórúkọ ẹ gbọ́ ò ìyá máa pọ̀ fáwọn tí ò ní wòlíì o mo gbọ̀dọ́ gbogbo sẹ́fẹ́ fi sọ ẹ́ dìdàkudà ẹ mọ fún ẹ ní ìṣẹ́gun lórí ẹ mo lọ ní ìṣẹ́gun lórí ẹ wọ́n máa kàn mo rántí òǹdó ló ti wá ó tó bí abo 12 years ago báyìí ló bá di wípé ọyàn ló bẹ̀rẹ̀ sí dùn ó máa ní agbára o ó máa ní agbára o ẹ̀rú wa ń bà á wọ́n máa ń gbé ọyàn yẹn at the end of the day àṣẹ kì í ṣe ohun tó ń rò ó àṣàyẹ ló ń dà láàmú wọ́n ti àjẹ́ kó náwó dànù wọ́n jẹ́ náwó dànù olúwa kọ̀sọ̀ fún pé ní kò lọ ṣe nǹkan báyìí kan lọ ṣe nǹkan báyìí ó ṣe nígbà náà lógun yẹn tó ṣe mo gbọdọ fún wọn kan tí ayé fẹ kó máa ná àná dànù àṣẹ ni mo fi sọrọ ó yẹ gba ìtúsílẹ wà á máa gbà á ní dandan lórúkọ jésù wà á dò mí ìdàní mo fi sọrọ orúkọ mi mo sọlẹ orúkọ mi ni wòlíì àjúrò rẹ àtàmátàsí tiléṣẹ àṣẹ christ artillery crusaders cac àtàmátàsí tọlọrun bá gbé ibùjókò agbára àánú rẹ kalẹ sí olúwo tó wà lọ́nà tó gé tẹ́gbẹ́ra gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù náà máa ń ṣe o every on the 10th olúwo tó wà lọ́nà tó gé tẹ́gbẹ́ra yìí wọ́n á tún ṣe ní wednesday on the 10th june ti june ni o dàgbà ọba tó la yé àtọ́nu àmọ́ má jẹ́ kí n tẹ̀ ẹ́ o ó gbé èèyàn aago méje àárọ̀ lẹ́nu tuesday ní láfẹ́ wá ní lábẹ́kúta kí ló fẹ́ wá ṣe ọ̀fẹ́ wá gbẹ̀dúà mo de fe gbe owo mi ki fi bi ororo ki sale lori o lo to ro le mi lori o ni ago mi si kun akuwo sile o ni toto ire ati anu yo de ma tele mi leyin ni ogba aye mi gbogbo so mo ma gbe owo ma to ro le lori ki lo tun wa nbo fun o nbo fun canceling gbogbo eni to ba patapata a fe se canceling fun won ben ko da ko ke lo mi kan gbogbo akiri sibe adura re ogba ilo fa ti o fi gba o ma se o o ti gbagbo wi pe aye pastor wa ni pastor aye evangelist wa ni evangelist wa o woli wa fun woli to ba de dodo woli ibi be ni asiri ogun ti ma ntu woli won ko lo so to ba wa e mo no gbe ni woli ma tu asiri ogun mu ra aro yi ma ni agbara ju gbagbo ba to la ya to ni shadam ishadam la ma wa la ro e ja lo gbo ogo fe ni to logo alagbara to ni agbara alase to ni ase olorun ti gbo adua tawo yan ro pe ogbo wa lo debo oba to ni ase wa kan do soke fun wa to ogo ogo boya o jesu oluwa wa amen so pe alagbara israeli alase nla oba to ni ase I cry thank you god oloruko nla amo tun ti de wa sanu wa wa gbo adura wa to na baye fun ma ja gbagba ni adura mo ma ja gbagba ti Ko ma ja se aso. Ko wa na tero na ba lo. Ko wa yo so bi adura wa gba. Ko du wa ko se. Ko du wa ma se. Jesu Oluwa wa. Amen. Ya kunle se mejeje o. Wa kunle so ese. Wa dowo e mejeje dele. O fe fori bale ni o. Wa to nimo. Nimo. Nimo so ra lo agbo ga fe fi ju baba won pa ni la o. Nimo. Nimo. Nimo so ra lo agbo gun. Báyìí ni mo sọ̀rọ̀. Rina Kapari àmì àmàjẹ́ ó dùn. Ohun tí mo wí rèé nínú òkùnkùn ayé tí wọ́n gbé ìwà tèmi sí tòkótòkó ìmọ̀lẹ̀ gbé wa jáde. Ìmọ̀lẹ̀ gbé wa jáde. Ìmọ̀lẹ̀ gbé wa jáde. Ìmọ̀lẹ̀ gbé wa jáde. Ìdàmà ìdí wọn jù. Wo bí mọ́ mi àìmọye wọ́n ti tẹ̀lé ẹ̀bọ ní òkùnkùn ayé dẹ̀ ń jẹ́ níyà. Ah, àwọn kan máa ń sọ àdúrà ẹ láyé gbà yín wọn ní kọlọ ọjọ má farapamọ jẹ wọn yà àìmọye ayédè farapamọ jẹ wọn yà inú ìyànà wà ìyá dojúkọ wọn wọn máa ń jẹ ìyàwó lọ sọ bí wò ni gbogbo bí táyé ti jọ níyà tó ti jẹ wọn níyà lónìí ogun yẹn ṣá ogun yẹn ṣá òmìnira dé ìdè ní mo fẹ ó máa ń pa mí lẹ́rìn-ín nígbà tẹ́lẹ̀ mi bá wá kò síbi táwọn ò ti dé rí gbogbo orí òkè ni wọ́n ti dé gbogbo pẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ti dé gbogbo etí òkun ni wọ́n ti dé gbogbo bí àdúrà ni wọ́n ti dé síbi àdúrà ò gbà just a question kí ni olúwa wí wọn ìbéèrè tí mo ń bi wọn nìyẹn lórí ọ̀rọ̀ rẹ kí ni olúwa wí nígbà tí ò bá mọ tó olúwa wí ẹlòmíì obìnrin kan olúwa ló máa padà bímọ náà lọ ọdún kìíní kọjá ọdún kẹsẹ kọjá ọdún kẹwàá kọjá ọdún kẹtàlá kọjá ọdún kẹwàá kọjá olúwa lòun máa padà bímọ náà ni ohun tó dúró lé lórí nìyẹn èmi máa ń sọ pé tó ọba dọdọ wòlíì solution gbọdọ wà kẹrí ọlọrun tí orí ìsà kì í ṣe mistake o bẹẹ ni sà ó ti ṣe àwọn ètò kan sílẹ either you like it or not protocol nìyẹn ìlànà nìyẹn ọba àmàdù àgbàjù bẹẹ lọ ìtọ́ni ẹ̀mí mímọ́ ló ṣe pàtàkì ẹ gbọ́ ó sọ ọ̀rọ̀ kan ó lè jẹ́ òun àṣe kankan kó o má fi hàn àwọn wòlíì òun bí amos chapter 3:7 onítorí olúwa ọlọ́run kì yóò ṣe nǹkan kan ṣùgbọ́n yóò fi ìkọ̀kọ́ rẹ̀ han àwọn wòlíì ránṣẹ́ nǹkan ìkọ̀kọ́ nǹkan tó lọ́run ti ní lọ́kàn wòlíì lẹni tó máa ń sọ ọkàn ọlọ́run at times ìṣòro tó ń bá pàdé tó kàn ń pariwo lé lórí ó lè má jẹ solution yẹn tí a sọ jẹ pé níbi tí solution bá máa wà ọlọ́run kan máa tọ́ wòlíì sọ́nà rẹ̀ sísà kan for more than how many years ló ń sọ tí ò rọmọ bí nígbà tí ẹ̀mí mímọ́ máa gbé ọ̀rọ̀ ẹ̀ jáde wọn ni ó yàtọ̀ padà lọ sílé níbi tán ti bí ẹ lọ sí ẹ̀fọ́ àwọn tó bá ti jágbà ilé yẹn sí ẹ̀fọ́ pẹ̀lú ẹran tó dùn kó fún wọn kó wá ṣàdúrà fún ẹ àṣẹ ẹ ó ti gbọ́ ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ lérí pé ìyá rẹ̀ orogún rẹ̀ orogún ìyá ẹ̀ àwọn àgbàlẹ̀ wọn ti ní misunderstanding tó jẹ́ wípé ohun tó yẹ kí wọ́n lọ gbé fún ìyá àgbàlagbà ẹ̀ ọmọ yẹn gbà dànù àìmọye obìnrin wọ́n máa ń fi ọmọ wọn jagun nílé tó bá fi ọmọ jagun nílé bàbá àbí ilé ọkọ wọn ogun yẹn wá máa tẹ̀lé ọmọ yẹn lọ ọmọbìnrin yẹn ti bẹ̀rẹ̀ fún àgbàdo ó ti gbọ́ oúnjẹ àgbàdànù wọ́n dẹ̀ sọ fún pé kò ní láyọ̀ yọ ẹ wo iye ọdún tí ò fi rọmọ bí kò sórí òkè tí ò tí ì lọ ṣùgbọ́n gbà tẹ́lẹ̀ mímọ́ sọ pé lọ ṣe ìgbésẹ̀ báyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tá a ti gbé ìgbà ló ṣẹlẹ̀ bímọ mélòó la fẹ́ ròyìn mélòó la fẹ́ kà ọlọ́run ò lè ṣe nǹkan láì ṣe pé fún àwọn wòlíì ẹlòmíì gbọ́dọ̀ o àwọn protocols kan wà tó jẹ́ pé o ò lè bírèkì yẹn ó ti wà ńlẹ̀ sádàndì ọlọ́run ni kì í ṣe sádàndì ọgbọ́n orí ènìyàn sárí àti wọlé ayé tó jẹ́ wípé won fi ise onikaluku se mo
1: tani
0: kan ba ti da church sile won kan gba apostle prophet doctor bishop won kan gba evangelist pastor professor sibe ogun de nja won omo ijo kaka kan to won sona bi aye awon baba nla wa education of body of Christ ije duro ara olorun eya kristi o ti pe marun ni bibeli so nipa e ninu iwe efesu ori ekerin to ba mo lati verse 11 o ni o ti fi fun awon kan fun ni bi apostoli ati awon miran bi woli sodi meji awon miran bi olusu agutan sodi meta awon miran bi olukoni ati awon miran bi evangelist so aye onikaluku wa lototo evangelist ti pere won oli bayi pastor na ti bobo ti pere apostle ohun to je ki ya ma je awon agutan ti se pastor olusu agutan ko boju to agutan ni church that is why o le ri ki pere mi ni pastor mo lo le eko pastor ti mo ba so fun opolopo pe am a full time trained an ordained winner pastor aye ma jago ti mo de ni we ri lowo ṣugbọn ki n se ise iranse mi baba baba jide ni no Olorun o ran ni be o iwe lo ba lo be o ise to Olorun fi ran ni ko pada si and that is what today we pe to ba soro ti o ki se ki mark mo le jan baba baba ti mo gba be won koja atawon to tan wo le mi lori wo bi Olorun ti mo pe woli ma wa laye woli woli wa ni aye woli ko de si ogbon ta ri da si that is why to bi so ni we chronic ori ogun ese ogun o le ni baba woli bi woli yo de jere woli awon kan gbo Olorun gbo daada but bi peni salaye wi pe ninu we chronic yen ni o ori ogun ese ogun ni o o ni to ba gbo Olorun gbo a bi bi re mule ni o you be well established ni church wo de mo won mo pe oni ebun won mo pe o se dede won mo pe ara ijo ni o wa iroje die gbogbo etu e lo lo to de amọ ohun to n fe o le mo ri gba o to lo so wipe a kan fidi re mule ni to ba gbo Olorun gba fidi mule amọ to ba gba woli bi woli wa wa jere woli ere wo lo wa ninu ere woli ohun ni ti tu asiri ogun aye eyan that is the difference ere to what oluwa ti ku awon kankan sinu aye woli for a purpose ni ta ba so pe woli le ni yi bo ba dodo e o se ni lati ma àlàyé ohun tó bá wá tí wòlíì ni kó tú àṣírí ogun ẹ ọkùnrin olóṣèlú kan wá bá mi some years back àwọn olóṣèlú àtàwọn èèyàn pàtàkì ló mú wá ó fẹ́ di ipò kan mu ni bó ṣe déwájú mo ní irọ́ ló wà mẹ́ o lè rí ipò ìjẹ mo ní ṣùgbọ́n màá fẹ́ lámọ̀ràn kan o mo ní lọ gbìyànjú kó lọ sọ́ọ̀sọ̀ rep o lè rí sẹ́nẹ́tọ̀ gan jẹ o lè gbọ́ sẹ́nẹ́tì o sì lè di gómìnà inú bí lọ́jọ́ yẹn ẹni tó mu ó ṣeéṣe kó máa gbọ́ mi lórí rédíò ṣùgbọ́n láti ibẹ̀ yẹn ó kàn olóhùn lọ́sọ̀ rep kò kàn ní kankan ṣe mọ́ yàrá àti wòlíì ló máa ń sọ ọkàn ọlọ́run ohun tó máa ṣẹlẹ̀ ohun tó gbẹ owó wo la lè rántí ìgbésẹ̀ òní ká gbé sometimes ògbẹ́ ẹnìkan wá sọ́dọ̀ mi dry cleaner ni ọlọ́mọ̀wé ni ifásitì ìbàdàn ló ti jáde ó wá fẹ́ lọ sílùú òyìnbó ó ṣàṣe iṣẹ́ kan láti ayájọ kò ní ṣẹ́gi náà ló fi ń fọṣọ mọ́ramọ́ra ó wá lò lọ sílùú ìbomú ni olúwo sọ fún pé òyìnbó ló ti máa méèkì ẹ jáde ẹgbàdúrà òun wọ́n máa lọ sílùú òyìnbó wọ́n máa ṣe mọ́lọ́lùwò sọ fún pẹ́ẹ́bẹ̀ ló ti máa mẹ́kẹ̀ ó bínú lọ torí wípé ẹlòmíì ò fẹ́ gbóòótọ́ ó bá gbéra ó lọ ní ìmọ̀gbọ́n tán bá dá sí ẹgírígìrìgìrì ó ti wọ amẹ́ríkà ó ṣẹ̀wọ̀n díẹ̀ lamẹ́ríkà kó tó wálé kó tó padà wá bá mi kò gbádùn oṣù kan ní amẹ́ríkà ẹ̀ tí ó fi rọrùn àìmọ̀ ni ó wá padà wá lé sí àdúrà rẹ ti wá gbà kò tí ì lọ́dún méjì àbọ̀ tó ti kọ́lé ó ti ṣe dáadáa ó ṣe é ṣe kó máa gbọ́ mi báyìí ohun tí wòlíì wà fún nìyẹn bíbélì sọ ọ̀rọ̀ kan jáde ó ní gbogbo àwọn tí a bá ti pàṣẹ ẹ̀mí mímọ́ tọ́ ó ní àwọn gan ni ọmọ ọlọ́run ó rí báyẹn àwọn gangan là ń pè ní ọmọ ọlọ́run sórí àánú ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ní ìwé róòmù oríkẹjọ ló ti sọ̀rọ̀ ní ẹsẹ̀ ìkẹrìnlá nítorí iye àwọn tí à ń ṣe àmọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá àwọn oníṣẹ́ ọmọ ọlọ́run ọmọ dọ̀mọ èṣù because èṣù máa ákú ẹ̀ṣìnà ákú ẹ̀jìyà ádẹ́ láàmú ẹwẹ́ lómi báyìí gbogbo iṣẹ́ ti dàrú gbogbo ìrìnàjò ti dàrú nítorí wípé kì í ṣe ibi tọ́lọ́run ń lọ múra àárọ̀ yìí máa ní agbára jù gbogbo ọba tó láyé àtọ̀run ní ṣàgámù ìṣàgámù la máa wà láàárọ̀ yìí ṣàgámù ló ń bọ̀ ìṣàgámù ní ìjòkù community hall tó ọ̀lábẹ́ bridge sábó ìjòkù community hall tó ọ̀lábẹ́ bridge sábó ó máa lágbára lẹ́nu ìwọ náà gbìyànjú kó bọ́ lọ́wọ́ ogun ogun yẹn gbọ́dọ̀ ṣẹ́ gbogbo yẹn lọ́jọ́ ẹ̀sìn ìyọ̀tọ́ ti dì wà á lọ rà ó ní mẹ́ni ó dì ìdí tẹ́ńtọ́ ti dì síbẹ̀ ọwọ́ kan ló dìyọ̀ ọwọ́ kan ló máa dìyọ̀ olúwa nítorí wípé àwọn tí ayé ti so mọ́lẹ̀ àwọn tí ayé ti dínà mọ́ àwọn tí ayé ti dà láàmú àwọn tí ayé ti tilẹ̀kùn mọ́ àwọn tí ayé ti dọ̀nà wọn olúwa lò akoko sile akoko solution ti de tete de gbogbo ni ba de na ni ma da lo amo bi ti mo lo re bo ba se tete de ti na lo se tete ma lo tori number lo ma mu to ba ti di gba number igbeja to ba ye ko gbe ma de so fun mo ye gbadura agbanu mo awon ta gbadura loruko won nu bibeli awon gan o joko kankan ma gbadura iwe Genesis 25 Wakala ti verse 21 to 23. Iya yen yaga. Eh, what to study verse 21? Won ni saki ti be Oluwa fun aya re nitori o yagan. Oluwa ti gbo ebe re. Rebecca aya re loyun. E wa wo adura ti se bi to le o sise won ba to le so. Niba to de verse 22. Won ni awon omo si jagudu ninu re. O ti pe bi o se pe be ni yo ri. E se ti mo fi ri bayi, o si lo bere lodo Oluwa, ogbodo bere. Ogbodo bere. Bere ni mo so ogbodo bere. Bi be ko wa kan ma gbagbanu adura, Olorun ni ja gbagbanu adura. Ninu iwe 1 Samuel chapter 30. Won ti ko omo awon kan ti wa ni bi Siglag, won ti wa ko omo David. Gbogbo omo eyin, omo eyin David do n jagu. Won lo jagu kan to de, won ti ko omo won ti kaya, won ti ko gbe ru won lo. Hey, no wa suku olewaye ko lo ka o. No wa suku. Nigba to ya, David wa ni o ya. Therefore di wa, won gbe kale. Won bere, Oluwa se ki ile won. Oluwa se ma ba won. Oluwa ti ba ti wa ba won se ma ri eru mi gba pada. Ise da ru ma lowo bo lo ti lo bere. Ibe se de, so wa di kilo fa de se. Ah, o ro mo bi so ti wa di si, o kun gba gba takiri. Mu ra o, a ro yi ma ni agbara ju. Gbogbo ọba tó láyé àtọ̀run ní ìṣàdámù ìṣàdámù la máa wà láàárọ̀ yìí ìṣàdámù ló ń bọ̀ ìṣàdámù ní ìjòkù community hall tó ọ̀lábẹ́ bridge sábó ìjòkù community hall tó ọ̀lábẹ́ bridge sábó ó máa lágbára lẹ́nìí ìwọ náà gbìyànjú kó bọ́ lọ́wọ́ ogun ogun yẹn gbọ́dọ̀ ṣẹ́ gbogbo tó ní pátá ló ti ná ẹgbà mi ò oh my god o ti stop ṣọ́ọ̀bù kò lọ́mọ kò tí ẹ lè lọ àìsàn yẹn bẹ̀rẹ̀ sí ṣe ó ní agbára kó tó di pé àìsàn ṣe gan iṣẹ́ àti kọ́kọ́ dàrú ló ti ń jẹ́ gbèsè àṣẹ wọn fẹ́ lé ní ṣọ́ọ̀bù tó wà wọ́n ti wá fi nǹkan síbi ìsọ yẹn my god ibi tó ti bẹ̀rẹ̀ àìsàn yẹn ni nígbà tó wá sábẹ́ iṣẹ́ rẹ̀ a kàn ń gbàdúrà program tẹ̀ sí lọ lọ́wọ́ ni lẹ́ni ọlọ́run bá tó àṣírẹ̀ obìnrin yìí ó gbẹ́ ẹnìkan sọ́dọ̀ kò pẹ́ tó fi lọ lílọ tó lọ tó lọ bẹ̀rẹ̀ àìsàn ilé ẹ̀mí ọlọ́run sọ fún mi pé ó wá bá fi kankan sínú ṣọ́ọ̀bù ẹ̀ ibẹ̀ ni àìsàn yẹn wà mo ní ó dẹ̀ ẹran lọ́nú ilé ó tún fi kan sílé fún lọ gbégbèsè báyìí lọ gbégbèsè báyìí lẹ́yìn ìgbésẹ̀ ni ara mú mà yẹn ṣẹ̀ yìí gbogbo kan bẹ̀rẹ̀ sí lọ déédéé ṣẹ́yìn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà o ní láti gbìyànjú kó o rí wípé o wá bó ṣe máa wá sọ́rọ̀ ara rẹ nígbà náà ni solution máa dé mo gbẹ̀dúà ó máa di solution ogun rẹ̀ máa ṣá ogun rẹ̀ máa ṣá ìdá ní mo jẹ́ wọ́n máa ń wá wò lè lọ láti lọ béèrè lọ́wọ́ ẹni nínú ìwé àwọn ọba kejì orí ẹ̀kẹjọ tó bá wo ẹsẹ̀ ìkejì ó ní ẹ̀lẹ́ṣà sí wá sí dámọ́sù bẹ́ẹ̀ ádájọ́ ọba sídà sì ṣe àìsàn ó ṣàìsàn a sì sọ fún un pé ènìyàn ọlọ́run dé yín yìí o ní basage ọba sì fún asẹ́ẹ̀lì pé mú ọrẹ lọ́wọ́ ọrẹ sì lọ pàdé ènìyàn ọlọ́run náà kí o sì bè lọ́wọ́ olúwa ọlọ́dọ̀ rẹ̀ wípé èmi ò àsàn nínú àrùn yìí nǹkan ń ṣe ẹ báyìí o ti náwó o ti lọ sọ́dọ̀ dọ́tọ̀ ṣé o ti lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run

0: Ẹjẹ́ kí màmá kan sọ ìrírí tiẹ̀.
1: Yẹ́pà.
0: Ha?
2: Orúkọ mi ni Bello Richard.
1: Bello Richard.
2: Bẹ́ẹ̀ ni. Bàdé ń bí ìlú ti wá.
1: Bàdé bó ṣe.
2: Àdúgbò Àpàtà.
1: Àpàtà.
2: Bẹ́ẹ̀ ni. So ó gbọ́ program yẹn nínú rédíò mi. So mo dẹ̀ ti ń bá nǹkan kan yí láti bí ọdún mẹ́rin.
1: Ọdún mẹ́rin kí ni ìjọ náà?
2: Ìdásígbà tó kọ́ mi ṣe kú táyà mi ti já sójú. Ní àjà mi ò fẹ́ túmọ̀ lá máa ṣe nísìn mi lóorun mi ò nílé sùn. So mo ṣe wá nítorí tí mo kọ́kọ́ wá mi ò dáyé láti rí ní ìyẹn evangelist ní kò mú bá wá ní kì í ṣe èmi pé kí n padà wá jọ Friday. Ó wá di Friday yẹn mo ṣe wá padà wá. So aṣá ṣe ìsìn wọ́n ní ká ra omi mo ra omi ẹyọ kan lè níṣẹ́ ti fẹ́ mu omi tán kí n tó wọ ọ́fíìsì dájú lọ. Nígbà mo wá wọ ọbẹ̀. Mi sí ìjókòó kán fi ní kí n lọ ra omi mẹ́ta wá mu náà ṣé kí n ra méjì mọ́ tọwọ́ mi wọ́n ní rárá pé kí n ra mẹ́ta kí n dẹ̀rùn lóko. Nígbà mo ṣáàbù wọ́n bá ní kí n máa pírèsì òru yẹn wọ́n á ń pírèsì títí ìgbà tí wọ́n wá padà tó lọ inú ọ́fíìsì lọ bá wọn wọ́n á ní kí n máa mu omi wọ́n sábà mi pírèsì wọ́n ní kí n máa mu omi yẹn. Sí ìyàlẹ́nu mi mo mu omi yẹn. Ogun tí mo ti ń jà láti bí ọdún mẹ́rin mi ò tẹ̀ gbúrò ẹ mọ̀.
1: Níwájú ọlọ́run.
2: Níwájú Kristi. Torí wọ́n tún ní nígbà wọ́n wá ní kí n méṣù ọ̀pọ̀ mo ṣègbélé ọjọ́ méje. Ìgbélé yẹn tún ọ̀dà ìpín Friday ni mo lọ ní Friday tó kọjá yìí ni mo kúrò ní church. So mo ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ogun yẹn ọlọ́run bá mi ṣe pátápátá mi ò gbúrò ẹ mọ̀.
0: Bọ́lọ́run ṣe máa ṣiṣẹ́
1: nìyẹn.
0: Jẹ́ àtúgbọ́ ẹlòmíì kò náà tún sọ̀rọ̀.
1: Bọ́lá láti wá.
3: Láti sábà.
1: Ṣé sábà lẹ̀
3: ọ́ lọ́dún tó bí? Bẹ́ẹ̀ni sá. Ọjọ́ tí mo kọ́ dé nígbà yìí lórí ètò mo ti gbọ́ wọn. Wọ́n ní pé bí ẹ̀bá dé bí wọn èèyàn kan ní ó sọ̀rọ̀ lóòótọ́ dẹ̀ ni. Kò fẹ́ nìkan kan tó sọ̀rọ̀ ṣùgbọ́n má ṣe sọ pé ẹ ojú fífọ́ ẹ̀gbẹ́ ẹsẹ̀ òwúrẹ́ ni wọn lọ. Mo ní ojúmọ́ fọ́ǹdìlì wa náà ni tẹ́lẹ̀. Ọlọ́run ló kù tí ó gbà mí báyìí. Sálọ wọ́n ní kí n rò omi mùra mo kó lọ mọ mo rí ìyànà ọlọ́run nǹkan kò mú mi mọ́ báyìí mọ́.
1: Tẹ́lẹ̀ kọ́ kó lẹ.
3: Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ojú yẹn yúnyún ni.
1: Ṣé ẹ ti sọ fún mi tẹ́lẹ̀ kojú
3: yẹn yẹn ni? Ẹ sọ fún mi.
1: Ojú yìí o ẹ sọ kójú rẹ̀ ò ní fọ́. Inú mi dùn pé wọ́n jẹ́wọ́ kójú mọ́ ìrọ̀lẹ́ bí ìsinmi ní ìgbà yẹn. Ẹsẹ̀ náà bẹ́ẹ̀ ṣe yín náà.
3: Bẹ́ẹ̀ni.
1: Bó wa lẹ̀ sẹ́ba?
3: Ó ti yàtọ̀.
1: Ọ̀rọ̀ rẹ̀ ń yanjú. Jésù Olúwa.
0: Kò tí ì tó Bọ́lọ́run ṣe ṣiṣẹ́ nìyẹn. Ẹ ti jẹ́ kẹ́lòmíì náà tún sọ ìrírí tiẹ̀.
4: Ẹ̀rí tí mo rí. Mo rí pé ìjọ tí mo fẹ́ mu kọ́kọ́ gbọ́ program àti ní máa ń gbọ́. Wọ́n ti fẹ́ parí program ibi kọ́ pé nọ́mbà pé ká ṣe pẹrẹ àánú àkáǹtì nọ́mbà lọ. Ẹ ká pè bọ̀ kò sí olóòmí jẹ́ mú láti ṣe ₦1,000 sínú àkáǹtì yẹn. Mo wá ìjáde mo lọ bí ṣe ń join. Ẹni ẹ̀dẹ̀ ti jẹ́ mi lówó láti bíi 5 years, 6 years gbọ́n sẹ̀. Fún mi máa bẹ́ẹ̀ rí ọ̀kadà fún ẹ̀kọ́kọ́rin mo ní
0: lọ múra gbèyàn múra àárọ̀ yìí máa ní agbára jù gbogbo ọba tó láyé àtọ̀run ní ṣàgámù ìṣàgámù la máa wà láàárọ̀ yìí ṣàgámù ló ń bọ̀ ìṣàgámù ní ìjòkù community hall tó wà lábẹ́ bridge sábó ìjòkù community hall tó wà lábẹ́ bridge sábó ó máa lágbára lẹ́nìí ìwọ náà gbìyànjú kó bọ́ lọ́wọ́ ogun ogun yẹn gbọ́dọ̀ ṣẹ́ múra àárọ̀ yìí máa ní agbára jù gbogbo ọba tó láyé àtọ̀run ní ṣàgámù ìṣàgámù la máa wà láàárọ̀ yìí ṣàgámù ló ń bọ̀ ìṣàgámù ní ìjòkù community hall tó wà lábẹ́ bridge sábó ìjòkù community hall tó wà lábẹ́ bridge sábó ó máa lágbára lẹ́nìí ìwọ náà gbìyànjú kó bọ́ lọ́wọ́ ogun ogun yẹn gbọ́dọ̀ ṣẹ́.
5: Aago méje ní òní Wednesday ni o. Aago méje sí mẹ́wàá ni o.
0: Ìjòkù community hall London bridge sábó ó máa lágbára jù. Àwọn tó wá láti ẹgbẹ́ ìlọ́wọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe lè
6: rà. Tètè bí aago méje tó bá fẹ́ ní ibi ìwòlí. Àmọ́
0: gbogbo ìyàlọ́ jẹ́ ti iyọ̀ tó ń fi dì.
6: Wà á lọ rà ó ní mẹ́ni ó dì.
0: Iyọ̀ tí a
6: dì. Dì tó ń fi dì síbẹ̀.
0: Ọwọ́ kan ló di iyọ̀.
6: Bẹ́ẹ̀ni.
0: Ọwọ́ kan ló máa tù.
6: Gbogbo wọn tó ń bọ̀ wá láti Kòròdú. O gbọ́ láti mọ̀wé ìgbàgbọ́. Gbogbo ẹni tẹ́ wa ní gbogbo. Rẹ́ mọ lápapọ̀. Ẹ tètè dé.
0: Lágbára ọba tó láyé àtọ̀. Ti dé before 9 o'clock.
6: Kí
0: nọ́mbà ẹ̀ má bá ń jìnà
6: jù.
0: Under Sabo Bridge. Ìjòkù community
6: hall.
0: Oníjòkù community hall. Under Sabo Bridge rẹ̀ ń bọ̀. So gbogbo ẹni tẹ́ wa ní ìjẹ̀bú rẹ̀ mọ lápapọ̀. Ògèrè ló ti ń bọ̀ ni o. Àbí ìkẹ́nẹ́ ló ti ń bọ̀. Lọ múra. Àti òde ni o. Ò ń bọ̀ láti Kòròdú ni o. Àbóbijó ló ti ń bọ̀.

0: about to watch him away, Bafo.
1: Yes, sir.
0: Every side is even going to be.
1: Yes, sir.
0: He beat him, bo. Onangbeni Onijoku community hall, London Asabo Bridge. Wednesday ni mo fe o.
1: Wednesday
0: laaro ni o. So ba ti wa laaro Wednesday. Ibadan lo nbo. Lojo Friday. Tabi ko je ni pe wa wa ti debu ode. Ijebu ode. Ijebu ode. Fani wa fe lati ri mi lola. Seri Ibadan ya go meso laaro ni. Ni Oluwa lona to je ti e gbadai ni. Amo Ijebu ode ago meji la osan ni
1: ago meji la osan
0: ti e kanu wa fe lati ri mi lola iyen ni Ijebu ode ni aked on akito mi de on to wa nita lapo ni bi eyan ojo igbo yen ni bi area new market egbe lati ma jo pade lojo oba to la ya ru bi olorun se bete mi be o ma ni e a ma ni e in the name of Jesus iwo kan na o mo fe so radio yi to ro fe lere oluwa ti ma nse fun awon opolopo ninu awon to ma sponsor redu tori iwo lọlọrun fe lo o ti e ti lu e lati o ti lu awon kan lati je ko gbo mi nigba o ba de lola to ba rona abayo bayi to bu irese so fa awon kan lọlọrun lo won gbodo rere to ra awon lo sponsor program iwo na to fe sponsor program to la ni wo wa ba mi so lori eni na o oluwa ni gbugbu awon to ba da si o n kan fe pa eku won re ni o mo ki lo n pa eleku bi a lori omo ni o bi a lori ise ni o bi a lori irajo re ni eku re ta ki ni account number to fe lo àbúrò àti ọmọ agbó olú àjọpá mi lẹ́rìn ní ẹkú kúrò gbogbo ohun tí bá ń tí mò ń ní bá mi jẹ́lé lórí olú àbá mi mú kúrò tó bá ti gbàdúrà yẹn tán àká nọmba tó máa lò rè ó yà kọ́ sílẹ̀ UBA
1: UBA
0: UBA
1: UBA
0: UBA
1: UBA
0: 10 24 77 50 80 olúwa ní gbogbo àwọn tó ń bá dọ́rẹ̀ yẹn òun fẹ òun á nu omi tíṣọ́dún gbogbo tó bá ṣà ń bẹ nínú jẹ sọ fọlọ́run lé ní bí ọlọ́run ṣe ń bẹ tẹ̀mí ẹbẹ kó tó di lọ́la ó ní bẹ́ẹ̀ kó bá di alẹ́ kan ó láyọ̀ ń bọ̀ lórí ó máa padà pẹ́ lẹ́rìn in the name of Jesus
1: bí
0: àká nọmba yín dáadáa
1: UBA
0: 10 24 77 50 80 pẹ̀lẹ́ẹ̀kan sí UBA 10 24 77 50 80 orúkọ tó máa níbẹ̀ Christ Artillery and Tomatoes
1: jẹ́
0: ń gbàdúrà pé èèyàn méjì àkọ́kọ́ èmi tàbí ìyàwó lì a máa sọ tó ń ṣẹlẹ̀ sí ẹ ìgbésẹ̀ tó yẹ kó gbé àti ọ̀nà àbáyọ àgàgà ẹ̀yìn bíi méjì àkọ́kọ́ tó bá fi ọrẹ support program torí ọrẹ tó jọjú kan tí wọn náà fi dá sí tá a lè fi ṣètọ́lá ẹ jẹ́ pé àká nọmba yẹn fẹ́ lẹ́ẹ̀kan kí wàá pe phone number tó máa pè sí UBA 10 24 77 50 80 Christ Artillery and Tomatoes ló bá níbẹ̀ ogun ò ní já ọmọ wàárí ànúbà gbogbo ẹni tẹ́ fẹ́rẹ̀ support yẹn ó yẹ pé nọ́mbà yìí kí nǹkan sọ àsọtẹ́lẹ̀ sáyé yín kí n sọ àṣírí ogun tó ń jà yàtì gbèsè tẹ máa gbé ó dẹ̀ lè jẹ́ màmá wò ní náà ní ogbè nọ́mbà náà rí o 070 070 35 35 2 3 1 4 14 1 7 17
1: òun
0: náà ni whatsapp number mi ìwọ tó ti rí ìyanu o lè fi so ẹrí ẹ jẹ o lè ní kí n fi háàdì ẹ sí payer group mi kó o lè máa rọrí ọfẹ àdúrà time to time gbọ nọmba náà lẹẹkan sí 070 070 35 2 3 1 4 14 1 7 17 070 070 35 2 3 1 4 14 1 7 múra àárọ̀ yìí máa ní agbára jù ọjọ́ ọba tó láyé àtọ̀run ní ṣàgámù ìṣàgámù la máa wà láàárọ̀ yìí ṣàgámù ló ń bọ̀ ìṣàgámù ní ìjòkù community hall tó wà lábẹ́ bíríìjì sábó ìjòkù community hall tó wà lábẹ́ bíríìjì sábó ó máa lágbára lẹ́nu ìwọ náà gbìyànjú kó bọ́ lọ́wọ́ ogun ogun yẹn gbọ́dọ̀ ṣẹ́ gbogbo yẹn lọ́jọ́ ẹ̀sìn ìyọ̀tọ́ ti dì
1: ìyọ̀tọ́
0: wà lọ ra òní mẹ́ni ó dì
1: ìyọ̀tọ́ àbí
0: ìdìtọ́ ti dì síbẹ̀ ọwọ́ kan ló di iyọ̀ ọwọ́ kan ló máa tù lágbára ọba tó láyé àtọ̀nù ti dé bífọ́ 9 o'clock
1: kí
0: nọ́mbà ẹ̀ má bá ń jìnà
1: jù
0: under sabo bridge ìjòkù community
1: hall
0: oníjòkù community
1: hall
0: under sabo bridge lẹ́gbọ̀ ẹ̀yin tẹ́ fi ọrẹ support ojú òní ti yìí wà bọ́ lọ́wọ́ ojú àfààní kí ló jẹ́ kí n jèrè ìjọba ọlọ́run kó sọ ẹ̀mí ẹ̀nu àní sọ ìjọba ọlọ́run tètèdé gbogbo tó bá rú ọ lójú tètèdé ẹ̀ máa tú àṣírí ẹ̀
1: wàdẹ́
0: domi rẹ jésù lóluwà.
2: Àwọn ọmọ wo ní ìdánfẹ́ nínú ìbàdàn? Ṣé ọlọ́run lò? Fún ìtú sílẹ̀ sí ọ̀nà àbáyọ̀kú ọ̀lọ́wọ́ ogun o. Gbogbo ọjọ́ Friday. Sáà gbogbo ìjọ òwúrọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Sáwọn èèyàn máa ń kọ́ra jọ̀pọ̀. Bá a ti gbàdúrà làbẹ́ pẹ́.
3: FM 96.7.
4: La Gelu FM Jagaba Gogoretio Ma.

Eku asunji o ago mefa ti lu gerege lati ikani nla gelu FM oke gajoki ile funfun balao felele nilu Ibadan akojopo iroyin agbaye lamuto yin wa lafejuma oni temitayo oyeladun loniroyin yin saaju egbo koko to wa ninu iroyin na awon oluko ni ipinle enugun ti yabo ile ijoba ipinle na ti won si npe fun itusile awon akeko tawon ajini gbegbe ni ipinle Oyo gomina ipinle Ekiti tele Ayodele Fayose ti fide oro mule pipe enikeni odibo tako Aare Tinubu ni 2027 orilede Mozambique ti fide oro mule pe awon mo orilede awon ti won je marun ototo ni won ti gbemi oni bi ikolu sawon ajojigodogbo to nwaye ni South Africa iko agbabolu Chelsea ti ko ti ogben si gbogbo awon ti won gbe igbese lati ra agba owo eyin won to ko re nje Achampong egboroyin ohun lekun keke egbe awon oluko Nigerian Union of Teachers NUT eka ti ipinle Enugun lana ojo isegun ni won yabo ile ijoba ipinle Enugun lati se atileyin fun ifenuhan ti won fi n pe fun idasile awon akeko to n toluko ti awon ajinigbegbe ni ipinle Oyo lasiko leyi ti alaga fun egbe NUT ekun ti ipinle Enugun to n soro yen comrade Theophilus Odo o ni o ke gbajare wipe awon ile eko in lo ti di nti awon agbeban n foju sun bayi to n ta awon agbesumami lati le gbe awon akeko to n ti awon oluko be Theophilus Odo fi kun alaye e wipe ifenuhan tawon n se in lo wa ni ibamu pelu idari to n ti gba lati olule egbe NUT nilu Abuja leti afojusun re je lati kan pa fun gbogbo ijoba lekun jekun lati daabo gbogbo ile eko to nbe ni tibo ati oru Nigeria gomina ipinle Enugun Peter Mba leti akowe si ijoba ipinle ohun soju fun ojogbon Chidi Onya ona lo tewo gba awon oluko ti won fe unu wa ile ijoba lenu iloro ile ijoba ohun lásìkò tó sì ń bá àwọn olùkọ́ ti inú bí sọ̀rọ̀ tí wọ́n ń fẹ̀hónúhàn òyìnbó gbósùbà kárí fún ìlànà ìfẹ̀hónúhàn wọ́ọ́rọ́wọ́ tí wọ́n ṣe tó sì ń fi ìdánilójú ta fún ẹgbẹ́ àwọn olùkọ́ wípé gbogbo ohun tí wọ́n ń pè fún tí wọ́n sì ń béèrè fún òun náà ni òun ó fi tó gómìnà ìpínlẹ̀ ọ̀hún létí léètí gómìnà ó sì gbé ìgbésẹ̀ láti fi kúnlùkùn pẹ̀lú ìjọba àpapọ̀ àwọn ìbátan ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà Godswill Akpabio ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ kan tó jáde látẹnu ajàfúnẹ̀tọ́ ọmọnìyàn lójú òpó ìtàkùn àgbáyé kan tó kọ rẹ̀ ń jẹ́ Haruna Gololo léyìí tó fi ẹ̀sùn kan Akpabio wípé ó sọ̀rọ̀ kò bákùn gbé léyìí tó lè runú àwọn èèyàn lẹ́kùn àríwá sókè ṣáájú ètò ìdìbò àpapọ̀ 2027 Haruna Garba tí gbogbo èèyàn mọ̀ sí ajàfúnẹ̀tọ́ ọmọnìyàn lójú òpó ìtàkùn àgbáyé tí wọ́n ń pè ní Garus Gololo nínú fọ́nrán amóhùnmáwòrán eléyìí tó ti di tọ́rọ́ fọ́nkálé ni ló ti fi ẹ̀sùn kan ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà wípé ó fẹnu ṣáàtà àríwá bẹ́ẹ̀ ó ní kò bu ọlá fún wọn léyìí tó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé Akpabio òun ló pé láìsí ẹkùn àríwá tàbí pé wọ́n fi ẹkùn àríwá gan kun pé ààrẹ Bọ́lá Tinubu yóò dìbò yóò sì wọlé ààrẹ ní 2027. ẹ̀wẹ̀ àwọn igun kan lábẹ́ àbúradà Isong Inang Ethnic Forum láti ìpínlẹ̀ Akwa Ibom inú gbólóhùn tí wọ́n fi ìta ní Uyo ni wọ́n ti ṣe àtìlẹyìn fún ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n pe àwọn ti ṣe àyẹ̀wò fún ọ̀rọ̀ tó jáde látẹnu Haruna Gololo ọ̀hún tó ń sì rí pé ìrọ̀ bansa ló wà ń bẹ̀ àti wípé òfúùtù fẹ́ẹ̀tẹ̀ àáṣà tí ò ní kánú ní ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí ni láti tako sáàlà Godswill Akpabio tó jẹ́ tàwọn ẹ
ẹgbẹ́ ọ̀hún ṣàpèjúwe Akpabio gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà eléyìí tó ní ìrẹ̀lẹ̀ tí sì máa bu ọlá fún gbogbo ẹkùnjẹkùn ní orílẹ̀-èdè yìí tó sì ń fọn rere ìṣọ̀kan láàrin gbogbo ọmọ Nàìjíríà láì fi tẹ̀yà tẹ̀sìn tàbí ti ẹkùn sí. Bẹ́ẹ̀ ó ní ẹgbẹ́ yìí wá rọ àwọn adarí àárẹ̀wá kí wọ́n kọtí ọ̀gbìn sí ọ̀rọ̀ tó ń jẹ́ ìrìn ọ̀hún léyìí tí wọ́n pe ìkéde ìbàjẹ́ gbáà ló jẹ́ tó sì ń pe àwọn tójú wọn là dáadáa lẹ́kùn àríwá pé kí wọ́n ṣe àtìlẹyìn tó gbọngbọ́n fún ààrẹ Bọ́lá Tinubu láti ṣe sáà kejì. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀ Fáyòsé ti ṣàfòmọ́ wípé ààrẹ Bọ́lá Tinubu náà sì ni ààyò tó jẹ́ olùdíje fún ipò ààrẹ nínú ètò ìdìbò tí ó wáyé lọ́dún tó ń bọ̀. Léyìí tó ń wípé àwọn ẹgbẹ́ alátakò ti pín yẹlẹyẹlẹ eléyìí tó sì jẹ́ pé kò sí ìkankan nínú igun ọ̀hún eléyìí tí ipa ààrẹ gbé láti pe ààrẹ Bọ́lá Tinubu níjà nínú ètò ìbò tó ń bọ̀ lọ́nà. Lásìkò tó ń sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nígbà tí wọ́n ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò lórí móhùnmáwòrán kan níbẹ̀ ni Fáyọ̀ṣe ti wípé àwọn ẹgbẹ́ alátakò òun náà ni gbogbo àǹfààní tí wọ́n ní ni ló ti bọ́rẹ́lẹ̀ nítorí pé wọ́n kùnà láti fìmọ̀ ṣe ọ̀kan kí wọ́n sì jáde lábẹ́ àbúradà kan ṣoṣo ṣáájú ètò ìdìbò tó ń bọ̀ ní 2027. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ ọ̀hún òun ló wá ṣẹ́kanlẹ̀ wípé Tinubu ò fojú winá àwọn ìpèníjà kankan tàbí ìdúmọ̀rú lórí ètò ìdìbò tó ń bọ̀ lórí wípé àwọn kan ti ń pín irọ́ léwé pé àìsí ètò ààbò tó ń ti bí ètò ọrọ̀ ajé ṣe lè báyìí tó ń ti ìgbáyégbádùn àwọn èèyàn ṣe wá burúkú jáì wípé yóò ṣe àkóbá fún ìbò tó ń bọ̀. Ó ní irọ́ pátá ni òfúùtú fẹ́ẹ̀tẹ̀ á sàtí òní kánú. Bẹ́ẹ̀ ló wípé ààrẹ Bọ́lá Tinubu ìbá kojú àwọn alátakò tí ìbá le tí ò bá sì gbópọn bó bá jẹ́ pé àwọn ẹgbẹ́ alátakò kóra jọ lábẹ́ àbúradà kan ṣoṣo. Ìbàdàn la ti ń ròyìn láti ìkànnì Lágelú FM òkè gajòkè ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn wáyé o. Ẹ tẹ́tí sí ròyìn tó wá láti ilẹ̀ òkèrè. Orílẹ̀-èdè Mozambique ti ṣàfọ̀mọ́ ẹ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè àwọn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n tó ti rán lọ sí àjùlé ọ̀run àpàpàǹdodo níbi ìkọlù alágbára tí ó wáyé sí àwọn àjòjì ní South Africa. Iléeṣẹ́ ọlọ́pàá South Africa ṣáájú ó ní wọ́n ti ṣàfọ̀mọ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Mozambique méjì òun náà ó ní wọ́n rí òkú wọn tí wọ́n ti dágbére fáyé lọ́jọ́ Àbámẹ́ta tó kọjá látàrí ọgbẹ́ ilé tó pọ̀ lára wọn kíokíọ. Bẹ́ẹ̀ ó ní wọ́n pé àwọn ọmọ léńjeléńje ní South Africa náà ó ní wọ́n rí pẹ̀lú ọgbẹ́ ilé tó pọ̀ lára wọn ní àwọn ibùdó ọ̀tọ̀ọ̀tọ̀ tí ìkọlù ní ti wáyé ní ọjọ́ Àìkú Sunday. Ìkọlù sí àwọn àjòjì gbòdògbò tó ń wáyé ní South Africa tá a mọ̀ sí xenophobic attacks òun náà ló di ìṣẹ̀lẹ̀ gbamagbama tó ń fi gbogbo ìgbà wáyé o sí àwọn àjòjì lórílẹ̀-èdè ọ̀hún tí wọ́n sì ń kanra ìta májí látàrí bí wọ́n ṣe ń kojú ìṣòro ètò ọrọ̀ ajé àti àìríṣẹ́ṣe ní orílẹ̀-èdè ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe là á kalẹ̀ àwọn igun tí wọ́n kóra wọn jọ tí wọ́n sì ń gbógun ti àwọn àjòjì gbòdògbò ní South Africa ó ní wọ́n ti fi gbèdéke 30 oṣù kẹfà ta fún gbogbo àwọn àtọ́rìnwá tó ń gbé ní orílẹ̀-èdè ọ̀hún pàápàá jùlọ tí wọ́n wọlé lọ́nà tí ò bá òfin mu kí wọ́n kásá wọn kú ní orílẹ̀-èdè náà. Lákòótán ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea òun náà ni wọ́n ti kọtí ọ̀gbìn sí ìpè lọ́lọ́kùn òjọ̀kan láti ra ọ̀kan lára àwọn agbá owó ẹ̀yìn wọn tórúkọ rẹ̀ ń jẹ́ Josh Achimpong. Léyìí tí wọ́n wípé ikọ̀ Chelsea ti pinnu láti rí i pé àwọn pa agbábọ́ọ̀lù ọ̀hún mọ́ sínú ikọ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àbọ̀ròyìn tó ń tomi lọ́wọ́ wọ́n pe agbábọ́ọ̀lù náà ti ṣẹni 20 ọdún òun ni wọ́n pe ikọ̀ Chelsea ni wọ́n ń pa á mọ́ fún ọjọ́ iwájú tí wọ́n sì ń pè rà kan ò ní rìn ín bẹ́ẹ̀ làwọn ò ní ta sókè ta nítorí pé ó jẹ́ ọjọ́ iwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù náà. Bẹ́ẹ̀ ni Chelsea
òun náà ni wọ́n bá lè lé Achimpong yìí látàrí bó ṣe jẹ́ wípé ọkùn ọ̀jọ̀ kan àwọn ikọ̀ òun ni wọ́n ti ń kọ̀wé láti ra agbábọ́ọ̀lù ọ̀hún. Bẹ́ẹ̀ ni Achimpong yìí wà lára àwọn agbábọ́ọ̀lù fún ikọ̀ Chelsea. Eléyìí tó ti wò bí ọjọ́ ọ̀la fún ikọ̀ náà, lára wọn láturí Cole Palmer, Ari Joao Pedro àti Moses Tezedu. Ẹ̀wẹ̀ Chelsea òun ni wọ́n pe àwọn òní gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ẹnikẹ́ni eléyìí tó bá nífẹ̀ẹ́ láti ra àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ ọjọ́ iwájú àwọn. Agbábọ́ọ̀lù ọ̀hún tó jẹ́ ọmọ orílẹ̀-èdè England tọ́jú rẹ̀ ń bẹ lábẹ́ ọdún 21, òun náà ni ó kópa lórí pápá ní inú ìfẹsẹ̀wọnsẹ̀ ti Premier League fún ìgbà 17 ní sáà tó kọjá. Bákan náà òun ni wọ́n gbé wọlé ní ìgbà 9 nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ lọ́wọ́. Eléyìí tí mùṣemúṣe rẹ̀ sì dámú sí ti ikọ̀ Chelsea rí gẹ́gẹ́ bí ọjọ́ ọ̀la wọn. Kí n tó máa lọ ẹgbọ́ kókó tó wà ní ìròyìn lẹ́ẹ̀kan sí i, àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Enugu ti ya bo ilé ìjọba ìpínlẹ̀ náà tí wọ́n sì ń pè fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ táwọn ajínigbé gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀dẹ́lẹ́ Fáyọsé ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ẹnikẹ́ni ò dìbò tako ààrẹ Tinubu ní 2027. Orílẹ̀-èdè Mozambique ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè àwọn tí wọ́n jẹ́ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti gbẹ̀mí o níbi ìkọlù sáwọn àjòjìgòdògbò tó ń wáyé ní South Africa. Ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ti kọtí ọ̀gbẹ́ni sí gbogbo àwọn tí wọ́n ń gbé ìgbésẹ̀ láti ra àgbà ọwọ́ ẹ̀yìn wọn tó kọ̀ rẹ̀ ń jẹ́ Achimpong. Ìròyìn àfẹ̀júmọ̀ òní òní jù báyìí lọ láti ìkànnì Lágilu FM òkè ga jòkè ilé funfun Báláú Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Fún ọ̀kan òjọ̀ kan ìròyìn tó ń jáde láti ìkànnì, ẹ kàn sí ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagiluefm.com. bẹ́ẹ̀ ni kẹ́ ẹ tẹ̀lé wa lórí ìkànnì X pẹ̀lú Lágilu FM 967. Ẹ lórí ọ̀fẹ́ àti fẹ́ràn wa lórí Facebook pẹ̀lú Lágilu FM 96.7. Túndé Ọ̀làwúwo olóòtú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Babátúndé Mórẹ́ni Kejì Tèmítayọ̀ Oyèládùn ló ti ń ròyìn. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa, ká máa yáṣẹ́ o. Ire.

0: Eka po pada sori so yin eto wa owuro lawa ni kon ni lagelu 96.7 FM. Okay, so guy chokilo. Ile fufun ba la fere la tede sini le ibadan. Eka ba se nbabo. Asizo. Asoro nipa relationship abi wedding na se pe bi le kan. To je wi pe fafa ni awon to ese ndarapo mo wa. Bayi. Eni yi ohun ati yawo e ojo fera o de si ni omo yawo e si ni omo kan tele to je bi omo odun meta o de gba mora gege bi pe ohun lo ohun bi koda eni kankan o le mo pe ohun ko lo bi omo ohun nibi to le de to tun bi omo meta mo o je merin o ran omo ohun o ran lo si lewe titi to fi jade lewe. She's not a medical doctor. Tike si se lewa yi. Omo won fe se wedding. Fe se gbeyawo to fe ma le ile oko. Inu baba yi dun. Baba yin ni ko ma wori, o ma gbe gbogbo e. O pe o gba awon vendors. O san wo hall gbogbo patapata ngba to ku die ti won ma se gbe yawo yi nomo yen pe baba yen joko ati ya e pe daddy ojo wedding mo fe je ki biological father mi ki won wa sibe yen awon no de ma walk me in. Eyin ya mi eyin baba mi ro pe en gbo mi dada ninu le baba ti o mo gba to lo lewe titi to fi dagba lo won so fun baba n pe bo je ki daddy wa pe bo eyin awon no ma walk me in ninu hall baba won binu ko se mi ni ko se meji o pe gba awon vendors o ti sanwo fun oni ko won do won pada ko won se wedding mo o wa n so fun won pe wedding ton fe se yin baba e ti o mo gba to lo si school ti o mo gba to serve ti o mo gba to se nkan kan o na ni ko lo wowo ko fi se wedding mi baba yen de gberu o travel out pada o wa n so fun baba pe ikani ipe n to n se oda eyin ara ile ta ba wo ro ta ba wo bo se ka ni se nkan ti baba awon se so da ta la da lebi se baba awon la da lebi ni abo mo funra re la da lebi abi yo mo funra re la da lebi abi baba gangan to bi omo funra re la ma da lebi ni eyan la le po story number 0813704249 1006.
1: Hello. Hello. Yes, ma'am. Akwetu. Etonima. Seri iti ton. Hmm. Asibi so lori ni. Hmm. Baba ton so ke lati keke ye ko duro fun baba. Emi le ti baba yen se o, to ati bi so de patapata ni won ye ko ri be bi o ba ti e wa ni pe wa e ku ese
0: e se won
1: ti ni ni ba
0: amen
1: bi ba ye se se iwa ko da ko wa ko fo me se
0: e se won
1: ni so ati ni work
0: e se won a dupe mo a dupe mo
2: ila kadila wa mi kan ta so pe wa roko oba
0: arema de wo ye se won a dupe. Thank you so much. Hello.
3: Ako ojumo.
0: Ojumo ni ma.
3: Eto
0: ni. Ami.
3: Na baba en ka ba wi. O to mo da iya na osun. Ni gbogbo ti omo se se iye o le mo do. O to ye le ti. O bi yo to wo ni. Ati ya atomo awon ide abi so lore. Ati o bere re titi to fi dagba. O ni so bi se. Ebe ya gagan to le ku nbe ya won omoduto iya to mo ni oda
0: Hello.
4: Hello, Atibale, this.
0: Ako Juma, sir.
4: Ko Juma, Kushana.
0: Sheni, sir.
4: Ako Asipodo, Asipupore.
0: Ami.
4: Comrade Chief Isola, Peter Ojanachi, Ile Samedo, do you two bury you, you know, back at Abidu, you fell out our way.
0: Yes, you might do, sir.
4: You know, Mama, we pay all the pay. Or my shoe, it's that big. You know, the name. Iya yen ngba to bimo fenekan eni yen ti o ba te se omo o po tomo tomo o de wa re nikan gba mi re sodo o gba a tomo ti se ti e o gba mara ni pe wo e nte yan ba se o je mo wa toju omo tan omo de yan o wa ri na ri ba se to bi emi da le se be lo lori pe iwa ti o da patapata gba ni o wa se se da baba re mo da be wa ni o wa joku mi wede ti baba re ti o ja ti la ti gba to da be pe won gba gbe re ko ba se ni ti o da o baba ni o wa ti o da pa nti e bo se ye ko se nu lori pe bibeli o ni pe ni o fe ran omo ni keji re ju ara re lo
0: E seun adupe sir e seun I want pro lord of me baba mi jalaruru alhaji jalaruru e seun mo rowo yin 09123708675 hello
5: hello ma
0: akoju mo sir
5: abale ko ba ti
0: e seun sir
5: e ku se lu e ni baje
0: ami
5: o ti se ko ha ba ta ti No, mo ko ni o da baba re mo fun re
0: ben
5: se ri igba mi ti lu nkan be yen ba nse le to po gba ko kin won ti baba to ba wa iya o e opo gba lu ma ma gba owo lori omo yen to di eyin o ti a ma gba owo lori daada ja de ma gbe abi oru ni se ri iru e di se ti ni ri to di eyin o toro ni o yàwó mi ti mo kọkọ fẹ kò ìgbà míì kan yàwó mi eléyìí kan mo máa ń ran lọ yí pé kó lọ bá ń sẹyìn kò sí sódì yé ní ẹ mọ orú owó bẹ̀yẹn nísìn ó lè má wọn sí bàbá tí ó ẹni tó fẹ́ nísìn kí ẹ lè hàn sí ni tó lọ́pọ̀lọpọ̀ gbà nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn jẹ́ pé a máa bí ni bàbá yẹn ṣùgbọ́n bàbá ti bí kò ní hàn. Ẹ jẹ́ mọ̀ pé yẹn náà máa lérò pé òun ṣe ojúṣe tiẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
5: Fún ọ̀rọ̀ ṣẹ́ náà òun ṣe báyìí. Ṣùgbọ́n tá a bá ní ká wá wò náà, kí bàbá yẹn ṣe kò sí ìburú jù torí kò sẹ́ni tí ó lè ṣe bẹ́ẹ̀ tó di ẹkú ṣùgbọ́n yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n á ní àtẹ̀ sí aláṣẹ ti ẹ wo gbogbo nǹkan tó ṣe ń ṣe bọ̀ láti ẹ̀yìn wá tó ti náwó lé lórí ṣe gbogbo ẹ̀ ṣe mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ lóòótọ́ tó èèyàn ni wọ́n pé èèyàn ò dẹ̀ máa ṣèṣe èèyàn bó ṣe yẹ kí wọ́n ṣe náà nìyẹn ṣùgbọ́n tó bá já sí pé bọ́yá wọn yẹn bá fún inú wọn tún rọ̀ díẹ̀ ni ṣe mọ̀ wípé gbogbo sórí bá wá ń sọ yìí àṣọ tó jẹ́ pé nǹkan tó burú jáì ni ìyá àti ọmọ yìí ṣe àti ibi ṣe lóore ni wọ́n ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà lélẹ̀ ìwẹ́ èrè bílẹ̀ mọ́ ọba tó di eyín tó rọ ìyá yẹn àti ọmọ yẹn àwọn gangan ni ẹni ibi tó wà ń bẹ.
0: Ẹ kú ètò. Ẹ ṣe wọn dúpẹ́ sá.
6: Ìkógo owó ilé
7: yàtọ̀ sí kátẹ́ka
6: tó nílé.
0: Hello.
8: Hello, ẹ kàrọ.
0: A kò jùmọ̀ sá.
8: Àǹtí bá ẹ ṣe sùn.
0: Yes, sir.
8: Ẹ mọ̀ kú gbìyànjú.
0: Ìgbìyànjú ni sá.
8: Bẹ́ẹ̀ni, dàmú.
0: Àmì.
8: Èmi nínú àdìsí Yusuf Ọlásójì lẹ́nu ìrìn ọ̀sẹ́ ní ìyẹn àmọ̀ ní júwá láàrú lásán náà ní dára náà gbogbo bẹ́ẹ̀ tí ìwà ní ọ̀pọ̀lọ́lẹ̀ náà ní gbọ́ ọ̀pọ̀lọ́ nínú ọ̀sán ẹ̀yìn ọba ṣe láti ẹ̀jẹ̀ ọba ti ṣe tọ́ba ti tásìkò tó yẹ kéèyàn ó sì fún èèyàn ní sì fún ìjọba rú bàbá wọn èmi láìkí bó ṣe ṣe yẹn náà ní dára náà lọ sí bí ẹ̀tẹ́ láti mọ̀ jẹun.
0: Ẹ ṣe wọn dúpẹ́ sá.

0: sókè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Matthew
1: bàbá mi o,
0: a mà tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òní ní ọjọ́ kẹta oṣù kẹfà aláàánú
1: kábíyèsí
0: olóore olùrànlọ́wọ́ ọba tó ní gbogbo agbára ọba tó ní gbogbo àṣẹ ọba tó ní àánú lọ́dọ̀ olùgbà ọ̀pẹ wa. Ẹ bá ń ké
2: alleluia,
0: ẹ bá ń ké
2: alleluia,
0: gbogbo àlàyé ọkàn ẹ ké alleluia. Ẹ sọ pé lónìí ọjọ́ kẹta oṣù kẹfà èmi ò ra ànúgbà. Ẹ sọ pé lónìí
2: ọjọ́ kẹta
0: oṣù kẹfà èmi ò rí tèmi ṣe. Ẹ sọ pé lónìí
2: ọjọ́ kẹta
0: oṣù kẹfà orí mi kò ní tako
2: mi.
0: Ẹ sọ pé lónìí
2: ọjọ́ kẹta
0: oṣù kẹfà
2: èmi
0: ò ní sunkún. Ẹ sọ pé lónìí
2: ọjọ́ kẹta
0: oṣù kẹfà
2: áńgẹ́lì
0: àánú
2: áńgẹ́lì
0: ire
2: àti

0: o wa wa lenu ise omo eyo kan soso tan bi o di owo mari o ni dadi mi ori o ori o ta ni ma fi sele ti o gbe omo lo hospital ti o wa ma pe ya re pe pade wa lo hospital ko se be o wa gbe lo modo o yi wa modo awon baba kan wa won o na ni omo ni to kan won iya gbe omo bi a se gbe ibo lo gba lo odo woli o lo ba woli pe woli nkan de loju ese a de ji oku omo ni a je pada bo egbo won lori yin nbo ni a ti pe ori re ibo won ti pe eleda re oni da won lohun oriri oni gbabode oriri oni gbabode oriri oni gbabode edari oni gbabode o si ki gbe oni ori mi abi be ko ni ori mi loju ese nkan de se aye oni ti bi ori mu o Matthew,
1: Baba mi o.
0: Tori ba n yoyan lenu.
1: Yes sir.
0: Ayo ni so kata kata. Abi eko. Te ba n wi iru, yo ma wi iru. Mama, ori to gba wale yi. Ori yo ni tako o. Ori yo ni ba oje. O wa n ko awon orin marun. E je nko awon orin dele laaro yi sugbon kin to ko dile won kan sa won kan be ninu ori o iwo owe Rome chapter 12 ni verse 20 owe Rome chapter 12 verse iwe Rome 12 verse 20
2: en yo ebi ba npo ta re
0: bi ebi ba npo ta re o nje ni o fun o
2: gbe ba nbe
0: o gbe ba nbe fun lomi o
2: ninu sise be
0: nipa be
2: iwo ko eyin na le ni ori
0: Matthew
1: baba mi o
0: ase won a tun ma fi ebun na sori eyan won ni yawa jeun kongo na re aso je won ko ina o ni omo bo jaja o iwo wa na le lori mo gbadua loruko Jesu awon ota re ori won ma jona
2: amen
0: en binu ni ori won ma jona
2: amen
0: ori awon ota ori won ma jona
2: amen
0: oni ori won ma jona lato ni lo a o sa na re ori na lowo sori ori ti eyan wa ma ba so awon kankan be Matthew ma se sori re Number 1 ma fi owo to fi jeun to sin water ma fi nu eleda re iwo sin ni o ma try re Matthew elekeji ori re yen ma gba pe eni ma gba ki eni ti o di atun bi ologogoro ma je o ma fowo kan ori re ma onigbo onisiga wa baba gidi taye re wulo o ma se kini o Matthew ori bi pe iwo na sa me ti gerun abi eko geri geri to gerun Jesu ki lo ko re ki lo ko re kí ló kọ ẹ
1: Matthew
0: so bàbá ni wọn ṣe tẹlẹ kó tó gba sí olúwa wáyé tó jẹ pé wọn mò ń gbé fún torí pé mo rí pé ayé rẹ mọ kí ló jẹ máa gbé fún mo gbàdúrà orí ò ní bá ọ jẹ òpin orí ò ní bá ọ jẹ ẹlòmí ò máa wọn kan kéèké gàwá tó o kíyèsí olú aṣọ tuntun tán o wa sọ lẹ wọn wà fi nù lẹ aṣọ rẹ tó o wọ lọrùn tó o gùn rẹ má jẹmú rẹ o ti wà lára rẹ o wa fi nù lẹ mọ aṣájú ọtí jésù bẹẹ aṣọ ọtí jésù wọn gbà lọ mọ wọ ni o sì ṣiṣẹ ìwòsàn mo gbàdúrà aṣọ ti laija o ṣiṣẹ ìwòsàn aṣọ tiẹ olùtàn ọwọ alárí kórira ẹ kó òun sì ní kórè ìwọ gan ti ń ṣèríra sí ara rẹ orí òní tako ọ wà á mọ ohun kan sà orí òní tako ọ wà á mọ gbọ àwọn orin yẹn tó mọ pé mò ń bá orin yẹn mò ń bá bọ lánàá mo ti kọ márùn mélòó la ka lánàá àti kọ mẹrin lánàá ẹlẹẹkarùn.

orí mi yé, má ṣe sùn lọ́jọ́ ayọ̀ mi. Ẹlẹ́dá mi yé, má ṣe sùn lọ́jọ́ ayọ̀ mi. Ọ̀rọ̀ tó lóore mi ń bọ̀, ìgbà ta lánàá rẹ̀ ń bọ̀ wá. Mo bẹ̀ ọ́ orí mi, dákun dábọ̀ yé o mà sùn. Orí ò ní takò ọ́, orí ò ní takò ọ́. Matthew, ọ wà máa kọ ẹlẹ́ẹ̀keje yìí, ó wà máa gbé.

jẹ́ ká máa kíra wa gúdẹ́dẹ́ wo gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí o. Ìkànnì lágelú re lágelú 96.7 FM òkè gajò kele fálafálẹ̀ lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá jẹ́ ká mọ̀ lẹ́tọ̀. Ìròyìn eré ìdárayá ní ti bútòrò àgbà ńlá ayé lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni a dúpẹ́ fọlọ́run ọba àánú o. Ilé ìtọ́sọ́ alọ́láyọ̀ àti àlàáfíà ìyẹn lánàá. Adẹ̀tún ti wá darí padà sórí ètò láàárọ̀ tèní. Ọ̀pẹ́ ni forúkọ rẹ, ìyìn ni forúkọ rẹ, alhamdulillah kẹsíra. Bákan náà lẹ́ni ìní gẹ́gẹ́ lọ́jọ́ kẹta ìyẹn nínú oṣù kẹfà ní o ọdún 2026. Gbogbo àdáwálé kálukú wa ló máa yọrí sí rè. Gbogbo apọ́pọ́tà la máa ráàánú ọlọ́run gba o. Nílọ bíbọ̀ wa ò ní bí aráyé nú, a ò dẹ̀ ní báráyé fọwọ́ tì. Ìjà ìmú wa ọlọ́run ò ní fi síbi tó nira. Bákan náà gbogbo àwọn tó wà ní dùbúlẹ̀ ẹ̀sẹ̀ pátápátá. Ó lè jẹ́nu ilé tàbí kọ́jálé ìwòsàn ni. Ọlọ́run ọba àánú lọ́ba ìwòsàn.

0: kò le rọrùn láti rí ọmọ níbi kankan mẹ yẹn fún orílẹ̀-èdè Canada torí pé látàrí pé tẹ bá wo style of play orílẹ̀-èdè Bosnia kò le sweet orílẹ̀-èdè Canada látàrí pé àwọn direct football ni orílẹ̀-èdè Bosnia máa ń gbà ní tó túmọ̀ sí wípé àwọn dẹ̀ good nínú set pieces ní àwọn àbí tí agbára àti àwọn
1: Bosnia
0: ohun tó wà nìyẹn tábà wo Switzerland náà tí wọ́n tún máa kojú tábà wo the same àwọn yẹn tiẹ̀ tún ṣe ní style of play débi pé wọ́n lè bá yín play tikitaka àwọn náà dẹ̀ tún ní direct football tí wọ́n máa ń gbà so ní tó túmọ̀ sí pé ìfigagbága méjèèjì wọn àkọ́kọ́ kò lè rọrùn wọn ò lè rí point kankan ńbẹ̀ gbàgbà pé bóyá pé wọ́n jẹ́ host country or not host country so kò lè rọrùn fún wọn látàbí
2: tabansoro Bosnia tansoro tantenuma ẹgbẹ pé Bosnia kọlíbẹ̀ wá sí ìdíje fẹ́ gbàyé pé ìtàló ni wọ́n náà ìtàló tansoro ń pẹ̀ wọ́n náà gan ṣé irú ìtàló tẹ̀wọ̀n yẹn mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni so ìtàló ilé igi ṣé ìtàló kan dẹ̀ndẹ̀n tẹ́
0: ẹ̀ lọ́gbọ́n orílẹ̀-èdè
2: wales náà wọ́n ilé fún olórí ọfẹ
1: mr etude mẹta wo ni o jáde nbẹ
0: mo mu orílẹ̀-èdè switzerland mo mu bosnia mo dẹ̀ mu orílẹ̀-èdè qatar
1: ex honorable
2: èmi mu orílẹ̀-èdè switzerland mo dẹ̀ mu orílẹ̀-èdè canada pé ní ìsìnkú kejì nígbàtí bosnia súnmọ́ kó sìnkú kẹta
3: switzerland mo mu bosnia ẹlẹ́ẹ̀kejì mo mu orílẹ̀-èdè canada ẹlẹ́ẹ̀kẹta qatar ni mo rí gẹ́gẹ́ bí ikọ̀ tí ó kẹ́yìn
1: ti o jade ko nbe ti o jadanu oburu bo se je niyan bo ba di losan an lo si sori eleketa yen group c an lo si group c to ba di losan ile ise kan tun ti wa nwaju mi bayi solar telecom lo nje akojumo aku dede woyi oruko yin ati le ise te nsoju
4: akojumo atokun akojumo gbo eyan ara ile success omo pekun lo ko mi lati ile ise solar telecoms mobile phones and electronics
1: tabanzo ni pa ile ise solar ti won ni won se nkankan lowo bayi
4: be ni ile ya ti lo ile ya tun si wa ni odo wa
1: promo ile ya yen si
4: be ni o se tesiwaju
1: discount to guarantee awon ebun lolokan
4: lori awon nkan tan ta bi mobile phones atawon nkan ilonu le ton lona to je ojulowo orisirisi phones atawon accessories ni bendi se solar ati awon electronics lori sirisi ti e se awon electronics are lodo wa ko kin se awon nkan ti e ma tan to ma fa na adugbo kun se tẹ ma tan ta ma pe landlord meeting ni lori pe e pe daddy israel o da kun tun ti tan AC won yen ti o pa ogbo na adugbo inverter
1: base so fun daddy success pe won ma tan AC won buy
4: eni kan ma tan freezer yen o
1: osan ni ki won ma tan
4: so to
1: ko ti pa na
4: be ni la se ni mo bon lo se so da awon kan yen awon kan dojuti ni college o ma le wa e wa le kan ma le fowo kan freezer e turuko ma so won danu nkan dojuti ni
1: olomo ti eje eyan daran
4: mo bo le ise solar ko wa ko awon nkan ironu le to nluna to je ojulowo ba ta ba to be ni ta ba so nipa awon solar panel solar inverter ati solar generator awon engineer to tun ma be install e tu wa oto ni ko ra nkan ke engineer tu baje
1: o tun ma mowo re
4: ngba ti o mowo e mo bo le ise solar na igbo to ba so ko fe ra nkan ti o wo to wa kale kan na easy buy to wa ma bo ajosola ma jo ni now discount to wa lori ileya promo yen je discount kan to garagan fupo de da se wo ile ise solar ti lati ra nkan ebun to joju ti wa nle fun ti e se rubber band ati nylon bag
1: solar ti wa ti pe mo je agbo osi mi
4: be ni
1: sugbon ile ise won si po kaakiri
4: eka meji nilu ibadan ni promo yi wa ta ba so nipa e to wa ni number 12 MK Abiola Way opposite South Filling Station ni challenge ọ̀nà tó lọ sí Ring Road.
1: Ni Salem bi ni
4: bẹẹni
1: opposite South Filling Station.
4: Ẹlẹ́ẹ̀kejì à ń pè yẹn ní Mega Pro ìyẹn wà lẹ́yìn ẹgbẹ́ NU Filling Station lẹ́yìn Zenith Bank ní Yaganku.
1: Bẹ́ẹ̀ bá ń bọ̀ láti Dùgbẹ̀.
4: Bẹ́ẹ̀ni ẹ̀yin Zenith Bank tẹ́yẹ̀ bá ń bọ̀ láti ọ̀nà
1: NU lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyẹn máa lọ ní Yaganku bẹ́ẹ̀.
4: Exactly.
1: Tẹ́yẹ̀ bá ń bọ̀ láti Yaganku èèyàn kan NU Filling Station. Bẹ́ẹ̀ni èèyàn wà kan òun.
4: Ilé gogoro báyìí ni. Àwòsí fìlà ni ọjà ló dẹ̀kun bẹ́ẹ̀ kò sí iye nǹkan tó bá fẹ́ tó ní bá ń lè ṣe solar kì í ṣe tó dé táwọn tó fún ọ pé tẹ bá ti kó méjì ní ìsìn tó bá ti di next week ẹ padà kó mẹ́ta tó kù.
1: For example bóyá tó sílé ìtura tó fẹ́ ra àwọn gadget àwọn
4: appliances
1: sínú rẹ̀ so kì í ṣe tó yẹ pé yóò mọ wá bí ẹ̀ẹ̀mẹta máa dábí oṣù tí ń bọ̀ pé
4: ọjà
1: ń bọ̀ láti
4: mú di mọ́tò wọlé kó kó gbogbo nǹkan tó bá fẹ́ kó àwọn engineer tó tún máa bẹ́yìn store ẹ̀ tún wà tí kò bá gbé kó gbé tán lẹ́ẹ̀kan náà àwọn nọ́mbà tẹ wá lè pè wá sí fún ẹ̀yìn tẹ wá ń bọ̀ ní ètò wà ní challenge nígbà ẹ máa pe 091 699
5: 081 638 0916 998 1 638. Àwọn tó bá ń bọ̀ ní ti dùgbẹ́, wọ́n máa pe 091 310 619 85.
1: Bó ṣe jẹ́ nìyẹn láti iléeṣẹ́ Solat Telecoms ẹ̀. Gbogbo ohun tẹ́ ẹ bá ní tẹ́ ẹ fẹ́ rà àbí tẹ́ ẹ fẹ́ bá wọn sọ, ẹ kàn sí wọn níléeṣẹ́ Solat ọ́fíìsì wọn tó ṣàpèjúwe, àbí ẹ pe nọ́mbà eléyìí tó pè kalẹ̀ yẹn, ẹ bá wọn dòwò pọ̀. Bó ṣe máa jẹ́ nìyẹn o, ẹ̀dọ̀ kí ìròyìn ti wọlé o. Tèmítayọ̀ Oyèládùn ààbò ọ̀rọ̀, òun àti Abídèmí Àkàndé the Creole ọ̀rọ̀ àgbà bàbá Firdausi, àwọn méjèèjì ti jọ wà ní agbára pẹ̀lú mi. Kíni ti ṣẹlẹ̀ báyìí, Táyọ̀ kí ló dé gẹ̀gẹ̀ náà?
6: Ó ń wá bí rọrùn ó ṣe bá gbèsè ayé òun ni ní ti ń gbìyànjú.
1: Style ìfìlàwọ́ alódúndé yìí tiẹ̀.
7: Ẹlẹ́bẹ̀rí ẹsẹ̀ lè wọ́n pè.
1: Ẹlẹ́bẹ̀rí ẹsẹ̀.
6: Ọ̀kadà tún dé ni. Ọ̀kadà ló tún dé.
1: Òkè ọ̀kadà ló tún. Atẹ́gùn orí
6: ọ̀kadà. Atẹ́gùn ni ẹ bí o sì yóò gbèsè gbè. Màá ṣẹ̀wà mọ́ lé mú. Bàbá mi máa sáàmù ọ̀ tò tí ìbáyé pẹ́yìn kọ̀ọ̀kan tẹ bá fẹ́ ràn mí báyìí pé àfìlà rẹ ti kúrí ọ̀nà sambisa.
1: Ẹ àkọ́ni Dòbí Táyọ̀ ṣe sọ, ó ní ẹlẹ́bẹ̀rí ẹsẹ̀ lẹ́wọ́n.
6: Ibi ọ máa ń lọ mọ tó bá wúlò lè pè.
7: Irọ́ ó lè jẹ́ pé afẹ́fẹ́ ló tún gẹ̀ẹ́ tó tọ́, ṣùgbọ́n mi ó wá gẹ̀ sí ntí
6: ó
7: kọ rẹ̀ nu.
6: A jẹ́ pé ọ̀kadà lọ bá mi gẹ fìlà ẹlẹ́bẹ̀rí ẹsẹ̀ lẹ̀, mo wá fi ọwọ́ ara mi tún fìlà ara mi ṣe.
7: Ìtumọ̀ ẹ̀ wá ni pé ìpàkọ́ gbọ́sùtì orí ẹlẹ́gà lọ bàjẹ́.
1: Irú bàbá Dọ̀lá ní ìsìn o lè dé ìparipátì.
7: Ogo mama dálẹ́sẹ̀
6: àbí fìlà Swatẹ́kì kọ́ sáà dé nkankan.
1: Wàhálà
6: lọ sànú ẹ
1: akú àsekú ọdún
7: adúpẹ fọlọ
1: mi wọ sọpọ rẹ
7: bá mi nà ìyá rẹ
1: gbogbo ẹ lọ bá ṣe ń sọdún náà ni ká tún máa ká máa tí ìjọba nígbẹrẹ
6: ìpakọ
1: àbí níwájú gangan orí pé tọ àwọn tí a jí kó
6: olùkọ àti akẹkọọ
1: ẹ dákun ẹ mọ̀mọ̀ wòran
6: sànú ajé o
1: ti chibok náà ṣe wáyé rè
6: é kan sì kún bẹẹ tí wọn rí gbàdọ la ní ti chibok
1: bẹẹni àwọn tí a sì padà dé gan náà gan èyí tó gbọmọ bọ
6: ìròrí mi ò bá tara ìlú mu mọ ìgbésí ayé inú igbó ti mọ la gbogbo ètò ẹkọ tó lóun dojúkọ gbogbo ẹ ti ó ti wọgbó
1: fún díẹ èyí ẹdákun àtijọba àpapọ̀ àti tìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo ògbésẹ̀ a mọ̀ wípé ìjọba náà ò lè fọwọ́ lẹ́ran ná
6: ìtìlẹ̀ ń tọ́ náà
1: ṣùgbọ́n tó wà nílẹ̀ yìí ẹ̀fọn tó bà lé kínní ẹni
6: ọgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ o
1: sùúrù lèyìn ipa torí sùúrù ọ̀hún kan tí wọ́n ń pẹ́ jù ni torí mọ̀jẹ̀ àgbọ̀ ò sí nbẹ̀ ipa ò ṣe é ṣe ń tọ́ wà ńlẹ̀ mọ́
6: bí èèyàn
1: bá fẹ́ pàdánù àwọn tí ànsùgbà àwọn tá à ń ṣùgbà lọ́wọ́ yìí náà bí èèyàn bá fẹ́ pàdánù wọn èèyàn gbọ́dọ̀ fi pa ṣe bí bẹ́ẹ̀ kọ́ àwọn ẹṣin ọkọ̀ kú tí wọ́n kó wọn ọ̀dọ̀ yìí àwọn yẹn ò ní ìròrí kankan
6: gbọ́n kankan
1: láìfù gangan láìfù tí wọ́n gangan gan
6: náà gan gbé gan
7: kò wúlò fún
1: wọn
7: kò sì ká kún
1: wọn à ká tẹlu mí kún ẹni tí
7: ọkà ẹni tí ò sì bẹ̀sù bẹ̀gbà láti faṣọ ara ti ẹ̀ ya yóò bó ló ṣe wáá fẹ́ nílá láti gbaṣọ lọ́rùn ẹlòmíì tí ọkà tán
6: ọmọ tí wọn ní ọlọ́wọ́ kọ́kọ́rọ́ kan kì í fi kọ́gi èèyàn ni mo fi kọ́ àti pé àwọn adẹ́tẹ̀ ó lè mọ́ la àǹfààní àti fún wàrà o ṣùgbọ́n dídànù rẹ̀
1: ọ̀rọ̀rùn
6: yọkàn jara kùtù báyìí ni.
1: Ó sì ní ọjọ́ bẹ́ẹ̀ fi pákun tí níta àfẹ́ kó ṣẹlẹ̀ ò ní padà ṣẹlẹ̀.
7: Ètò tiẹ̀ tún wá wà ń bẹ̀ ni pé níbi tí nǹkan tó dé dúró ní ilé ayé tí a wà yìí àfi kí ọlọ́run mọ̀-mọ̀ kó tó wà lọ́wọ́ sí i torí ó dàbí ewé pé àwọn ẹni bí èṣù bí èèyàn wọ́n pọ̀ wọ́n ti papọ̀ jù
6: wọ́n ti pọ̀ rẹpẹtẹ
1: o
7: tó ń gbàbọ̀
6: àwọn alábọ̀dé
7: pọ̀.
1: Torí náà ròyìn tá ń gbọ́ náà ni wípé njẹ́ mọ̀ pé àwọn bíi mẹ́sàn-án kan lọ́wọ́ ti bà lórí ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n jẹ́
7: agbódegbà
1: bó tiẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ò kéde bóyá
6: àwọn nílò láti dákọ wọn
1: pé bóyá ẹ̀yà báyìí ni wọ́n ṣùgbọ́n tí wọ́n ní pé gbogbo bí wọ́n ṣe wà nínú igbó yẹn àwọn kan wà ní
6: ìyá fún
1: wọn
6: lọ́wọ́
1: tí wọ́n sì ń kọmíníkéètì pẹ̀lú
7: òwe yorùbá fìlọ́sọ́fì ni
1: pé
7: to ye pe te ba gbo mi yan ma ro ni
6: sawo
7: won ni pe ti o ba ni owo ara le bo la bo ni ajeje o se amo sare afoju
1: afoju
7: e sare yi o se bi sare sare nje
6: won si ni bi obo wa ni awo
7: ina o ni go ki odo
1: to ba ti to wa mo fa aro afoju o se yo to amo so pe oju otun le ni ele
6: gangan
1: ni
6: egbe bayi lo fi lele
7: bo lo si
1: ajeji
7: ajeji
1: ti o ba wa gbe lu ti o si mo gbe ni okuku ti wa ndo ka pe sare afoju re oju otun gan lo
6: to si so pe o dan loju
7: won ni pe ile ti ko ba to ji eni su
6: o soro rin laaji
7: okun re o soro rin
1: be ni
7: iru awon agbegbe ta so na bi ba se pe awon kan ti mo gbogbo mu o se eni korokondu bo ni ajeje o se de
1: a kan won pe school ti set ba ye ma
6: bo ma bo mo kekeke ti nbe nbe o
1: pe won nu gboro a kan won pe won ti trace yin bo o
7: bẹẹni
1: ṣe gbogbo eleyi
7: te ba gba bibi ta ja siri o ta ba gba bibi ta ja siri
6: awon ari je ndi mo daru
1: ṣugbọn ju gbogbo e lo olodun na ni yo ba wa mu gbogbo awon apasije
6: abajije
7: atawon asolu kan lu
1: alabode alabosi
6: asolu waju po mo ti papo kan na wa ranti pe ba lo ba lo abo nbo nile ebo na bi so pe what goes around comes around
7: awon jodu je so
1: okawe
7: awon jodu je so
1: okawe iwe na
6: ona ka mi ajo kara wa
1: e je mi omo ba temi lo ago mewa ku seju meedogun 9:45 am on pada bo lati wa yikoto ti kase *347*1004*2# ni o gbe yin debe *347*1004*2# lo ma gbe yin debe titi gba e ma ko temi tayo oye ladun aboro patako efo ti taja lenu kakaka the black hunter won ati abidemi oro agba akadenu decree lai oro agba bi ose lohoro igba to ba wu ko se awon eyan oraye mo okari ayala murasi gbo photo re ti an ya won da sori afefe bo se ma jenu e ja ma lo e ma je edokiro yin lo e ku kale
8: Lagilu FM 96.7

0: Iṣẹ́ Ọlọ́run ọba kì í yí àwa ẹ̀dá. Akitiyan Edumare, ó tayọ kíkà. Bó bá wu adáni wáyé, òjò a kùkùkù, ó sì le mọ́rọ̀. Bó sì wu adẹ́dá ṣẹ̀dá, òjò le rọ̀ láì ti ẹ̀sú rárá. Bí ìjàmbá bá wá ṣe orí tọ́ba ebó kanmọ yẹn báyìí, a sì ní rí gbòǹgbòǹrùn kankan nù orí. Bẹ́ẹ̀ bá wá fi èékánná lẹ̀ láì gé, òun a wá mọ ogun lọ sọ bí tàṣá. Àìsí rí gbòǹgbò èékánná nù ka. Akitiyan Edumare, ọ̀tayọ kíkà. Ló fi jẹ́ wípé bí orí ẹni ọ̀bá pa ni, ẹ̀dá kan ò lè pa ni. Bí Ọlọ́run ọ̀bá pààyàn, ẹ̀dá kan ò lè pààyàn. Ẹ kú ojú máa láyọ̀ lákọ̀tún o. Ẹ kú ọ̀yẹ̀ tó là pérégede. Fún tòórọ̀ òní, ẹ̀dọ̀ kí ìròyìn tó ń kilẹ̀ tó ń halẹ̀ lágbé kaimọ́ kànní lágelú FM òkè tó ga jòkè. A ti kó dé o, ìbẹ́ òjọ́ ni, kìí ṣe àbárí tepo àti iyọ̀. Ojúlówó pọ́nbélé òun la gbé dé báyìí. Ẹ̀dọ̀ kí la sì pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ketekete lẹ lórí ọ̀fẹ́ láti wà live and direct lórí Facebook lágelú 96.7 FM òkè tó ga jòkè ńlẹ̀ Ìbàdàn. Ọ̀kan òjọ̀kan àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wádìí níwájú mi. Mo rí ìwé ìròyìn Punch, Daily Post ò gbẹ̀yìn, bẹ́ẹ̀ ló jẹ́ pé wájú ọ̀rọ̀ àgbà. Ìwé ìròyìn The Guardian, ó jókòó ti pọ́n sínú rẹ̀. Àjọ akóròyìnjọ ilẹ̀ wa Nàìjíríà, òun náà sì tún wádìí o. Ṣáájú ohun gbogbo, Tèmi Táyọ̀ Oyèládùn, ààbọ̀ ọ̀rọ̀ ló kọ mi. Ẹ jẹ́ á pégbọ́n, ká wọ́n bá pégbọ̀n jìnnìjìnnì. Bí ẹni ojú rámú, ààbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀, yóò dodidi àní sọnù ká tó sọnú àtẹ̀yìn. Àtẹ̀mí àní fàkà kan jẹ́ kó sì ní jẹ́bẹ̀, kò ní talé wa o. Ẹ kú ojúmọ́ aláyọ̀ fún tòní.
1: Bẹ́ẹ̀ni ẹ tún kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́. Ọmọ gbogbo ẹ ti láǹfààní àti máa gbọ́ wa láàárọ̀ tòní. Inú wa dùn wípé ẹ wà ń bẹ̀ fún wa, torí pé inú tìyín náà dùn pé àwa náà wà ní àyín. Ohun tó dà wá pọ̀ bọ̀ òkè kò ní jó tú wa ká o. Wọ́n wá ní iṣẹ́ báyìí la ṣe lówó wò láṣẹ lọ́la. Bí kú àwa ṣe ń jáde lóòrọ̀ tòní láti lọ rí wa lọ sí oko wá nǹkan jẹ wa. Ọba òkè yóò fìrì ṣiṣẹ́ kú wa wa èyíkéyìí tó wù ká kulí gba nínú rẹ̀. Abídèmi ló kọ tèmi Àkàndé ló kọ bàbá tó bí mi lọ́mọ. Ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lóòrọ̀ bọ́ba pẹ́ ti àmọ́ ṣẹlẹ̀ ọjọ́ alẹ́ káàbọ̀ sórí ẹ̀dùn kí ìròyìn.
0: Ẹ já bẹ̀rẹ̀ sí máa fún yín ní àwọn àkòrí ìròyìn èyí tí ó lé ti ń bọ̀ síwájú wa fún tòní. Bí náà ò bá sì tí ì tán láṣọ, ẹ̀jẹ̀ kì í tán lè kanna o. Lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó ń tolùkọ́ tí àwọn ajínigbé tí wọ́n jẹ́ agbésùmọ̀mí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n pe ìfẹ̀hónú àti ìwọ́de wọ́ọ́rọ́wọ́ in ló lọ o ní tìbútòrò Nàìjíríà. Bẹ́ẹ̀ o ní ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà, òun náà ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ o fún tòní.
1: Ọ̀dà Akande ìròyìn rèé, n tó fẹ́ fara pẹ́ nínú ìwé ìròyìn Daily Post ni mo ka mọ́ o. Níbẹ̀ ni ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ó ní ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣe rí Ayọ̀dẹ́lẹ́ Fáyọ̀sí ẹni tí í ṣe gómìnà àná ní ìpínlẹ̀ Èkìtì ó ní lo àdúrà látàrí ọ̀rọ̀ tó sọ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí lórí bí wọ́n ti jí àwọn ọmọ àti olùkọ́ kó níjọba ìbílẹ̀ oríire tó sì ń ṣàlàyé ọ̀rọ̀ pé àfàìmọ̀ kọ́mọ̀ jẹ́ pé gómìnà Ṣèyí Mákindé gan ọlọ́wọ́ ńbẹ o tó sì fi ń ṣe òṣèlú.
0: Ó dá ọ̀kan náà tó ń bẹ níwájú tèmi o létí òun ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ mímọ̀ wípé ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ní tìbútòrò Nàìjíríà CAN òun náà ni wọ́n ti kéde wípé níṣe náà ni àwọn ń kẹ́dùn ní tìbútòrò Nàìjíríà lórí ọ̀rọ̀ ìjínigbé tó ń ti àwọn ìṣẹ̀lẹ̀ lọ́lọ́kùn òjọ̀kan èyí tí ó ń ṣẹlẹ̀ nílẹ̀ yìí tí wọ́n sì ń pè fún ìgbésẹ̀ kan mọ́ńkíá. Bẹ́ẹ̀ wọ́n pe à ń kéde ọjọ́ mẹ́ta o eléyìí tí àwọn ó fi kẹ́dùn. Wọ́n ní àsìkò ìkẹ́dùn ọ̀hún òun ni yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún tá a wà tó jẹ́ June 12 lórí bí ètò ààbò Nàìjíríà ṣe di àhẹrẹpẹ o.
1: Ọ̀dà ìwé ìròyìn The Guardian ní àhín níbẹ̀ lórí ọ̀rọ̀ ìjínigbé náà ni o. Wọ́n ní àwọn gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti wà ní abẹ́ ìfipinpin báyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń sọ̀rọ̀ kọ̀ bákùngbé sí ẹ̀hún lórí àìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà pelu bi an ti ni awon omo ilewe ele ti an to bi million 2 le ni 52 million pupils ina ni won ni opolopo won won wa ninu hila hilo lati mo gba ilewe won lo la ko yi
0: o da okan na tun be ni waju temi tun wi pe ohun ti amalama eta amalama la mo idodo bayi oni idaji ara o en ba se pari oni lo siso oni gbajamo ko lu nfe lo gerun ko lo sodo awon bi rovac ko wa gbori lo be ki won ri ge nbe ko lo nko saanu ni
1: ba to kuna won pale mo
0: ah yo ka pale ko ni e
1: laju won gba
0: ojo ko ni e
1: ah ta ni mo
0: na lori to wa na ka si ewu aro da no a plot pe ni en so lo seyin die die igbo ma ya yo
1: lo mo number ni
0: ah ona dara po ma won san ni ni
1: be ni na amo da wa lale mo po nbe o
0: ah addiction ah there was as one president
1: lo wa mi
0: eh wa je so to ga
1: mo lo ah
0: o su kilo ni kilo ni
1: eh
0: mo ba le mo soro mo oni ni tiri e to ba di bi on the bi 15
1: ko ni soro
0: mo si le so
1: bo je gbe si re le ni mo kari e fowo
0: oda e je ki mele ko yin papapa iroyin lo nsa fo mo oro di mo pe eni to je senator to nsoju arin gbogbon habia lohun senator Austin Akobundu on lo ti fidi oro mule wi pe igba keje are le wa Nigeria Atiku Abubakar oni ogbon oni imo o si ni oye lati se atoto Nigeria boba ile dibo wole gege bi are ni 2027
1: oda iwe royin di guardian lele na lori oro to je mo onkan eto dibo papa julo lakata ajo ile to dibo INEC nile yi woni Atiku Abubakar ona lo ti fi oro lede wi pe e wa salaye bo lawon oro kan bo lawo se lu lagbon be won
0: o da eja tun lo tara leka ina oba ni Nigeria bibeli wi pe lati te ko se Eledumare on lo pase pe ki imole ko wa imole si wa o si ri pe imole wa da ju ko sun o wa pala laarin imole ati okunkun bi lo ba wa da imole ni akoko bo wa nti Nigeria yi iru apere wo la nri olohun yo alofin okunkun birimu iroyin lo safo won pe bo ti eje wi pe fun radio su meta ina idakureku na nbe nile yi awon discos won se pa o to je bi egbeta billion wole 600 billion naira lo su meta be lo je pe ina oseju nbo inu soka fun bi osu kan ina oseju ngba wa pare pe awon lo fe onu onba munade bi iru ana se wa mama ni abi bu
1: eni kan je so yan bi gba je so fi je ki mo le wa lori aye boya orilede Nigeria
0: boya be ni
1: se ko si ni awon bi ti oro yen de
0: nigba na
1: nigba na to bi je pe
0: ko emi olodun ti nra baba loju
1: omi loju omi boya bi omi bi ti Nigeria wa tan pada fi ye pe fili boya ko ko je awon eni na nbere ni
0: pe ojo mo tan yoruba na tan ni pe adie lo tan
1: e lo tan ye pe nka kiri to wa di
0: ke le yoruba ni o je ibele mi olodun ti nra baba
1: so o ti wa je ti ko wa si like olodun pase as e mo simple bi Nigeria ah
0: sori
1: woni ke story
0: awon erori kan wa ti e ma gbo ni ilu yi won pe ah won lorun apari wa o to ye pe na joke ni nbe nbe ah kan ni pe baba ko mo Nigeria de be ki na le won le pa
1: oh fi ni
0: pe ko ni se gbo won tun da won le gbe si wole be ko lo nkan saanu ni
1: nba mi e de
0: kan ja ni so nbe
1: to ya ko ko Nigeria ba je laisi to tun bo na padi
0: bibi eya meji lo je eyan bi gba ti eyan satileyin fun arsenal to tun ajo mo Nigeria
1: wa mo mo lo be mo egbo eh oda o ninu iwe royin di punch ni ayin won ni lori ibesile eyun ebola ijoba apapo iniyan ti so enu loro papa julo na papa ko ofurufu wa ati oju omi won ni won ti so le dan yo pelu bi ajo ile tori seto lera lagbaye WHO o ti fi oro lede pe o se ri awon orilede to sese ki ebola din orilede Nigeria o ti e kiri jojo ninu won o
0: oda e je ki en tun mu mi ko yin papapa lori eto isejoba awa ara wa na ni o nile yi won pe enikan to nje agbejoro o si je aja fun eto omoniyan Dele Farotimi in lo ti fidi oro mule ipe e mo je atara wa je e mo je ka kuro funra wa eyan meta re ko le duro ni meji meji iro ni ko se se ka si mo fi eko tana funra wa bakan na Nigeria o ti ni isejoba awara wa kankan ni ile yi ki lori lobe te garu owo nigba ta ba doju agba mi edo kiro e foto ni be lati ja yin ton
1: oda ile ise are ni ayin won si se kilo pe eyin eyan be ba fe se tiafu ba fe rin ajo so ni papa bi lo ni ipele kwara atawon bi kan e ma rin lale o tori bi ti orin to abodidu e ja ma lo si odo asiso baba padade edo kiro yin yo mo te waju eku kale

0: àkọ́kọ́ bí èyí àdúrà ló gbà bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò àṣe ọgbọ́n kígbe tọ̀tàn kẹ́pẹ́ mi èmi ó sì dá ní olúwa wí bí bàtà ọ̀tá ìgbáyégbádùn àti àbọ̀ ẹni bá ń ro pọ̀lápọ̀lá àtakú ti àdúrà gbogbo abiyamọ tó bí àlàyé ènìyàn gbogbo ẹ̀yin abiyamọ bíi esther abigail àti deborah ó yẹ dìde nítorí pé ohun ìjáwá kì í ṣe ti ara ṣùgbọ́n ní agbára nínú olúwa láti wú ebi gíga palẹ̀ gbogbo obìnrin ìpínlẹ̀ ọ̀yọ́ tó fi dé tòkè tilẹ̀ orílẹ̀-èdè nàìjíríà àkókò tó ẹ jẹ́ ká kórajọpọ̀ níbi àkànṣe àdúrà àti àwẹ̀ wákàtí mẹ́ta pẹ̀lú àkòrí tí àwọn ènìyàn mi èyí tí ó máa wáyé ní sátidé ọjọ́ kẹfà oṣù kẹfà bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán ti aago mẹ́ta màmá dr bọ́lá rẹ yóò máa forí fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ women intercessory network win ń pe gbogbo obìnrin lápapọ̀ jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ àti orílẹ̀-èdè nàìjíríà láti kórajọpọ̀ ní gbọ̀ngàn ńlá amphi theatre ní pápá ìṣeré ńlá lẹ́kọ̀ọ́ sàlámì adámọ̀sígbà ìbàdàn wákàtí mẹ́ta ìgbésẹ̀ ìgbàgbọ́ àdúrà ló gbà
1: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ maggi chicken flavour sí oya esipeli celery
2: s-e-l-a-r-r-i-e salary
1: bọ̀dá mi esipeli sọsipeli náà di salary oya lópin ìgbìyànjú esipeli turmeric
3: t-u-r-m-e-r-i-c turmeric
1: ẹ̀kare pálí ohun ìṣebẹ̀ maggi chicken flavour kan fún yín
4: ohun ìṣebẹ̀ maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
5: Jésù olùgbàlà bá mi sẹ́kùn omi ó kémi náà gbégbá ọpẹ́ lórí ìṣòro omi.
6: Mi ni mo ya àkókò ti tó. Ogun ọ̀run ẹ̀dí a mọ́ra àkókò ti tó.
5: Ẹ̀dá tó bá mọ iṣẹ́ agbára àdúrà àti àwẹ̀ kìí fi ṣeré ọ́. Lọ́kọ́ ọjọ́ kẹ́rì ṣe ń jáde lẹ́nu àwọn ènìyàn tó wá fún àdúrà àti àwẹ̀ bọ́lá ń sọ̀rọ̀ lórí òkè Bàbá Sítù orí òkè Àánú ìdí ọmọ òsegere. Gbogbo kálukú wọn ṣe ń sẹ̀ níbi àwọn àdúrà lágbára tí wáyé lórí òkè bí ìṣòro alẹ́ Wednesday àdúrà lágbára àárọ̀ Thursday tí wáyé láago mẹ́sàn-án àárọ̀ sáago méjìlá àbọ̀ ọ̀sán àtàdúrà àgbà papọ̀ alẹ́ Friday tí ń ṣe sóoru mọ́júmọ́ Saturday bẹ́ẹ̀ láyè sí ti wà gbogbo ènìyàn tó bá fẹ́ rí bòlíì sábẹ̀ Sítù lórí òkè Àánú ìdí ọmọ òsegere ní ọmọ ọjọ́ Thursday Friday Saturday àti lẹ́yìn ìsìn Sunday bí wọ́n lè bá lè wá fáwé àti àdúrà bọ́lá ń sọ̀rọ̀ lọ́sẹ̀ yìí alágbára ọlọ́run lórí ohun tó ń là kọjá o láti bí kíbi ìlú Ìbàdàn ìwọ ọ̀dùnrin ẹ ti wọ ọkọ̀ ẹgbẹ́ dá òsegere yára sọ fún mọ́tò pé ìyàrá ìdí ọmọ lẹ́ ti bọ́lẹ̀ bọ́lá ń jẹ pé pèlé ọ̀sùn lẹ ti ń bọ̀ ìyàrá ìdí ọmọ lẹ ti bọ́lẹ̀ o ẹ ti rí sáńbọ̀dù orí òkè díje lẹ́rùkù tí bẹ́ẹ̀ mẹ́rin ẹ máa tọ bọ̀ wá sórí òkè bó o bá wá pẹ̀lú ìgbàgbọ́ rẹ ogun rẹ ọ̀sẹ̀ lórúkọ Jésù.
7: Bọ́bọ́ nìyẹn bá dájú ayẹyẹ tó lógun sọ́nà gbọ̀ngàn ọlọ́lá níbi ìgbàlejò Solam Event Hall. Ìyálà ya gbọ̀ngàn ayẹyẹ tí ò sẹ́lẹ́gbẹ́ irú ẹ̀ lẹ́yìn èèyàn bíi ẹgbẹ̀rún kan ní òjòkó nínú gbọ̀ngàn tó yáàyè tọ́yẹ inú ẹ̀ gbáyé. Ẹ tún lè búùkù half all gbogbo fàájì lẹ́mọ̀ wò ó mú màwòrán pẹ̀lú free wifi icing room mú wà tẹ́ lè ṣe nǹkan mímu lọ́jọ́ sí ice block ń bẹ fún títà ààyè lọ ṣalalu láti ta tẹ́ǹtì ìgbàlódé tẹ́ bá lérò tó wà yàmì àwọn elétò àbò dúró ṣẹpẹṣẹpẹ cctv ààyè ìgbọ́kọ̀sí tó tẹ́rẹ àwọn apáta pètè ẹ̀rọ amúnáwá dúró korì gbogbo ohun tẹ́ fẹ́ lójú kan ló wà tora tún ní best rock universal enterprises níbi tẹ́ ti lè máa sọ̀ náwó yín àti glam by miss k tẹ́ ti lè kàtíkè wégèlè lọ́jọ́ ayẹyẹ solam event center ẹ ti ẹ̀ débẹ̀ wò náà kẹsẹ̀ rí ọ̀rọ̀ annex 2 block 7 aláàfin avenue olúyọ̀lé estate extension ìbàdàn 0803 807 409

0: ìkànnàkan oníwákàtí mọ́kàndínlẹ́gbẹ̀rin 799 hours prayer àdúrà ẹ̀rìmọ̀ ló kápá ogbó kàbìtì bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ ọjọ́ Monday June 8 títí dago mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ Saturday July 11 2026 níbi tátìmọ̀ takú ti Jésù operation push la pé pray until something happen I have made it mo ti yege làkórí tọdún yìí 2 Timothy 4:7 ìpè àwọn bàbá nínú CAC máa ṣiṣẹ́ àmì àtìyanu pastor S.O. Oladele pastor E.O. Odejobi prophet Ezekiah Oladeji pastor D.S. Dada pastor P.O. Sodeke prophet T.A. Adekunle àṣẹ kìkì ọ̀rọ̀ ọmọ bàbá miracle Zion City district superintendent àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run mi ló ṣiṣẹ́ ìránṣẹ́ àwọn akọrin Zion City glorious choir máa forin dábìrà èrò wìtìwìtì ní CAC miracle city sanctuary of holiness power Zion City district dàpọ̀ Láyọ̀dé street off Ọbáfẹ́mi Awolowo road opposite solution FM òkè Àdó Ìbàdàn 799 hours prayer èso lè kọ́lé ti Jésù.
1: Atoto arere o ẹgbẹ́ Yorùbá Kọ̀yà initiative ń pe gbogbo wa síbi àpérò àti ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ àti adarí ẹgbẹ́ Yorùbá Kọ̀yà ẹgbẹ́ tó ń lépa àlàáfíà fún ìfẹsẹ̀múlẹ̀ ààbò nílẹ̀ wa kókó àpérò ni wíwá ojútùú sí àìfiẹsẹ̀múlẹ̀ ètò ààbò ní ẹkùn ilẹ̀ yìí tí ó máa wáyé lọ́jọ́ Sunday June 7 ní gbọ̀ngàn Divine Grace Event Center New Ife Road Ìbàdàn aago mẹ́wàá àárọ̀ lẹ́tọ́ bẹ̀rẹ̀ àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni aṣojú ààrẹ wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu GCFR gbogbo gómìnà ìpínlẹ̀ Ìwọ̀ Oòrùn àwọn aṣòfin àgbà àwọn orí adé ilẹ̀ Yorùbá níbẹ̀ la ó ti bu ọlá fún Alhaja Mujidat Folasade Ojo Tinubu
2: Ìyálọ́jà General
1: gẹ́gẹ́ bí ìyá ẹgbẹ́ Yorùbá Kọ̀yà Sunday June 7 láago mẹ́wàá òwúrọ̀ lẹ́tọ́ máa bẹ̀rẹ̀ ní Divine Grace Event Center New Ife Road Ìbàdàn ẹ wá ẹ jẹ́ ká jọ ṣe olùkéde Aṣíwájú Sunday Akinyemi aka Yellow National President àti Alhaji Razak Folorunsọ Director of Organization Yorùbá Kọ̀yà ìyà kìí ṣe tèmi.
3: Inna lillahi wa inna ilayhi rajiun kò sí bí arúgbó ẹni ti dàgbà tó tá a fẹ́ kí wọ́n lọ ṣùgbọ́n lódiwọ̀n àgbà tọ́lọ́hun ò gun ẹnikẹ́ni níkú ìdí rèé tí a fi ń kéde ìpapòdà bàbá wa tí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run ọba là lẹ́ni ọdún 96 years Alhaj Chief Jimoh Onolapon Akanji Oyeyèmí JP tí wọ́n jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ JMR Motors nígbà ayé wọn ọjọ́ 27 oṣù kẹrùn-ún ni kú pajú babadé fìdáwù ọjọ́ kẹjọ wọn yóò wá máa wáyé báyìí lọ́jọ́rùú Wednesday ọjọ́ kẹta oṣù kẹfọ̀ ọdún 2026 tá a wà yìí nílẹ́gbẹ́ bàbá Jimoh Onolapon JMR Motors Farayọ́lá layout ìsọpákó Bódìjà Ìbàdàn aago mẹ́wàá òwúrọ̀ lẹ́tọ́ àdúrà fìdáwù máa bẹ̀rẹ̀ nígbà ayé bàbá adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba là wípé bàbá wáyé rẹ kí wọ́n tó padà sọ́dọ̀ ọlọ́run ọba là olùkéde Alhaji Balkis Taiwo tí wọ́n jẹ́ ìyàwó Sheikh Abdulrahman Salahuddin Ọ̀pá Musa ọmọ rẹ ni ó gbẹ̀yìn gbogbo wa o.
4: Ìbàdàn Mega Crusade 2026. Ẹ̀yin aráàlú Ìbàdàn ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí yóò máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Ilé-ìwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashonuro, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Odedoyin Olawumi Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkàn pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olawumi Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́ra, Briri, ìgbà rẹ ti dé. Wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olawumi Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dé ọ́.

0: lives. Ashale agbara na ti de. Ijo Christ Power Evangelical Crusade International presents Ashale agbara pelu akori Invisible Warfare. Ogun airi. Friday, 5th June 2026. Ni pade na yo boye ni kilometer 6. Christ Power Bus Stop Adigba Ibadan. Iroshe Olorun laye. Dr. Prophet Ezekiel Akibayimak ati awon ojise Olorun miran. Ni Olorun yo gba owo won sise iyanu. Ore, se iwo ti n koju idaduro? Se gbogbo nkan sise fun awon mi? Sugbon ti re n soro. Se o n gbadura? Sugbon o n gbogbo dabi eni pe ko fe yi pada. O tun akoko lati jagun. O tun akoko lati dide ninu agbara Olorun. Dide Adura, you see what bolo pade, iwo leri kan.
1: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: s e l e r r I e
1: celery ah boda mi espelli espelli no di celery oya lopin gbianju espelli turmeric
3: t u r m e r I c turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
5: Hello, Eka Aro Eka Son, Eka Le. Are you looking for a job opportunity? AA Global Limited is hiring customer service representatives and content creators. Do you have experience? Great. No experience? No problem. Kosi wala, I'm a trainer on the job. You will learn valuable skills while you earn. Salary ranges from 80,000 Naira to 150,000 Naira. All you need is willingness to learn, good communication skills, commitment, and a positive attitude. Shofe kwa eko tutun. Shofe grow your career and earn a steady income. Then this opportunity is for you. At AA Global Limited, we believe in helping people learn, grow, and succeed. Mase je ki opportunity koja lo. We are located at number 63, Mobile Shopping Complex, Gbagi, Ibadan. Etule pe wa sori 090-11-333-610. Etule ko si wa lori Gmail at hr@aa.com. DOUBLEHAY.com. Apply now and join our winning team today. AA Global Limited. Learn, earn, and grow.
6: Ìrìn àjò umrah láti ṣàlékún imani kálíba àjèrè ayéjèrè alikiyama tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kì í fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà ní July 30 ìfowókọọlẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọọlẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna Travels to wani Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan Koto Kase Leo Share mo kwe bubwe to ni Allah umba wato Tongurege ni Aljanna Travels Iro on the visa umra Kwenu return ticket Awa bus yolo yelongbe wakiri Ni maka ati madina Kwenu ilek beroro Tios jino si haram Tofi mwazi yara ofe Nike yi umra te fe bawashe Ni Aljanna Travels Ero ibani soro yini ke ma kwe 0904-444-4945 Awa lori awa ikoni Bani dore Facebook at Instagram at aljannatravels.ng pẹlu aljanna travels ifọkanbalẹ ni umrah lilo
7: ni West Midlands Open University amuki ẹkọ wa larọwọto ko si rọrun lowo ti o fani lapoya eto igbaniwọle nlo lọwọlọwọ o si le bẹrẹ rin ajo ẹkọ rẹ pẹlu owo to kere to egberun 2.5 naira fun abala ẹkọ kọọkan course unit yan ninu awọn ẹka ẹkọ to ni igbelewọn kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management bi o ṣeṣe pari ileiwe girama direct entry abi o fẹ ṣayípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
8: Fàánú yájú ọ̀rọ̀ mi.
9: A ní yí ìgbẹ́.
8: gbẹ̀dá padà tí ń sọ̀rọ̀ sí lọ́wọ́ àánú ní túnì sílẹ̀ lọ́wọ́ alágbára tó bá fẹ́ fi ogun jáde torí ẹni tó lọ́wọ́ fi bú ta ló lè fi rẹ́ tètè wá gbàdúrà mọ̀ wá bèrè fún àánú tí fani kúrò nínú ẹ̀gún àtẹ̀pẹ̀ ìdílé ìdí rèé tí pàdé àdúrà tó lò gorí ọtọ sùn yìí èyí tí ó wáyé ní friday àkọ́kọ́ ní oṣù kẹfà fi ṣe pàtàkì tákòrí rẹ̀ jẹ́ àánú láti bọ́ kúrò lọ́wọ́ ìpè alágbára númẹ́rì 23:8 alágbára wo ló fi ọ́ sí pé lẹ́yìn tí sì ń jẹ́ ọlọ́jọ́ ayé rẹ̀ èpè òbí ni tàbí tọ̀gá àánú ló yé èpè tó ba bálákì ní kí bálámù ó gbé ọmọ ísírẹ́lì sẹ́dánù nígbà tí ìránṣẹ́ ọlọ́run alàyè ẹni tí àṣẹ ìwàláyé kristi gbé kẹ̀yìn nínú ayé prophet akintayo yusuf kẹgbẹ ọ̀rọ̀ ó sì máa rọjò àdúrà ní gbogbo ẹni tó bá wá lórí ọ̀pọ̀ ikọ̀ àtiríjú ọlọ́run pọ̀ bí prophet segun ọ̀jẹ̀dẹ́lẹ̀ prophet iho ọmọ àgbélébù àti evangelist edison wọn náà jájọ pàdé ní friday ọ̀sẹ̀ yìí aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán ní ìpàdé àdúrà fi máa wáyé gbogbo àwọn tó ti wá ni wọ́n jẹ́rìí ságbára ọlọ́run nínú john wiz jesus evangelical ministry láti ibi kíbi ẹdẹ́jẹ̀gẹ̀dẹ̀ tàbí oríta mẹ́rin tí ó yà ẹ̀sùn fún lọ́kàlà kọ́mọ ẹgbẹ́ yìí tàbí síwájú ọkọ̀ yìí bọ̀ wá sí wíjẹ́m city international tó wà ní fàárọ̀gùn 08051350649 jésù lọ́lúwẹ́.
9: Ọ̀rẹ́ afàìmọ̀kó má jáwọn àmì tí mò ń róye ẹ̀ nínú àgọ́ ara mi èyí ni ó hàn mí lè mọ̀ kára o máa tà mí bíi pé mo fomi atapara ara ń já mi jẹ nǹkan máa rìn tàbí bù mí jẹ káàkiri ara ara ó máa yún mi bàbá ń bari ẹ̀ ní ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀ ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀ ọ̀rẹ́ ó jẹ́ gbẹnu ẹ̀dákẹ́ ṣọ́rọ̀ fọ̀wá ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú ìbàdàn bnc capsule wà ní danax pharmacy adamasinga tanimola pharmacy òkè àdó aslam pharmacy mọ́kọ́lá roundabout boste pharmacy àpáta solution pharmacy agbeni bnc capsule wà nílùú ìsẹ́yìn ọ̀yọ́ ìkirè ìwò ẹ̀dẹ àti nílùú ògbómọ̀ṣọ́ tàbí nọmba 30 adékọyà house anfani road roundabout ring road ìbàdàn iléeṣẹ́ tẹ̀mẹ́tayọ trado medical nigeria limited ló ń ṣe bnc capsule jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí bnc capsule rà ládùúgbò yín ẹ pé 08103 6944

0: Eko Juma Alayo la ko tun Eko Oye to tun la peregede kaakiri Egun mẹrin agbaye ti owo ja ikanni Lagelu FM oke to gajoke tun fe de lo ro oni Monke lako to pe eku amojuba eseku ametiba eto yin eto wa je ka jo so ni ikanni Lagelu FM oke to gajoke se mo wi pe n to ba kan loro bayi oni a man ka legba be lo je pe isin wo ikorowo on ti abadi jo wo o ye ki ogun daada ni awon kan to nlo Nigeria o na ni o to lati pekelu iyen lori eto wa foto ni ba ba si wa wo awujo wa e to kan wa gbogbo agbon ile ti o mu ki opolopo kaakiri ki won ma beru bojo o ni toro awon agbesumo mi ati ijinigbe ile ti o won koju e sawon ile eko ni Nigeria papa julo e to su ola ipe yi ni ijoba ibile orire ni ipinle Oyo ti wa nbi le to mu ki opolopo kan ma kominu lori wipe ki gan oni o je ojo ola awon omo wa ni Nigeria ki gan ni o se jojo ola fun orilede ni apapo orisirisi ifeonuwa lo ti nlo ifeonuwa worowo nwaye kaakiri tibu ati oro ni Nigeria be ba lo si inu iwe iroyin punch to jade loni o fi han wi pe opolopo awon eyan awon oluko awon ara ilu won tuya tuya jade won fe onuwa iyen ni ipinle Kano Port Harcourt ilu Abuja ipinle Edo Cross River ipinle Benue Taraba Anambra Akwa Ibom atawon ipinle bi Eko Osun Oyo ipinle Etia na ni bi ile ipinle Oyo tori pe ipinle Igangan o na ni isele oni o ti sele le to je pe awon oluko jade awon egbe awujo won jade egbe NLC o ku awon eyan sodi lati fe onu o bi pe dandan la ki won gba awon mo Eko lakata awon to je ajinigbe eku ojuma alayo lakotu temetayo yin ladun aboro lo ko mi be se ngbo wa ni ki e lo wa live and direct lori Facebook wa pelu Lagelu 96.7 FM okay to ga joke iyen ni ebi pelu mi lori eto laaro yi ni en to je NLC chairman ipinle Oyo iyen comrade Kayode Martins alejo mi ni won o ye ka jo wa lori eto je ka jo so laaro e ni sugbon to je wi pe latari awon iwode to waye lana ati ilosiwaju igbokigbodo ko je ki won wa nbi ni ara sugbon a joba ara wa soro lori ero ibani soro laaro ni comrade Kayode Martins e ku ojumo
1: atokun e ta ro a ku ohun
0: e seun
1: asiku o dupe seri
0: e seun pupo ife onu an lo lowo bayi ti Oyo ipinle Oyo le iyen lori lati da awon omo pada lati gba awon akeko atawon oluko pada ku olakata awon agbesunmo mi ajinigbe iyen ni ijoba abile orire ife onu ate se mo mo pe se pade po pelu gomina lana na kini ayorisi ife onu ate se ati pe ibo ni ipade ti se pelu ijoba ipinle Oyo ibo lo yorisi e ku ojumo alayo ka won tin gbo wa nle
1: mashile ko si ipade iwode ana lati fi ehonu won ni gege bi osise gege bi oluko ati araalu omo Nigeria to je pe gbogbo to sele rogbodiyan to sele eto abo to me o ti mu ipokan ro ba gbogbo eniyan ko nso sise nikan ko si se tisa nikan ba ti so fa awon eyan lana awon to wa jiyan pe won ni tisa nikan awon fe digbo awon to de digbe ina bi kan ti jade iyawo enikan ni won oko enikan ni won omo enikan ni won awon ti won ti pa ni isin won ti ba binu won ti ba family yen ninu je so ba se ni atawo awojuwo gbogbo ta ba ti jowo ogun ti joba wa woro ko fi saba ati joba to wa lute ajoba to wa laarin eto aboto me ojuse gbogbo wa ni ka jo mojuto ilu ofara ro mo ba se ti yan gbe leko na ti yan gbe bado oro oselu ni gbogbo ya ibadan ni kan ni kaakiri nigeria ni o pe ba ri pe gbogbo word ni e lori capital state ati abuja la ti se won jiyan gbe ni bauti won jiyan gbe ti lori ti e ti o ti di lemo amo awon to wa se yan ni pinle oyo ta ba le wi won ri pa lafia wa ni pinle oyo to anawo la won le gba lati da daruke duro sile iyan lowo o lowo se le bi ni
2: o lowo
1: ara won n ta ti so fun won na ri pe ton ba ma so se ilu kan jo a be won ni ẹgbẹ́ aráàlú kan má fi ṣòṣèlú kọjá kan olóṣèlú gidi ètò ìjọba protection of lives and properties ni first priority every reasonable government ṣùgbọ́n ní nàìjíríà lẹ́nu ọ̀tọ̀ ní tá à ń rí kọjá kan kó ṣàánú wa ni àwa tá à rí bí sá lọ kọjá kan kó ṣàánú wa kọ́ wà nǹkan ṣe ìjọba òkèèrè àti gómìnà wa kọjá kan kan fọwọ́sowọ́pọ̀ lórí ètò ààbò ìnú wa dẹ́dùn pé gbàtí gómìnà náà sọ̀rọ̀ lánàá ibi táwọn náà wa ọkọ̀ lọ nìyẹn ètò sásìkò láti máa ṣòṣèlú pẹ̀lú ètò ààbò ni ètò sásìkò láti máa bọ́ ẹnìkan ni ṣùgbọ́n àtàráàlú ni o àtijọba ni o àti local government level state level federal level kí gbogbo wa jọ mójútó nàìjíríà kò gbọdọ̀ bàjẹ́ ní pàtàkì jùlọ àwa tá à ti ẹ̀rí ibi ká máa sá lọ àwa mẹ̀kúnnù àwa òṣìṣẹ́ ìyẹ ọkàn wọ̀ balẹ̀ mọ́ a lè lọ bí iṣẹ́ a lè sùn ká dijú méjèèjì mọ́ kọjọ́ ọkọ ṣàánú wa.
0: ẹ lè sùn dijú méjèèjì jẹ́ orí ìdánilójú gbà lọ́dọ̀ ìjọba gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ń gbà tẹ́ ẹjọ́ ṣe ìpàdé pọ̀ mo fẹ́ kẹ́ ẹ fún wa ní ààbọ̀ ní tí ẹ bá bọ̀ gan látọ̀dọ̀ gómìnà ń gbà tẹ́ ẹ bá wọn ṣèpàdé lánàá.
1: nígbà tá a dọ́dọ̀ wọn tá a bá wọn sọ̀rọ̀ èsì tí wọ́n fún wa ní tí mo sọ lẹ́ẹ̀kan yẹn pé àwọn náà nígbàgbọ́ wípé kì í ṣe ètò kì í ṣe ẹ̀mí aráàlú ètò ààbò lẹ́yìn máa fi ṣòṣèlú pé àwọn pe ìjọba òkè àti local government àti aráàlú gbogbo wa gan kájọ mójútó gbogbo tó bá yẹ káwọn ṣe káwọn fi gba àwọn ọmọ àti olùkọ́ tó wà lára mọ́ ni àwọn ó ṣe àwọn bá tún ṣe àwọn ó tún bá àwọn alábùjá náà sọ̀rọ̀ ìjọba àpapọ̀ náà wà níjọ́ mélòó sẹ́yìn bẹ̀ẹ̀kan mọ̀ fi falẹ̀ ariwo kan dákun tẹ bá rántí ọ̀rọ̀ chibok girls tàwọn kan kó bó ṣe rí nìyẹn á gbà wọ́n lẹ́nu á gbà wọ́n lọ́la ó fi di pé ọ̀pọ̀ nínú àwọn ọmọ yẹn àrí wọn mọ́tò ní lẹ́nu kọ́ dákun àwọn ìdílé tó ń ṣọ̀pọ̀ tí wọ́n ń sunkún lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ wọn pọ̀ wọ́n dákun ṣé rí gbẹ olókè ọ̀yà lọ́hùn-ún ọ̀bẹ̀mẹ̀hẹ̀ kí má gbogbo ẹni sọ̀rọ̀ lábala kan ní nàìjíríà ẹ̀mí òjò àwọn kan lójú ẹ mọ̀ bọ́ sọ̀rọ̀ aláàmú àmọ́ níbi tá a wà kò sábí amọ̀ ọ̀hún tí ọmọ ẹ̀ máa wà ní ogbó fún wákàtí kan tí ò ní ti di dáradára kọjọ nílẹ̀ yorùbá níbí ẹ̀mí èèyàn jọ wá lójú ẹbí ara wa jọ wá lójú kọjọ kan ṣàánú gbogbo tó bá lè ṣe kọ́ mọ́ kọwọ́ òkèèrò òṣèlú bọ̀ ẹ̀mí là ń sanpa ẹ̀ kọ́ dákun.
0: Oda ààrẹ ti pàṣẹ gbígba àwọn tó jẹ ọdẹ tó lé ní ẹgbẹ̀rún kan báyìí pé àwọn igbó wa gbọ́dọ̀ jẹ́ ibi tí ààbò tó pé yóò wà bẹ́ẹ̀ ó ní oríṣiríṣi ìgbésẹ̀ ló ti ń lọ lọ́wọ́ ǹjẹ́ ẹ rí i pé àwọn ìgbésẹ̀ yìí ìfọwọ́sowọ́pọ̀ yìí yóò dẹ́kun bí àwọn tó jẹ́ agbésùmọ̀mí ṣe ń fẹ́ máa dójúlé àwọn ilé ẹ̀kọ́ wa.
1: bàbá ṣe bọ́ ṣe wí ó máa nípa àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀rọ̀ òṣèlú la máa ń gbọ́ lẹ́nu àwọn adarí wa tó ń gún tí ò jẹ́ kọ́kọ́ wọn balẹ̀ ni tó ń bá ṣe bọ́ ṣe wí ó yẹ kó jẹ́ kí ipò ààbò kó tó nípọn sí.
0: tí ẹ bá sọ̀rọ̀ orí ahọ́n lásán.
1: ẹ ṣe.
0: ìṣẹ̀lẹ̀ kan náà tún ṣẹlẹ̀ tó jẹ mọ́yìn ẹgbẹ́ òṣìṣẹ́ lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ bẹ́ẹ̀ bá gbàgbé pé lábẹ́ ìṣàkóso yìí owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ wọ́n ti gbé sí 70,000 naira ti se adorin egberun naira sugbon ti opolopo nwoye pe owo ikere jojo mo lori ofe ati foro wiro pelu okan lara awon to je adari ni Nigeria papa julo to tun je asofin agba ni Nigeria nbi unta Johnson na ni pe biyan ba ngbaru owo bayi pe bo gan lo se le da ile ko bo lawon oluko se le da ile ko ngba ti yan ba ngba owo to je bi owo idako mu yi le to fi han pe awon to je adari na mo wi pe ah omi nbe lamu orisi nta opolopo osise be ni wa ya mi lenu pe awon gomina ipinle gangan so nso fun ijoba apapo wi pe ki won se afikun owo osise to kere julo le to fi je wi pe tibutoro Nigeria o ni owo ya ta won osise ngba yo fi gberu si iyawo le ko si oro yi
1: bi nta so le ko oro oselu won iro ti eto ti po ju pelu awon adari wa ni nigba ta ma gba adorin 70,000 egberun nta so ni wi pe a ma gba 70,000 amo ni ko wolo wo nigba ti won se dinu jua lowo ijo ti are wa ekan ni are ti ni bidu be lo de so fun won pe owo te bere tun o ohun le san amo o ko ko wo ka won ara lu de ma ari awe gbo si gege bi o tagu ani okay ebi le ma so fe din ko ko wo won ni 70,000 awon le san okay iba yen le to wa ni bi 600 and something a de sign pe okay 70,000 le ma san o we ko gbe ni lo soke ki la sign si o ti to jo keta bo o pe so jump ni epo dere o je determinant factor o je nkan to je pe te ba ti fowo baba yo fowo ba gbogbo nkan yo ku ni mo we ko se lo soke ni gbogbo gbogbo nkan gbere ni gbowo lori nigba ti wo san 70,000 yen akugbe ti da ko to ra nkan kan mo
0: ko to ra nkan kan mo
1: iyen la so fun gomina pinle ojo lodo wa ko 70,000 ti gba papo san ko to ra nkan kan mo ya awon na ni awon na ri be le to ni la wa se gba 80,000 ni pinle ojo igba kokko ni ti minimum wo jo yo si ti ma ju ti federal ni minuto amo ba se nso ti ti de ni eleni owo epo yin o tun duro nkan gbowo lori lojojumo ni awo sise tin ro pe nda ta ba ma bere ta ba ma bere fun eko ani ye ta ni lokan e mo poselu tin bo gbogbo na na fe wole elekeji gomina ti fe se elekeji are to fe se elekeji ke awo owo sise kere eja fun 100,000 mebo pelu te dale 100,000 ran o pelu ti won dale 100,000 ko ran kankan mo ẹni tí wá bíṣẹ́ tí ń lọ bí ẹgbẹ̀rún mẹ́ta lójúmọ́
0: 3,000 tó bá lọ sí
1: bẹ́ẹ̀ lówó ọkọ̀
0: 20 owó ọkọ̀ ní
1: ẹ̀ owó ọkọ̀ tó bá lọ fún 22 days láàrin oṣù kan ẹ bá ti 3,000 owó ọkọ̀ ní ẹ̀ tẹ́wálẹ̀ fún 100,000 pé kò ní jẹun
0: ẹlòmíì tún lọ́mọ ó tún níyàwó
1: tàbí ẹ bá ṣírò ẹ làwa ṣe ní ó kéré ju àríwá ẹ̀rí 1,000,000 naira ni o
0: olówó òṣòṣì tó kéré jù lọ
1: bẹ́ẹ̀ ni tí gọ́vnọ̀ sọ̀rọ̀ ń pe wọ́n fẹ́ẹ́ fi yẹn gbé wa mọ́ra ni kálékálé mọ̀ fáwọn àwọn lọ́kàn tẹ́ bá lọ́kàn lóòótọ́ 1,000,000 naira tó bá jẹ́pẹ́ nífàárà lòdì ẹ̀mí tí ó ṣiṣẹ́ lóòótọ́ pẹ̀lú tó wà nílẹ̀ kéèyàn bá fẹ́yàwó kan tí ò tí ò lójú kòkòrò tó fẹ́yàwó kan tó bímọ mẹ́ta mẹ́rin tọ́lọ́mọ dẹ̀ bá ṣe tí bàbá rẹ̀ ìyá rẹ̀ wà láyé kò sẹ́ tí ò fẹ́ jẹ́ wọn mọ́ náà kó tó kéta fáwọn gbogbo yẹn ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tá a ní kán náwó lórí ìgbà kan yọ sọbsidi ẹmú school fees ẹ increase ẹ lọ́gán tán yọ sọbsidi lọ́rọ̀ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ bá wọn pé
0: wọ́n ti fi net fund dípò yẹn.
1: Gbèsè ni yẹn náà ẹ tún forúkọ ẹ forúkọ àwọn ọmọ wa sínú gbèsè.
0: Ẹ wò pé gbèsè ni láwọn ìlú tó dàgbàsókè náà máa ń yáwó kàwé tó sì jẹ́ pé ìlànà sunday díẹ̀ wọn ò fi san padà kì í ṣe pé wọn ò san lẹ̀ kan náà.
1: My dear brother kò rí bẹ́ẹ̀ ẹjẹ́ sáré gbóyàn náà kankan fún ọmọ nàìjíríà wọ́n pe àjọ kan ní opec àwọn kọ́ńtì tó ní epo ní gbogbo kọ́ńtì tó lépo lágbàáyé citizen wọn ọmọ ìlú wọn kò jìyà nàìjíríà nìkan lọmọ ìlú ẹ̀ máa ń jìyà rádaràda báyìí lọgọta yọ won rawọ lori epo owo ti bari pa losu kan was to poju ni was 650 something billion
0: buhari abi tinu
1: lọwọ buhari owo to pa kan to poju 650 billion ni losu nigba ti tinu bu yọ won lori epo owo to wa ti account was 1.9 trillion nigba yen awo gbe se lo ba pe nigba ta towo ti wa lo bi lo pe merin bayi e na sori eto eko e na sori eto ogun ko je nipo e na sori eto ilera ijo keta ni governor so lo ba won ijo are na so ni pe owo to lo sapo governor owo lo to lo sapo local government awon yin ku se to ba fe so so lo won ni awon ti fun governor lowo e lo ba won awon ti wa o si local government e gbo le ti fe na dede so logbo ta wa ni ko kari you just enroute the political office holders. Kilo de na wo yen sori eto eko fe ke bi ti ko to eko fe ke ke na sori agbe ise ogun o nje ma pon lu na bo se 30,000 le nsan to to ba to ranje sile to gba bukata ko se to ma bere fun increment
0: awon ti ijoba apapo ko fun ni fi se nkan silu abi
1: be ni e le kan so lo nko ke ni o se wa di
0: mo ngbo yin o
1: so to ba de pe ba ti be se niyan ba meji ni won pe kini kon ni price control e gba won gbe se kan je pe nkan ni won pe ba ti wa gba won gbe se yen ti nkan won si pe ni so increment salary ko se se o ka ma baye ka ma gba run apo isi tan o pa o ijoba ni si price control ko so si se bo gba won gbe se kan ti won pe be ja ton ba fe ja right wale si 5,000 naira per bag le ni won mo ti ye ko se mo je pa won yawo won awon egbon aburo won na na ko wole won ni je wo e wale
0: so 1 million naira leyin wo pe o boju aye mu ti ojo wo so se to kire ju lo bayi tan ma fe se da
1: minimum wage ke se wo kun o si se
0: minimum wage owo to kire ju lo na mo so
1: o je it's a means to measure wealth distribution in any society. Won so pe o si se te ba fun ni 1 million naira leni. E lo ba mechanic e lola. Bi o ni le tele, owo yen so do on the so do big layer. Eh yin e ri lo opolopo gba ti jobo ba so wo tun le lo sa ni oja. Awon ya loja ni awon lo ti wa mo lara. Nigba wa be fe kun wo won ni e ma je kan wo sin yen ja isa mo ni kan ni. E ma je kan da luru o. I want to let that don't that we want to need a year one. I will also be getting a year one. Minimum wage on the call that you redistribute to work, that it's all of me. Calculatory.
0: Ibule wagbe
1: ni te ba se focus e. Ni te ba se focus e lo ma je iye to e fun ara ni to fun gbogbo mi. So dan so ni e o.
0: Joda e se ti a pe yin ti e fa yi le lati ba wa soro lori je ka jo so na ro ni ni ikoni lagelu FM. Nje ti se ipade po lori owo osu to kere julo pelu gomina ipinle Oyo na.
1: Rara o. Ijoba lote won ko ti ni pe ni exclusive list ijoba loke lo lase oke ni wa ti so pe iye to kere ju ni kan ba ti wa so pe iye bayi to ba ti agree loke state kokan o professor ni pe ele le fe fi kun ni pe o le yo kuro nbe itumo minimum wage ni
0: awon adari yin lapapo nko se won se pade po pelu ijoba apapo
1: ìjọba ò ní pè ìgbà tá a ṣe minimum wage last ọdún márùn-ún la máa ń sàn ṣùgbọ́n mo jùwọ̀n lọ́gùn ẹnu àwọn adarí wa lókè wọ́n pa gidi pẹ̀lú akitiyan wọn gbé sọ́dún mẹ́ta ọdún mẹ́ta yìí dẹ̀ máa pé lọ́dún tó ń bọ̀ àmọ́ àwọn olóṣèlú ni mo ti bó lójú fún ọmọ nàìjíríà àwọn olóṣèlú tó mọ̀ pé ẹja tó ń tàn wọ́n àbá yín gbé 100,000 náà tá a rí governors forum precisely wọn ni ẹ̀rí ẹjẹ́ ká fi 100,000 ni wọ́n lẹ́nu bẹ́ẹ̀ bá jẹ́ pẹ́yìn fẹ́ náà láàrín ló pọ̀ ẹgbẹ́ sí bóyá bíi 1 million naira tẹ̀wá bóyá ọkọ̀
0: ní ìbàlẹ̀ ṣe lérò pé agbára wa lè gbé láti máa san owó tó tó báyìí ẹ ṣáà ní ọ̀rọ̀ tó tó bẹ́ẹ̀.
1: a ní tó jù bẹ́ẹ̀ lọ it's only that we don't get our priority right. Tẹ bá lẹ fẹ́ máa ta epo ní tán ta epo ní all other oil producing countries why can't you pay the same amount táwọn oil producing countries náà sọ fún workers wọn you don't rob Peter to pay for. Wọ́n kàn ń sọ wa lórílẹ̀‐èdè yìí ni náà.
0: Broda, ese Comrade Kayode Martins alaga NLC nipinle Oyo eseun ti fakoko le lati ba wa soro lori eto je ka jo so eseun gan e ba nki awon ti won ko wa kaakiri agbaye
1: mo ki gbogbo olugbo wa o lagbara olodun Nigeria ni baje
0: amen
1: ilere na ni baje ode wa na ni baje ibi je ku si olodun aba wa tun se
0: amen ati amen ese gan eto yin eto wa je ka jo so le ngbo lowo ni ikanni lage FM okay to ga joke ni badon bi iforowiro ranpe legbon latenu Comrade Kayode Martins to je alaga fun egbe NLC ni pinle Oyo lori ife onu ati awon kan mi to farape ati igbaye gbadun awon osise ni Nigeria ni ayin e seun ti en gbo wa en te ngbo wa nile na e lo sori Facebook ko wa e fi atejise ati ro kan yin sowo si abe abala riwisita mo si comment session nigbati akoko ba to ma lo be lati ka be ni ma gba ipe latodo eyin ti en teti le ko te ngbo wa ni ti le to ko kaakiri gumerin agbayi yala ni Nigeria ni Europe long ni America ati bi yowu ti e ti ngbo ko ba je ni le Africa boya Southern Africa ni Northern Africa Eastern Africa tabi Western Africa ti awami West Africa ta wa mbi ba ese ti en teti si wa kaakiri agbayi e ja lo taratara ka koluwoja ngbata abade eto yin eto wa je ka jo sonte waju nkan ni lagilu FM

0: pẹ̀lú rẹ̀mí àti rẹ̀mí lójoojúmọ́ ọ̀sẹ̀ miliki special ètò bàbá ètò.
1: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Bọ̀sùn ṣé ò sí o ṣiṣẹ́ ni ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ a sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
4: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá níwọ ni àbí apprentice ti ń kágolo.
3: Ẹ agbábẹ́kàlẹ̀ ń wò yìí ẹ lọ bèrè mímú sílé kò ẹ bí gbogbo nǹkan mọ̀.

0: ese ti endara po mo wa te ngbo wa ka kiri gumerin agbaye lori eto yin eto wa je ka jo so fun toni oro legbon latenu alejo wa fun to ro yi nitori ijoba akoko ma gba ipe latodo eyin ti e ti wa loju opo te ti npe lati gba ti ipolowo oja ti o tin lo lowo lowo be ba ese endara po mo wa e le pe pelu 0912370 8675 0912370 8675 lati le okere plus 2348142491006 plus 2348142491006 le fi pe ti e fi ba wa dasi e ku oju ma layo e ku oye to la peregede lo ra oni hello e karo
1: hello
0: oruko yin bo le tin pe
1: e ku juma daniel afis lato yala
0: mo ngbo yin
1: seri ko e kan tin so pa won to fowo lowo sise mo owo epo lo e kan ba wa ja wale ko si ba je fowo lowo sise ti ko tin se ni rice ti ko se ni won but owo epo yen won ri owo nbe lo fi ja ipe gbogbo ogun tan so pe o sele ni ira ati nkan kan yen gbogbo e sati o sati die down so e kan ba da owo epo wale ni won ri nkan kan so si yen mo eh e ku eto
0: e se gan looto lo je pe iro ogun yen e gbo dada mo ni sugbon bi ti epo n gba jade gangan ibe si wa nsise ti pa owo ti sile bi iyen se jenu eyin ti e pe hello e kaaro nbe yen oruko yin o bole tin pe
2: hello
0: hello e kaaro
2: e kaaro o kaaro
0: oruko yin
2: amoro ko ni gbaje fun o comrade ag oladejo lati la lawo le sai je wa do
0: mo ngbo yin
2: ah sharing comrade martins kuti ki kudu oro sharing nigeria wa anibi ki gbogbo wa ko da ko ko ba president ko jo ni ajo so dada wọn communication gap ọwọ́ wà láàrin wọn tí wọ́n jọ fowó sowọ́pọ̀ láti lè rárá bá láti lè wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ àpò yìí pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní ìgbèkùn wọn mọ̀ gbọ́n sáré ṣe kí wọ́n tẹ̀sí káfíà ìpín gbogbo wàhálà àwọn ìjọba tí wọ́n mú wàhálà àwọn òbí kí wọ́n mọ̀ jẹ́ kí gbogbo ẹ̀ kú pẹ́ tí wọ́n ti bá wọn yanjú rẹ̀.
0: ọ̀dà ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ gan olúwa fi káyọ̀ ẹ̀ṣẹ́ gan sà tẹ́ bá wa dá sí olúwa fi káyọ̀ akínwùmí olúṣọlá látòrí facebook ó ní they just misuse produce from subsidy remover no plan ó ní masses welfare is the last thing on our leaders priority list ẹ ṣe tí tẹ bá wa dá sí tẹ fi irú ọkàn yín sọwọ́ láti bẹ̀rẹ̀ ẹ ló ẹ káàárọ̀
2: ẹ káàárọ̀
0: ẹ ṣeun mo ń gbọ́ yín
2: ọmọ jọdájì
0: ẹṣẹ
2: ẹjẹ mi fẹ sọ lórí ọrọ àwọn òṣìṣẹ náà ni ní development forty tó ti develop dáadáa àmọ bí wọn ṣe ń fún wọn ní sálárì nbẹ tó lè jẹ pé ó pé wọn ó wọn dáadáa nbẹ bọ owó tí wọn ń gbà wọn rí i ṣe nǹkan jù sí bọ nísìnyí bí ẹni tẹyìn káfíń ẹsọ nísìnyí wọn ní 1,000,000 naira káwọn náà gbé owó mẹ nàìjíríà kan fún wọn lówó yìí tó kí gbogbo ọrọ ajé náà fi máa rọṣọ mu

0: ókè ó ti tún pé ó ti padà connect ẹlú ẹ kárọ orúkọ yín àtàdúgbò tẹ wá sí sá
1: orúkọ mi ni Ibọlá Adébísí
0: látàdúgbò wo
1: láti ṣe
0: san yorùbá rẹ ibo ìgbà wo lẹ ti ń play kaṣẹ.
1: Mo ti bẹ̀rẹ̀ pípẹ́ owó kàtáyì sí náà òbí pípẹ́ ẹ̀wọ̀n ni
0: o. Ṣé ẹ ti jẹ́rí.
1: Please,
0: congratulations, eyin le je 50,000 naira kokola aro yi.
1: Mo mo lo
0: oya.

0: 080 ló bẹ̀rẹ̀ rẹ̀. 080 ló bẹ̀rẹ̀ rẹ̀. Ó parí pẹ̀lú 7904 100K. Lẹ́yìn eléyìí là ń lọ sórí 200,000 naira. A kú ojúmọ́ orúkọ yín àtàdúgbò tẹ wàísà. Makola Barak. Ìgbà wo lẹ ti ń play cash? Ṣé ẹ ti jẹ́rí? Okay. Ẹ tún ti John Dead láàárọ̀ yìí. Congratulations ẹ. Àṣìṣe àbẹ́ṣe máa ń pè yín yẹn náà wọ́n á sì pè yín. Káwàá máa lọ sórí 200,000 naira báyìí. *347*1007*2R. O lè jẹ́ ìwọ lọ padà bọ́ sórí ẹ̀, ìwọ ni ó padà mú báyìí. Ìwọ tó ẹsẹ̀ ń play yẹn. Ìwọ tó ẹsẹ̀ ń play yẹn. *347*1004*2R. *347*1004*2R. Má relent mọ́ wàrà ro. Bákan náà, bẹ́ẹ̀ ṣe ń play yẹn tẹ́ bá rí nkẹ̀kan tó bá dàbí ẹni wípé ooru yín lójú ń bẹ̀ mo sọ fún yín. Nọ́mbà tẹ́ lè pè, nọ́mbà tẹ́ lè pè sí leléyìí, nọ́mbà tẹ́ lè pè sí leléyìí. Ẹ pé nọ́mbà ìbẹ́ bá rí nkẹ̀kan tí ò yé yín dáadáa ń bẹ̀, wọ́n ṣàlàyé rẹ̀ fún yín. Ẹ pé 020-1330-6194. 020-1330-6194. Tàbí kẹ́ ẹ chaati wọn lórí WhatsApp nọ́mbà yìí. 090-26-02-6314. 090-26-02-6314. Yásáré sọ 200 ìtókù. Nọ́mbà wo ló gbé jáde? 081 lọ jáde. 200,000 naira leléyìí. Ó parí pẹ̀lú 0585. 081 lọ bẹ̀rẹ̀ rẹ̀. 0585 lọ parí ẹ̀.
1: Sorry, your call cannot be completed.
0: Ṣé network ni àbí bá ń tún pè? Ó bá ti áwì nǹkan kan náà, á dìlíìtì ẹnu tí ò lọ fà rárá. 200K, mọ́mọ̀ sówó ló fò. Mọ́mọ̀ sówó ló fò. Mọ́mọ̀ sówó ló fò. 200,000 naira. Lọ́kọ̀ tí ó sọ̀rọ̀ yìí o. Yóò bá ti sọ̀rọ̀. Aláyé bá ń dìlíìtì ẹ̀. Dìlíìtì ẹ̀ já sí mi. Ọkọ̀ sákòkò. Ọkọ̀ sákòkò. Sèmi sèmi sèmi ìláyé ń wí. Ọkọ̀ sákòkò. No time to check time. Sèmi ìláyé ń wí. Ó yàtá ló lélẹ̀ yìí. Ta ni nọ́mbà eléyìí? 080 ló bẹ̀rẹ̀ eléyìí. Ó parí pẹ̀lú 9457. 080 ló bẹ̀rẹ̀ rẹ̀. Ó parí pẹ̀lú 9457. Ta ló ni nọ́mbà eléyìí? No time to check time. 200K. 200K. Ọkọ̀ náà ti ń tiẹ̀. Kò sọ̀rọ̀. Ó kú kó gbé. Hello. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. A kú ojúmọ́. Láti kàn ní Lágelú la ti ń pè yín. Àdúgbò wo lẹwà kí lorúkọ yín? Apẹ̀tẹ ìgbẹ́ orúkọ yín. Ìgbà wo lẹ ti ń play cash? Ṣé ẹ ti jẹ́rí? Mi gbọ́. Jẹ́rí, ó sì ti pẹ́ díẹ̀. Ọ̀ya congratulations ẹ̀yin lẹ jẹ 200,000 naira láàárọ̀ yìí. Ọlọ́run ṣeun. Congratulations. Customer care máa pè yín, wọ́n á bẹ̀rẹ̀ account details yín láti bá yín drop owó yín bẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn. Ire o. Bó ṣe jẹ́ nìyẹn fún tààrọ̀ yìí. Ẹja máa lọ. Eré gbogbo di ìkànnì Splash 105.5 FM lórí ètò ta lọ́ta. Níbẹ̀ látún ti láǹfààní àtúntì gbẹnu sí owó mi. Títí ìgbà yẹn, ẹ máa káṣẹ̀.

0: bí kì í bá ṣe pé oníṣẹ́ èbó fira ẹ̀ sọfà ètò ìní kò wù mí wá rárá kódà kò wá sí mi lá ìgbésí ayé mi mo rò lọ́kánrin pé níbo nàìjíríà wá ń lọ yìí
1: ọmọ ọlọ́run túdẹ̀
0: àwọn eléyìí bá ṣe tí wọ́n bá mú jẹ́ǹgbọ̀ bá yá èèyàn ò ní lè jáde láago mẹ́jọ alẹ́ mọ́ èèyàn ò ní lè jáde láago méje alẹ́ mọ́ gbogbo sẹ́ta ní káàkiri lẹ́kọ̀ọ́ ni ní nǹkan kan ni lógúnmọ̀sọ́ ni ní ń gbá ni láwo ni lókè ògùn ni ẹ̀rù ń bàyàn láti lọ. wọ́n sọ fún yín pé ní december ọdún tí ọkọ̀ jáì wọ́n fẹ́ sílé iṣẹ́ rédíò kan ní kogi ẹni tí wọ́n fẹ́ sílé iṣẹ́ rédíò ń gbà wá pé ká wá sọ̀rọ̀ ńbẹ̀ àwa fa aṣọ iye owó tá a gbà kọ náà iye náà ló fún wa nígbà tí ìdíjọ́ tí a lọ bẹ̀ láti ń gbọ́ oríṣiríṣi pé kínní kan igbá wo ìkòkò bábà sásun àwa ti ẹ̀gbọ́kọ̀dé lọrin ni a ní kílẹ̀ wá ṣe aláàlọ́ kogi wọn ní ọ̀nà abúlẹ́gbà yìí ọ̀nà èkìtì lẹ́gbà ọ̀nà bíi tẹ́ bá gbọ̀nà bíi ẹ̀yà adágbére nílé kẹ́ ẹ tó mọ̀ lọ gbogbo ọ̀nà lọ́kọjá wọn ń gbé èèyàn ńbẹ o làwa tún sọ fún ẹni yẹn ẹni yẹn ni ó dá ẹ mọ̀ wo wàhálà burúkú ó ní ká lọ èkó a lọ yọ sẹ́ndì tíkẹ́ẹ̀tì sí wa ká lọ wọ plane lẹ́kọ̀ọ́ ká wọ̀dé àbújá láti àbújá náà a ṣẹ̀ṣẹ̀ tún wá wọkọ̀ ọlẹ̀ ẹnìkan bá tún pè wá gan-an pé àtàbújá sọ́nà lọ́kọjá sí ọ̀nà kogi tẹ̀ ń lọ gan-an ló le ju o béèyàn bá escape bẹ̀ wọn ọlọ́run ni o èyí bàálù kò sì dé kogi bàálù ò lè bá ń kogi definitely ẹ gbọ́dọ̀ sọ lábújá kẹ́ ẹ mọ́ kẹ́ ẹ wọkọ̀ ọlẹ̀ bí wákàtí mélòó ọ̀yá bíi 3 hours ní láàrin 3 hours ọlọ́run ló lẹ̀ mí ni
1: o. mo ti dé ọmọ ọlọ́run túdẹ̀ o.
0: ṣé ẹ mọ̀ pé bá a ṣe lùsì gbogbo owó yẹn ni a lè lọ.
1: ọmọ ọlọ́run túdẹ̀ o.
0: bẹ́ẹ̀mi bá pé owó ńlọ ló ṣe pàtàkì sí mi àwọn ọmọ ọlọ́mọ tí mo fẹ́ kó lẹ́yìn nǹkan bá a ṣe pabẹ̀ tinú.
1: lóríṣiríṣi
0: díẹ̀ wọ́n sọ nàìjíríà dojú kejì bọ̀ ẹjá gbọ́kede àti ìpolówó ọjà bíi mi lẹ́yìn yẹn ká wá padà kí n tó mú ọ̀rọ̀ àgbà fún tèmi wá.

wọn bá ní ọ̀rọ̀ yìí ó só sáwọn lọ́wọ́ ó buyọ̀ sí o ẹ kú ọ̀rọ̀ ẹ kú òǹso nílé ọba wọn bá délé ọba nígbà tí wọn ó délé ọba ọba bá sí.

ẹ rí pé mo ń sọ̀rọ̀ kan lọ́wọ́ láìpẹ́ yìí. Mo ní ẹ mọ́ fi wá sòṣèlú o. Ẹ yé fàwọn ẹni ẹlẹ́ni sòṣèlú. Mo ń sọ lọ́wọ́ ni ìròyìn kan tí ò dùn mọ́ èèyàn nú wọlé o. Ìròyìn tó burúkú jù ọ wọlé o. Ìròyìn wo ni tó ní í ṣe pẹ̀lú jíjí èèyàn gbé mọ̀ ń bọ̀?

ìròyìn ìbùkún kan ó tún àtún gbọ́ láìpẹ́ yìí o. Ó dé bá mi studio nísìnyí. Àti kò fanlẹ̀ ìfanṣẹ́ bí àlá o. Wọ́n ti jí. Àwọn agbébọn kan wọ́n ti lọ jí ọmọbìnrin kan àti ọmọ rẹ̀ méjì ìbejì. Wọ́n ti jí wọn gbé láàárọ̀ yìí o. Lọ́nà challenge lọ́nà ìléwùrà. Opposite Vanguard. Léléwùrà. Ẹni tá a wí yìí. Bọ́ọ̀lù. Se jẹ́ sólóṣèlú. Ṣé ẹ mọ̀ pé n ò tí ì gbọ́ ilé rárá tẹ́lẹ̀ tí mo fi ń sọ wípé ẹ̀yin tẹ́ ń fa àwọn èèyàn sòṣèlú ẹ̀yin nu ọlọ́run. Èèyàn pẹ́ńkẹ́lẹ́ ni wọ́n gbé o. Ẹ jẹ́ pẹ́ńkẹ́lẹ́ Adélábú Báyọ̀ Adélábú. Àbúrò rẹ̀ àtàwọn ọmọ ẹ̀ méjì ni wọ́n kó. Lọ́wọ́lọ́wọ́ ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ mọ̀ pé n ti ń jàyàn láyà tẹ́lẹ̀ ni pé a lè travel a lè ṣe. Wọ́n tún ti ń gbé èèyàn láàrin ìlú báyìí o. Wọ́n ń gbé èèyàn nínú ìlú láàrin ìlú o. Wàhálà ti dé o. Kábíyèsí Olódùmarè. Bó o láti máa sùn, bó o láti máa jí báyìí.

wọ́n pẹ̀lú kan ní Káyọ̀mọ́ nípínlẹ̀ Kwara. Alẹ́ ẹjọ́ kan ní abalẹ̀ síbẹ̀ tí wọ́n sì pa èèyàn bíi 200 igba èèyàn. Wọ́n sì kó àwọn bíi tó lé nígbà náà wọlé. Wọ́n kó wọn wọnú igbó. Àwọn obìnrin àtọmọ kéékèèké tó lé nígbà wọn kó wọn lọnú igbó. Èyí tó jẹ́ tó ìròyìn tó bá ń lọ́kàn jẹ́ ibẹ̀ ni pé wọ́n ní kéde pé wọ́n ó ṣe olímọ̀ Kùránì fún àwọn ọmọ tí wọ́n kó wọnú igbó òun. Èyí ti ń sọ pé ìjọba ò rí wọn gbàálẹ̀ láti ìgbà náà tí wọ́n fi kéwú tí wọ́n fi sáókè àlùkùránì. Wọ́n wàá ṣe wòlímọ̀ fún wọn, wọ́n sì tún kéde ẹ̀. Ṣé ẹ rí pé ọ̀ràn ti dé báyìí? Ẹni tí èsè mùsùlùmí wà nù wọn, kìrìsìtẹ́nì wà nù wọn. Ṣé ẹ rí nígbà tí mo ti ń gbọ́ ọ̀rọ̀ yìí lórí nẹ́ẹ̀tì? Àwọn bíi méjì mẹ́ta péré ni mo ṣàlàṣàyàn nínú àwọn mùsùlùmí. Àáfàá kan tí wọ́n ń pè láàfàá Kim. Àáfàá Kim oníláwà ni. Àti bàbá Akéúgba Gold. Àáfàá Akéúgba Gold. Àwọn méjèèjì ni wọ́n sọ òdodo ọ̀rọ̀. Mi ò tí ì rí mùsùlùmí kankan jáde kí wọ́n tako àwọn ará bí. Èyí tí Islam sì kọ́ wa ni kéèyàn ṣe déédéé. Ká mọ́ fi gbá kan bọ̀ kan nú. Ẹ̀yin àgbà ẹ̀sìn mùsùlùmí, ẹ mọ́ káwọ́ gbéra o, ẹ mọ́ káwọ́ gbéra o, ẹ mọ́ fi gbá kan bọ̀ kan nú o. Báwọn kìrìsìtẹ́nì ṣe ń ké, ẹ̀yin náà ẹ mọ́ ké. Ẹ jẹ́ wọn mọ̀ wípé kínní yóò bófin Ọlọ́run mú o. Àwọn tí a ń jìyàn gbé tí a ń bèrè fowó ìjà súnà kọ́ yẹn o. Àwọn tí a ń bèrè pé ẹ lọ́rọ̀ kadà wá, ẹ lọ́ra gbáwá, ẹ lọ́ra wówá, ẹ lọ́ra páálí sìgá báyìí wá. Ìjà súnà kọ́ hun o. Ní tíṣẹ̀ rí àwí bí a bá ń jagun gan, wọ́n ní wọn ò gbọ́dọ̀ pa ọmọdé, wọn ò gbọ́dọ̀ ṣe wọ́n léṣe àtòbí. A tó ń bèrè obìnrin tó pọnmọ sẹ́yìn. Àwọn eléyìí ti ṣe wọ́n ti ṣe pa ti Islam o. Ẹ jáde pẹ̀lú confidence. Ẹ jẹ́ wọn mọ̀ wípé wọ́n ń bókọ Ọlọ́run jẹ́ ni. Ẹ bọ́ bá ṣe pé mùsùlùmí ni mí ẹ̀mẹtàlá ọmọlọmọkà. Tọ́ bá ṣe pé ńgbà wọn pààyàn wá ń pé hallelujah hallelujah ní ìsìn àti mọ ohun tí wọ́n ń wí. Ká pé wọ́n fẹ́ pààyàn, wọ́n fẹ́ bẹ̀yàn lórí wọn wá pé hallelujah hallelujah. Ṣé ẹ mọ̀ pé àwa mùsùlùmí à ní dákẹ́ rọ́rọ́rọ́ báyìí? Wàhálà ti dé. Ọlọ́run bá wa mú wàhálà ọ̀hún kú o. Ọlọ́run ó mú kú o. À ní kú lẹ̀dé kú. À ní kú sílẹ̀ dé kú.

0: Ìyá àjẹsà ẹ̀ mọ̀ wo lẹ̀. Abiyamọ tòótọ́. Wọ́n lọ́kọ̀ yín ló ní dandan kẹ́ ẹ wá sórí ètò ẹlẹ́ẹ̀fẹ́ wá láàárọ̀ yìí. Kí ló dé? Lórí àwọn ọmọ tí wọ́n kó.
1: Bẹ́ẹ̀ni, because kéèyàn fi kó fi ọ̀rọ̀ yẹn rora ẹ̀
0: wò. Ẹ̀sùn mọ́ máìkì yẹn.
1: Anybody ló lè jẹ́. Àwọn ọmọ yẹn ni parent.
0: Ẹ ti sanwó ètò lẹ̀.
1: Téèyàn bá ro oyún fún 9 months.
0: Kò
1: wá bí.
2: Ọmọ borí gbogbo nǹkan.
1: Ṣé ẹ mọ ìlàkọjá táwọn èèyàn lákọjọ́ kan tó rọmọ bí? Èèyàn tún wá rọmọ bí yẹn tán. Nínú àwọn tó mú yìí bẹ́ẹ̀, àmọ́ láwọn tó yẹ pé àwọn òbí wọn dúró 10 years. Kán tó rí wọn bí. Ara ajé máa tààyàn.
0: Wọ́n ní jẹ́ ọmọ yín gbé.
1: Àmì o Jésù.
0: Wọ́n ní jẹ́ ọmọ yín gbé.
1: Àmì Jésù.
0: Bẹ́ẹ̀ ni pàdánù èèyàn
1: yín. Àmì o Àmì Jésù.
0: Gbogbo àwọn tó fara kọ̀ náà Ọlọ́run ó bá wọn dá wọn padà.
1: Àmì o Jésù.
0: Ó pẹ́ ní human relation gan ẹ ní human feeling.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Láti bí 30 minutes tá ń bẹ̀ yín pé ẹ mọ̀ bọ̀ lórí ètò ẹni kẹ́ẹ̀kan yọjú kẹ́ mọ́sálá ìyọjú ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Bàbá, bí ọ̀rọ̀ bá rí bó ṣe rí ní Nàìjíríà, wọ́n ti tún lọ gbé èèyàn ní Labu Pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì láàárọ̀ yìí ní challenge àtàwọn ọmọ ìbejì kéékèèké ti ń gbé lọ sùkúù. Obìnrin yẹn àtàwọn ìbejì wọ́n ti jí wọn gbé o. Níbo la wá ń lọ báyìí?
2: Àfikọ́ lọ ń dá sí.
0: Àfikọ́ lọ ń dá sí.
2: Àfikọ́ lọ ń dá sí. Àfikọ́ lọ ń dá sí ni káwọn ìjọba náà dé gbà wá. Lórí àlè dáṣe ilé ti kúrò nípa èèyàn kankan ti kúrò nípa individual kọ́lọ̀ ń dá sí kíjọba náà dẹ̀ gbà wá lórí àgbùrọ̀ máa bá báyìí lọ ta láàmú tó máa kàn lọ́la.
0: Ká mọ̀ bú àwọn tísà tí wọ́n ń ṣèwọ́de.
1: A máa bú wọn o.
2: A ti ń bú ọmọ mà ni.
1: A mọ̀ borí owó.
2: Ẹni tó bá mọ báwọn èèyàn ṣe ń wọ ọmọ kó wá sí unique facility. Kó wá wo báwọn èèyàn ṣe ń ké báwọn èèyàn ṣe ń gbára yílẹ̀ nítorí pé wọ́n fẹ́ bímọ. Láti wá máa tọ́ ọmọ skul tó tọ́ máa jọmọ ẹgbẹ́ àfẹn tí ò bá nítara ajé tí ò bá nítara ọmọ la sọ pé bọ́sẹ̀ ṣe wò lè yẹn àfi ká èèyàn la ní ìwọ́de tó ń ṣe ò dáa.
0: Ẹni mi lọ ní àkànwá sọ́dọ̀ yín jọ kan ẹ ló ní kọ́ lọ́wọ́ gba gbogbo owó kọ́ sá.
1: Ó jẹ́ fún ọlọ́mọ.
2: Ó ní kó pàdánù gbogbo nǹkan tó ní.
1: Kó ṣàbímọ.
2: Kó ṣàbímọ sáyé.
0: Kí ni ó fi máa tọ́jú ọmọ?
2: Alóbìnrin tó ti wá sọ́dọ̀ wa tó sọ pé kó ń bímọ láàárọ̀ kó kú lálẹ́ ó pé òun kó ṣàtẹ̀jẹ́ pé òun
0: ṣàtẹ̀ bímọ.
1: Wọ́n tẹ̀lé pé òun lóyún.
2: Òun ṣàgàn. Ká lọmọ téèyàn ti ń tọ́jú kò ṣàìsàn kò ṣàárẹ̀ kò
1: ṣe. Wọ́n lọ skul.
2: Ọ̀dàgbèrè fún àwọn yẹn láàárọ̀ mò ń bọ̀ mi ò ní pẹ́ dé mọ́ mi mi o.
1: Ẹ dáná oúnjẹ sílẹ̀.
2: Ó di ìrọ̀lẹ́ ọ̀rẹ́ mọ́ over 16 days.
0: Ọmọ wọn kú ó sì yájọ ọmọ wọn nù
1: lọ. Bẹ́ẹ̀ni.
2: Over 16 days. Ọlọ́run ṣàánú wa lórílẹ̀‐èdè yìí.
0: Kábíyèsí olódùn wọn rè.
2: A padà débẹ̀ lágbọ̀rọ̀ lọ. Gbogbo insecurity Ọlọ́run bá dánwò ẹ̀dúró
0: lágbọ̀rọ̀. Àmì àmì gbogbo àwọn ìlú Èbó tẹ̀ máa lọ. Ọgbọ́n ò ní a ta sáàárẹ̀ wọn.
2: Kò síbi tó jò tí ń rọ.
0: Kò sí.
2: Kò síbi tó jò tí ń rọ. Ó kàn rọ̀ jura wọn lọ ni. Ó rọ̀ jura wọn
0: lọ.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò síbi tó jò tí ń rọ. Ọlọ́run ẹni ló pé ọ̀sẹ̀ kan tọ́lọ ń yọ mí nígbà tí mo bọ́ lé ìbò tí ọlọ́run jẹ́ kí n lásìkò kí n gbàgbé lọ. Àwọn òpè ìgbà tọ́lọ́run yọ wọ́pọ̀ tá a bá ní tìbí tó lúwa ni aláfẹ́ tọ́jú èèyàn wá.
0: Ṣé o tiẹ̀ ti tún mọ́tò ń ṣe?
2: A níbo right off ni. Yẹ báàgì méjì ló máa jáde tó jáde nu mọ́tò right off ni mi ò lè farapa. Ẹ bá jáde síta èrò ti kúnta èrò kúnta mo ní kó má dàbí pé ọ́díò kó má dàbí pé àbí unique fẹnu ṣe ẹ máa bọ̀n wájú lájẹlú ẹ kí bàbá akọ́lọ olóòṣù ẹjẹ́ kó fojú rí yín náà èrò ti kúnta.
0: Ẹ fẹ́ bọ́ èèyàn 1000
2: láàárọ̀ akọ ẹ̀pùn sínú mọ́tò ó pọ̀ gbogbo inú bọ́ọ̀sì wa yẹn ó kún dẹ́mdẹ́m fẹ́
0: bọ̀. Àwọn ìyá àta yẹn oúnjẹ ọmọ ní kárí wọn.
2: Bọ́ọ̀sì kankan lè yàn ká olóòkúrò rí pé akọ̀ǹgbò jẹ́ bọ́ọ̀sì láà máa gbé fún wọn.
1: Oníkálukú wọn gba bọ́ọ̀sì kankan.
0: Ẹ fẹ́ fi dúpẹ́ mi.
2: A fẹ́ fi dúpẹ́ mi pé Ọlọ́run bá ló ṣàn wa. Ẹ tó bá gba bọ́ọ̀sì yunifásitì ò ní jóná àwọn tó bá sọ́dọ̀ yá máa lóyún á máa bímọ àdúrà máa mọ́ wa. Àwọn
0: customers
2: wa ó tó dùnú fún yunifásitì.
0: Kábíyèsí
2: ọlọ́run. Ta ló mọ ta la àdúrà ò la mọ̀ tó yọ mí. Àmọ̀ àdúrà téèyàn kan gbà tó yọ̀yàn náà. our own safety to have been king to buy time man ko ku lori express ni kula gbo olo de ni so monu ni
3: pelu awon kini te ti wa pelu promo te nse te lo kenu bodu olomu ni e fa awon eyan lo se kan si
1: ah
3: binu eyan ba ndo ke eyan mo pa mara
2: 75% promo
3: en te se yi ke se gbe
2: 75% ben ko se gbe
1: 75
2: ayon 1000
1: ko se gbe
3: 1000
2: obirin kon ke lojo Wednesday last week to sele o lo so won le fe eyan meta olode gbo ni o sa lo
3: ha ka
2: bi so lo o ni le lori o ba suko ba suko ba suko o ba ri ro bi temi ati iya de tawa abani ma wori ti bi le ni fe wa afun lo wo le yi e lo ra le o fe le ya were awon ore to lo ni ka ma se ni ti n so ri pe e je ka ri mi e ja ni so ofu e ja lo na wo party e ja lo na wo lodu agbo e ja lo se awon to need ori yen gangan e ja se fun won
1: leda won ma sadura
2: opo one sin to je pe o te ti mo
3: niwaju niwaju ni titi lati gba gbogbo nkan la
1: laarin
2: won ta se ati bere ati bere nkankan oni ko bada bi e ma wa se l'office wa ati ita se l'office ti poju e ja se loju gbangba kai
3: no oju poju oju je
2: kai no ri pe unique gbe nkan fa won eyan e bu won ta e wo won to ba gbo alaro to ba wojo olon fo mo ma kiri common to
1: e ma bon unique fertility
2: e ma bon unique fertility o ba loyun ju ni o ti so operation ni o se kini o se
1: lekin o tun wu pada
2: pada ni ma lo bi kankan mo ma bo
1: unique fertility
2: fertility ma kaju e o o kaju e o e ma bo iwo to ye po ba ni so mu roro ni ma boyun to mi jade lomu ti je pe en fomo lomu e ma boyun ni fertility won ti o je pe ko so e ba dudu abohun ni abi ko wa daada
1: abo te ma feel pain to ba ti be ri
2: ma boyun ni fertility abi o je pe nko so e ti do to ro po ti wo menopause ya assistant lo yo ti bi mo ni ni fertility
1: ya 53 gan was office wa lana
2: to na lana
1: 53 years
2: o wa lori page wa lana
1: ke shani ya yen
3: olohun o ti jo gba
2: da re o te ti loyun
1: o ti wa noyun bayi
2: o wa noyun o wa gba product ko ta ba gbe fa yan lofe ni
1: lofe
2: ta yan ba ti loyun ton o ti lo o ti wa noyun
3: to
2: yo ni wale
3: teni kan bayi bayi lo to fi fe bi mo studio ni
2: to yo ni to ma je ko ma ta po po po po o ti wa mi won to ba jo kunrin
1: awon yan to fun lowo lana gan
2: akoro agogo kuri na nbe o ba wo re ran o iwo to je pa o ti mo pe kini yi tin lole e ma boyu university abi
1: ko tin lo
2: ko seyin mo e ma boyu
1: university mo
2: gbe lo lati se baba wa ti soro a se de ti guba yen oni ka force kan le 75% promo ta n se to ba n gbo alaaro abole to ma wo jolo fomo ni ko ma boyu university ko wa ja fani
1: 75% promo
2: ilu badon la wa yajeja e so
1: e won te ba n bo la teku ati agbegbe eko te ba ti woko badon e so kale n to gate lati to gate egbe maru atabokada ke so pele ile ise unique fertility le n lo ni junction jankata ikoja akuola akala express awon to ba n ti not but on bo lati ile shani osogbo ni akure ondo ni ilorin te ba ti wo moto badon e so kale ni iwo road lati iwo road e wo new garage ile epo to ta ni new garage egbe maru atabokada unique fertility ni junction jankata ikoja kuola won gbe yin dodo wa ama ise laarin monday titi di friday laarin monday titi di friday akin ise saturday ati sunday o e pe mi si ori
3: 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0907 0

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí ọyá ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: sẹ́lẹ̀rì sálárì
0: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ọyá lópin ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric
2: turmeric turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Bọ̀sùn ṣé ò sí o ṣiṣẹ́ ni ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ a sì rówó tún ṣe mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
5: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá níwọ ni àbí apprentice ti ń kágolo.
4: Ẹ agba bẹ́ẹ̀ kà lẹ̀ ń wò yìí ẹ lọ bèrè mímú sí lẹ́kọ̀ ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹ́ mọ́ ṣiṣẹ́ ọ̀kadà.
5: Àjẹpò bariwo iléeṣẹ́ Better Life Bakery ní o ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwa ní pẹ́gbà bẹ́ẹ̀kà ni ó ń tòótọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omidan tó já fáfá tí èyí ti jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó nítumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Ètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Mbàdàn ní Káwọ̀ọ̀sì. Kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn ń gbé o. Nọ́mbà yìí ni ẹ pèsè 0803-930-8173 lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
6: Javis PL Eye Care Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kánságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti ràánú gbà láìsí nira owó kí ló tún dúró ṣe oríran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Consult Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 0905444 8444 ojúlọ bára òní dín dó.

0: ìjọ gbọdọ̀ fight calling for all souls ministries ń pè yí sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta ètí ó máa wáyé ní ìlú ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé authority that leads the whole world ètí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026 ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ ibi ìpàdé ni ilé ìwé ọba Akinyele Memorial High School Alubua Bashonuro Ijeapẹ Ibadan Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Odedoyin Olaumi Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí arọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olaumi Ezekiel ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti ìwòrò mọ́kànlá challenge ọjọ́ ẹgbẹ́ra brewery ìgbà rẹ ti dé wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olaumi Ezekiel má ṣe padà sẹ́yìn Ọlọ́run dúró dì ọ́.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe ìpadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Bọ̀sùn ṣé ò sí o ṣiṣẹ́ ni ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ a sì rówó tún ṣe mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
3: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
2: Ẹ agbábẹ́kàlẹ̀ ń wò yìí ẹ lọ bèrè mímú sílé kò ẹ bí gbogbo nǹkan mọ̀

0: fún ìwọ tí o ní àǹfààní láti mọ ẹgbọ́n mi ní dédé àkókò yìí fi ọwọ́ gba orí rẹ mú kó kíra rẹ kú oríire torí pé ìròyìn tí ó ṣe ọ́ láǹfààní ọ̀rọ̀ tí ó mọ tẹ̀síwájú lórí ìṣúná rẹ ni mo mú tọ̀ wá ilé-iṣẹ́ income multiplier system ló gbé wá sórí ètò àǹfààní tí a sì mú wá ó wà fún ọkùnrin ó wà fún obìnrin torí pé kí ni ètò ìṣúná wa ó ṣe pàtàkì ó ṣe kókó ṣùgbọ́n nǹkan tá a mú wá yìí kìí ṣe fún ẹni tí ò lè kóra rẹ̀ ní ìjánu kìí ṣe fún ẹni tó ń ròyìn pé bí wọ́n bá ti bá mi sọ̀rọ̀ lónìí owó mi ń rí gbà lọ́la tí wọ́n bá ti bá mi sọ̀rọ̀ lónìí láàrin ọjọ́ méje máa rí gbà ọ̀rọ̀ àti sóríire àwọn tá a ti mọ̀ tí wọ́n ṣe dáadáa lórí ètò ìrìn àjò ayé wọn wọ́n níjọ́ tá a bá gùn kọ́là ń kọrun iná ni ọ̀rọ̀ yìí ìtì system tí yóò ṣe èmi àti ẹ ní àǹfààní ìwọ tí ò ń ṣiṣẹ́ ìjọba àbí ìwọ tó ń ṣiṣẹ́ oṣù tó sì ní lọ́kàn láti ṣe dáadáa sí nípa ọ̀rọ̀ ètò ìṣúná rẹ ìwọ gangan ni à ń bá wí èmi ni kọ́kọ́ mo sì wà ní orí ètò ẹni tí ó jẹ́ aṣojú ilé-iṣẹ́ income multiplier system àwọn gangan wà pẹ̀lú mi níbí for those of you that believe that you cannot actually base on your salary that you are earning every month this particular program is for you because you cannot actually live a life of having one particular income system that's why this company income multiplier system is here to help us it's for those people that believe that they cannot just invest their money now and just sit in the next 24 hours life is a system so that's why we are here ẹ bá mi dárúkọ yín kẹ́sì sọ ilé-iṣẹ́ tẹ́ sojú gan nísàn.
1: Orúkọ mi ni Mr. Folonso láti ilé-iṣẹ́ income multiplier system.
0: Torí àǹfààní àwọn tó ń gbọ́ wa kí ni ìdí tẹ́ fi dá ilé-iṣẹ́ gangan sílẹ̀ gan.
1: Nǹkan tí a gbà lérò ni pé a rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣiṣẹ́ kárakára ní inú economy tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ nítòótọ́ tó bá yẹ pé kí a ṣiṣẹ́ ni nípa tiṣẹ́ Nigerians wọn kẹ̀tì nípa iṣẹ́ ṣíṣe bọ̀ ìmọ̀ tó wà ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ bọ́ yín ṣiṣẹ́ ètò at the end of the month at the end of the day a lot of responsibility ti máa kó owó ìlọ lápò wọn bọ̀ ọ wá ní ètò yìí agbékalẹ̀ láti lè rin ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ láti lè manage income wa láti lè build financial status wa so eléyìí ni ó jẹ́ ká lè build ẹ̀ta wa náà dẹ̀ fi lè ní àtúntò àníṣe kù.
0: Kàn tèmi wá tún fẹ́ bèrè nítorí èmi ń wòye pé àwọn tó bá ti ń ṣiṣẹ́ oṣù àbẹ́ni tó ń ṣiṣẹ́ ọwọ́ tó dìídì nílò pé kí wọ́n tún wọ́n wá owó mi àti pé age wo gangan làwọn tí ẹ̀ ń fẹ́ láti ṣe program yìí.
1: Gẹ́gẹ́ bí nǹkan tí ó ń lọ ní ìgboro tí gbogbo Adẹ́mọ Alámọ̀dájú ni pé gbogbo iṣẹ́ tó èrè ìbárí kan máa ṣe tí ò bá ti ní ọ̀nà mìíràn tó fi kún ọwọ́ kan gbẹ́rù dé orí báyìí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn then àwọn tó máa wà ń bi ètò yìí kò sí fún ọmọ ike rárá ó máa bẹ̀rẹ̀ láti ogún ọdún lọ sí òkè ìdí tá a fi mú ogún ọdún ni pé a mọ̀ pé at that age ọ̀pọ̀lọpọ̀ ọmọ gbúlọ̀ ti ní ìròrí pé báwọn náà ṣe gbé gbèsè ayé wọn tí gbèsè ayé wọn fi nítumọ̀ tó fi wá dórí àgbàlagbà àwọn wo dẹ̀ là ń sọ àwọn working class especially the working class business owner àti àwọn serious minded people bóyá wọ́n níṣẹ́ lọ́wọ́ àbí wọn ò níṣẹ́ lọ́bọ̀ tí wọ́n wà serious minded tí wọ́n dẹ̀ ṣetán àti mójútó ètò ìṣúná wọn.
0: Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹ ń sọ gẹ́gẹ́ bí ẹni pé àwọn tí wọ́n ní òye ẹ̀kọ́ ni ló ń dàbẹ̀ ni pé ẹ̀ ń bá ṣé àwọn ìyá wa tán tata tí wọ́n tèlùbọ́ ta ráìsì kan sáwọn náà lè jàǹfààní kinní yìí.
1: Ìdí ni pé eléyìí ò sí everybody ó yẹ káwọn ìyá lè bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa lónìí owó instant gratification wọn máa ń wá
0: owó ojú ẹsẹ̀
1: ayé sì ti yí kò ń bá ṣe wà tẹ́lẹ̀ wọn máa ń bìdì ọ̀rọ̀ nísìnyí a rí pé gbogbo àwọn tó ṣàṣeyọrí lórílẹ̀-èdè wa lónìí wọn bìdì ọ̀rọ̀ wọn step by step ni so ìdí nìyẹn tí ò fi sí fún gbogbo ènìyàn la fi sílẹ̀tì àwọn serious minded people.
0: Àwọn serious minded people tá a wá ń sọ yìí báwo gan ni wọ́n ṣe darapọ̀ mọ́ ilé-iṣẹ́ yìí.
1: Ibi wọ́n ṣe darapọ̀ mọ́ ni pé nípa sísẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí orí nọ́mbà tí a pè báyìí àwọn aṣojú ilé-iṣẹ́ wa wà ń kalẹ̀ láti yan ẹni náà fún wọn lẹ́kùnrẹ́rẹ́.
0: Ẹ bá mi pe àwọn nọ́mbà yẹn.
1: 08157617956 08157617956
0: ṣé ètò tẹ́ ń sọ yìí ṣé ìjọba lọ́wọ́ sí.
1: Eléyìí nǹkan tí ìjọba ń lọ́wọ́ sí tààrà ni tí ó bá òfin orílẹ̀-èdè yìí mu ẹlẹ́ẹ̀kejì ni pé ó tún bá òfin ọlọ́run bá mu ìdí nìyẹn tí ó fi jẹ́ pé ó fi wá lọ́kàn balẹ̀ nǹkan tí ó sì ti change ètò sínú ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ni bọ̀ tí máa ṣe mí lè mọ̀ ni pé àwọn kan máa kọ́ nǹkan tó bá yẹ pé ó da àwọn kò ní ìdí ọkọ̀ ṣe máa pariwo ẹ̀ fáwọn yẹn nǹkan tó ba orílẹ̀-èdè jẹ́ nìyẹn pé tí àwọn yẹn bá rí ọ̀nà ọ̀la tààrà tí wọ́n lè fi help àwọn yẹn wọ́n fi hàn lómi àti wá wàánu mindset yẹn ti pẹ́ ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi dìde láti ran àwọn yẹn lọ́wọ́.
0: Òun náà lẹ ti gbọ́ yẹ̀yìn èèyàn wa nílé kẹ́ ẹ tó lọ ẹ bá mi dárúkọ ilé-iṣẹ́ ilé kan sí àti nọ́mbà tí wọ́n tẹ orúkọ wọn àti àdúgbò wọn sí.
1: Income multiplier system fún nọmba tí àwọn èèyàn dẹ̀ sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti agbègbè tí wọ́n ń gbé sí ni 08157617956 08157617956.
0: O náà lẹ ti gbọ́ lẹ́nu àlejò wa lórí ètò yìí. This program is strictly for serious people. Àwọn tó jẹ́ pé wọ́n ti ready tí wọ́n ti ṣetán láti kú òun ìyà àti inú ìṣẹ́. Ẹlẹ́ẹ̀kan sí nọ́mbà tí ẹ tẹ orúkọ yín àti àgbègbè yín tẹ̀ ń gbé sí ni.
1: 08157617956

0: pẹ̀lú Rẹ̀mí àti Rẹ̀mí
1: lójó jímọ̀ ọ̀sẹ̀
0: Miligi special
1: ètò
0: bàbá ètò.
2: Jẹ́ ẹ ti gbọ́ wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra token
3: láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
2: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
4: Báwo la ṣe lè máa lo iRecharge?
2: Ẹ download iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀ tàbí kẹ tẹ *6606*1# kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní sẹ́jọ́ àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
3: Lẹ́gba IBEDC token yín.
4: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
0: iRecharge, sanwó iná ní rọrùn.
5: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìnirere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
6: Ẹ̀yin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Bàbá Túnde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
5: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
5: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: 19.
1: Okay, ma.
0: Ìṣòro tó wà nínú nǹkan tó ń sọ yẹn wà ń bẹ̀.
1: Yes, ma.
0: Ṣé ẹ fẹ́wọ̀ jọba ọ̀run ni?
1: Ẹ gbọ́. Àbí
0: promo
1: ló ń dúró dè.
2: Dickiness.
0: Wọ́n dá yín lóhùn.
2: Dickiness.
0: Wọ́n dá yín lóhùn.
2: Dáfídì nínú ìwé mímọ́. Ṣé wọ́n ṣe jù báyìí lọ?
0: Tí má jẹ̀mú láéláé ò bá lábùkù tuntun ò lè wáyé.
2: Ṣé Abraham bàbá wa ẹni ọkàn bí Ọlọ́run ṣé àwọn náà ò ṣe báyìí?
0: Tí má jẹ̀mú láéláé ò bá lábùkù tuntun ò lè wáyé.
2: Kí ló wá fún yín ní assurance pé èmi náà ò ní má jẹ̀mú pẹ̀lú Ọlọ́run?
0: Má jẹ̀mú tó ní ọfẹ́ dà.
2: Mi ò dá. Mi ò dá torí ègbé ni fún ọkùnrin tí ó ní ìyàwó àtọmọlé tí ó ṣe ìtọ́jú wọn.
1: Bolo ti rí yẹn sá.
3: First Corinthians.
2: Verse 7.
0: Yes.
2: Okay, oni mo mi sọ yẹn. First Corinthians verse 7.
1: Ọlọ́run ẹ jẹ́ ká ṣe evangelism fún bọ̀bọ̀.
2: Ah, no.
1: Ẹ jẹ́ kọ́ lọ́run ti ẹ̀ kí kọ́ lọ́run yẹn
2: kọ́ padà. Ìjọ Sunday mo máa wà ṣọ́ọ̀ṣì. Táwọn ẹ̀bá ń lo àsìkò àwẹ̀ èmi náà ní break mi ò ní lọ soft copy kan máa àsìkò kinní kan máa fi sí kinní kan so ẹ wo
0: Dickiness
2: ẹ ló ẹ̀kásán.
0: Ẹ̀kásán o.
2: Yes sir.
0: Ẹ kú ètò.
2: Yes. Ẹ ṣe gan sir.
0: Ọ̀pọ̀lọ́ yóò níjọba o.
2: Àmì o.
0: Orúkọ tèmi ni Olúyẹmí Adéromu láti ìlú Òrùwà. Ọ̀gá mẹkáníìkì.
2: Bẹ́ẹ̀ ṣe ń pè mí mú
0: jẹ́. Ajẹgbodò ni yóò tó wẹ́ ní Irikunra.
2: Èmi ò jẹgbodò ajẹgboro dàgbà ní mí sà.
0: Ajẹgboro dàgbà ajẹjẹkújẹ dàgbà ní mí. Mr. Gbenga.
1: Yes sir.
0: Àlàáfíà tó ti ń jọba nílé yín. Ẹ má dà àlàáfíà yẹn ró.
1: Ẹgbọ́n tó ń sọ ó ní mo lè ṣe without kí ò ní tábà pẹ̀lú ẹni tì.
0: Wọ́n ti mọ ẹyin ojú ìlú ni wọ́n fi ẹyin wọ́n fi yín wọ́n fi ojú ìlú ẹyin o. Mo tó ṣẹlẹ̀ lẹ́yìn wọ́n fi ẹyin o.
2: Kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀. Ẹnu la máa fi jọ́ ìdí la máa fi jókòó.
0: Ọlọ́run wà sọ́lé ọlọ́run nígbà tí lé yín ró. Ẹrọ ẹ máa tó ló bẹ́ẹ̀. Kí àwọn ọmọ yín kó lè jẹ́ èyàn kẹ́ iná kẹ́ lè rí ìgbà rèsì kẹ́ lè jẹ́ èyàn láwùjọ ẹni ẹ̀yẹ láwùjọ o.
1: Ẹ ṣeun. Ẹ ṣe gan dádì. Ẹ ṣe gan.
2: Wọ́n yẹn bẹ́ẹ̀ sọ pé kò má gbọ́rọ̀ sí mi lẹ́nu, wọ́n ní kò má gbọ́rọ̀ sí mi. Mi ò ní kò mú ìyàwó kejì wọlé o.
1: Àlàyé.
2: Gbẹ̀ngà mi ò ní kò mú ìyàwó kejì wọlé o.
1: Kò lọ fàáfà.
2: Kò lọ fàáfà then gbogbo wa kọ́ làṣírí wa máa tú.
1: Ha
2: bẹ́ẹ̀ ni. Àwa kan wà báyìí amújẹni. Àwọn kan wà dó àwọn kan wà tẹ́ pé ha wọn lọ́rùn. Bọ́ ṣe orin nǹkan tẹ́mi ò fẹ́ ni kẹ́nìkan á máa sọ pé tó bá dọjọ́ alẹ́ nǹkan tí màá ṣe fún ẹ tó bá ti dọjọ́ sà gbogbo ara jọ máa dọjọ́ alẹ́ yìí. Ṣé bá ti ráàárọ̀ àti rọ̀sán ewo ni wà ló ti rálẹ́. Kí ló fẹ́ fún ẹ ní assurance pé àárọ̀ igan kọ́ ló máa ràn mí lọ́wọ́ lálẹ́.
1: Sori nǹkan point tẹ́mi fẹ́ mo fẹ́ prove sí ni pé once tó ti ka ẹ̀ bọ́n tó ti ka yẹn torí tó bẹ̀bẹ̀ jẹ́ kó clear ẹ̀ lọ́kàn ẹ̀ ní ìsìn báyìí tó bá lo gbanko tán tí n ṣàtúwà padà sí
2: normal. Tí n bá lo gbanko tán màá dẹ̀ sọ fún pé wo ó ti lọ nìyẹn má jà sọ̀rọ̀ ẹ̀ mọ́.
1: Tí ó bá tán lọ́kàn tiẹ̀ nǹkan.
2: Kó lọ fọ́ o kó lọ fún mi fọ́ o.
1: Ọmọ
2: àtọ́ṣe kó lọ fi fọ́ o.
1: Hello.
4: Bàbá Olóyè.
1: Ìyá Dásọ́lá.
4: Ọkùn gbẹ̀ngù lò.
1: Ìyá Dásọ́lá mò ń gbọ́ yín.
4: Wọ́n ní ẹgẹ lọ, wọ́n ní ọ̀tá wẹ̀, ẹ máa wẹ̀ lọ.
1: Ẹ gbọ́.
4: Ẹ máa wẹ̀ lọ. Ṣé ẹ mọ̀ pé mẹkáníìkì ọkọ̀ yín ni tí ọ̀yẹ́ ìyá méjì sí wí fún tó. Ẹ bá ń gbọ́ra wí fún wọn tó o, àwọn náà ò gba okò ọ̀rọ̀ náà tó bàjẹ́ o. À ń kọ́ ní ìṣe ń parẹ́ nígbà bá yá ẹ gbéra yín lọ bá mi tò lórí ètò wa. Ọ̀gá bẹ́ẹ̀ kò tí yé ni o. Àti ni ò sì gọ̀. Ẹ̀ńtì ni ọ̀gbọ́n o. Ẹ má jẹ́ òtí yìí tí kú tí o. Ọ̀gá bẹ́ẹ̀ kò.
2: Bẹ́ẹ̀ ṣe ń pè mí mú ǹjẹ́ ọkùnrin ní kí
4: sẹ́yìn.
2: Ẹ ṣe jàre.
1: Kò sáwẹ̀ lónìí.
4: Kò sáwẹ̀ kò mọ̀ jẹ́ lọ.
2: Ẹ ṣe jàre. Ṣùgbọ́n
4: ìgbádùn bẹ́ẹ̀ ń ta o. Bó ṣe wà ń tàun ikú bẹ́ẹ̀.
2: Mi ò ní súnmọ́ bẹ́ẹ̀ ni. Mi ò ní súnmọ́
4: bẹ́ẹ̀
2: ni.
4: Má kò kú mọ́ karùn-karùn wà lé wá bóbi rẹ lé.
2: Mo ń dábòbò ara mi.
4: Ọkùn Gbẹ̀ngà bàbá Olóyè ẹ fìdímọ́lé
1: o. Ẹ
4: ṣe jẹ́jẹ́
1: o.
4: Ẹ̀gbọ́n tí ìyá àbejì ń wí o.
1: Àgbọ́yé.
4: Mọ̀ lọ́wọ́ o.
1: Ẹ ṣeun kò lọ fàáfà.
2: Ilé a máa súnyàn gbà mí.
1: Ẹ bọ̀ ṣe rí no matter what nǹkan tẹ́ bá sọ èmi ò tiẹ̀ lè padà mi ò lè padà mi ní backside kankan bí mi ṣe wà.
2: Ṣé mi wá pa.

0: pàdé ń bá sọ́kò ìjà.
1: Àwa ti ṣe àṣe kò lu kò sí tó lé ńbẹ̀.
0: Ṣùgbọ́n
1: tí o bá ti já fi sílẹ̀
0: ọdún
1: gbẹ̀ngà ọláwọ ọlọ́run fẹ́ já.
0: Ṣùgbọ́n
2: ẹ fi mí lẹ̀ ẹ jẹ́ kó so bó ṣe so yìí kó mọ̀ jà.
0: Ṣùgbọ́n tọ́ bá sọ̀rọ̀ òtè ìwọ rèé òun ni ẹ awo ló sọ̀rọ̀ yẹn.
2: Ẹ ṣe o awo
0: ṣọ́ka yín rí sá
2: awo jígíní agbo àtọ́ o.
0: Ṣé ẹ bẹ̀bẹ̀ rí.
2: Ẹ gbọ́ ẹyìn náà wọ́n ti cut.
0: Wọ́n káwọn wọn bẹ̀bẹ̀ ìyọ̀ ọwọ́ encourage ṣé kọ́ńtínẹ̀ méjì mẹ́ta bá ti sọ báyìí òótọ́ ọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ ni.
2: Ẹ ló.
3: Ẹ wo ẹ mọ̀ dàmọ̀ lóhùn.
2: Ẹ ṣeun.
3: Ẹ mọ̀ dàkàbà ní jẹ́ o.
0: Kí má dà lóhùn àbí kí
2: mo má dà lóhùn. Ọdún ni wọ́n da yín lóhùn kankan. Ẹ ló. Ẹ ló sà. Ẹ yí rédíò yín lọlẹ̀ sà.
3: Hello sir.
0: No. Go
3: see. Hello.
2: Yes, ma.
3: Mama, your new.
2: Yes, yeah, your mom.
0: Are your new.
3: Very good, Boti Johnson, sir. Walk, my son. Mobile mechanic, be that.
2: Eh? Walk, and a cover, sir. Hello, sir.
4: Hello, sir.
0: Castle.
4: Hello.
2: You ready? You know, Lessa. You got everything, Baba. You know, Lessa.
4: Okay,
2: kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá sá.
4: Ṣọlá ló ń pè yàn láti US
2: o. Okay, sir.
0: Àwọn ará US gan máa mọ̀ bẹ́tà.
2: À ń gbọ́ yín sá.
4: Ẹ wo ẹ má dáhùn sí nǹkan tí Mr. Mechanic sọ
0: o. Kí làwọn ṣé wọ́n ṣe irú ẹ̀ US ni? Ṣé wọ́n ṣe irú ẹ̀ US
4: ni? Ẹ ṣe bí wọ́n ṣe bẹ́ẹ̀ ní US. Àwọn ní tí wọ́n ń ṣe ní US wọ́n mọ̀ bí tójú àwọn kú sí.
0: Ẹ mọ̀ pé ìlúbìnrin ni US.
2: Kí rárá jókòó mi. Ẹ ṣe jàre ọ̀gá mi.
4: Ẹra jókòó nínú ẹja
2: o. Ẹ ṣe ọ̀gá ṣọlá. Ẹ ṣe ọ̀rọ̀ yìí máa lẹ́yìn.
0: Ọ̀rọ̀ owó ló lẹ́yìn.
2: Ó máa lẹ́yìn.
0: Ọ̀rọ̀ owó tí ọ̀rọ̀ tí ò níwájú ló máa lẹ́yìn.
2: Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn. Ẹ gbọ́ nǹkan tí Ìlàṣọ́lá sọ nísìn.
1: Hello.
2: Hello.
0: Ẹ ṣe jàre hello.
1: Ẹ pé tù.
2: Yes.
1: Bàbá
2: mi.
1: Mẹ́kọ̀ ọ̀gá wa.
0: Èmi nìyẹn.
1: Ìmọ̀ràn igba gan.
0: Ṣé mechanic lẹ́yìn náà ni?
2: Gbogbo mechanic
1: ọ̀dọ́. Bàbá Yinka.
2: Sanṣáìmù
1: sọ̀rọ̀ láti jọ lọ.
2: Sanṣáìmù gbọ́ yín jàre.
0: Sanṣáìmù bọ̀ọ̀bọ̀.
1: Ìmọ̀ràn ọ̀gá mẹ́kọ̀ ọ̀gá wa ṣùgbọ́n kò sí tẹ̀lé náà.
2: Irọ́ ìmọ̀ràn yẹn ti ẹ̀kọ́. Ẹ jẹ́ ká preach fún wọn ni.
1: O náà ni, kó múra sí i. Mo sọ pé yàn gbé jẹ́ nǹkan bá mọ̀ sí dada.
2: Kọ́kọ́ tí ní.
0: Ṣáìnṣáìn. Ẹ nọwọ́ sókè, ẹ ṣerú ẹ̀rí, ẹ sọ pé ẹ ṣerú ẹ̀rí.
2: Ẹ má dáhùn.
0: Ṣogbọ́. Àwọn awó dára wa mọ̀.
2: Ẹ má dáhùn.

0: A cabo pada si rate lagaluna 6.7 kilaribo lito ti asheton laipe lai jina ati bossi odo mechanic in ri afefe to mangba ini moro bi ashili shiru ati eto moto to maje pe lilo irorun lo ma je fun gbogbo eniyan to ba ni anfani lati ni oko lowo mo ma so gbogba tin ba ti wa lori eto pe nkan meji lo ma nse akoba fun oko lorilede Nigeria alakoko ni ta ba nsoro ona gbogbo awon ona ti awon eyan ti ma nse wa oko lo wa oko bo ti ona ba ti da oko na ko le ni anfani ko le lo gẹ́gẹ́ bó ṣe yẹ kó lọ. Ẹlẹ́ẹ̀kejì ni mo máa sọ pé àwa mẹkáníkì gbogbo mẹkáníkì pátápátá ni mo kí àwọn èèyàn máa sọ pé kílódé tí máa sọ pé mẹkáníkì ló sì máa sọ pé mẹkáníkì ló sì bẹ́ẹ̀ nítorí pé mẹkáníkì ló mú àyíní pa àti àyíní tu gbogbo ọkọ̀ pé à ń tú ọkọ̀ palẹ̀ o. Torí tí ẹ bá rí tí gbogbo ọkọ̀ tó tẹ̀rìtì fún tẹ̀dọ̀ ẹ̀ lẹ̀ tẹ́ wá pè èèyàn wá tán wá rí pé ta ló tó láì pọn bọ́ ṣe tú mẹkáníìkì ni ẹnìyẹn láti jẹ́. Lọ́sàn-án tì ní ọ̀rọ̀ ọkọ̀ tó jẹ́ pé nǹkan tí ó ṣe é wà tó ṣe é lò tó dẹ̀ ṣe é ṣe kí ni tó ṣe é náwó sí òun ni mo máa sọ fáwọn èèyàn pé nǹkan tó ṣe é ṣe ni fún gbogbo àwọn èèyàn tó bá ní ọkọ̀ lọ́wọ́. Irú ọkọ̀ wo ni wọ́n ń lò? Ṣé ẹ̀rí ń bẹ́tọ̀ ni? Irú ọkọ̀ wo ni wọ́n ń lò? Ṣé èyí tó jẹ́ pé ṣẹ̀rùbà wọ́n ni? Tó jẹ́ pé tó bá ti wọlé báyìí gbogbo èèyàn ló máa mọ̀. Ṣé fọ́dásìsì ló yìí ń gbé? Ó ti ẹ̀ ti dá bẹ́ẹ̀. Ṣé irú ọkọ̀ báyẹn ṣé wọ́n ṣe é lò lọ́nà fọ́dásìsì? Àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé olọ́kọ̀ wa gbé bí lambo àbí irú ọkọ̀ wo ni olùbàdàn tó olùbàdàn náà ìyẹn rolls royce tó wá gbé lọ sáwọn ọ̀nà kan kó tẹ̀lé kálò tẹ̀ fẹ́ gba adéọ̀yọ̀ já sí fúdásìs ó wá já sí kí lorúkọ ọ̀nà tó wà lẹ́yìn ìyẹn oríta yóò gbálẹ̀ lọ gbá gàgàgàgà sí o. Anyway, ìmọ̀ràn tèmi máa ń gbà àwọn èèyàn ni pé àbá ṣe lo ọkọ̀ tó jẹ́ pé ó máa ṣe lò dáadáa fún èèyàn johnny gbogbo yín kábọ̀ sí orí ètò good afternoon brother olúṣọlá ajáò mugetti ẹ̀yìnà kábọ̀ sórí ètò. Mo máa ń sọ fáwọn èèyàn torí ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọn máa bèrè lọ́wọ́ mi pé ọ̀gá mẹkáníìkì ìgbà wo ló dá kí a máa ju ọ́ọ̀lì mọ́tò gẹ́gẹ́ tó ti wá jẹ́ pé ọ́ọ̀lì ti wá wọn báyìí wọn ra ọ́ọ̀lì kan lánàá ọ́ọ̀lì tá à ń rà ní 17,000 tẹ́lẹ̀ nígbà tí mo ní kọ́ gbé wa lánàá wọ́n ní 32,000 naira 5 liters of engine oil láti sábìsì ọkọ̀ gbogbo wa la máa lọkọ̀ just as how you dey now gbogbo wa la máa láǹfààní láti lọkọ̀ ìyẹn ìwọ tó bá wùn láti lò bẹ́ẹ̀ ni àti wà lu ọkọ̀ àti ra ọkọ̀ kọ́ ló lé o àti tọ́jú ọkọ̀ yẹn gangan ni nǹkan tó máa ń kìyàn ní àyà ṣé ẹ wá rí lọ́wọ́lọ́wọ́ yìí páàtì ọkọ̀ ni mo fẹ́ dárúkọ ni mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ nípa ní èyí ṣé mọ̀ pé ìpele mẹ́ta ni páàtì ọkọ̀ wà grade 1 grade 2 grade 3 bẹ́ẹ̀ ni grade 1 grade 2 grade 3 téèyàn bá sọ̀rọ̀ pé ẹ sọ pé grade 1 grade 2 grade 3 ṣé ìyàtọ̀ wà ní bẹ́ẹ̀ ni ìyàtọ̀ wà ní ṣé mọ̀ pé téèyàn bá fẹ́ ra brand kan ká ní àpẹẹrẹ adárúkọ brand kan pé eléyìí o brand A ṣé ní bàtà tẹ́ dárúkọ yìí o ìtẹ̀lẹ̀ má jẹ ràn ìrà ni ṣé mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n lè tún lọ tó jẹ́ pé tẹ́ bá rí báyìí ẹ máa wò pé ṣé bàtà yìí ni àbí òun kọ but àwọn nǹkan kéèké bóyá rọ́bà ìsàlẹ̀ bàtà tó ń lò yẹn o bóyá wọ́n lo rọ́bà gidi ẹni tó wá tún rọ èyí tó ń máa lò ń tiẹ̀ official mc johnny your own na maintenance issue ọlọ́run abẹ́ yanjú ẹ̀ ṣé wá rí àwọn part ta wa ma ra ta ba doja because ki china to di gugu nkan te body n sa lo sabo ba yin si awon ibolo won ko nlo be je ko to ba ti debe to ba mu water pump wa e water pump yo bo se ro bo se ri e ba mi ro sinko won a ro di o le iya to to ma wa nbe ni pe boya irin pele meji de e kan fi ro won a fi pele kan ro pe okay o mi o fe olowo nla olowo sobo ni e ma ri lo ben sa e ma ri lo elo ta lo wa nbe yen je sa de gbe call yi hello ele ta so hello seri ti won ro yen e ma ri lo o le ma wa pe e le ma wa gbadun bo se ye ke gbadun ben e ma ri lo pe ni ri lo yen e gbagbe awon ko ma nbe lo mi pe oga mechanic so ye ka ara abi ka ma ara 0901 2370 8675 abi 0814 249 1006 abo bo wari abi gba koko to n bo wa lori lagi 96.7 mechanic lori afefe ohun lo n gba se na awon ma n gba Ben, a sise o le ma wa pe either ani great sin yen a sise o le ma wa pe bo se wa ri grade A a sise o a pe a de tu so fun yin pe ohun ni ko to le igbo pe ni insurance boke o eleyi ti mo fe fun e ti o ba ti ni pe boya eyin kan ibi mechanic e si de abi un o de dada abo se nkan to ye ko se lasiko to ba ti ni problem amari teni to n ta spare parts so fun pe da pada ma fun eni mi yen la oyinbo n pe ni pe eyin ba so pe ti kini kan ba ni dani loju afugun igba ni now most times ta wa ba so fun yin pe eleyi for example won ni water pump you 120,000 eleyi yo 25,000 ile 18,000 meteta yen water pump Lexus ni 2012 then sir meteta yen water pump Lexus 2012 ni bo se ri ton pe 125,000 yen was manufactured by Lexus maker by itself amo to se ni pe ke o te ba fe paro oja yi o ami te fe paro part yi o e de ma lore a de gbe fun yin a de so pe bayi but eya ma pe owo ipo ko so wole owo ipo ko so wole so nitori pe so pe owo ipo ko so wole yen at that very moment e wa ni kon lo oni 18,000 abi to sumo to je 25,000 bi mechanic a gbọdọ so pe rara elo ta lo wa loju opon be yen hello ka so yeah mo gbọ yin ta lo n pe lati mo le tin pe
1: hello sir
0: mo gbọ yin
1: okay sir oni a ma n gbọ program yin daada sir
0: e segun sir ki lori kọ yin adigbo le ti n gbọ
1: okay jẹ ọmọ ọkọ bata ba ti fẹ pese ori program nigba mi ko ki n lọ mo bá ògbé ṣe ọkọ tó ní ṣe
0: okay e segun sir mo wa pẹlu yin
1: okay nípa ọrọ wọn kọmpanẹ o ṣe kọmpanẹ mo fẹ pese
0: ọrọ kílẹ pé yìí
1: mo ní o pa kọmpanẹ o
0: mechanic lori afefe le n ba soro en to soro n pa moto kila rigbole ku te fe da si won de ti pari eto yen mechanic lori afefe ben e se gan sa e se te pe wole bi mo se n ba lo pe okay o grade by grade ni oro pe a n se moto grade 1 grade 2 grade grade repair gan wa kini mo n gba ipe grade repair ni seri awon to wa n gate yen e file fun won mo gbe fun won awon to wa gate yen mo gbe fun won to ma yo part lara moto te ba gbe debe ti won ba ma ri atunse si won ma se to ma gbo be ni awon to wa ladipo na to ba ma ri atunse si won a se to ma gbo be ni awon yen la n pe ni po tokunbo won a gbe won wa tunse to ba ti tunse bayi to ma gbe pada wa fun e file be bo se ba bo se wa lo se ma ri sa ipolopo igba afowofa wa ta nlo moto to ma je kawon spare part yen baje pe okay o won ti so fun pe igba bayi nkan bayi fun abere mo ma so fawo yan pe se mo pe omi to wa radiator o da ki e ma da coolant si oto ni se coolant because se coolant te ba ri awon to lo moto te ba towo bo ni moto yin to ba ni coolant e ma ri pe bi be ni pe oil die die wa me kon se oil o kini e wa fun gugu bi to mi ba ngba lara moto ko no le ma lo gereje ko le ma lo easily ko ma di pe o ni isoro lona idi ti won fi coolant si ne te ba wo ni coolant because lawon eto kan ti won popo meji meta kan popo sinu moto to ba ti da sinu moto ibi ti e ki rubber ibi ti rubber wa no moto to mi en ba ti debe a lubricate a je ki be yen ro ko le lo pelu irorun ibi ti rin wa a je ki be yen na lo ko lo pelu irorun irorun ni gbogbo e ma ba lo awon ko ti gbogbo kini a but to ba ye pe wa ra spare parts ton so fun yin pe ah eleyi o e gbodo lo bye e gbodo se bye si tori pe most times about a spare parts in Nigeria mi bye o ma ni leaflet ni nkan ti olo imbo npe ni instruction ah ke nsa ba ka be ni ateni to je mechanic o ateni to ra pe okay o rules and regulation pe to ba ma de oil pump yo bye lo gbodo se o gbodo kokoro oil sinu e so ta ba ti gbogbo yen se mo ko oil filter te ba fe service motor oil filter o gbodo kokoro fi oil die sinu filter yen because to ba fi oil die sinu filter yen ko to di pe oil pump gbede odo e oil gbodo ba nu e because o lati lubricate oju ibi ti rin wa ko ma di pe o di isoro si lenu a ma sare gbo orin die sin because mo fe sare yi lole die ko ma dabe ni pe a kan so late kan a n so late kan ko seni ti o fe fiju ati because lodo a mechanic a ma fiju ati kini a ma fi rale mo n bo e ma yi kuro me lagelu 96.7 okay gaju okay.

kabo pada mo so pe iwa nbe like 6.7 gbogbo eyin ti e ngbo wa patapata e se gan gbogbo eyin ti e so pe okay o lagelu ni e fi se ibu ti e tin gba a so pe e se gan mo dupe lowo yin patapata any constant message mi ni social media an so mi pe okay Mr. Rutimi Johnson mechanic wa lori afefe agbadun yin gan e se gan ibere ti mo ni fun yin oruko temi e se te foruko ti yin si oruko temi Mr. Femi ibere ti mo ni fun yin nipa oro moto ni pe ti won ba soro servicing oko se dodon ni pe oil ti won ko sori engine yen se dodon ni pe iyen ni agbodo ma lo ni e se gan Mr. Femi mo so pe en gbo mi lowo lowo bayi be ni se ri awon igbo ma ko specification si ori moto engine te ba ti si cover engine yen won ko SW kini kan won ko O2 kini kan now most times I'm going in my mo ni bi odo wa nbi bayi to ye pe agbara lo mi o ni kaso imoran ti mo ma gba won ni pe e to sun won for example bia XW20 agbara yin o ka e wa XW30 abi 40 ke lo e to sun o se pataki be ni o se pataki gbo awon kini se pataki tori pe kini oyinbo to ko sibe o mo idi to fi ko sibe idi to fi ko sibe ni pe ki o le wulo fun engine ko le ni ipa to ma lo to fi ma pe now any cause of me pe se carrying engine abi car engine ewo ni imoran ti ma gba sir ti agbara ba wa mo ma so fun pe replacement is always the best ka yo ka gbe si nkan meji ni o ma tete je ki akoko because ta ba fe two engine keke mechanic a ma koko yo engine jade a tu pale ta ba tu pale a wo nu e se block engine je se camshaft je se ri iyen lasan bi ojo meji ojo meta ayi wa lenu but to ba je replacement o gbe yo bayi o gbe mi si ni gbe yo bayi o gbe mi si ni o gbe yo bayi o gbe mi si ni so Mr. Femi mo shock mo ti down ibere yin and most times sir awon oil yi o ni oju iwo kekeke to ma wa lara camshaft crankshaft awon oil reason to ngbo fi ko specification soju e sori engine ni pe awon oil lo da to da fun engine so te ba ti lo bo se ye ke lo agbabe koja pelu irorun ati ironlowo ise oil because igba mi bayi ta ba lo aburo a ma pe awon oil kan laburo awon oil ta ma ta legbe ti ti en to je pe won ro sinu agolo 23 o se pe si mo ra awon oil yen ko da bi tele mo igba nlo an to ni wa gbe awon oil yen bayi wa ri 2 liter wa ri 4 liter wa ri 5 liter awon agolo yen o se ni so bayi ni awon oil baba oil kọlọ̀ dágbà dáadáa kó dáadáa padà sí nàìjíríà bàbá ọ̀rọ̀ àwọn ọ̀lẹ̀ wọn níṣẹ́ táwọn náà ń ṣe ní ara moto port most times máa sọ fáwọn èèyàn pé àwọn ọ̀lẹ̀ àpọ̀lọpọ̀ gbà because not well treated bẹ́ẹ̀ni not well treated wọn ò pò dáadáa bó ṣe yẹ kán pò tẹ́lẹ̀ lè gbé ṣe máa ń kọ specification pé do this sí ara moto so that a lè lọ bó ṣe yẹ kó lọ ohun mi kí n jẹ ẹran lẹ́yìn pé ṣùgbọ́n agbára kókó kò gbà mí láyé àti láìlá Rotimi Johnson mechanic lórí afẹ́fẹ́ lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run pẹ̀lú ìdùnnú àti ayọ̀ la máa pàdé mo dẹ̀ gbà ní ìmọ̀ràn fún gbogbo àwọn aláṣẹ àtàwátá bámọ̀ ń pa ẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ àwọn ọmọ tí à ń sọ ẹ̀ gbogbo àwọn olùkọ́ tán kọ́ nílùú tán kó nílùú ọ̀yọ́ ẹ bá wa torí ọlọ́run ẹ bá wa fi ọkàn mú agbára yín láti kó wọn jáde ọlọ́run á fún yín rí ṣùgbọ́n ipá wà kẹ́yìn náà gbé ká ní mo kọ́ṣẹ́ ológun nísìn mi bá ní kọ́ ní ṣùgbọ́n ṣùgbọ́n iṣẹ́ mẹkáníìkì ni mo kọ́ gbogbo àwọn ẹbí mo pátápátá mi lè gbà nímọ̀ràn ọlọ́run á fi omi sùúrù àti ayọ̀ sí wọn lọ́kọ̀ Rotimi Johnson mẹkáníìkì lórí afẹ́fẹ́ ló ń kí yín pé lọ́sẹ̀ tó ń bọ̀ á pàdé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà mega gbéra.

0: nígbà tá a lè bá wọn fi dígò tilẹ̀ o tún ti yá o. Olúwa ló ni Swagga Live in Concert 2026 kí Jésù ràn wá lọ́wọ́ làkúrí ẹ̀. Wòlíì àgbà bọ́ọ̀sì Ọlọ́run Ọlá Best Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù Ìyanu Olúwa Praise Empire Seven Hallelujah Dance Drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Prophet Faith Ọmọlé Prophet Sàmìyè Pastor Ṣeun Oyewuse Pastor Wálé Kókóọlá Sunday June 14 ni ó gbìnàyà láago kan ọ̀sán. Kùndùnsì fún Unique Fertility tí wọ́n ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ̀ẹ́ láìsàn pọ̀bọ̀ inú gbọ̀ngàn Mark 21 lórí ring road máa kákò fàyà. Ó yá ẹ lè pe Swagga Papa tẹ́ ẹ bá fẹ́ special ticket ìjókòó lọ́lá tàbí table reservation 0706-596-1824. Triple gbòsà fún gbogbo ẹ̀yìn èjìká tí ò jẹ́ ká sóyè lọ́rùn. Unique Fertility Pop Cola SMG Logistics Hexagon Rice Gold Menda Skylight Towers Homes and Properties KEC Groups Street Tavern Able TV Splash àti Lagilu FM ló ṣagbátẹ̀rù ìpolongo.
1: Bàbá Ìbàrù bá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀ tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́ àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 0803388108 àbí 0701821111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Àkókò iṣẹ́ àgbáyé tó ti kò 72 hours of God June edition.
4: Ọmọ ayé ni ẹ máa wà lẹ̀ lọ.
3: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ mú àánú. Lákọjá Friday 12. Saturday 13. Àti Sunday 14th June 2026. Àkòrí ti rán fún olú ẹ̀mẹ́ta. Ìwé ojúmọ́ rán sí ojú orí afẹ́fẹ́. Àwùrọ̀ bí ní Devora Fire State. Ẹ̀mí yóò sì bá kòkòrò ajẹrúurú wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni máa fara hàn. Wọn ò ní iṣẹ́ àṣẹ dànù mọ́. Ìmọ̀ ṣẹ̀fì olólórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ̀. Àtàwọn ọ̀ràwọ̀ olórí ẹ̀mí ìjọsìn. Bí wòlíì ẹgbẹ́ ẹ̀tọ́ ìwé ojúmọ́ bá fọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà mi sì láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú iṣẹ́ òru. Ọjọ́ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Lẹ́ẹ̀kan kan pàdé pẹ̀lú iṣẹ́ òru rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣe orí ọ̀fẹ́ láti Ìbàdàn. Tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀sẹ̀ ìjẹ́ ni kẹ́ ẹ máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lady yẹn. Nípasẹ̀ àánú, a máa lé ẹ̀mí ajẹ́nirun jáde.
5: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
6: S-E-L-E-R-R-I-E. Sálárì.
5: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
7: T-U-R-M-E-R-I-C turmeric.
5: Ẹ káre. Pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
8: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀. Oh.

0: gbádùn máa rè ọlọ́ni àjíkẹ́ ayé àjíkẹ́ ọ̀run
1: awakọ̀ ọmọ dànù
0: ògbẹ́nu wúndé asọlá
1: ènìwọ̀n ẹ̀yà júdà
0: ó gbẹ́nu ọmọ ènìyàn ṣògo
1: arápá aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo
0: ọba tó ń gbẹ́nu afẹ́fẹ́ dáfẹ́ afẹ́fẹ́
1: àrí ìró àlá
0: ọ̀rọ̀ gódó gàn
1: baba fọmọ aláìní baba
0: ọkọ opó ọkọ ìjọ
1: olùgbèjọ ọmọ orúkọ
0: òmí ayé mẹrun títí tí
1: owó kẹmbẹ rébi ìjà
0: gbọ àgbàlá ayé látòrò débù
1: ìníwẹ̀ ya júdà
0: ibi ìkásẹ̀lé ló fi ṣe
1: àrí ìró àlá ni
0: awakọ bàbá mi
1: ọlọ́ni mama ni o
0: olóde ńlẹ̀ wa láyé wa lẹ́bí wa awakọ ọlọ́ni bójé nìyàn ló dúró ni wọ́n ti máa
1: kun yọmọ yọmọ yọmọ
0: wọ́n ní wá lánàá wá ń jẹta bójé nìyàn ló dúró ó ti máa sọ kí
1: o
0: bí òkú tí ọlọ́mọlẹ̀
1: ó ti máa sọ̀rọ̀ pé àǹkárá tuntun ara rẹ̀ mẹ́bájídé
0: èmi ni mo rà fún o fi lágánwò ló má ti lè sọ́wọ́ sí
1: tẹ́lọ̀ tó ràn gán lè sọ pé òun lòun ràn
0: lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ ni mo ràn fún ọ̀nà
1: ìgójú rẹ̀ tó dúdú yẹ bí ìgò ọ̀daràn yẹn
0: ọjọ́ tó dára nítorí pé ọ̀bọ lójú
1: mọ́ bójé nìyàn
0: ló dúró ni wọ́n ti já pa ajá dànù bí ẹran so
1: rẹ̀mí láàrin mi àti ẹ aago ọwọ́ rẹ̀ ìta ló fún ẹ
0: tó fún mi
1: tó dì mọ́wọ́ yìí
0: no sí ara ń dín gbé mi travel kì í ṣe tó lè rírà lọ́dọ̀ wí
1: náà no no no
0: no no
1: no no no no wait wait me no joke apart
0: o tiẹ̀ máa ń jowú máa bẹ̀ gan
1: mo fọ́
0: ìlàjìnà fẹ́
1: o make sense
0: ìlàjìnà fẹ́
1: o make sense jọ́ṣọ́ lè yá mi
0: èmi ilé yá ọ̀ǹtí jọ́ tí mọ́mọ́ bá bímọ
1: ni
0: máa
1: bọ́ jẹ́ nìyàn ló dúró ni wọ́n
0: ti
1: já pa
0: ajá dànù
1: bọ́ jẹ́ nìyàn ló dúró.

0: ọjọ́ kẹta lè ní nínú oṣù kẹfà.
1: Bó ṣe jọ́jọ́ kẹta yẹn ni wọ́n ta yín lọ́rẹ̀ orere, wọ́n ta yín lọ́rẹ̀ owó, wọ́n ta yín lọ́rẹ̀ nǹkan ìrìnṣẹ́. Ẹ gba lẹ́tà ayọ̀, amen.
0: Oṣù kẹfà, ẹ fọwọ́ ìfà, ẹ fi bọnu.
1: Gbogbo àtẹlẹwọ yín mẹ́wẹ̀ẹ̀wá yẹn rere ni ayọ̀ ni ìdùn.

0: àmọ́ ṣe
1: elédùmarè ló ń bá wa ṣe
0: a pé àdẹyẹ
1: mélòó ni da tiwa tá a mọ̀ pọ́n bí ọ̀bájọba àwọn ọba tí ń bá wa pọ́n ìdá
0: ọpẹ́ ọlọ́run láyé wa o
1: àánú àtòrí ọ̀fẹ́ là wá rí gbà kì í ṣe pa àmọ́ sọ o
0: kẹ́ni sorry mo ní kẹ́ni
1: ok ìbẹ̀lẹ̀ ti kú
0: kinet ìgbó èjè ló lóòótọ́ ètò
1: yẹn títí máa kọ́
0: bugi
1: wòlíì ń ṣẹ́wọ́ o
0: ṣọlá rẹ̀ lọ́wọ́ bọ́tìn oníkàlọ́ tajà ni
1: kárí ìta àgbà wòlíì onírun gbọ̀fọ́fọ́
0: bá lọ
1: ọ yẹ ká ta o
0: ẹ̀jẹ̀ àtà
1: ọlọ́run bá a bá ta a tọ̀
0: tá a bá ta
1: aarun
0: ó lè lọ ta
1: tọ́ bá ta kọ̀dá
0: kò dìyẹ kó ta
1: ká ta lọ da
0: ẹ̀jẹ̀ àtà kó lè
1: ta kó lè ta
0: ká ta kó lè ta lẹ́nu
1: tọ́ bá ta lẹ́nu tán yí borobo
0: fìkan seré
1: bọ́sọ̀ ńbẹ
0: fìkan rọrí
1: yí borobo
0: fìkan seré
1: gbé lọ
0: gbé kan rọrí
1: súre fún
0: o lè wọjọbọ rẹ wàláì ìjọba ọdún rẹ wàláì
1: nǹkan tẹ̀lé
0: o lè wọjọbọ ọdún
2: Lajili FM 96.7.
3: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: SELARIE sálárì.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC turmeric.
3: Ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ́rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Clash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
7: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
10: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
12: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
13: 08071124000.
14: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
15: Ọwọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léra-léra lóní bá-tú-bá. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí káṣẹ bá ti ṣàdéhùn ó máa ṣẹ́ẹ̀tì yẹn.
4: báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashball tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tó máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọọ̀yá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí splash fm *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website

0: ọkùnrin fún mi nọ́mà bọ́dúnrin.
1: Béèyàn bá ń wo
0: Aya Anthony Bọ́dúnrin.
1: Tony
0: of UK. Rẹ́mi.
1: Láìpẹ́, a máa jókòó ayọ̀.
0: Lágbára ọlọ́run.
1: A máa fa tọ́kìtì, a máa dà nǹkan lé.
0: Nígbà tó bá fẹ́ ṣí ti
1: bí. Honestly.
0: A máa ṣí.
1: Àkèyé ṣàyọ sí.
0: A ṣí.
1: Ẹni àpẹ ọ̀wà.
0: Wọ́n bí.
1: O ní páàsì ọ̀wọ́lé.
0: Wọ́n tún bẹ́ẹ̀. Dátì ẹ mọ̀ náà sọ.
1: Àwa bàbá bàbá grandpa fún bàbá oníkan.
0: Ẹ̀rí mọ̀ ṣẹlẹ̀kẹ̀.
1: O títí títí.
0: Ẹ̀rí mọ̀ ṣẹlẹ̀kẹ̀.
1: Omi lẹ́mílẹ̀.
0: Mansan mansan.
1: Ìjayà.
0: O dẹ̀ jẹ́rìí ẹ.
1: Ọkà tó bá ṣiṣẹ́ gbọ́dọ̀ gbádùn ayé.
0: O mọ̀ sí
1: gbogbo. Kọ̀kẹ́ ebi tó mú náà mo mú ewu lásán dùn. Nígbà tí èso ọjọ́ mi rẹ̀ táwọn ọmọ mi sí bíbù.
0: Ọ wà tẹ́ fádà ara lẹ̀.
1: Ibi ó jẹ ayọ̀ lèmi máa láìkì.
0: Èèyàn mélòó ló máa wẹ̀ dé.
1: Èmi ò láìkì ká máa já ẹran.
0: Èèyàn mélòó ló máa wẹ̀ dé lọ́jọ́
1: yẹn. Ìwọ nọmba wà o. Orí máa rẹ gbọ́dọ̀ fojú kà mí.
0: Abdulkabir jẹ́ lárúurú.
1: Bàbá bẹ̀.
0: Ikú ò ní pẹ́ fún wa.
1: O ní sàárẹ̀. Ọgbà size 42. Ó sì wà nọ́wà size 4. Tó o kò délé. Fẹ́ ara bí ọ̀gá.
0: Mo kò dé ta ni dídé rẹ̀. Àlórí ẹ̀ òkè.
1: Ọmọ tó ro ta bá ti jaraba. Gbogbo ẹrù kí ó gbè délé.
0: Kódà èmi àti àwọn èmi lajọ ń wọ̀.
1: Ṣé ń pe títí? Ṣé ń pe?
0: Ṣadé ni kò pe.
1: Ìrọ́jẹ́ ń pe títí.
0: Solad of Toronto.
1: Bàbá bẹ̀.
0: Bàbá Sultan.
1: Olóríire.
0: Àwọn ilé.
1: Àlùbáríkà.
0: Wọ́n ń tọ́jú èèyàn.
1: Ó pa tébù rẹ̀ fún wa.
0: Àǹbà Lee Assis lórí Amẹ́ríkà. A kí àwọn náà.
1: Àlùbáríkà tóní nàmbà wà.
0: Mr. Bao Bọ́lá kí wọ́n lè
1: jò. Kúkúrú bíi ikú rú. Àgbòtí kàn.
0: Adé Anland
1: Worldwide.
0: Sátọ̀dé eléyìí lòun títí láṣì ti tọ̀dọ̀ títí.
1: Ọlọ́run.
0: Sátọ̀dé eléyìí.
1: Ọlọ́run.
0: A dè bẹ́ẹ̀.
1: A.
0: Sátọ̀dé yìí ni.
1: Kódà le dé lẹ̀ gan.
0: On the 6th.
1: Ọtí parí.
0: Olóríire àwọn èèyàn rí làwọn
1: bá rìn. Àwọn abiyè èèyàn làwọn bá rìn.
0: Tó sì stone cold of Dublin.
1: Ọmọ olóríire.
0: Ọmọ tán sọ tán sọ tán.
1: Ọkàn rẹ̀ ti ń fà wá ti pẹ́.
0: Ikú ò ní pọ ọmọ yẹn fún mi.
1: Oníjọ́ kásá máa fojú kara.
0: Tó sì.
1: Ah.
0: Àbúrò tèmi ni. Dídì ń délé mi.
1: Olórí dáradára.
0: Tó fi mọ́ Akins Soladi kankan. Abiola Yaliyali. Àwọn ọmọ tẹ àwọn ọmọ tẹmí nígbà àwọn yẹn
1: náà. Ó wá kọ̀dísẹ́ yìí ẹ̀tagun síbẹ̀ yẹn ló ga.
0: Abiola Yaliyali yẹn. Abiola Yaliyali. Ọmọ tẹmí ni.
1: Ọ̀dọ̀ yín ló gbé.
0: Stone cold. Ọmọ mi ni. Soladi. Ọmọ tẹmí ni. Ìyá Fáṣọ̀rọ̀ nìkan nìyá mi.
1: Ìrọ̀pẹ̀ náà mẹ́ pé lákọ̀ọ́bí ẹ̀.
0: Títí layọ̀ ìlọrí Ọ̀ṣun Mákè.
1: What of Mama Victoria?
0: Mama Victoria Ogunbíyì, màá mi nìyẹn náà.
1: Má ẹ ni.
0: Mama Salem. Títí layọ̀ ìlọrí.
1: Má ẹ ni.
0: Màá mi ni.
1: Okay.
0: Mama Fáṣọ̀rọ̀.
1: Okay. Má ẹ ni. Okay. Ìyáya jí ọgbà kéke. Ní ojú ọjẹ́ jí ọmọ.
0: Dèdèrè ni
1: ọ. Iyọ ya.
0: Prophetess Dr. Jokas Maya wa Jebi.
1: Ya gbogbo wa
0: ni. Ya mi ni gbẹdẹ sọ.
1: Ya gbogbo wa ni. Mo joko ti.
0: Iye mi ni kani.
1: Mo joko ti je anawo e maraju. Maraju otan bi ofe ko lo le joko ti.
0: Eyin e lo wa.
1: Mi se le joko.
0: O wa waju ko wa leyin.
1: O to yan mewa to wa ba mi pe uncle mi bo le se jo mama mi mo le the same mother the same father.
0: Jo mama wo Jokas Maya wa.
1: Rara ma to pe
0: e jora.
1: O to yan mewa to wa ba mi pe brother mi.
0: Kini envelope oyale ojo yen da. Ida mewa da.
1: Rara. Èmi mímọ́ ò ti gbà lórí òkè ṣé ní fi ṣiṣẹ́ fọ́lọ́. Ìwọlé ayé mọ́yà tó bá
0: ẹ̀mọ́ gbà á
1: fún rẹ̀ lọ yọ lápò mi ó ní fi sí orí ọta mọ́ mo relé.
0: Kò sí wàhálà jámọ̀ sí fọ́lọ́. Ọmọ Fami Lucy.
1: Olóríire.
0: Aláṣẹ ọmọlá Fami Bread.
1: Olóríire.
0: Ọmọ tèmi náà lọmọ yẹn bọ̀bọ̀ yẹn náà.
1: Ya. O ti ala. O ti lo ọlọ́ ti.
0: Àdúrà tí èmi ń gbà náà ni pé káwọn ọmọ tèmi máa tètè la.
1: Òkè kẹ́yìn ọmọ ará
0: kúrò. Ilé tètè jẹun ọmọ.
1: Kébi ọ̀pá ń dáadáa.
0: Ebi ọ̀pọ̀ dìde rẹ̀.

0: àwí nípa àwí ìyanu
1: ọlọ́run
0: àrí kàánú bẹ́ẹ̀lì pé nípa àwí ìyanu
1: bẹ́ẹ̀ni
0: torí àwí ìyanu olóhùn ó ṣe kinní kan
1: ọ̀tán ọ̀tán
0: àwa sì wà lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀
1: ọlọ́run
0: unfinished matter
1: ọlọ́run
0: lórí ọ̀rọ̀ àwọn
1: àmọ́ ì
0: ọmọ wa
1: pẹ̀lú gbogbo ibi tí àmọ́ ì wà
0: ọmọ wa ni wọ́n o
1: òjò ń rọ̀ òrùn ẹ̀fọn bẹ́ẹ̀bi ẹ̀fọn wà kábíyèsí
0: òjò tún ń rọ̀ lọ́wọ́ bá a ṣe sọ̀rọ̀
1: aṣọ ẹyọ kan bàtà ẹyọ kan
0: àwọ̀tẹ́lẹ̀ kan
1: àwọ̀tẹ́lẹ̀ kan ẹ kà lé ní èjì ọjọ́ tá ọmọ ẹ ti wà
0: mẹ́rin ṣé wọ́n lè máa wẹ̀ mẹ́ ṣá
1: níbo sáà tó kún àti ra gan wẹ̀
0: ẹnu fífọ̀ nǹkan
1: ní kí ni jẹ́ fífọ̀ brọ́ọ̀ṣì ibo
0: jésù
1: ẹnu
0: ẹ̀jẹ̀ jésù
1: n tá a mọ̀ mú mọ́ra má pọ̀ ọlọ́run mọ́mọ́ sí alẹ́ ní ìyàmọ́
0: ni tẹ́nì kan wà tó jẹ́ pé tó bá wẹ̀ láàárọ̀ àtún wẹ̀ lálẹ́
1: kí ló ń sọ
0: yìí tí n bá wẹ̀ lálẹ́ mi ní sùn
1: èmi lè jọ
0: àbúrí ẹ̀ pé mi
1: sọlá gan mọ̀
0: láti bòsíbò
1: èmi lè jọ torí náà bí èèyàn náà bí nínú òbí èmi ọ̀wẹ́wẹ́ alẹ́ rí
0: ẹ̀ gba
1: ọmọ wádùn ẹ̀ ní ìnáwó kújọ́ mẹ́rin ọmọ tí ojú ẹ̀ rí tí mo wọ ẹ̀lera lera.
0: Rẹ̀mi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí
1: ọ̀gá o
0: ó dàbí pé màmá salem ìyá títílàyẹ lórí
1: ìyàwó yìí
0: ìyá kan jókòó ó kàn wò sùn ó kàn wọ stúdíò ni
1: kábíyèsí
0: ó ní ẹdú ó ná lórí ọ̀rọ̀ nàìjíríà yìí lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ yìí
1: tá a láṣẹ̀gàn
0: ibo ni nǹkan lọ ó ní nàìjíríà ìlú mi tí mo fẹ́ràn jù ó ló ti wá dorí kodò
1: a nígbà mọ̀mọ́ travel wọn ò pẹ̀ lọ́hùn wọn ní gbogbo òṣè àti gbogbo
0: tuntun ọ̀rọ̀ nàìjíríà ọ̀tí ọ̀rọ̀ àtọ̀rọ̀ ọ̀rọ̀ security
1: ó lágbára o
0: ó ba màmá yẹn ìyá salem
1: ebílu ìlà wà tẹ́lẹ̀
0: bí ìyá ṣe wọ studio lọ ní tí ìyá sọ rè
1: mo ti gbàgbé sùn lọ́ta tí n rẹ ní jí wọlé
0: àdéhùn tó àti ìyá salem sọ òun rè

0: àfi ká parapọ̀.
1: Ah, ká parapọ̀ ni o, o ti kọjá sísọ o. Lọ́sàn lọ́sàn yìí la tó ń gbọ́ gẹ́gẹ́ bí o ṣe ta sí wa létí àti bó ti jáde. Wọ́n ní àbúrò ọ̀kan nínú àwọn tí wọ́n ń díje nípínlẹ̀ Ọ̀yọ́ àti Táyé Kàhìndé mẹ́ta làwa lè sọ nínú ọkọ̀. Wọ́n sì kó wọn jáde nínú ọkọ̀, wọ́n sì kó wọn lọ. Lónìí
2: ládùúgbò Eléwúrà
1: kan. Eléwúrà lónìí olónìí náà ni o, kèé ṣe inú igbó kèé ṣe ibi tí kò sí náà ìgboro ìbàdàn náà ni.
2: Ẹni tó jẹ́ àbúrò sí olùdíje sí gómìnà.
1: Bẹ́ẹ̀ni.
2: Tí àǹgólọ ọkàn nígbà kan kékeré.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ọlọ́run kò sànù wa.
2: Ṣé ká sọ pé
1: àìjẹ̀kẹ́tẹ́ ìka tó ń rúgbó.
2: Ṣé ká sọ wípé ìyẹn ní ọwọ́ òṣèlú nínú.
1: Àárín bí ọba wa lọ bẹ́ẹ̀ náà fẹ́ jọ bẹ́ẹ̀.
2: Rẹ̀mí, wọ́n ní ìyẹn bẹ́ẹ̀ àwọ̀ gédéńgbé.
1: Ikúlé ọba pani tòde
2: òde òde pani. Ṣẹ́rí ẹ jẹ́ kí yáwá sọ ilé ìka yẹn o. Ní ọwọ́ àárọ̀ ìní rẹ̀ ni. Àwọn èèyàn kúndùn ìròyìn ẹlẹ́jẹ̀ o. Ṣẹ́rí mo fẹ́ ká àwọn ẹ̀yàn ara lé afẹ́kẹ́ máa gbọ́ ilé yìí.
1: Ẹ tẹ́tí sí wa o.
2: Ṣẹ́rí ìròyìn tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ẹ gbọ́ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa
1: newspaper. Ẹ sì gbọ́ lórí rédíò
2: tàbí tẹlifíṣàn ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí lórí rédíò. Ṣẹ́rí ẹ mọ̀ jẹ́ ká sáré mọ́ fi ìròyìn òfegè ẹ mọ̀ jẹ́ ká tàn sí ká yíká gbogbo ìlú mọ́.
1: Torí ọ̀pọ̀ èèyàn gan rìn kí tí ọmọ nẹ́tíwọ́ọ̀kì tiẹ̀.
2: Torí mo ṣàkíyèsí wípé ìròyìn dáadáa ìròyìn nǹkan rí nǹkan.
1: Àwọn èso nǹkan rí
2: nǹkan tó bá kù díẹ̀ káàtó ló mọ́ spread.
1: N tó lè dápayà fún yàn tó lè mẹ́rin
2: ọmọ ni. Ẹ wá jẹ́ ká mọ sọ fún gbogbo olùgbé ìlú Ìbàdàn pé ẹ mọ̀ jẹ́ àkúdekú.
1: Ẹ mọ̀ jẹ́ àṣàárẹ̀ dàìsàn.
2: Ẹ dákun tó lọ́hùn.
1: Àfọlọ́mù.
2: Ṣẹ́rí tẹ́ bá ti ẹ̀ gbọ́ páàyè ẹ ti ẹ̀ kọ́kọ́ rí kí ni tán sọ pé ó léèyàn kẹ́ ẹ tó méré.
1: Bẹ́ẹ̀ náà lẹ ti ń gbáyé bọ̀ tẹ́lẹ̀ ta ló ń tọ́ ìta
2: lẹ́kọ́ ni. Ìròyìn kan ń lu ìgboro àwọn èèyàn kan lọ mú àwọn ọmọ wọn nílé ìwé. Àmì nílé ẹ̀kọ́.
1: Bẹ́ẹ̀ni.
2: Alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama.
1: Ọlọ́run.
2: Aládàáni àti ti ìjọba. Pàápàá aládàáni. Wọ́n ní wọ́n ti ní káwọn ọmọléèwé kúrò níléèwé o.
1: Torí
2: wọ́n ti ní kán kúrò o.
1: Ta ń sọ.
2: Àwọn ọmọléèwé ti lọ mọ àwọn ọmọléèwé wọn.
1: Àárọ̀
2: yìí ni mò ń gbélé rẹ̀ mi o.
1: Ọ̀sẹ̀lẹ̀.
2: Ní challenge bí báyìí. Èmi kúrò challenge láàárọ̀ yìí. Mo dẹ̀ lọ sí inú Tabayas Scout Camp nísàlẹ̀. Àdúgbò 50-50
1: lọ́pẹ́. Bẹ́ẹ̀ni
2: bẹ́ẹ̀ni. Bí mo ṣe ń débẹ̀. Ìròyìn kan dẹ̀ ń gbalẹ̀ pé challenge ti dàrú. Challenge ti ń ṣe kiri kan challenge
1: ojú ìjà bẹ́ẹ̀. Ebi ìwọ́sì ti kú o.
2: Ibi èmi kò tí ẹ̀ pé ṣàjú méjì pé mẹ́ta. Mo wá láti máa sọ fún àwọn tó wà ń bẹ̀ mo ní ẹ mọ́ mọ̀ dáhùn challenge ilé mi ti ń bọ̀
1: sí. Kò sí pẹ́kẹ́ kan tó mi.
2: Kò sí kankan. Ikọ̀ àmọ̀tẹ́kùn àtàwọn agbófinró wà ní challenge láti ìgbà tí ilé mi ti mọ́. So ẹ̀yin aráàlú ẹ mọ̀ jẹ́ àkúdekú ẹjọ́.
1: Ẹ wo tí ẹni ń sọ ẹ wo bi tí ó ti dé.
2: Ẹjọ́ torí Ọlọ́run. Ṣé rí ilé ìwé kankan tí wọ́n máa ní káwọn ọmọ ti wá wọ́n ní káwọn òbí wá mú àwọn ọmọ wọn. Ẹ ti ẹ̀ pè wá wọlé lọ́sàn-án yìí.
1: Ẹ pè wá.
2: Kí ni tó ṣẹlẹ̀ nílé ìwé nílé ẹ̀kọ́ kankan lọ́sàn-án èmi.
1: Kẹ́ ẹ tó lọ kó ọmọ.
2: Ṣé àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ ná pé yìí kẹ́ wá kọ́ ọmọ yín.
1: Àbí
2: àwọn wo náà sọ pé wọ́n ní kẹ́ ẹ wá káwọn ọmọ yín léèwé.
1: Kí sì ni ìdí pàtàkì tí ẹ fi ní láti lọ kọ́ ọmọ.
2: Ìròyìn tó bá jẹ́ ìròyìn òfegè tí ò jẹ́ ìròyìn gidi ẹ yé tán rere ẹ̀ kalẹ̀.
1: Rẹ̀mi Adésínà
2: ẹ má jẹ́ àkúdekú náà.
1: Má dàgbé pé àwọn máa ń ṣe ẹ̀sáàmù lọ́wọ́lọ́wọ́.
2: Wọ́n ṣèdánwò lọ́wọ́.
1: Wọ́n ṣèdánwò lọ́wọ́lọ́wọ́. Má jẹ́ kí ọrọ̀ ẹnu tí ọ̀tọ́ mọ tí ọkọ mọ tí ò ní táì fọ́ mọ má jọ̀rọ̀ ẹnu ẹ̀ yí ọlọ́kàn padà.
2: Wọ́n láwọn àwọn òbí kan ti ń lọ ilé ẹ̀kọ́ wọ́n ti lọ́mọ wọn láàárọ̀.
1: Wọ́n wálé lọ mú ọmọ pé Ọlọ́run kò sànù ìpayà ti wà láà ìpayà ti wà láà kò lọ sànù
2: wa. Ṣé rí èèyàn wá ọdọ́kùn torí Ọlọ́run.
1: Wọ́n bá jẹ́ pé inú kí nǹkan dàrú kọ́ bàjẹ́ ni ìwọ ti ń jẹun. Kẹ́rù ẹ̀ lọ ìlú tí ẹ ti ní ìdí ẹ.
2: Ẹ̀yin àríjẹ ní mọ̀ dàrú.
1: Àríjẹ náà dá ń dàrú. Ẹ kẹ́rù ẹ fìlúlẹ̀. Lórí mi ọmọ ntẹ́ fẹ́ gbà nù kẹ́ po yàn lọ kápọ̀ kẹ́ kọ́ kan wá òkè ntẹ́ fẹ́ gbà ẹgbẹ́ rẹ ń sílé wọn símẹ́tò àwọn kan múra òkè òkun àwọn kan mú déètì ayọ̀ àwọn kan pé invitation ìròyìn yíyí ni wọ́n ń bá ká. Ṣé dáadáa lẹ́dẹ́ o.
2: Ṣẹ́yìn náà gbọ́ lóyìn ẹ láàárọ̀ yìí.
3: A gbọ́ àwọn
2: ọmọ
3: ti wá
2: ti ẹ̀ sáré
3: wá
2: lè
3: àwọn títà àwọn ló lé wọn láti ìsìnkú kan máa lọ lé.
2: Torí kí náà ṣe ní kan máa lọ lé.
1: Kí lọ ṣẹlẹ̀ tí ẹ fi ní wọn máa lọ lé.
3: Wọ́n náà sọ wípé àwọn kan wa ba won ni su yi pe ki lode ta won fi npa won mo gba ta won kan o si su ta won se su su ta won
1: okay
0: awon kan fe onu won
2: awon kan wa nsise
1: awon kan wa nsise
2: won fe ka won ile eko yen darapo ma won ta won osise abi
1: e ma gbagbe pe government ile iwe ile iwe government awon n fi e wo
2: won e se iya wa ise gan sori teni yi so
1: yes
2: mo emi na gbo
1: bẹẹni mo ma
2: pe awon ile eko kan awon oluko be
1: mo
2: na lo
1: bẹẹni
2: pe awon kan lo pe awon to wa ko awon omo yen ki no de ta won fin lo ka omo ti won join awon okay bo ro bi yen lo wa je ka won awon yen wa

0: lọ le wi pe oye eyan mo
1: awa tile eyin silekun
0: silekun
1: ki so yo yi lobo lobo ijo loro gona
0: e kila ori won la ko si be duro
1: eh wa
0: kan se ka won ti
1: wa kan
0: sa won to silekun yen
1: eh
0: so e ka so pe ka won na ti da
1: e ma gbagbe pe private school ile iwe aladani
0: aladani ni
1: awon ni program won le to ti won
0: hello
1: e ka bo baba
2: na bi rende
0: e ni da
1: Ese.
2: Mamadu mi sora daban la.
0: Agbo yin.
1: Mamadu.
2: Eh ni pa oro jo mo suku si lo mo suku. O nbe ko ye ko ri be. O ma da mo kan wa le ti mo lo suku do lo mo lo tawon kan lo. E ko ri be na. Ah ma to to bi nto tele ha we ni ta mo ko wu e tele.
0: A to mo. Se awon ile eko ti won si yen. Se awon gba info. Se eyin ro pe won gbe information gba pe kan ma si lewe.
2: Eh ti bi o kan kulo na mo di tele.
0: Oda.
1: Eto
0: ese
1: awa gbon te so sugbon ona ti opo ngba fi ehunu won ko ni solution
0: hello
1: ko ni o
0: hello
1: be ba ni koko nte fe ba wa so e pe wa
2: hello
1: e ka bo sa
2: hello
1: hello
2: e ka so
0: information wo leyin ni kile yin
2: lo
0: ha gbo yin
2: seri okay okay mo npe lati challenge
1: ene sa
2: So Olorun Elegbimo re yo ran wa lowo.
1: Amen ayala.
2: Se ri eyin o le gbo iru ti eyi to sele laaro yi. Ko ma ri wi pe eyan ma lo so pe ko mo wo ma ro ti ko da gan ko je ti private. Iru to gbere ko sele laaro yi se yi. Do do won ni family so se family o so to ka ma wo so de lu ka ma wo le daruko. So eyin na wo bi ó dà gẹ́gẹ́ mi gẹ́gẹ́ ṣe ni mo pe wife mi padà wípé má jẹ́ kọ́mọ̀ ni ó lọ sí school mọ̀ yes irú obìnrin yìí nìsín kò tí yé wa ní ìsinpé bóyá kọ́mọ̀ lọ sí school ni o bóyá níwájú ilé ẹ̀ náà ló dẹ̀ ti páàkì tó ra nǹkan fún ọmọ ẹ̀ àbí tó ń ṣe nǹkan kò sí tó mọ̀ ṣùgbọ́n èmi kàn mọ̀ dámọ̀ nìsín eléyìí nìsín ó ń kọ́ ọmọ ẹ̀ lọ sí school ni. So ọdá náà ni ìta rẹ̀ tó fẹ́ náà ni sìn ọyẹ táwọn private gan ọyẹ tí wọ́n lè join
0: ọyẹ kí wọ́n join
2: private gan náà lè join nítorí ọdá náà ni irú àwọn tí ẹ sírí nsìn tí wọ́n fẹ́ sàm wàyẹ àbí junior wàyẹ kì í sìn ọdá náà ni sìn yìí àwọn irú ìwé wo ni wọ́n fẹ́ kà di wípé wọ́n máa pé kí wọ́n padà sí school.
0: Oda
2: ẹṣe
0: bọ̀dà
2: ọkẹ ọdà
0: ọgbà ẹlàndì
1: ẹsọ tẹnu yín ẹsọ.
2: Okay sin irú ètò ṣẹlẹ̀ lógo sọ yín sin àwọn kan gbé ìwé lóòótọ́ èmi ìdógbò mọ̀ṣọ́ o ṣẹ́gẹ́ fún mi ṣùgbọ́n irú bàtí sùkùl bí wọ́n ní wọ́n kó tí wọ́n ti kọ́ ọmọ sùkùl yìí gbígbà fún wọn ní pàfẹ́ sùkùl gan wà àbí bóyá modern school ni mi ò kò yé mi láàrin yẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ ti tí wọ́n fi dá gọ́ọ̀mẹ̀ntì dúró nìsín gbogbo ọ̀yọ́ state prophet and kinní kankan lọ kí wọ́n lè dádúró.
0: Ọ̀dà
1: àtìgbọ́
0: ẹ ṣeun
1: kò ní bàjẹ́.
0: Lédè kúkúrú àwọn ará ilé náà fọwọ́ sí pé àwọn iléèwé tó lọ yẹn wọ́n ló yẹ kí wọ́n
1: kan darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn ni.
0: Kan darapọ̀ mọ́ àwọn tí ò lọ ni.
1: Kò yẹ kí iléèwé aládàáni náà di sílẹ̀kùn. Ọmọ lọmọ jẹ́ ọmọ lọmọ ṣe.
0: Hello.
1: Hello.
3: Rẹ̀ǹkà ti rẹ̀ ni.
1: Ṣé dáadáa lẹ́dẹ́?
3: Ẹ̀ẹ̀mí sáré.
0: Àmì ọyẹ bá dá sí pápápá.
3: Ọmọ jọdá dì.
1: Ṣé dáadáa lẹ́dẹ́?
3: Bẹ́ẹ̀ ni adúpẹ́ kọ́lọ̀ ní sọ́gbọ̀mọṣọ yẹn public àti private ó ní àwọn ọmọ tí wọ́n kó
1: tó
3: túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí pé àti public àti
0: government
3: gbogbo wọn ló
0: yẹ kí wọ́n
3: ṣe ìfẹ̀hónú hàn yìí. Àwọn skul tó jẹ́ ìjọba míì gan tó jẹ́ pé àwọn gan àwọn míì ń lọ tó rẹ̀ kó rí bẹ́ẹ̀
0: ó
3: yẹ kí gbogbo wa jọ ní
0: ọmọjọdádì. Ṣé ó wá yẹ kí àwọn èèyàn wá lọ léèwé tí wọ́n ṣí ẹ̀yin ọmọ ọyá ẹgbàlẹ́ yín lọ what of àwọn ọmọ tó jẹ́ pé parents wọn ló wá yẹ kó wá mú wọn léèwé tí wọn lè dá padà lọ lé ńkọ́.
1: Àwọn ọmọ tó kéré àtàwọn tó yẹ òwú
0: ṣé kò ní padà dàbí ìfà àtìkọ lupin
1: àbí iṣẹ́ jáde lọ́kàn.
3: Ẹ máa gbọ́ lórí ọ̀rọ̀ yẹn. Bí wọ́n bá lọ sí

0: iṣẹ́ ẹ̀jẹ̀ ń sẹ́yìn tó ń sọ lé ní àtàná ló ti ṣẹlẹ̀ ní ìtọ̀dọ̀ wa o táwọn ọ̀gá tí ò ń pè wá kí fẹ́ ká máwọn ọmọ wa.
1: Níbo lọ́dọ̀ yín náà? Níbo lọ́dọ̀ fi yẹn?
0: Odò ọ̀nà.
1: Odò ọ̀nà. Sẹ́lẹ̀ ìwé ìjọba àmàlà aládàáni.
0: Private ni, private ni.
1: Aládàáni nìyẹn.
0: Bẹ́ẹ̀ni, torí bàtà tí máa dé bẹ́ẹ̀ èrò ti kún èdè ẹnu géètì wọn tó lúkálùkù ti wá mọ́ ọmọ eré burúkú.
2: Ẹjọ́ ǹjẹ́ wọ́n rí nǹkan kan ṣàlàyé fún yín pé ìdí pàtàkì tán fi pè yín rè?
3: Bí kẹ̀ wá ọmọ yín
2: rè?
0: Ìdí pàtàkì tán fi pè wá ni pé wọ́n láwọn kan wá bá wọn wípé àwọn sí
3: iléèwé
0: tí àwọn tí ò sí yẹn tí òun lórí méjì ni táwọn fi ń sí kù pé ṣe ló yẹ kó join àwọn.
1: Kódà ẹ ṣe ìyá tá a bá lè rí ọjọ́ ti lọ kálá lè rí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ aládàáni kan tó bá lè pè wá tàbí
2: ẹṣẹ́ màmá ẹ̀mí yóò gbọ̀n
1: lédè kan
2: àbí
1: ṣé ká gbà wípé àwọn tó ń ṣí kò yẹ kán ṣí káwọn náà jọ àwọn tí wọ́n.
2: Ó ti ẹ̀jẹ̀ pé ọ̀pọ̀ títà àwọn ajẹbọ́tà ni wọ́n lè má jáde ti àwọn tó lè ti dọ̀gba.
1: Bàbá aláǹrẹ̀ ẹdúró bẹ́ẹ̀ má ti kúrò mẹ́. Hello. Yes sir.
4: Ẹ máa tó ètò ọ̀rọ̀ àgbà rẹ̀ ní Adésínà.
1: À ń bàálẹ̀ Aziz.
2: Yà wẹ́ kan sà.
4: Àwọn táwọn tọwọ tó lọ méjì wí láì fi ẹ̀kọ́ méjì jẹ́ ẹ̀jẹ̀ ìtọ́wò rẹ. Èyí tó bá fi ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kọ́ òdìkọ́ ṣe àwọn òbí gẹlẹ́ ọmọ ẹ̀sẹ̀ ní ọ̀nà bẹ́ẹ̀ bá ń dọ̀rọ̀ àbò lù. Kéèyàn tó bí mẹ́ ẹ̀mọ́ wa aláàbò bí ṣe
2: ni.
1: Ọ̀rọ̀ ẹ ṣe
2: tara mi ló rò débẹ́ o.
1: Èmi náà ro tara mi náà ara tẹ̀mí náà
2: lórí tara ti ẹ òdìkọ́. Ìyá ọmọ jẹ mí o.
1: Pọpọlọ. Tó wọ́n wọn kó tó rọmọ ni.
2: Rárá.
1: Bàbá aláǹrẹ̀ wà lè wá padà.
2: Ọjẹ́bọ tó bí wà ní. Ọmọ pé
1: ọdún mélòó ló fi ní ìdádúró.
2: Àbíkú lè wí.
1: Àbíkú rẹ kó o jẹ́ kó tún wá reflect lórí ayé ti ẹ̀ náà.
2: Kí ló mi?
1: O ti jọ̀rọ̀ mọ
2: bí ìyá ẹ sọ tẹ̀ fún mi pa àṣọ nádà
1: bàbá aláǹrẹ sọ fẹ́fẹ́ adásí ni
2: láàrẹ ìwọ́dà
1: ọmọ adédọkùn
2: ńdà
1: ẹja mọ lọ́ngbà yẹn
2: tọ́ láàrin ìṣẹ́jú kan sí ìṣẹ́jú méjì àwọn ọmọ alálùbáríkà ni máa ń kàn sí wa.
1: ìpè kan sọrọ jágbélé.
2: ẹ̀ló
5: ẹ̀ló ẹ̀ láti ẹ̀yìn ṣáṣá lọ́sọ̀rọ̀ láti sọ̀rọ̀ o.
1: the last caller pápákọ̀ 30 seconds.
2: bàbá bẹ̀.
5: bẹ́ẹ̀
1: Àbálẹ́ Aziz lórílẹ̀-èdè Amẹ́ríkà, wọ́n ọ̀rọ̀ tán sọ tán sìn Akins láti London náà
2: kú lẹ́yìn.
1: Wọ́n ní all schools both private and public should be on strike if we are serious in country. If we are a serious country, I blame parents who send their children to school at this time. Ajẹ́ wípé ọ̀rọ̀ tí Àbálẹ́ Aziz sọ náà ní Akins náà.
2: Orí point ni a jọ
1: pé lórí. Kò yẹ káwọn òbí náà fá ọmọ wọn lẹ̀. Hello.
6: Hello sir.
1: Ọya 30 seconds.
2: Ẹ káàbọ̀
6: lọ. Bẹ́ẹ̀ sọ, o lè ní sọ níbi ẹ̀ka tọ́kọ́ kọ́ ní káwọn gọ́ọ̀mẹ́ntì máa ń wà nígbà dá máa ti sàn. Ìjọ́ àtọkọ mi sọ wípé agbélé ni ọ̀dọ̀ wá ní. Ìjọ́ náà rẹ̀ táwọn náà gbọ́ pé wọ́n fẹ́ nìkan.

0: kò yẹ kan sí a jẹ́ pé àtẹ̀yìntẹ́ sí àtẹ̀yìntẹ́ sí ẹjọ́ lọ fọ̀rọ̀ papọ̀
1: ẹ fọwọ́sowọ́pọ̀
0: ẹ bà kúkú fẹ́ kan jọ sí ẹjọ́ sí
1: ẹ bà fẹ́ kan jọ
0: tí ẹ tí kí ohun sọ̀kan kí mọ̀ sọ̀kan
1: ọlọ́run
0: kí ohun tí à ń palariwo yìí káriwo àtẹ̀bẹ́ wa lè dé tí gbọ́ àwọn tó yẹ kó dé
1: ọlọ́run
0: kán lè mọ̀ pé nigerians àti iléèwé gbogbo wa a serious are the main business.
1: Ọlọ́run.
0: Ẹ jẹ́ mọ lọ fún tẹ̀yìn ká padà ní ìrọ̀lẹ́ Friday lórí ètò Miliki
1: Sports. Káà tó kúrò bí mo kí ọ Idris Aposede àti Miriam Alimi là ń dákọ̀ Adépọ̀jù Madinat Akio Alimi Ayomide àti Alimi Fatai àti Alimi Fahid.
0: Àwa ń lọ lẹ́ni.
1: À ń lọ lẹ́ni o.
0: A padà jọ́mẹ́jọ.
1: A padà o.
0: A lè bọ̀ Friday lórí ètò Miliki Sports.
1: Lágbára Ọlọ́run.
0: Sọláre lajọṣe
1: lajọṣe o
0: kébù gírí olóòtú ètò
1: lórúkọ tó ń di ọláwíwo bàbá bẹ
0: olóòtú àgbà nìyẹn rẹmi àti rẹmi bígbà pírẹsẹńtà rẹmi bájídé ó di lábọ
1: ọdọ jimá.
2: Lágelu FM jagaba gbogbo rétíò máa rọ.

láti kàn ní lágelo 96.7 FM òkè gájú òkè èyí tó kalẹ̀ sí ilé funfun báláwọn fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn okun joseph ẹni dọ́gbọ̀n ló kọ́ tìmí ṣáájú ẹgbọ́ àwọn kókó yìí tó suyọ nínú ìròyìn náà àwọn agbébọn ni wọ́n ti jí àbúrò obìnrin ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà nílẹ̀ yìí àti àwọn ọmọ rẹ̀ pé ní ìlú ìbàdàn ilé ẹjọ́ ló ti dájọ́ kú fún àwọn tí ajé ìwà bàjẹ́ ìgbésùmọ̀mí eléyìí tí ó ní ṣe pẹ̀lú ìkọlù tó wáyé ní ilé ìjọsìn kan ní ìlú ọ̀wọ̀ tó sì mọ lórí ìkọlù àdó láti ọwọ́ orílẹ̀-èdè ilẹ̀ amẹ́ríkà ti tó ìkọlù ti ilẹ̀ amẹ́ríkà sí pápákọ̀ òfurufú ti kuwait òun náà ni ó ti mú ìdàrúdàpọ̀ wáyé ní ẹkùn gulf ikọ̀ agbábọ́ọ̀lù chelsea ni wọ́n ti ka ọkọ̀ ohun tí wọ́n fẹ́ gbà lórí kùkùrẹ́là gẹ́gẹ́ bí ikọ̀ òmìnira ti la liga bí wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti bá a ní ìtàkùrọ̀sọ lórí rẹ̀ àwọn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́.

àbúrò obìnrin ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ọ̀rọ̀ agbára nílẹ̀ yìí ti tún ṣe olùdìbò fún olùgbé àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC sókè nínú ètò ìdìbò sí ipò gómìnà ti

ní Ibadan Southwest Local Government ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tó ń sọ̀rọ̀, ọ̀kan lára amúgbálẹ́gbẹ̀ sí Adilabu, ìyẹn ò Fẹ́mi Awogboro nínú àtẹ̀jáde èyí tó fi síta, yọjú ọ̀rọ̀ síta wípé mọ̀lẹ́bí ọ̀hún ni wọ́n ti fìdí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún múlẹ̀. Nínú èyí tí wọ́n ti yọjú ẹ̀ síta wípé abilékọ Ọláìdé Bùsáyọ̀ Adégòkè John Paul, ẹni ọdún mẹ́tàlé ní 43, ó ní àwọn ajínigbé èyí tí wọ́n dì hámọ́ra ìbọn tẹ̀yìntẹ̀yìn ni wọ́n jí gbé ní dédé bíi aago 7:00 AM nígbà tó ń gbé àwọn ìbejì rẹ̀ lọ sí ilé ẹ̀kọ́ ní ìlú Ìbàdàn. Àtẹ̀jáde ọ̀hún lọ́tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé abilékọ Adégòkè John Paul, ó ní àbíkẹ́yìn abilékọ Olúfúnmiláyọ̀ Àdùpẹ́ Adégòkè Adélábù, títí di àsìkò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó fi ṣẹlẹ̀, ó ti fi ìgbà kan rí sí báńkì àgbàlẹ̀ yìí tá a mọ̀ sí Central Bank of Nigeria, kó tó di wípé ó fiṣẹ́ sílẹ̀ láàyè ara rẹ̀ àti báńkì àkọ́kọ́ ìyẹn tá a mọ̀ sí First Bank Pension Custodian. Mọ̀lẹ́bí ọ̀hún ni wọ́n ti wá rọ àwọn èèyàn àwùjọ láti fi ẹ̀dùn lórí òróǹro kí wọ́n dẹ́kun mímọ̀ sọ àhesọ ọ̀rọ̀ kiri àti mímọ̀ tan àwọn ìròyìn eléyìí tí ò fẹsẹ̀ múlẹ̀ kiri látàrí àti mọ̀ṣe mú àkùdé dé bá ìlànà ètò ààbò èyí tó ń lọ lọ́wọ́. Bákan náà ẹ̀wẹ̀, ni wọ́n rọ àwọn èèyàn àwùjọ láti gbóhùn àdúrà sí Ọlọ́run láti ṣe àtìlẹ́yìn fún mọ̀lẹ́bí ọ̀hún pàápàá jùlọ lásìkò tí wọ́n ń la ìpèníjà yìí kọjá. Mọ̀lẹ́bí ọ̀hún ni wọ́n tẹ̀ wájú láti rọ kó wá eléyìí tí ó bá ní afintonilétí àlàyé tó tẹ̀wọ̀n, èyí tí o lè yọrí sí àṣeyọrí bí owó ti ṣe tẹ àwọn èèyàn oníwàhálà bí ọ̀hún tí wọ́n sì rí abilékọ obìnrin ọ̀hún Adégòkè John Paul gbà padà láti fi tó àwọn àjọ elétò ààbò létí lẹ́yẹ òsọ̀ka. Ọmọye fún ti ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar ló ti bu ẹnu àtẹ lu ìṣẹ̀lẹ̀ ìjínigbé nínú èyí tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ àti àwọn olùkọ́ gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tó sì ń ṣe àpéjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí ń ṣe àfihàn ipò ẹgẹrẹmìtì èyí tí ètò ààbò orílẹ̀-èdè yìí tó wà. Nínú àtẹ̀jáde yìí tó lù síta ní ọjọ́rùú Wednesday láti pasẹ̀ ẹnìkan tí ṣe olùbádámọ̀ràn pàtàkì olùrànlọ́wọ́ pàtàkì lórí ìbáraẹnisọ̀rọ̀ aráàlú sí ìyẹn Frank Shuaibu, ó ní Atiku ni ó ti fi ọ̀rọ̀ léde lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí tó wáyé láìpẹ́ yìí níbi tó ti ń ṣe àpéjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àìkátò ìjọba láti wá ojútùú sí àìsí ètò ààbò. Atiku ẹ̀wẹ̀ ló tún bu ẹnu àtẹ́ lu ààbọ̀ ìròyìn kan èyí tó fi léde wípé wọ́n rán àwọn òṣìṣẹ́ láti ṣe àbẹ̀wò sí mọ̀lẹ́bí àwọn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún láti pín àwọn nǹkan ìrànwọ́ ìtura fún wọn pẹ̀lú àlàyé wípé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ òun náà ni ó jẹ́ ìgbésẹ̀ ìkọnilóminú èyí tí ò yẹ kó rí bẹ́ẹ̀, pàápàá jùlọ fún àwọn òbí àwọn ọmọ èyí tí àwọn ọmọ wọn wà lákàtà àwọn ajínigbé. Bákan náà lọ́tẹ̀ wájú ṣe àfòmọ́ rẹ̀ wípé irúfẹ́ ìgbésẹ̀ ìfèsì ọ̀hún sí àwọn òbí ọ̀hún òun náà ni ó jẹ́ èyí tí ò yé ni, pàápàá jùlọ àwọn òbí tó jẹ́ pé inú fu àyàfu tó ń ti àìbalẹ̀ ọkàn náà ni wọ́n wà kí wọ́n rán àwọn èèyàn láti mọ pín ìrẹsì fún wọn. Àwọn ìyá àwọn tí ọ̀rọ̀ kàn ọ̀hún òun náà ni Atiku tẹ̀ wájú fi léde wípé wọ́n ò mọ̀ bóyá ebi ń pa ọmọ wọn àbí wọ́n ṣàìsàn tàbí ohun míì ló ti ṣẹlẹ̀ sí wọn tó sì jẹ́ pé kìí ṣe nǹkan ìrànwọ́ ìtura òun ni ìgbésẹ̀ èyí tó kàn. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ nílẹ̀ yìí ló gbarata lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sì ṣe àpéjúwe rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí ò dáa pẹ̀lú àlàyé wípé ó ṣe àfihàn wípé ètò ààbò ilẹ̀ yìí òun ni ó ti wá di ẹgẹrẹmìtì
ti oro na si ti di ailaso lorun paka to ti pe to apewo moriwo ko sai kilo wi pe gbomo gbomo aisi eto abo on lo sukufa irufe esele be yi to ti da inu fu ayafu sile yika ti butoro orilede yi bakan na lote waju lati kesi are Bola Ahmed Tinubu lati pa lase leyi osoka fun awon eleto abo to nti ajo telemuye lati ko awon osise won sowo latari ati le ri daju pe won gba awon ti won jigbe orun ati awon olukowo la lowo awon ajinbe

ọmọye tẹ́lẹ̀ fún ipò igbákejì ààrẹ lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú labour party dati baba ahmed ló ti yọjú ọ̀rọ̀ síta wípé nínú ìkáàánú fún peter obi àti orílẹ̀-èdè nàìjíríà dípò nǹkan míì olóṣokùnfà ìdí tí òun fi pinnu láti gbà láti jọ díje du ipò ààrẹ lọ́dún 2023 pẹ̀lú peter obi baba ahmed yọjú ọ̀rọ̀ yìí síta lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí ti fọ́nrán àkásílẹ̀ rẹ̀ tòlù síta ní ọjọ́rú wednesday ẹni tó fi ìgbà kan rí jẹ́ olùdíje fún ipò igbákejì ààrẹ ńlọ́tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé nígbà náà lọ́hùn-ún òbí ló kàn sí àwọn èèkàn olóṣèlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ láti jẹ igbákejì òun tí kò wá wọn tí wọ́n sì kan tí ọ̀gbọ́n pé àwọn ò ṣetán láti ṣe bá nǹkan wọ fún ọ̀tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé nínú kíkàánú òbí àti orílẹ̀-èdè nàìjíríà òun ló fi fà á tóun fi yọ̀ǹda ara òun láti lè sin orílẹ̀-èdè nàìjíríà bákan náà ni baba ahmed láìpẹ́ yìí ni ọ̀tá kọ́sọ́ kúrò nínú ìlú labour party bọ́ sínú ẹgbẹ́ òṣèlú people's redemption party PRP ní oṣù karùn-ún ọdún 2026 ẹni tó lo àǹfààní ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún láti ṣe àfòmọ́ ara rẹ̀ àti ẹni tí wọ́n jọ gbé àti ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ́dún náà nígbà náà ọ̀tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé àtìlẹ́yìn òun sí òbí òun náà ni ó ní gbèdéke eléyìí tó sì jẹ́ wípé

wọ́n sì farapa onídàájọ́ emeka witi ló gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀ léyìí tó ṣe àfòmọ́ rẹ̀ lẹ́yìn tí wọ́n ti dá idris abdulmalik omeza ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n alkozim idris ẹni ogún ọdún jamiu abdulmalik ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 àti abdulrahim

services ti won gbe ka ka won lorun lo ko ijoba apapo ile ejo ewe ona ni o se afomo to si tu olujejo karun to ko re nje momo otuhu abubakar eni odun matade ni adota 47 to 2 sile leyin ti ile ejo fi lede wi pe awon ri mo je mi so ti won ko ti won ko fi gbe ejo yi ti won fi kan leyin to ni se pelu igbesumomi ni ofese mule dada ninu agbekale idajo re onidajo unity ninu jakoji ninu wipe olufiso ni o ko goja ninu awon esun to ko kale ati awon eri to mo je mi so to ko kale ninu esun ti won fi kan awon olujebi ta mo si conflict lenin ohun tayo ala pelu alaye wipe awon eri mo je mi so to wa ni iwaju ile ejo lo se afihan re wipe awon mererin ni won ji omo egbe bákan náà ni wọ́n sì jẹ́ olùkópa nínú rẹ̀ àti ògùnlé ìkọlù ìgbésùmọ̀mí èyí tí ó níṣe tó sì yọrí sí ìkọlù ní tó wáyé ní ilé ìjọsìn ọ̀hún ilé ẹjọ́ ọ̀hún ni wọ́n jẹ́ kó dì nímọ̀ wípé àwọn òǹjẹ̀bí náà ni wọ́n jẹ́ igi lẹ́yìn ọgbà nínú ikọ̀ àgbésùmọ̀mí ti al-shabab ilé ìtí nínú ìkọlù tí wọ́n dojú ẹ̀sùn ilé ìjọsìn ọ̀hún lásìkò ìsìn pentecost tó wáyé níbẹ̀ ìròyìn ilẹ̀ òkèrè lọ́pọ̀ sókàn orílẹ̀-èdè kuwait ló ti yọjú ọ̀rọ̀ síta wípé àdó tí orílẹ̀-èdè iran ti wọ́yìn òun náà ló ti ba ibùba wọn kan tó jẹ́ igun kan nínú pápákọ̀ òfurufú wọn gbẹ̀mí lẹ́nu èèyàn kan tí ọ̀kẹ́ àìmọye àwọn míì sì farapa èyí tó sì ba àwọn nǹkan míì jẹ́ ikọ̀ jùgbùjù ti orílẹ̀-èdè iran ta mọ̀ sí iran revolutionary guard ni wọ́n yọjú ọ̀rọ̀ síta wípé ìkọlù ìgbẹ̀san òun náà ni ó jẹ́ ìkọlù ọ̀hún tí ó sì jẹ́ ẹ̀kọ́ fún ilẹ̀ amẹ́ríkà lẹ́yìn tí wọ́n yin ọ̀pọ̀ àdó wọn ti kuwait àti bahrain ẹ̀ka pàṣẹ ààrin gbogbo ti ilẹ̀ amẹ́ríkà yan u.s central command ti fi ọ̀rọ̀ léde wípé ikọ̀ ti u.s central command ni wọ́n gòlé ìjà fúnra ẹni self-defense látàrí ìkọlù èyí tí wọ́n fi ṣọwọ́ sí kurzim island erékùsù orílẹ̀-èdè iran níbi tí wọ́n ti yin ọ̀pọ̀lọpọ̀ àdó tó ti orílẹ̀-èdè iran tí wọ́n ti yin láyìnbọ́lẹ̀ ààrẹ trump ti ìwé donald trump ti ilẹ̀ amẹ́ríkà ló ti fi ọ̀rọ̀ síta lórí ọ̀rọ̀ yìí tí ó fi léde wípé ìjókòó sọ̀rọ̀ nítùbí mùbí pẹ̀lú orílẹ̀-èdè iran láti fi òpin sí ogun ọ̀hún òun náà ni ó ti di kọ̀ bí ìgbà tí èbó ti ó fi ẹnu rọlẹ̀ pẹ̀lú àlàyé wípé ìjókòó sọ̀rọ̀ ọ̀hún ló sì ń tẹ̀wájú lákòótán lẹ́ka eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù chelsea ẹ̀wẹ̀ ni wọ́n ti gbaradì láti ta mark kukurella látàsíta lásìkò oru tó ń bọ̀ bí èyíkéyìí ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n nífẹ̀ẹ́ sí bí wọ́n bá lè ra kó àwọn nǹkan orí rẹ̀ kalẹ̀ ẹni ọdún 37 agbá ẹ̀yìn lọ́wọ́ àlàáfíà yín left back òun náà ni ó sì ní àdéhùn ọdún mẹ́ta lórí àdéhùn rẹ̀ èyí tí ó ti ṣokùnfà títọwọ́ bu àdéhùn tuntun lẹ́yìn tó jẹ́ pé oyè ọ̀rọ̀ náà ló yí àwọn èèyàn pé poro rẹ̀ ló là kalẹ̀ láti lè jẹko kúrò ní stamford bridge lásìkò oru yìí ikọ̀ agbábọ́ọ̀lù atletico madrid ni wọ́n rí kukurella gẹ́gẹ́ bí ààyò wọn tí òǹgbẹ rẹ̀ sì ń gbẹ wọ́n tí wọ́n sì ṣetán láti ṣíde ìtàkù ọ̀rọ̀ sọ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea láwọn ọ̀sẹ̀ tó ń bọ̀ fífi agbọ́wọ́ ẹ̀yìn ní apá àlàáfíà kún ikọ̀ wọn ló jẹ́ ohun tó múnú lóòkan àyà wọn pẹ̀lú títọwọ́ bọ àdéhùn pẹ̀lú martin rugeri lọ́dún tó lọ ìtàkù ọ̀rọ̀ sọ ló sì ń lọ lọ́wọ́ pẹ̀lú igun ti agbábọ́ọ̀lù náà atletico ni ó ṣeéṣe kí wọ́n sì retí láti tọwọ́ bọ àdéhùn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù chelsea kó tó di wípé ikọ̀

agbábí jẹ́ mínísítà fún ọ̀rọ̀ agbára nílẹ̀ yìí ìyọ adélábù àti àwọn ọmọ rẹ̀ gbé nílùú ìbàdàn ilé ẹjọ́ ló ti dá ẹjọ́ kú fún àwọn mẹ́rin tí wọ́n jẹ́ ọmọ ikọ̀ àgbésùmọ̀mí tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù tó gbẹ̀mí lẹ́nu ọ̀pọ̀ àwọn èèyàn ní ilé ìjọsìn kan ní ìlú ọ̀wọ̀ ilẹ̀ amẹ́ríkà látara ìkọlù tó wáyé ńbẹ̀ òun náà ni ó ti ń jẹ́ kí ìdàrúdàpọ̀ kó dé bá ẹkùn gọ́ọ̀f ikọ̀ agbábọ́ọ̀lù chelsea ni wọ́n ti sọ àwọn nǹkan tí wọ́n ó gbà látàrí àti lè jọ̀wọ́ kùkùrẹ́là lọ gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù ti òmíràn ti la liga bí wọ́n sì ń dẹjú sí i. fún ọ̀kan òjọ̀kan àwọn ìròyìn tó ń ti ìkànnì yìí ta kọ́sọ́ síta àtàwọn ìròyìn yìí kàgbá ńlá ayé wa míì ẹ kàn sí ìtàkùn àgbáyé wa ní tẹ̀nà www.lagelufm.com ẹ lè tẹ̀lé wa níkànnì ojúwe pẹ̀lú ìtànà lágelu fm 96.7 tó bá jẹ́ abẹ́yẹfò lágelu fm 96.7 lẹ́ ò fi darapọ̀ mọ́ wa tó dé ọ̀làwù ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa ọ̀làgbójú okun joseph ẹ̀nidọ́bọ̀n ló kọ́ tèmi ẹ̀ má yí kúrò ètò yìí ta ló takin pẹ̀lú quadri adérọ́gbà òun náà ni ó mọ̀ gorí agbára.

0: jókè. Ó balẹ̀ pẹ̀pẹ̀. Àlótàkè.
1: Àláfídà. Ó yá pé wà débẹ̀ wíwà kọjá bẹ̀. Ṣé ẹ lè gbé gẹ̀ sí i?

0: oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ. Àti pé àwọn tó ju ọgọ́ta ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jura rẹ lẹ́nu. Lọ́gbọ́n ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayò ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàtẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lójú lè ṣàbẹ̀wò sójú òpó website www.cash.ng. Media Cash Post ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti cash yẹ? Mo ti cash yẹ. Cash yẹ.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀díjàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Magic Chicken Flavour sí. Ọya ẹ̀sìn pẹ́ ni Celery.
2: S-E-L-E-R-R-I-E. Salary.
1: Bọ̀dá mi, ẹ̀sìn pẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ọya lọ́pọ̀ ìgbìyànjú, ẹ̀sìn pẹ́ ni Turmeric.
3: T-U-R-M-E-R-I-C. Turmeric.
1: Ẹ̀ka re.

0: ọlọ́run ti ṣe fàájì. Nígbà tá a lè báwọn fìdí ìgò tilẹ̀, tó ti yá o. Olúwa ló ni Swagga Live Concert 2026. Kídé sùrẹ́ wa lọ́wọ́ làkòrí ẹ̀ làkòrí. Wòlíì àgbà Boyz Ọlọ́run Ọlá Best Ṣẹ̀wọ̀lẹ̀ Jésù Ìyanu Olúwa Praise Empire Seven Hallelujah Dance Drama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Prophet Faith Ọmọlé Prophet Sàmìyè Pastor Ṣe Oyewuse Pastor Wálé Kókóọlá Sunday June 14 ní Ògbìnàyà láago kan ọ̀sán. Kòkò dùsì fún Unique Fertility tí wọ́n ní kí gbogbo èèyàn wọlé lọ́fẹ̀ẹ́ láìsàn pọ́bọ̀ nínú gbọ̀ngàn Mark 21 lórí Rainbow ló máa káàkó fàyà. Ó yá ẹ lè pe Swagga Papa tẹ́ bá fẹ́ special ticket ìjókòó lọ́lá tàbí table reservation 0706-596-1824. Triple gbòsà fún gbogbo ẹ̀yìn èdè kájọ ìdè ká sórí ẹ̀ lọ́rùn. Unique Fertility Pop Cola SMG Logistics Hexagon Rise Gold Meda Skylight Towers Homes and Properties KEC Group Street Tavern Able TV Splash àti Lagelu FM ló ṣàgbàtọ̀ ìpolongo.
1: Lagelu apata maja pato damakuta Lagelu FM akaba faratile faratile adubado po makamuso Lagelu FM kakati ilesha agun safefe tin fanre idunyi ti gbogbo roja to nta imule gugun iso wonyonya sekere tin midunbe owo fun gbogbo en to loye to damu sibe yin na ngbo sibe en rise re nigboro apa ibawon do ko la ero guru ta wo adau te Lagelu FM 67 gbagbo gbadu gbaja gbagbe oko won ti gba yara bata nle yin awujo ile ise to npo safefe ko maja se kuro oja to ta gbara nle dara po koja wa gbogbo ara Lagelu FM 67 iti wa la gidi anu barika oluwa ja nbe ki o pe fe ìrìnàjò ìmúra láti ṣàlékún imani kẹlẹbàjẹ ayéjìrì àlùkìyàmọ tó ti wá ṣí sílẹ níléeṣẹ àjọnà travels fún gbogbo mùsùlùmí tí kìí fi ìmúra ṣeré láti wá bá ṣe ìmúra oṣù keje tálọ ní july 21 lápadà ní july 30 ìfowókọọlẹ ti bẹrẹ báyìí báyìí ìparí oṣù yìí ní oṣù kásẹ nílẹ ó bá dẹ jẹ ìmúra mọlúùdì lẹfẹ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 Travels to one in Nevada Plaza, 140-142, Liberty Road, Elewure Bus Stop, Ibadan. Koto kase nle o, se mo pe gbogbo eto ni Allah n ba wa to. To gbogbo ni Ajono Travels. Ni teyi umra te fe ba wa se ni Ajono Travels. Awon ibanisoro yi ni ke ma pe 0904-444-4945. Awon lori awon ikoni ibaridore Facebook at Instagram at ajonotravels.ng. Pelu Ajono Travels. Ifokanbalẹ ni umra lilo.
2: I'm in love. To see your face. Tomato sachets. Oh, son, yo. Oh, follow senior tomato sachets, girl. Oh, red, do. Oh, ki. Oh, don. Timba fusebe. Jollof rice. Tabi spaghetti. Amori ato, yo. Onje, nye, do, si. Senior tomato mix. Nje, ki, onje, do.
3: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Magic Chicken Flavour sí. Ọya ẹ̀sìn pẹ́ ni Celery.
4: S-E-L-E-R-R-I-E. Celery.
3: Bọ̀dá mi, ẹ̀sìn pẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di Celery. Ọya lọ́pọ̀ ìgbìyànjú, ẹ̀sìn pẹ́ẹ̀lì Turmeric.
5: T-U-R-M-E-R-I-C Turmeric.
3: Ẹ káre. A ní ohun ìṣẹ̀bẹ̀ Magic Chicken Flavour kan fún yín.
6: Ohun ìṣẹ̀bẹ̀ Magic Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa. Olùyípadà ayọ̀.

0: ìjínigbé eléyìí tó ṣẹlẹ̀ ìyẹn ní agbègbè. Agbègbè orílẹ̀ ìyẹn ní ìlú Ògbómọ̀ṣọ́ ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́ táwa wà yìí. Ó jẹ́ wípé àwọn ajínigbé wọ́n jí olùkọ́ ni wọ́n jí àwọn aga àwọn ọmọ léńjeléńje wọ́n gbé wọn lọ láti bí ó ti pé ogúnjọ́ báyìí 20 days iléetọ́ ti wà ní àkàtà àwọn ajínigbé iléetọ́ sì jẹ́ wípé ó bomi tútù sí ni lọ́kàn bó tilẹ̀ wò ó mọ́ kò kàn mí kò kàn ni ọlọ́mọjọ́ kàn-yàn èèyàn bá sì sírò ipò tí àwọn tó jẹ́ òbí àwọn ọmọ yìí bí ìyá tó jí gbé ipò táwọn mọ̀lẹ́bí wọn wà kéèyàn náà fi sírò ara rẹ̀ ọlọ́mọjọ́ àárí láburú àwọn kékeré nínú òjò nínú òòrùn ó dàbí èèyàn bá ń bẹnu léga ṣé fún bá ń jẹ èèyàn èyí gbádùn ara rẹ̀ ká tó wá sọ pé èèyàn tó ti lọ́pọ̀pọ̀ ń lọ́nú igbó ibi téèyàn ò tún mọ̀ ọlọ́run ó ṣàánú ni a wá ń fi àkókò yìí láti ìkànnì a fi rọ gbogbo àwọn aláṣẹ tọrọ kan wípé kán dákun kán jí gìrì mo ti pọ́gún jọba yìí láti ṣe ìtúlẹ̀ fáwọn ọmọ yìí pé àwọn ọmọ léńjeléńje àwọn ògo ọ̀la ògo nàìjíríà ògo àgbáyé ọmọ tí ó jẹ́ dr ń bẹ lónú wọn ọmọ tí ó jẹ́ president ń bẹnu wọn èmi tí ó jẹ́ gómìnà ń bẹnu wọn wọ́n dákun kán jí gìrì láti ṣètúsílẹ̀ láti wá ọ̀nà láwọn ọmọ yóò fi rí ìtúsílẹ̀ ìyẹn ní àkàtà eléyìí tó wà yìí àárọ̀ gbogbo àwọn aláṣẹ tọrọ kan pínlẹ̀ ọ̀yọ́ bákan náà lórílẹ̀‐èdè nàìjíríà ẹ dákun ẹgbẹ́ ìgbésẹ̀ alágbára láti yọ àwọn ọmọ epo ní ìgbèkùn eléyìí tó wà yìí àdúrà tágbọ́nà ni pé ọlọ́mọjẹ yóò fojú sunkún ọmọ ọlọ́mọjẹ ó yẹ kéyẹ ó rí ìnira ohun tó le jù láyé òní nira kọ́lọ́mọ fi ìnira kànyàn àwọn arọ̀ wọn kan dákun ọlọ́run tó ti kún wọn lọ́wọ́ sí láti gba àwọn ọmọ ilẹ̀ níbi tó wà yìí ọmọ mi ò wà níbẹ̀ o lè mọ̀ràn tí ìjẹun rárá èèyàn lára èèyàn tí èèyàn ṣe kíní gan téèyàn ò kọ́lọ́mọjẹ yóò rí láburú gan bí èèyàn ò bá jẹun fújọ́ kan gan ẹ mọ bí èèyàn ó ṣe rí ẹmọ wù kan tí ó mọ sí èèyàn àbí èèyàn ò gba tẹ́gùn àlàáfíà èèyàn ò rún àlàáfíà gbàsára ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni pé kéèyàn ó bọ́ ọ̀tà kéèyàn ó gba ọ̀run ọ̀tọ̀ òun yàtọ̀ sí òòrùn àwọn òòrùn kan wà téèyàn ò mọ̀tọ̀ ọlọ́wọ́ ọlọ́pẹ́ ọlọ́run fún wa ní òòrùn àwọn òòrùn kan náà sì wà téèyàn ò mọ̀tọ̀ ọlọ́run fún wa lóhùn yìí o àwọn ò fojú ko náà gbogbo ẹ̀ kọ́lọ́run ó ṣàánú kọ́lọ́run ó bá wa kọ́lọ́run ó ràn wá lọ́wọ́ kán rí ìtúsílẹ̀ a sì gbà láṣẹ pé ọlọ́run ó fún wọn ṣe láti ìkànnì lágelú fm láti ń rọwọ́ ọbẹ̀ sáwọn aláṣẹ bẹ́ẹ̀ ẹ dákun ẹ bá wa jí gìrì ọlọ́run ó fún yín ṣe o bó ṣe jẹ́ nìyẹn lápapẹ̀ yẹn sí àti tápá ẹ̀ṣẹ̀ ẹ̀ mo rí pé màá fún èèyàn lówó lọ́sàn tèmi gẹ́gẹ́ ìfẹ́gàyàṣẹ́ hello ẹ ti wọlé wọn ò mọ̀ lò hello
1: ẹkú
0: rọ̀lẹ́ sà
1: ridwan
0: láti abẹ́òkúta pápá ibúbeere
1: ìbéèrè kẹrìndín
0: ìbéèrè lẹ́ẹ̀kẹ́ẹ̀dógún nọmba 11 àbí
1: kẹrìndín
0: number 15 ilé ìtẹ́lá ànfàní láti mú ìdíje spanish la liga lọ́dún 2015/2016 kọ̀wé ló gbà
1: 2020
0: 2015/2016

0: bọ̀sùn
1: ṣọ́ọ̀ṣì
0: ò ṣiṣẹ́ ni.
1: Ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́lẹ̀ àṣìrówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
0: Ẹ ṣé pé ká wà ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
1: Ẹ agbá bẹ́ kalẹ̀ wọ̀ ẹ lọ bèrè mímú sí Lẹ́kọ̀ọ́. Ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹun mọ̀ ṣiṣẹ́ ọ̀kadà.
0: Àjẹpọ̀ ò bá rí wọlé iṣẹ́ gbẹ́tàlá ìwé kìíní o. Ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò gbẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwa nípa gbà bẹ́kà ní ọ̀ntò tọ́. Owó tó kéré jù tí wọ́n ń san ní gbẹ́tàlá ìwé kìíní fábà bẹ́kà tó lè dájẹ̀ mú gbé kìíní iṣẹ́ tó dáa ní 150,000 oṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omi gan tó jáfá 48 jú iṣẹ́ tó sì mọ̀ sí ìwé ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó ní túmọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Ètò máa ń lọ Bẹ́tàlá ìwé bẹ́kì tó wà ní Mọ̀lẹ́tẹ̀ ń bàdàn ní káwọ̀ọ̀sì. Kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn gbé o. Nọ́mbà yìí ni ẹ pè sí 0803-930-8173 lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní. Mo wà ní kàbáyì láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ ni sẹ́lẹ̀mì.
3: SELARIE sẹ́lẹ̀mì.
2: Bọ̀dá ni ẹ sì fẹ́sọ̀ sí pẹ́ẹ́lì náà di sẹ́lẹ̀mì. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹ sí pẹ́ẹ́lì turmeric.
4: TURMERIC turmeric.
2: Ẹ káre. Fáàlì ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa. Olùyípadà ayọ̀.

0: èyí tí gbàrá àdúgbò ọba tí gbàrá ayé tí gbàrá ọkọ.
1: Bílá àbẹ́ àbẹ́lẹ́ aláàlẹ́ làwọ́fẹ́.
0: Adániwáyé ọba títún tó bàjẹ́ ṣe.
1: Ẹgbẹ́ mi lè lo àbẹ́ ní aláṣẹ náà. Àbẹ́
0: àbẹ́. Àyè ìró àná.
1: Aláàlẹ́ làwọ́fẹ́ ẹgbẹ́ mi lẹ̀.
0: Àwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀.
1: Ẹgbẹ́ mi lè lo àbẹ́ ní
0: aláṣẹ. Àyè ìṣe a lè ṣe alágbára láyé alágbára náà. Ǹjẹ́ lórúkọ àṣekan mọ́kù.
1: Ẹ mọ gbogbo ẹgbẹ́ tí.
0: Mo fi ń kí gbogbo ọmọ Nàìjíríà ń lé lóko àtìlẹ́yìn òde.
1: Ǹjẹ́ mo fẹ́ bí aṣọ.
0: Mo sì ń fi àkókò yé lórúkọ ọmọ Nàìjíríà bákan náà.
1: Ìgbé tó ọmọ mẹ́rin.
0: Ìyàwó ẹ̀bẹ̀ sí Elédùmarè.
1: A máa ṣe iṣẹ́ ọmọ tí bàbá bí.
0: Lórí ipò tí orílẹ̀-èdè yìí wà lónìí.
1: Ìyẹ̀jẹ̀ àfúrà.
0: À ń bẹ̀bẹ̀ fún ìfọ̀kànbalẹ̀.
1: Báàbí
0: ọ̀yọ́. Pápá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́. Àtàwọn ìpínlẹ̀ tó kùn ká káàkiri orílẹ̀-èdè Nàìjíríà.
1: Lóyún ẹ̀yin tẹ́ bá jóbìnrin. Ẹni tẹ́ lóyún fún láyẹ̀ fẹ́ lọ́gbọ́n mọ́ fún kó.
0: Ó ti nǹkan bí ọjọ́ bíi mẹ́rìndínlógún mẹ́tàdínlógún sẹ́yìn.
1: Àtàlọ́ àtàbọ̀ tẹ́ ń gbọ́ ọmọ òjò pọ̀ jẹ.
0: Làwọn kan ti ń bẹ nínú àhámọ́ àwọn ajínigbé.
1: Ẹ máa gbọ́ mátà àti ìmórí.
0: Kódà tún ti ń gbọ́ mí ìlẹ́nu ìgbà tílẹ̀ ò ní mọ̀ yìí.
1: Tí wọ́n fẹ́ ká jọ wọn.
0: Ǹjẹ́ Elédùmarè jọ jàre bá wa fi òpin sí àwọn rúdurùdu wọ̀nyí.
1: Ṣùgbọ́n ká kẹ́ wọn.
0: Kó o sì fi wá lọ́kàn balẹ̀ lórílẹ̀-èdè yìí papà jùlọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Ọmọ fún àtúrò.
0: Ilẹ̀ Yorùbá.
1: Oníṣòwò
0: la. Àtòrílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀.
1: Ìmọ̀wé lọ́lọ́gbọ́n.
0: Àlàáfíà ó sì jọba lórí. Lẹ́ẹ̀kan sí ẹkú déédé àsìkò yìí ọmọ Nàìjíríà. Kìyìn láti kàn ní ti lágelú. 96.7 FM òkè gajòkè.
1: Ìṣòwò lọ́yẹ̀ wọn lálẹ́.
0: Bákan náà lèmi náà ń da ohun tèmi náà papọ̀. Pẹ̀lú àwọn akọni akọ̀ròyìn. Àti òǹgbóhùnsáfẹ́fẹ́. Tí wọ́n ti ń ké gbàjarè síwájú Elédùmarè àtàwọn aláṣẹ.
1: Ẹni mọ̀wé ìlọ́lọ́pẹ́ ìṣòwò lọ́yẹ̀ wọn.
0: Nípa gbogbo àwọn tó ń bẹ láhàámọ́ àwọn ajínigbé.
1: Wọ́n tún dá ẹ dúró náà máa ká sí ẹgbọ́.
0: Ṣẹ̀dá bá wa ran àwọn aṣíwájú wa lọ́wọ́.
1: Ìdá ọmọ ọba kórè.
0: Láti borí àwọn ìpèníjà wọ̀nyí.
1: Lọ́dọ̀kun mo ti lọ.
0: Bí èèyàn ó lè sùn kó lè fojú méjèèjì rẹ̀ sùn kó lè díjú dáadáa.
1: Bí eré mi kan dọ̀nà ẹ̀ bá dẹ̀ mọ́tún relé.
0: Gbogbo ẹ lọ sáré wo ọmọ yín lè wí àbí ẹ bá máa ọmọ yín kúrò ní sùkúrù.
1: Àrí bẹ́ẹ̀nu bá sọ̀kọ̀ láàbùrú ìwọ̀n bá kọ́yà fàájẹbí.
0: Tálàfíà wá ṣọ̀wọ́n.
1: Àròyé ti ṣẹ́ bẹ́ẹ̀.
0: Fọkànbalẹ̀ wá di kíjokíjo wá di ohun tó gbàgbóró kan.
1: Ó ti dé lórin lówe.
0: Ó wá bá wa fòpin sí.
1: Orí pípé.
0: Ìyá fọkànbalẹ̀ ọmọ Nàìjíríà.
1: Ó ti dé lórin lówe.
0: Àwọn àgbà sọ pé ẹpọn àgbọ̀nmì ni kò ní já. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá.
1: Gbogbo
0: àwọn tó ń bẹ láhàámọ́ ládání wa yóò bọ̀ wá tu wọ́n lẹ̀.
1: Àwa
0: náà ní lùgbàdì bẹ́ẹ̀ bọ́ tọmọtọmọ. Mo kì í kààbọ̀ sórí ètò yìí ta pè lóhun ojúbí. Ẹ̀wá rí i pé mẹ́wàá ń bẹ nú ayé. Ojú ti ń lóríṣiríṣi nǹkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Elédùmarè má jẹ́ kójú tiwọn orí ibi ni. Tọmọtọmọ.
1: Ìgbàlè
0: lágelú rèé. Àrẹ́gbẹ́ ní bẹ lẹ́nu iṣẹ́ pẹ̀lú rẹ̀. Àrẹ́gbẹ́ ti àní àìníkànnì ti lágelú. Ọmọ ìyá àfẹ́. Àwọn ojú ẹ̀rọ tó gá yàtà.
1: Ìlàjọ
0: ṣiṣẹ́ papọ̀ nírọ̀lẹ́ yìí. Olúwa tóbi lọ́ba fádà rẹ̀.

ń ṣẹlẹ̀ ní jò bára alé ò gbọ́ àṣàrà alé gbọ́ gbogbo wọn mú mọ́ra ni ìrìn àjọ ọmọkùnrin mi dàrú nú ayé tí ṣàlàyé lẹ́ẹ̀dẹ̀ ọ̀dọ́mọdébìnrin mi wà tó yàn dáadáa látàárọ̀ ọjọ́ tàtọ́ka àwọn òbí ti ń balẹ̀ pé ògo ọmọ rèé wọ́n kété tó sẹrù kalẹ̀ ìrìn àjò ẹ̀ sì dàrú lókè ọ̀kanú àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀kanú àwọn àgbàlagbà nígbà ayé tiwọn lọ́hùn ìgbà tí wọ́n sọ nípa bàbá yìí ni pé ìgbà kí ìgbà tó bá lọ kí wọ́n níbi òkú kálukú tó ń sunkún tó ń gbára dálẹ̀ ẹ̀rín ní máa rí nǹkan bá wá ń ṣègbéyàwó ládùúgbò àwọn èèyàn ń kù fáyọ̀ tí wọ́n ń jó tí wọ́n ń dọ́kọ̀kẹ́ rí bàbá yìí ó wà á bú sẹ́kù òníkòní ó ti máa ń ṣe é kọ̀làkọ̀là ó ti máa ń ṣe bẹ́ẹ̀ àwọn kan wá pè é ṣàkíyèsí ni wọ́n pa àyè ṣe bàbá ṣé kìí ṣe pé ò rí nǹkan ayọ̀bánú jẹ́ nìyẹn bá débi òkú tí gbogbo èèyàn ń sunkún èèyàn ó máa rẹ́rìn ẹ bá wá débi ìgbéyàwó tí wọ́n ti ń rẹ́rìn ẹ máa sunkún abàmì ẹ̀dálẹ̀ yìí ni ọ̀rọ̀ bàbá yìí mo wá fẹ́ fi ṣàkọ́mọ̀nà lónìí wọ́n ní bàbá bá bú sẹ́ẹ̀rì ẹ kù bó ti yé eyín ma ó kọ tẹ́ ẹ bá rí kẹ ẹ pé o ìbálàyé tó ń bẹ́ ń di ọ̀rọ̀ rèé tóun bá débi òkú níbi tí gbogbo yín ti ń sunkún tóun bá gbẹ̀rín tóun bẹ̀ sí rẹ́rìn tó ohun tóun máa ń wò ní pé lágbájá ọmọ làkàṣègbè tó mímí ìkẹyìn táwọn èèyàn ń torí ẹ̀ sunkún tí ẹ ti tán ó ti kùn ṣe ọ̀wọ́ ẹ̀ ẹnìkan ò lè ràn án lọ́wọ́ mọ́ èyí tó ṣe yìí ò dá tún lọ ṣàtúnṣe lórí ẹ̀ kò sí fúrú ẹ̀ mọ́ nínú ayé tí ẹ ti tán lókè làwa ń gbára dálẹ̀ fún ẹkún wa òjò kò yí ṣe ọwọ́ rẹ̀ padà kò ràn án lọ́wọ́ kí là ń sunkúnlé lórí àtún sọ̀rọ̀ òdì fúnra ẹni àwọn èèyàn mí kanlẹ̀ kọjá padà ó dẹ̀ wo ti gbéyàwó ẹ̀yìn máa sùn ó lẹ ṣeun ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà ni ó sọ pé yẹn ń pa á tọ́ ẹ bá farabalẹ̀ oníhun tẹ́yẹ ń sọ bí tó máa ń pa òun lẹ́kún níbi ìgbéyàwó ni pé òun ó wọ ọkọ ìyàwó ṣùṣù bó ṣe ń dì mọ́ra wọn àtìyàwó ẹ̀gbàgbé kásà ìrìn àjò tẹ mọ̀bọ́jọ́ ọ̀la ó ti rí lẹ́gbọ̀ yìí èèyàn ó reléèwé kó tó parí ẹ̀kọ́ rẹ̀ kó tó gbàwé ẹ̀rí ọjọ́ tẹ̀yìn bẹ̀rẹ̀ iléèwé ìrìn àjò ìgbéyàwó ti yín ni wọ́n fún yín ní sàtífíkẹ́ẹ̀tì ẹ̀tún gbòòkà yálà ìyàwó rẹ̀ ó padà bínú yọ òkà yẹn yóò lẹ̀ mọ́ ẹ láyà àbọ́kọ ní ó ti ẹ̀fì bínú sọ ọ́ dànù pé ta ló ká orí ibu kò sẹ́ni tó le sọ ohun tó máa ń pa òun lẹ́kún ní pé ara irú ọṣẹ tíyàwó fọkọ rẹ̀ gún lẹ́yìn ọ̀la ẹnìkan ò mọ̀ títú tọkọ ìyàwó padà fìyàwó rẹ̀ pa sẹ́ni tó le sọ àwọn àròjílẹ̀ tòun rèé lẹ́yìn bá wá ń gbètì ara yín tẹ̀ ń fò sókè pọ̀ champé òun ṣe máa ń wò yín pé kásà ẹkú àìmọ̀kan rọ̀rẹ́ o ìṣẹ̀lẹ̀ ta lẹ́yìn ọ̀rọ̀ ogun púpọ̀ àkàwé ẹ̀ ní ọ̀pà alárànṣe abdulgani káàbọ̀ bàbá ọgbọ́n ààyè tí mo ti nílò yín tààrà rèé princess afeji sọ̀rọ̀ princess oladi gold ẹ̀mí tó ń wọlé sójú òpó ni mò ń dúpẹ́ lọ́wọ́ tí mo sì ń pe pé wọ́n káàbọ̀ sórí ètò fún tìrọ̀lẹ́ yẹ wo yóò lágbára pọ̀ ẹ̀dákun ẹ bá mi ṣe à programu yìí tààrà torí pọ̀rọ̀ tó lágbára pọ̀ yìí wọ́n láre wájú mú kẹ́là mìkì ọmọ ìbílẹ̀ látàpáta gàǹgà ńlẹ̀ ìbàdàn gbamú gbamù jigi jigi remi redo kí mò ń bọ̀ mi ò tí ì dé bá àti kí bàbá wa mú káìlà mi ẹ̀rù lórí ọ̀dọ́ nǹkan ṣe kí n tó yára lọ sẹ́ka ìpolówó ọjọ́ ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ náà sáfẹ́fẹ́ lónìí
laarin odomode kunrin kan ti won pe ni Tunde ati iyawo re ti won pe ni Tola ni omo bibi ile Ibadan ni Tunde technical school lo lo leyin igba to pari technical bibi to ti ko ba ati ko se owo po mo we baba re wo pe bo ba ti e tun wole iwe giga ko wa lo ko se owo kan na eju meji lo ti mo bi boya to ba ko se owo kan a le fo kan kun eji nigba to ba wole iwe giga wodun ma ran wa lowo ati ya re eyi lo so de ro iko Eko to lo lo ti lo ko se carpenter Oso gare ti ma ba won gba leko Ibe lo wa to si ti nko se Gare yi lanfani ati ni moto ile to je pe A fi gbe omo re to je obirin lo lewe Eko wo si ni ile eko Lagos University eleyi to wa nilu Eko lagbara lowo Eledumare ibe lo ma ngbo mo na lo ngba na lohun

0: ti ni osu kefa yi ogo to le ni million lona dota naira 50 million naira ni awon olori re to le ni 100 ti ma fi se ifaje ni gbogbo ose omo ya ma le body mole
1: gbe body e
0: anfani wa fun e lati gbope lori gbogbo games wa to ba ta to ba se tasi ni wa se gbenu sisi o Wednesday June 24 yi ma tun po ni ti go pelu seke gbogbo owo lozo ni lo si lori Smash FM star 347 star 1004 star 1 hash lori Ladelu FM star 347 star 1004 star 2 hash tabi lori website wa www.cashier.ng
1: pẹ̀lú mi jẹ́ cash out nínú oṣù kẹfà yìí àfikún oríire ìwé oríire
0: dé
1: tó ti cash yeah
0: ọmọ tó ló fi
1: cash yeah
0: cash yeah.
2: iṣẹ́ kékeré ọ̀hún ńláńlá.
3: bàbá ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ ìbàdàn.
4: lára ó jí pẹ́pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀ tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìgbàrúgbà tó sì fi ojútu ewé àti epo àti bá ti lò lé wọn lọ́wọ́ àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ̀ ègún làkú ègbé àbí kọ́ ọmọkùnrin ó máa múná lọ gbọ́rí àìróorun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ má gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá ìbàrúgbà ọba iṣan ara ìyànà UBA bank ní mọ̀lẹ́tẹ́ nìbàdàn lẹ́yìn ilé bàbá adẹ́dìbú gangan adojúkọ people's girl grammar school 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
5: Lagelu 96.7 FM Jumọ na ara yo lako tun ni gbogbo ọjọ Friday ba go kan san lu kola wole adeniyi kola bet international ni yo ma gbo akiri lagosagbo abala koko labala wa nbe that ma soro lori awon nkan to sele lagbo aya abala ikeji labala pepede abala to ma ma so nipo ni ruwo so ta le ma ju ta le ma te lagbo wa nbe abala keta ewewe ni abala e oda nibẹ let's ma bẹrẹ ni oúnjẹ tẹ nífẹẹ sí tẹfẹ jẹ ní pàtí ẹ kọlá wọlé adéníyì kọlá bet international lọjọ fúrẹdì ọsẹ yìí láago kan ọsán ó máa ta lẹnu bíi noodles 100 naira pẹlú àtàròdo 1000. ó wà bẹẹ ó máa súpà.
6: In Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
7: The Reliance Future Football Academy, she told you that Bazoke and Wanga Bolin Shewa, Kumolo Republican, Uncle Matokova Bashin Jackin Kaju, Amolia Biton, the Pharmacy for Rafuzu.
6: With expert and professional coaching, comprehensive football training, academic excellence, and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
7: Bá ṣe mú dàgbà sókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrànwọ́ tó wọn.
6: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us to Saturday at B30 Grand Mall, opposite Arishekola Albarika Shopping Complex, Bojija, Ibadan. Or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
7: Reliance Future Football Academy. Ipele awon ogun ojo la.
2: Emi omo yin na ni o, jali jani, mo wa ni kabaji lati lo mo bi awon eyan ti se damo magic chicken flavors yi, oya esi pe ni, salami.
8: S-E-L-E-R-R-I-E. Salami.
2: Ah, boda mi, esi pe so si pe ni, di salami. Oya, lopu ibi nabu, esi pe ni, turmeric.
6: T-U-R-M-E-R-I-C, turmeric.
2: Etare, ami omo isebe magic chicken flavor kan fun yi.
8: Omo isebe magic chicken flavor, pelu eroja anugosa, celery ati atale pupa, omo iyipada ayo.
7: Lagunu FM 96.7.
9: Kìí kaabo padà. Dọ́là Akínwálé Àbọ̀sẹ̀dé. Fúnṣe Abdulgeni. Gbadigashi Waheed Akande. Fún tọ́nà tèmi dádé Shakira. Ní dádé Shakira. Ọ̀rọ̀ ti já ní Fatima. Lawyer Florence Opeyemi Nga Fish Kaya Adegoke Ona Ekun Dayo Eleji Kande Olamide Ti be lo awon yan po loju opo imodupe lowo yin gan se nte wa nbe pelu wa Nigeria ma je nlagun jiri Olopo gba laarin iko akoko gba ti Tunde ba lo gbe omo re omo ga re nibi ise Bi odomode birin na ile iwe pe oga gan tin fura si ni e mo pa won meje yi tin nawo ife sira ama so ngba mi pe de kisiku o lo pada fi omo mi isa iyan ore omo re ti ma gbe ni street ton ba tin gbe won lo le won na tun re ni musa be lo

0: wọn bi fọwọ si o ori ni su loka ni won pada fera yo fa ti tola ni fi kuro ni ilu eko leyin to pari eko to logboyun foyun pari eko leyin gbe yawo pada wa sile ibadan ni bi ti oko re gan ti wa establish ready where na ti pari ise to nko lodo ga na ti gba sabuke na ti nba won gba leko ajo de nte si waju awon kan le ka fin kata ka fowo re se nkan re Nigeria ti epe jinara lu wa fi so arabirin ka ilayo atalafia won kete to de bada lẹyin oṣu kẹta to wọle ibadan to wọle ọkọ rẹ baba ọkọ rẹ ṣalaisi gbegbeyawo ọmọ ẹ lo n duro de kan ma ṣe o ọlọrun wọn fọrun kẹrẹ ọmọ rẹ si ti bẹẹ bẹẹ lọ ọmọru aroye ati arọwa to mọ yoruba ma n pa fun yi o ma jẹun o parọwa abufẹ nikọkan ti wa lori awọn ọmọ wa atawọn ẹbi wa Nigeria nigba to di osu kefa nigba ti won fi arabirin yi wole iya oko re na shalaisi rode mi ni pade ti won da niyan yawa atoko mo zi pe baba atunde ati ya atunde rode mi ni pade ti won da fun ra jo to ko eti gugan mo ti wo to wo su pe sa se suuru a to tin wo ko e lo kan e ma lo jina na fe de soju yin ayo lake si ni e ba ti wo to wo sun to wo njo eni ke ma lo jina kan o na nbo leyin so ba kare pelu ogbon enu na da alaagun jina awon kan wo pe omo tola ni iyawo tunde to wole ese oda ẹ buruku lẹsẹ ọwọ ilẹyin osu kẹta baba ọkọ eku lẹyin osu kẹfa yọkọ eku ẹsẹ buruku ologbe wa kuda won so de ti itunde bi oro ologun ori be o bo asiko ni ẹsẹ ti ẹkọ ti osi meji kan luwe ẹsẹ otun kan osi kan lo ko wa ohun ti ra bata fun ri ere ku ẹdu ọmọ Nigeria ja tun si waju die ni won ba oro yen ti ta lojina die ni won ba ẹyin osu kẹsan la ni sọkalẹ layọ bi ọmọ nu rẹ o fi bi ọkùnrin ti mọ pe n gbo ti bọkùnrin rẹ o ti mú ọkọ wa lati ọdun baba tunde tun lo da baba rẹ tunde ni abẹ ka sọ pe baba tunde ni baba ẹ ọmọ ti wọn bi na òun náà tun di baba tunde fún ọgbà ti wọn ti wa tẹ tunde mọ baba ẹ lara ọtan wa n so pọmọ julọ ni baba agba bagba papa n ba se won ma fo gbole eke bagba papa ti ma ye yin beyan beyan e se pe ni tunde senior mo ni baba agba e soro asa papa Nigeria ẹwàrítà sọ pé láti jọ tí bí baba àgbà tó ti bí túndé yìí baba túndé yìí wàhálà ti dé láàrin tọ́lá ní àti túndé túndé ti ṣe ọkọ rẹ̀ ni mò ń sọ ẹ fi ọmọ tí wọ́n bí ẹ fi hùn yẹn sẹ́gbẹ́ kan ẹ padà sórí túndé àti tọ́lá ní tàǹbárìn àjò wọn bọ̀ tẹ́lẹ̀ ẹjọ́ tọ́lá ní ti bímọ báyìí wàhálà dé láàrin wọn àtọkọ ẹni lọ́nà wẹ̀rẹ́dìwẹ̀rẹ́ ogójì ọjọ́ kọjá jẹ́ kí ni ọjà ti ẹ̀jẹ̀ jáde ọmọ náà ti dè sí kọjá náà ta ṣọ́ọ̀lù ó ta sọ́rùn àwọn èèyàn káàkiri agbo ti ọmọ lónìí olúwa ṣe wù ti bẹ̀rẹ̀ lẹ́yìn gbowó káwọn èèyàn kiri tó gbowó tán tó gbà tó fa báskẹ̀tì báskẹ̀tì búlù ṣọ́ọ̀lù pọ́ọ̀pù àti wẹ̀tì sọ lọpọlọpọ ọgbà pé ọmọ tìjà ọlọrun ní kinní lọwọ díẹ ọlọrun ò kàn jẹ kó pọ ju bó ṣe yẹ lọ ní tí mò ń sọ yẹ gbogbo nǹkan láwo òfin dáadáa basikẹẹti iṣẹ olùgbárùn ajáde ọmọ gbe bun lo kaakiri awo ilale oko ya o ka bo ya wi na da pelu gbogbo nte gba bo yi nko e ba wo ya wole an wole fun balagun yi na omo nigeria ala to de ni pe lati jo tarabirin ti bimo ya yenu lewo a je pa ohun to koko dada koko kin dada o je ma so wona wona o je ko fi ah ara bale ta le kene ke ke ule ya pe danu ga ki lo de ko ju si orun keji keyin si iwo ri be de kan ina sa te papa te papa se gbe kan wo je ma do ra ni da wo te sa wona wona kire Nigeria arabirin yi o gba de koja lo sodo awon egun adu e agba nu lelogoji ojo ni suru die ni pati ife sugbon na no fara mo be yen soketa koja sokefa tele dodun kan ah wa o bawo la wa se mi Nigeria arabirin se tilekun pa momo ni lere o de ti egbin eju ko nawo wole won se ni gida kan jori ala ko ju e la mi ani dara ah o si nkan mi nibe awo to ti le lodun kan o tin fese lele tin rin katakata katakata wa ni kini Nigeria arabirin se tilekun pa ti mo so loni ti le ni omo odun meta ati bi osu merin odun ka bo oki so odun ki ti podun meta ti pe odun meta ati osu merin ba be si ko pa roko odun meji akunrin wa ro pe ru ya ki lele nigba to n tori ko won majiya to n fowo ra majiya lo fa ru majiya ni ya tun wa nje o ro o yajo ojo kan lo ba awon eyan ti pe yawo poko de pe ni a lo se to to be won mo awon kan ba de bi ka abo mo se won mo kini se ki ma sa fo won bu yo ti ma se ju e fo ya o da won ti gbo won ni se pupo mo mo ko won ni se ra ngeni wahala o se re ah ah to dun meta to su merin yen seyin won de lanfani si yawo e lekan pere kan na bi igba ti eyan fi tipa tipa ta ilekun ti won o ti da nkan ti fe kan jari tele fi gansha gansha no ko ta ya kan won fi ko pe won fi digere nu ilekun o ye ani ikaye dada ti mo nbe ejo adi so bi agba soro soro ni lo ma ni ikaye se fun to te ko da o le mi nu ma ko mi ni awon oro so omo Nigeria ki ma lagu ye ma da yun lohun ya joko ti akan ma da won ala ke kan le nu studio agidi le kan kan na ni o si ni wahala nu topo o ba ku loku yawo ni ohun ni patapata e ki won so yi ti ere ibu yawo ya o de ohun e kan na olohun won ba ni won pe kan na tun doyun wawo o ya o ba njo e si wahala oṣu kan oṣu meji papa ti o ma ile oṣu keta eyan tin da arabirin mo pe ayi pada tin ba agwa le ti fera ko ede ni tun de lo si bi se kan si wa to ba lo be ti o ba si nkan kan ti won re nikan pe won gege bi omo sise sise ti suma won re won ti ko mo ti wa maruwa maruwa suju oda se nkan kan yo tun kero wo kan o kirun nibe gege bi omo sise sise wa koko ti mo nso yi o baba ti ya won to ku wa ti ran won lowo omode kunrin awon mama ati baba re ti ran lowo aburo re ti gba won se nji kokan lowo wa to fi wa lebo ti ba ra le o da fa buru e na ori plot kan ile lo ndogbo develop oluwa de se yanu o pari nigbati oyun pe osu meta sadere lojo kan lo saaju aje lo lati o pada wole ojo ti e pa dada awo e ba so fun pe pataro oje mo wi pe wala ka tun ma gbe oyun kakiri ke se wala to rorun kan ko ni be ni o won sanu eyan bi tun ja jere wahala won pa sire kokunrin gan ma se wahala lati toju iya to gboyun sinu
1: ki se rodun
0: e ni ko si wahala ori ko mo ba wa se wahala n toju oyun ati ya mo ti ran e lo mo ti be yun yeku oni pe ni mo ti be yo oyo aboyun baje won ti lo ile iwosan odo kwa doctor kan won ti yanju wo mo ko re so arabirin yoyun lai je poko re mo si le bana ta wa ilo ti sele oro to gbona lowo lowo lasiko ta nso oyo oyun ati yan ti e fe gboru e nso ti waju bi won ti ko si e o iyawo le ye abokan yokun e arundu e okan to nbe nle yi na ke se tarakun yi se ni ko bin le sadede di pamunu le ti o ma bu yen la ru bi ojo meta ohun tun se fun gba mi si wa tori e ba tutu ma sadede re ni o ma si pepe ati furu ta ke se to ni pa asiko ti ba nse pepe ati furu yen ati o ba se fojo meji meta yo na nkan kan wa yo gbe nkan kan wa bi bukata fe se sadede ri pe lo ba be si re ni sere pa ni sere ma owo la tun ri gbo odijo keta an e phone so ko re po 100 iphone ohun asiko ta nso arakunrin si ti yo shop si waju ta tokoja sibe fun yawo e won royin powo to na lori shop atoja na almost 4 million naira ise arabirin iloko wo pe ko ma itaja e won na mu no owo oja bawo oja to ba yan sere tori olorun sanu ohun o lo phone 100 mo iPhone loku agba to ba won e ko lo tohun ti ko si mo ko nu e owo kun fe ra iPhone abi ba tun sare ki balabara pe lu de tun se dada so ni lohun ni ma yan di mo ohun ni binu mo ti on ta fe to fe fun ori ati e wale di lori re atu won Nigeria to ba tun gbajo gbagbe balabala o de bi iPhone gba abi on na wo si iPhone 190k ni won pe ọrọ owo ti baba si ko dani o to be ba tun pa buru pe dakun 5000 man travel bye o sele boda o pa bu maruwa ni e ma so fo iwo ba mi wa kan kekekeke olopa ati bi lo mu baba ọra phone 190k iPhone o gbele yawo e tun bu keke ojo pada ni pada si shop ti e baba tun gbe kan ruwa ati ma wona ti o gba san awon owo to ya 25 ati ti o 25 na atajo to gba ti o ti dagbon o be si sare ka e ko jina laarin o lesko yin owo tun pada si bi ti ma fowo kan ajawo eda gbogbo nje kale ani ko lo gbe nkisi ala kekeke kini won ajojo kan lo wa so fun pe adakun tori olohun bi npa o ohun dana le ko won o to di ati pe ba lohun je laaro iko ohun o fe ba mo nkan to ba le se kan abirin so mo ko pe ko si n tojo ohun lo kankan o yo nu wo oja lati fi dana awon pe bi npa ohun ko se transfer kon ni fi fo ke ran ni se resi lati eya to seba to hun je la o ke ngba ti o pada wo e so fun pe ko pada wo kitchen po nje ti wa o ti dana le dara bi o pada wo kitchen e ba lo tun ba o ati still kekere to kun tele ti o kun ori eja buruku to ranju ya ko tun se we to ke mi o je ba ki lo se ka yen na ni ẹ tun te ese mu kan segbe kan to wa pe ba je ba se mu wa ese mu nko aluhun o fe okele mo o se nto hun so wa gba lowo o ra se mu o we lo ni ale wa ra ko se nji o lo lori kori okunrin ni ma bere se nji lowo iyawo be ti enu straight se ba pa lenu se tin je nwuruku lo tin kan mi loju pe ha won wa ba hun bayi ya wo mbi to joko ni wa fi phone ti o ni wa nre ri ke ka se oke ni npa te wo nkan mi o wo tola tola problem e ki lo sele paro tola tola igba to hun ku se ba on joko sunu si tinu mi a wa pe e bi emi o de to ba de hun ni ma tun e pe ya ki lo fe so ale n to n ba soro to to njo lo ti re ni gbe inu ile ale n to fun olayo to to be to ju ohun lo ayo problem ohun ori en to n ba so ra on ba mi se eni abo won eni mi very kimi ko ya o ba pa kuru kan lori phone to wo e an ta lo phone to mura fun e lo n ba soro to n boyin si ke to wa abirin ba mu phone pe n waju o wa gba lowo won ni oran ko won fe niyan ohun won ya se drama fun e ma drama wewu lo si mu phone 190 o de le won le phone ba to ka to tu mu oko yawo lese kese uru si n jade lati nu bẹ̀rẹ̀ ọ̀tá fóònù ẹ̀kọ́ ti gbogbo ẹ̀ ti àbá ẹ̀ ti lọ lójú ó ti lọ lọ́tọ̀ bí fóònù àmì fọ́dánù àṣekí ní pẹlẹbẹ kan ní bẹ̀rẹ̀ tó máa fi chaàjì ẹ̀yìn òdodo síta bẹ̀rẹ̀ pé ẹ̀yìn tó fi ń chaàjì ẹ̀rù ẹ̀ ti wò lẹ bátìrì náà wú kẹ́kẹ́ kẹ́rù náà ó ṣe rí rèé ẹni wáyé o ọ má jẹ́ ká ṣìyẹn tọmọtọmọ nàìjíríà nǹkan kì í bẹ̀rù ọ̀tádì kan fi ń sunkún ni mo fi ń ṣẹ̀rìn lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn ọmọ ara yóò lè bàa kẹ́kọ̀ọ́ nínú ara ẹ̀ ti gbóná aláìsá pọ̀ tó bẹ́ẹ̀ kẹ́ mo ń tọ́mọbìnrin yìí ṣe ẹ̀rẹ̀kẹ́ tó wọnú lé lọ kásìkò ọmọ bá àgbà bíkẹ́ lè bá mi ráyè dá sí dáadáa ọkọ ìyàwó súnmọ bí ikọ gba ojú ọdún má súnmọ má gbọ ohun lójú òlé tó bẹyẹ ohun tó máa ṣe fún ẹ nísòro òun fẹ dé ní bá wọ yàrá ẹmọ gbà tí ó padà jáde ó sì kó ọbẹ méjì jáde ọbẹ náìfù ẹ náìfù ẹ irú ìtẹ fi pẹran iléyà yẹn àwọn ọbẹ tí akẹjẹkọ o má kan ọrùn ni o ó sì kó ọbẹ méjèèjì dání fún ọkọ ẹ lọkọ gbà kan lóòrùn olóhùn òní jẹ́ ohun tí ẹni fóhùn náà òní lóko èèyàn lọ́wọ́ ọ̀pọ̀ ilé ètò tí níyà àbómi ọbẹ̀ lọ́wọ́ òun tún wọ́pẹ́ tó ń bá kọ̀ tó ń ọgọ̀ ọbẹ̀ tó bá lọ tí ọbẹ̀ wò ọbẹ̀ bọ̀ ọbẹ̀ lọ́wọ́ alẹ́ yìí ni gbogbo ohun tó ń bẹ láàrin àwọn àti ọdọ bí ọmọ ẹyọ kan tó ń bẹ láàrin òun yẹn òun ló sùn lórí iṣẹ́ àwọn tọ̀bẹ yẹn bọ̀ nínú pàádànù ohun tó wà láàrin òun sì dọ́kọ òun ní fẹ́ẹ́ dá àlàyé kẹ́kọ̀ọ́ gan ló pa ọmọ yẹn káwọn sì pọ̀ ẹ̀ kílẹ̀ tó kẹ́rù òun jáde gbogbo ọba tán ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nílẹ̀ ìbàdàn kódà òun gbóná lásìkò ẹ ṣe gan kí n pa àwọn lálejò lórí ètò oúnjẹ mẹjọ tó bá bá bẹ́ẹ̀ wá ohun tó lágbára pọ̀ ohun ó ṣe kéde ìdí ń di arábìnrin tó ń bẹ́ẹ̀ ẹ wá lọ gbọ́ ọkùnrin pé àárọ̀ bá wá rí bẹ́ẹ̀ tí àjọ ogun pa ìwọ náà mú kébí náà mú ara òwò ni kò yanjú nǹkan ẹ fúnra ìbẹ̀rẹ̀ bá mọ́bẹ̀ kejì ló méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà arábìnrin yìí fún lọ́bẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ kejì lọ́wọ́ ẹ̀ àti ìsẹ̀múranù tó ṣe ṣe ọbẹ̀ olójú kan tẹ́já ranjú kankan nínú ẹ̀ nígbà tó kó ọbẹ̀ sá wọnú yàrá lọ tó lọ tilẹ̀kùn lẹ́ kí ló tó fi ṣe é ń wò ó pé tóun ò bá bọ̀ bẹ́ẹ̀ kejì lọ́wọ́ ẹ̀ tóun bá wọ yàrá tẹ́ tó bá fi gún ọmọ ipa tó lòun gun páńpá torí kó má kó bá ṣe bọ̀bẹ kejì lọ́wọ́ ẹ̀ wàhálà dé o òun ò níyàwó òun ò ní bàbá tó wọ́n fẹjọ́ lò ilẹ̀ tó mọ́ ló ti gbéra èkó láti lọ sọ fún àwọn fámìlì ẹ̀ wọ́n ránṣẹ́ pé arábìnrin yìí máa kọ̀ kó lọ kóun lòun wà tó ń bá iṣẹ́ tó ń kó ẹnìkankan ló máa lè pé kò lọ èyí ń bò mí láàárọ̀ ọjọ́ ọ̀rú ilé ìfún pé tí bàbá ọba sùn lálẹ́ àfi kó tilẹ̀kùn lẹ yóò tún wá wọ jíǹsì àìṣe mọ̀ oh my god fi ṣáàtì ẹ yóò ṣùrù gúdú yóò fi sípàkọ ọba àti fẹ yíwọ n wọ cardigan gbà mí ṣe kọkọ ti ọbẹ àbí nǹkan bọnú cardigan jáde sàlẹ lọwọ yẹ kó mọ lajú ẹsùn díẹ ni ó paná ojú kan yóò tẹ ó paná sùn gbọ bẹẹ sí tẹná sùn àwọn eku burúkú lọ bá ṣe wúlò wúlò sọrí ìdílé pé ká di púpọ̀ fún mama ẹ bá mo dẹ̀ fẹ́ kẹ dá sọ̀rọ̀ ìdá tó bá ṣe rọlẹ́ báyìí ó bẹ̀rẹ̀ sí jọ pé fún bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì kó jìnà lẹ́yìn ìgbà náà ẹkùnrin yóò mẹ́ntí ọ̀fẹ́ rọ̀ yìí lọ mọ́ láti wọlé ní ọmọ agarò ìyàwó rẹ̀ òkè kó tú ká láàárọ̀ náà ẹ̀rù ń bọ̀ wúnẹ́ àti jẹun nílé bí ó ṣe ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí lẹ́yìn ìgbà tọ̀rọ̀ iṣẹ́ ìyàwó ẹ̀ bá pè é pé alayé àti ẹ̀dùn pópè òun òun rí wípé ilẹ̀ plọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ tàwọn yẹn raplot keji to ra eyin gba ti baba won ra le fun won na tun raplot sibi kan all right plot olon da ke nje wo je jale all right plot olon tori tori pe o mo nipo n to kapura ni kole o ni fe si ka ma ra le pamo le o ni depreciate lai lai ba appreciate lo so na yi one plot ti baba ti ya re ra fun to nbe lori re ti won kole si half plot egbe re o de tun lo ra one plot pamo si dugbo olon da omo nigeria ti mo lo nbe ni pe abirin ba sadede pe lori ogo ba o ni so waya baba a se nkan kan lo ni ko won so lu bi ija won mo nile ti ma npo kaaki ladugo lagbegbe ye o won wa bi se won ma ngbo kaaki nba de pa won mule ma ba ye jagan ti ran e lowo o tori ko mo ba ni problem o mo nile lojo waju o ka plot yeye ti be ta o se kini jeje won ra o so nse da bo won ni o de de ni awon oda buruku to ma se arakunrin gbe maru o maru abalabala aribon le pe te nkan o se a so do da o wa kan ti e ni wa mc be wa e mo wo kini 1.5 lo nbeta 1.1 lo nbeta 1.5 mo ti e dale sugbon mo ra ruru won poju 1.1 ni won pada ra na e 100 ori e ge bi ko meni o ku ti 1 si account mo be pe o ba ntale so mo ko fe tale masare wole pe ko lo wo ile ati we ile ti won gbe ile ile ti won gbe ati ile ati we upload keji to lohun to lo ba ta di lawo ala de o wa ye kan ile ibadan ta jo wa ina ni oro to gbona lasiko ti mo n so lowo yi to ko mo nigeria o da si won da na bayi tu de mu baba lese kese are de mu o ko ka olofi di joko o ka olofi di jele pe ru aye wo ra enu ekun e o si da eledua ma je ari mu ta fi su ba le le o mekun su ekun wa o da kekan olo ma gbe kun ra ya wa ba tun bi le pe ah ma binu tori pe won ra o da tin ba ta o mi mo be ta dada ju ba kon tori e pe le ti olodun da nikan lokun wo iwe le ti olodun da ye ati so wa nbere awon akoko igba to gun ye le ti o je kara wa arakunrin yobo un lajo se po enu awon ore pe arabirin igba to wa pada lo wa so foko re wi pe de ti e melo to hun deduce na oro yawo eni pe o so wi pe ile to ra o fohun se next of kin ah o se kini o fi ohun se next of kin baba awon lo ra le fa won pe aburo e lo fi se next of kin ah be ni ohun o ti fe ti baba ati ya fi ra le fa won ohun ni next of kin aburo to hun na lori ile ti e aburo ohun next of kin to hun lori ile to hun don to wa se nbe to wa bu o wa lara on to ra je karakunrin yo lo ra le olodun da oruko arabirin gan lo wa gbe sibe tara iwe yo kan to kun le re se sare wole ma da soru omo nigeria so iti won ko le leri ti ko n soruko re lo wa next of me ati aflo je koko lo na e ba wo le bi na keke wahala kiri je wa so pe yo kan to kun le yi gan ko nge ko lo nbe lori oko oyawu lo nfi ra lo wa ko kunu aye awon e ba ko ra para lo ba ki fo mu e to ra leda won pe yen lo to yen ah lo sele rode police station ma lagu jina mo pe la shiri ti wa tu gan pe 1.5 gan lo pile ta le ke se 1.1 if you want them ran se si baba e koko ba wi die bi ko lu bi ko ku bi ko ye pe ah eniji ya mi mo koko ko ba loju bi me kun yi sa ya ri pe tohun ti gba wele ohun o le ko kale o tun gba lu le ti pe iyawo yin so ni pe ti travel out o na de fe wa ba yin omo yo kan ta won bi la mo se n ta property le tohun ti ra ki awon agbofinro pelu ise opo won ba won petu soro o soro ba ri bayi e da wi le pada won e da 1.5 pada 1 point ni won fun mi

0: wa ti ya won fe mo ba tun be gboro aye bi o ni marwa e da ku mo 200,000 gba to ori pe ti bo ile ba lo mo riru e pada mo omo nigeria ru obirin ba oke dojuru ge o gbe kale gan mi mo nta so si o ye ko ba de gbe labe ode mo ro bada bayi kini gbese awon e ti e tin pe gan already kini gbese to ye ki arakunrin tun de yin bo kokoko jere ibalopo lara iyawo re eyi ti omo ti pe odun meta ati osu merin bayi kosi mi si nile kosi niku bon won be lorun odi meji duki awon iya tun ta mole owo selense e kerin ninu e tun fe ya ko ti leta die e ka la phone mole lo soju pa o so be to ba ri ba gba arakun eniyanju ko ni ya ko ni baba ni aye su ki lo le se iru oro robirin yi gbese wo lo ye ko e ja fi sipo pe aburo wo okunrin ni abomo ta wa gan bi ilu ma je eledu a ko dakun ko jo ko ma je kini ajo awon mo wo daru nu aye ti wa na o ma daru ye ba gbe igi aladi ba ko obirin bi ru ele lo ye ko se abori omo nigeria 09123708 091 2370 8675 +234 814 249 1006 dem be loju oko bendi radio bayi toro ti su abayo lokun to nwa from nigeria baba mi se papa kilo e kitun de e ko le o hello
1: ẹmọ ti já ní
0: tí yín ò ní bàjẹ́ bàbá mi ní
1: pọ̀ ẹ̀kú ọ̀lẹ́ sí ètò
0: ẹ̀kú ọ̀lẹ́ sà ọ̀rọ̀ rẹ̀
1: ọ̀lẹ́ ní ọmọ ìgbàdá sáyẹn ilé ìbàdàn
0: bàbá mi ọ̀rọ̀
1: ẹ̀kú mi mo kọ arábìnrin yìí
0: ẹ̀ ṣe kí ni
1: wà á fílé bẹ́lẹ̀ fún ọlọ́run
0: ẹ fílé tẹ kọ́ sílẹ̀
1: má fílẹ̀ fún onírúurú ẹ̀sìn bá ní kó jáde lórí
0: kò ní kó jáde
1: kò ní kó jáde adẹ́ra fílé fún
0: àtọmọ ẹ̀
1: ní báyìí ọmọ mi nínú àmì bá ti rí mi
0: bá tò sókè
1: sí ọmọ wa ni
0: èyí ó wà lọ bẹ̀rẹ̀ padà
1: èyí bẹ̀rẹ̀ bàbá
0: o lọ́n tí wọ́n máa dọ̀wẹ́ máa
1: jẹ́ eré eré gbìn ẹ̀pá lọ́gọ́dọ̀
0: òru lọ́gọ́jọ́ òru tí yóò ní bàjẹ́ tí yóò ní bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀sìn ẹkùn làákàyè bàbà èló ẹnìkan wà lójú òpó èló sà tí yóò máa ní bàjẹ́ bàbá rẹ̀ àmì olódùmarè mo dúpẹ́ bàbá mi èyí náà mi kalẹ̀ báwo lẹ ṣe wí a fìdí kalẹ̀ ni
2: ọ̀rọ̀ ẹ ti di kalẹ̀ pátápátá ó ti jẹ́ ọpẹ́ jù
0: ó ti jẹ́ ọpẹ́ jù
2: ó ti pẹ́ jù
0: kó tó gbé gbèsè
2: ọlọ́run fẹ́ fẹ́ràn ẹ ni
0: bí bẹ́ẹ̀ kọ́
2: ọlọ́run bá fẹ́ràn ẹ yóò ti bẹ ní ìgbà gbé pátápátá
0: òkú tiẹ̀ níyàrá ilé ẹ̀dọ́lẹ̀
2: ní. látẹlọwọ ní má tẹlọwọ àlejò ó ti tẹlọwọ ara ẹ.
0: kí yẹn sá má tẹlọwọ ara ẹ ní. ọ̀rọ̀ ẹ ti gba sùúrù báyìí.
2: yíyan bá ti sáré má kú àbí má tẹ. ẹsẹ̀ bá dé eré má kú lókun o.
0: kọ́ má kú lókun tí ó máa sáré ẹ̀.
2: ó tètè tẹ̀síwájú.
0: ọwọ́ akọrin ẹsẹ̀ yìí fẹ́ kọ́. kó ní síwájú kó wá lọ tun kó láti ilẹ̀ padà.
2: òní
0: r nǹkan ṣe o àmì elédùnmá hello yes sir
3: olóyè
0: bàbá mi ọ̀rọ̀ rẹ òun gbọ́ yẹ bá a dá sí o hello ẹ̀yà. hello ẹkún ọ̀lẹ́ sà.
3: arákùnrin òjò ló kàn láti lọ́ra.
0: láti lọ́ra ẹkùnrin bàbá mi kò ní bàjẹ́ fún yín.
3: ẹ sà jẹ́rí ọkùnrin ó ti kókó.
0: ó ti kókó.
3: ó ti kókó. gbogbo ọ̀nà tí ó bá fi tí ó bá fi kobirin lẹ́nìkan mọ́ ẹ̀sọ́ bẹ́ẹ̀ kọ́ obìnrin padà pa o.
0: yóò ránṣẹ́ tí ọ̀fẹ́ jẹ́.
3: yóò ránṣẹ́ ọ̀fẹ́ jẹ́ o.
0: tiwa ò ní bàjẹ́ àdéhùn.
3: bílẹ̀ bá ṣe filẹ̀ kò filẹ̀ fún bí a ṣe filẹ̀ gọ́mọ náà bí ó lọ ta ní ìlẹ́yìn tí wọ́n padà àwọn tó bára ni ó lé obìnrin kú ilé tó ń wọ́
0: ọ̀ tí yóò ní bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣeun.
4: hello
0: alaji. tí yóò ní bàjẹ́ kọ́lá bá alárẹ̀ ṣe abdulgani.

ẹ̀ṣẹ̀ ni agbélóyún wa nínú ẹ̀ṣẹ̀ ni a sì ní bí wa ẹ̀ṣẹ̀ jẹ́ ohun abínibí láti ọ̀dọ̀ baba ńlá wa àti ìyá wa tí ṣe ádámù àti ífà láti pasẹ̀ wọn ni ọlọ́run ti fi ìran ọmọ ènìyàn gégùn ẹ ó rí pé tá a bá bímọ tó bá ti mọ̀ lọ́sọ a ò ní kọ́ ọmọ náà lọ́wọ́ tí ó fi máa parọ́ ìdí nìyí tí jésù fi wá sáyé láti

bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ ọ̀run àpáǹdì ló ń gbé mi lè kí wá ni à ń pè ní ẹ̀ṣẹ̀ gangan gàláfíà orí karùn-ún ẹsẹ̀ kọkànlélógún kan sísàlẹ̀ ti jẹ́ kó yé wa ohun tí à ń pè ní ẹ̀ṣẹ̀ bí o bá jẹ́ olè ẹlẹ́ṣẹ̀ ni ọ́ ọ̀nà yòówù kó o bàjálẹ̀ ọ̀run àní ẹ̀ṣẹ̀ ni bí o bá jẹ́ alágbèrè bákan náà ọ̀nà yòówù kó ohun kó máa ṣàmìrì ẹlẹ́ṣẹ̀ ni ọ́ alábòsí ènìyàn ẹlẹ́ṣẹ̀ ni onílara oníjàmbá abọ̀ọ̀ṣà alágídí onígbéraga ọlọ̀tọ̀ ènìyàn òpùrọ́ ẹlẹ́ṣẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ kò lórúkọ méjì ẹ̀ṣẹ̀ náà ni ó máa jẹ́ ǹjẹ́ àìwá lè wà nínú gbogbo ẹ̀ṣẹ̀ báyìí tàbí ká ní lọ́kọ̀ọ̀kan ilé tó bá jẹ́ tiwa ká sọ pé kí orí ọ̀fẹ́ máa pọ̀ sí nítorí náà bí a bá ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun tí a ń mú ẹ̀ṣẹ̀ bí ẹni mú mi tá a sì wí pé wí tó lónìí gbọ́ ìyà kan ń bẹ nílẹ̀ fún ẹlẹ́ṣẹ̀ níbi tí àwọn ẹlẹ́ṣẹ̀ ayérayé yìí ń lọ wọ́n ò jẹ ìyà ayérayé níbẹ̀ ibẹ̀ ni àwọn ènìyàn ti ń jẹ ara wọn tí èmi ń padà síbẹ̀ torí pé ìyà ayérayé ni ìgboro ni wọ́n ń kẹ́ bẹ̀ ẹkún ohun ìpayín kékeré ló wà níbẹ̀ jẹ́ ká wá sọ nípa ìlú ọlọ́run ìjọba ọlọ́run ni mò ń sọ nípa rẹ̀ ilé ológo ìlú ẹlẹ́wà ibodè ewúrà ilé dídán tàwọn mímọ́ níbi tí a ti sọ ẹrù wa kalẹ̀ ibẹ̀ ni a ti lu omijé wa nà àwọn bẹ́ẹ̀lì ṣàǹkọ́ mímọ́ nítorí pé wọ́n rí ẹwà ògo ọlọ́run ni orí ọlọ́run àti lásàrò wọ́n jẹ́ ọ̀rẹ́ nínú ayé ṣùgbọ́n nígbà tí lásàrò kọjá sí ìjọba ọlọ́run ọlọ́run lọ sí ìjọba ọ̀run àpáǹdì wọ́n á wò ó bí ọlọ́run ṣe ń bẹ̀ wọ́n ó ní ẹbá mi sọ fún lásàrò ọ̀rẹ́ mi ni ẹni kò fi ìka rẹ̀ tọ́ omi sí mi lẹ́nu ṣùgbọ́n ààyè ò sí mọ́ irú ààyè báyìí kò ní sí mọ́ ọlọ́run ààyè tí òfin gbọ́ tí mo sọ fún ọ báyìí kò ní sí mọ́ ọlọ́run yóò kó àwọn ènìyàn mímọ́ ní ìlú ẹlẹ́wà yóò kó àwọn ẹlẹ́ṣẹ̀ ayérayé tí wọ́n kọ̀ tí wọn ò gbọ́ yóò kó wọn ní ìjọba ọ̀run àpáǹdì ilé mímọ́ ló yẹ wá o.

ọlọ́run lè sọ bẹ́ẹ̀ báyìí. Gbogbo ìyàwó ló bá lè máa jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó mọ̀ padà tó fẹ́ pé òun nígbà Jésù. Irú ayé wo ló ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí. Irú àwọn nǹkan wo ló ń là kọjá gan. Tó sọ pé Jésù tọ́ sí ọ lásìkò yìí pé bó bá lówó tán ó padà wá gbà á. Ọ̀la mọ̀ lè tọ́jú fún ọ. Irú kí ni nǹkan tó ṣe ọ́ báyìí gangan. Àrùn wo ló ṣodo sínú ayé rẹ̀? Tí ò fi ọlọ́run lẹ̀ tó torí ẹ̀ sanwó rẹ̀ tó ń kó owó rẹ̀ fún babaláwo. Kí ni nǹkan tó ń da ọ láàmú? Tó bẹ̀rẹ̀ sí ń wo ẹgbẹ́ ìmọ̀lẹ̀ káàkiri. Sọmọ kan náà tó bí iná ni. Mo sọ pé ó wọnú ẹgbẹ́ ìmọ̀lẹ̀ torí o. Ṣé torí owó tó fẹ́ nìyí torí pé àwọn ènìyàn sọ̀rọ̀ ẹ̀gàn sí ọkùnrin pé tẹ̀tàlíkà. Ìyẹn náà ló fẹ́ wọnú ẹgbẹ́ ìmọ̀lẹ̀ sí. Ó fa ayé rẹ̀ fún sátani tí ò ní àǹfààní kankan rárá. Mo bá fa ayé rẹ̀ fún sátani. Ìyà ni mo fi ń jẹ̀yàn nítorí pé afúnilóòkan fi gbẹ̀ẹ́dẹ́ gbà á lọ́wọ́ ìyà sátani. Bó o bá fi ayé rẹ̀ fún kò sí ohun tí ó fún ọ. Òfo nínú òfo asán nínú asán náà ni ó padà fún ọ. Wò ó ìyà tó rè ó rè kó o lè mú ẹjẹ lọ́wọ́. A ní kó o gba Jésù kó o dì í mú ṣinṣin nítorí pé ó yẹ kó o gbà á. Ọ̀nà kan nìyẹn ẹnìkan tá a fi fún wa nìyẹn láyé àti lọ́run. Ó ní èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ tirẹ̀. Bíbélì tún fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ bákan náà wípé a ti fún wa ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ wípé ní orúkọ Jésù kí gbogbo ẹkún kó máa wólẹ̀. Mo gbàgbé o wípé ayé yìí àwa ń nájà ń bẹ̀ ni.

ọ̀rọ̀ yóò sàn yóò domi lásán ó sàn fún wa láti wà nínú Jésù ká gbà ní Olúwa àti Olùgbàlà wa ju ká wà nínú owó ọlá ohun mèremère àlùmọ́nì ayé yìí láì lé Jésù lọ ẹnikẹ́ni tó bá ní àwọn nǹkan wọ̀nyí tí Jésù ò fẹsẹ̀ múlẹ̀ nínú ayé rẹ̀ ẹrú ni irú onítọ̀hún bí a bá sì ka ẹrú inú ẹrú àbàjẹ́ a ó ta ọlọ́jọ́ kan ṣé sí èpò tàbí àlìkámà Jésù ti sọ fún wa ó ti fi ìrọ̀rùn fún ayé wa ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ àti tí a di ẹrù yìí wọlé lórí ó ní èmi ò fi ìsinmi fún ọkàn yín o gbọ́ tó sọ ni

Ayé ń fa àmúra pẹ̀lú gbogbo ohun tí wọ́n ní, ṣùgbọ́n ayé ń já wa kú

ẹyẹ káfàyè ṣàyẹmọ kìí ṣori lásán lọgbọn yẹn o ìwé olè ṣó wà ní fàyè ṣàyẹmọ báyìí àti bí kọbọkọbọ fún 5 naira sísìn sí ló mo ti bẹrẹ tó fi wá di tó dà mọ lọwọ yìí ṣó wà ní fàyè ṣàyẹmọ tó bá jáwọ alágbè ìmúdọdọ rẹ o nígbà tí wòde wà ní títí tí ò wọṣọ nítorí pé ọpọlọ rẹ ti dàrúkọ mọ tó ń ṣe mọ tí ìwọ èèyàn torí rẹ ò dàrú torí rẹ ò yí o wọlé ibi tí wọn ti ń taṣọ ora tí omi ò hò lóra o tún bá balùwẹ o tún wẹ bákan náà o wá rìn lọ títì gbogbo ara rẹ là ń wò o yàtọ sí wèrè ṣé kí kúkú ká pè wá àti wèrè ní kankan náà ni àwọn alágbèrè kan ṣe wà high class ní tiwọn wọn kì í wọṣọ tó ṣíra lẹ wọn kì í kódà àwọn ẹlòmíà tún borí nínú wọn ṣùgbọn pọnbélé ògidì àgbèrè ní bẹ lọwọ wọn ni wọn bá wọ ìjọ ọlọrun ìríṣẹ ọlọrun tó wà ń bẹ wọn fẹ gbé ṣubú ṣó wà ní fàyè ìṣàyẹmọ báyìí alábòsí èèyàn tí ń tẹnu bọlẹ rojú ẹlẹjọ káàkiri láìka ṣó ní fàyè ìṣàyẹmọ ìwọ onílara ènìyàn tó jẹ pé bóbá ní tó dábàrà ní kẹ́ẹ̀nẹ àwọn dà ṣó ní fàyè ìṣàyẹmọ báyìí oníjàmbá ènìyàn tí ń pàdé àwọn ènìyàn lẹ́sẹ̀ ògbèjì tàbí tí ń pe orúkọ àwọn ènìyàn pa lóru àtàbí tí ń pe ọmọ ọlọmọ pa ṣó ní fàyè ìṣàyẹmọ abọ̀rìṣà ẹlẹ́gbin yan onídọ̀tí yan gbogbo ń tá a gbé fún ọpọ́pọ́ bó sinú kọ́bọ̀dù tàbá bẹ́lẹ̀ abẹ́ ilé rẹ tó ń papọ̀ sí lórí tó ń buyọ̀ sí tó ń kó gbẹ́ra ó rí pé ọ̀bùn nìyẹn ẹ̀rù ríra ní lójú ọlọ́run ṣó wà ní fàyè ìṣàyẹmọ bó bá jáwọ́ báyìí ìwà alágídé ènìyàn tó a sọ fún wọn títí títí tó náà ní gbọ́ tóní tinú rẹ náà ló ṣe ó da ogbó ẹ̀rú náà ni ṣùgbọ́n àrí kókó ṣó wà ní fàyè ìṣàyẹmọ báyìí onígberaga ènìyàn ẹni mo tó bá ẹni mo pọ̀ báyìí kò fẹ́ tó tó mi nílẹ̀ yìí ṣó ní fàyè ìṣàyẹmọ báyìí ọlọ́tẹ ènìyàn àwọn tí ń gba ilé ìjọsìn rú nínú wọn pọ̀ ilé ìjọsìn wọn a sì da gbogbo ẹgbẹ́ rú wọn da gbogbo ẹ̀ mọ́lẹ̀ ṣó ní fàyè ìṣàyẹmọ òkú ẹ̀yìn ń kọ́ lọ jáwọ́ kó má bàa fàyè ìṣàyẹmọ. Hey, mo sọ oníwàkiwà ronú

ẹ̀ wá ní ṣèlè ń dọ́ta àwọn ọ̀dọ́ ní ti pẹ́ díẹ̀ sẹ́yìn ọmọ ìwà kìgò lálẹ́ ìgbà torí pẹ́jà ìgbẹ́ rẹ̀ ó bá gbàgbọ́ mọ́lẹ̀ ló bá múra rẹ̀ lọ́wọ́ sọ oríṣi méjì tó ń bẹ ní àtẹlẹwọ́ ibẹ̀ ló ti gbá ìgò ìmúra rẹ̀ iṣẹ́ méjì bá gbẹni sókè báyìí ló ń gba ẹ̀jẹ̀ ṣòṣòṣòṣò ló bẹ̀rẹ̀ sí ń pariwo iṣẹ́ méjì ti court báyìí yes ìjà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni iṣẹ́ méjì ti court ká tó rí ká tó fọ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì ọmọ ẹ̀ ti fẹ̀pẹ́ lílẹ̀ ó ti dákú ìdákú nìkan lè rí nígbà tí ó ṣe bẹ́ẹ̀ kán tó gbé délé ìwòsàn nígbà tí gbẹ̀mí mi lọ́mọ tí ìyá ti ṣiṣẹ́ ṣiṣẹ́ lórí rẹ̀ tí ìyá ti làágùn làágùn torí titi ẹ̀ tí wọ́n sọ pé níjọ́ kan àwọn jókòó àwọn jèrè ọ̀hún ọmọ inú ìfòsálẹ̀ ọmọ kú iṣẹ́ méjì ti court ṣàwárí rẹ̀ ń bẹ̀ báyìí.

mi sọ fún ìjọ ìwọ tó sọ pé ọba Jésù ni Olúwa àti Olùgbàlà rẹ agbọ inú wa dùn kí o sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó o ṣe bí apalọ̀ ń kọ́ irú ìgbàlàwo gan-an ló ń fi hàn àwọn ènìyàn ìwọ tó o bá lè ṣe bí apalọ̀ lẹ́ẹ̀ tó tún pè ní ògo Olúwa bí apalọ̀ ìwọ tó pè ní ìyanu Jésù bí apalọ̀ ìwọ tó pè ní Jésù ṣeun bí apalọ̀ ṣé ògo Ọlọ́run farahàn níbi tó wà yẹn ògo Ọlọ́run a máa farahàn kí ènìyàn mú sí títí lọ́dọ̀ rẹ kó tún jálu kọ́ta kí àtúntò máa fi ṣe ẹ̀yẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ gbé ńkọ́ sí ògo Ọlọ́run ló farahàn yẹn gbogbo àwọn ọkọlọ́kọ tó yẹ kán dayé sílé láti ibi iṣẹ́ bí apalọ̀ rẹ ni wọ́n ti ń ná gbogbo owó oṣù wọn ẹ tún fi nǹkan sí wẹ́wẹ́ sóòtú fún wọn ẹ tún gbé dí ẹ mọ̀ tún fìdí jù sí

àwọn ìṣẹ̀lẹ̀ bí o bá pinnu láti yí padà ìwọ ìyàwó ilé mo dọ́dọ̀ rẹ o ìwọ tó jẹ́ pé torí ká má bàá jìyà òun la ṣe ń yá má jìyà ló fà lọkọ rẹ ní jókòó ilé mọ tọ́jú àwọn ọmọ mọ tọ́jú ilé o ní kí èmi ló mọ ṣiṣẹ́ kí èmi ló wálé ṣùgbọ́n a bá oúnjẹ àfi ọ̀sẹ̀ yàrá oníkíní yàrá onílékejì ló mọ̀ wọ̀ káàkiri pẹ̀lú rò láyà ò ní wẹ̀ fáwọn ọmọ bá ti fún ọ lóúnjẹ tí wọ́n ń yan ọmọ ẹ̀ mọ́ lọ sí ilé ìdílé ló bá bẹ̀rẹ̀ sí ní

ìyá wo lé o hey bó ló ṣe wá ṣe báyìí tó jẹ́ pé tọkọ rẹ bá ń lọ bíṣẹ́ láàrọ̀ gbogbo èèyàn ni ó mọ̀ ó lọ kẹṣọ rẹ lọ́rùn tó ní bí ò bá fowó tó tó ọlẹ̀ kò gbọdọ̀ lọ tó bá dẹ̀ sàn ó fàbọ̀ lórí àwọn aráalé yín tí láàrọ̀ bá dé lọ́sàn yóò mọ parí ìjà ìjà ní parí títí tọkọ rẹ ó fi dé lálẹ́ tí gbogbo èèyàn ó ti mọ tọkọ rẹ ti dé àwọn aráalé yín gan tẹ̀sí wá da ọmọ ládùúgbò wọn gbọ́ra lé rẹ tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ rẹ àwọn ìyàwó mi ẹ̀wẹ̀ o àwọn mi ìjà wọn yé táǹtì wọn ṣùgbọ́n látàárọ̀ títí ó fi dalẹ̀ wọn lórí òmọ́yà wọn arọ ẹ̀ wọn àṣẹ ń jẹ wọn mọ̀ ẹ̀dá kàjẹ́ káàkiri àdúgbò ni ọmọ wọn báyìí ní ìṣe fákunlé mú eléyìí tí bá ń lọ sùkúù yóò wọ aṣọ gígan lọ ni aṣọ sùkúù rẹ ó ti gun ẹ ti rí ìyá ẹ̀rọ mọ ṣé irú ìyàwó bẹ́ẹ̀ lọ́kọ́ nínú ìlú ọkọ tó bá yá ẹ lé ọkọ yín síta ara ẹ̀ṣẹ̀ yín ló wà ó pé ẹ lé ọkọ yín síta ẹ̀yìn gan ni kó wọn sí yọyọ ẹ̀yìn ọkọ náà gan ẹ gbọ́ gbogbo ohun tẹ́ ẹ lè ṣe fúnyàwó yín nílé lẹ́nu ṣe fún gẹ́fẹ̀rẹ̀ǹdì gbogbo owó tẹ́ ẹ lè gbọ́ fúnyàwó ilé ẹ mọ̀ náà fún gẹ́fẹ̀rẹ̀ǹdì àwọn ọ̀fẹ́ kan tún wà tẹ́ ẹ mọ̀ ń dá lára fún àwọn gẹ́fẹ̀rẹ̀ǹdì yín ẹ lè dárú ẹ̀ lára láàrin ìṣẹ́jú márùn ún rí ẹ ti máa bá ẹ wá ní gbogbo ìyẹn nísìnyí ẹ lè báyàwó yín jáde ọmọ bọ́ ni ṣe wájú bá débẹ̀ lọ́rùn sọ fún ọkọ mi náà fẹ́ẹ́ dé

ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run àti àjogún ìjọba rẹ̀. Ọ̀rọ̀ kan wá o, nítorí pé àwa gangan ni agbátẹ lórí pàǹtẹ̀tẹ̀ báyìí. Bí èèyàn bá dẹ̀ yọ ìtì igi tó ń bẹ lójú ọmọlàkejì ẹ̀, tí ò bá yọ tiẹ̀.

ìgbàgbọ́, iṣẹ́ Ọlọ́run tó ń ṣe ṣó tẹ́ndì. Bóyá olórin ẹ̀mí ni ọ́, ṣé nígbà tó ń kọrin ẹ̀mí yẹn, ṣé o kọ́ lọ́kọ̀ọ̀kan òdòlórí Kristi àpáta, ilẹ̀ mìíràn ni a ti ń kọ́. Ṣé o tẹ́ndì? Ṣé òwò kìkì káàkiri? Ṣé ṣe pé àwọn èèyàn tó ń sọ fún pé kọ́ máa wá ìjọba Ọlọ́run, ṣé kìí ṣe pé èyí tó kù lẹ́yìn rẹ̀ nìwọ fún ara rẹ̀ ń wá tó fi jọba Ọlọ́run sílẹ̀? Àwọn ìránṣẹ́ Ọlọ́run mí pa pẹ́ra wọn ní olórin, wọ́n sì máa kọ iná mọ búra wọn mọ̀ ìtàn ìrọ̀sọ. Bẹ́lẹ̀ bá kọrin tó bá burú tọ̀wọ́n, tọ̀wọ́n náà tún gbé tiẹ̀ náà tún bú tiẹ̀. Aláwa mọ̀ yàtọ̀ sínú olórin ayé.

0: lọ́wọ́ Ọlọ́run ọba mi ìdùnnú. A jẹ́ pé wọ́n ní ohun tá a mọ̀ láàmọ̀ ẹni tí ń sin gbà òun lọ. Ayò tó táyò báyìí nísìnyí bá wọn gégé ìwókò. Ǹjẹ́ wọ́n ní ọ̀tá máa bẹ́ gbòǹgbò ọ̀nà kò lè níbi pàdé ìjà rífá fún onígẹ̀gẹ̀ tí ń bá wọn rà ju ìṣú ń gẹ̀gẹ̀ ṣe pẹ̀lẹ́. Ayé kúkú bá ohun méjì lọ́rùn ẹni. Wọ́n ní ìṣẹ́jú ògiri sákọ́bà yìí ni wọ́n gbé jẹṣu àwọn ọdún ẹnìkan yìí bá wọn fi àbádà pa ní ìlé. Àyí sì pé bá lélé wá jẹ bí òkú kan yìí bá wọn ráyè àádọ́rùn-ún tán. Èèyàn ní sọ fún onígẹ̀gẹ̀ pé kò pọ̀ tó fún rẹ̀ ni. Ìkàlẹ́ ẹ̀kú ọjọ́ méjì ẹ̀kú ọjọ́ mẹ́ta. Torí pé tó bá tó jọ́ mẹ́ta. Ẹ̀kú àti òun làá kíra ẹni. Ẹ̀kú gbójú ọjọ́ ṣe rí ní ọ̀dọ̀ tẹ̀yìn níbí ọ̀hún. Sweetland Ava òun lè tù ní Lágelú 96.7 òkè tó ga ju gbogbo àwọn òkè lọ. Adéyẹmí Akínyòòyè ló kọ òun Yẹmí Ìjẹ́lá. Ẹjá tó jọ wá nǹkan fìdílé tàbí káàjọ fìdílé nǹkan ká tó jọ ṣe bá ti máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ máa lọ sórí Facebook báyìí tẹ́ ẹ bá fẹ́ rí mi wò bí ìran. Ẹ máa lórí Facebook ẹ kàn tẹ Yẹmí Ìjẹ́lá. Èyàn ṣáà ti tẹ Yẹmí Ìjà ńlá. Ṣé ẹ rí yóò gbé yín lọ ibi tí mo wà? Ẹ ti ẹ̀ ti rí ó kọ Red Life LIVE Life LIVE ó yóò kọ́ ní Red báyìí ni. Ẹ rí mi ń bẹ̀. Kẹ́ ẹ tún lè gbádùn wa dáadáa náà ni. Ẹ lọ bẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ kàn tẹ Yẹmí Ìjà ńlá. Ó tán ẹ ti rí tí ó kọ Life bẹ̀. Ẹ̀yìn náà ti rí pé mo wà Life. Gbogbo ìlú àkọ rẹ́ẹ̀dì kónkóló ẹ̀ bá tẹ̀tí máa lòún ti mọ̀ tó ti yíò sì mọ̀ Facebook dáadáa. Ẹjá tó jọ ṣé bá ti máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀. Bákan náà Adésuyì Adéjọrin ẹ tún lè rí wa wò ń bẹ̀. Adésuyì Adéjọrin ẹ lè rí wa wò níbẹ̀ yẹn. Ọlọ́run àdúpẹ́ àdúpẹ́. Ibo là ń lọ lónìí? Ibi à ń lọ òjì. Ibi a lè yà ló lè tó bí méjì mẹ́ta. Ó sì ṣeéṣe náà kọ́ mọ́ tó méjì mẹ́ta. Ṣùgbọ́n ibi à ń lọ kò jìn. Ẹja wá jọ mú ní kíákíá báyìí. Ẹja jọ mú ní kíákíá báyìí. Mo máa ń sọ fún wa ìlera ara wa ẹ má jẹ́ ká fi ṣeré. Ohun tó léwu jù ni kéèyàn fi ìlera ara rẹ̀ ṣeré. Lágelú 96.7 ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Lágelú 96.7 lórí ètò Sweetland Ava ni mo wà. Ẹ lọ yí ibẹ̀ èyí tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ̀yẹ́ ń parí. Bẹ́ẹ̀ bá sì fẹ́ ẹ máa wò mí ẹ lọ orí Facebook Lágelú 96.7 orí rédíò yín Lágelú 96.7 ẹ̀yìn lórí rédíò yín ṣùgbọ́n lórí Facebook Yẹmí Ìjàlá ni kẹ́ẹ̀tẹ̀. Ìlera ara wa ẹ má jà fi ṣeré o. Gbogbo okú tó ń pààyàn àwọn míì máa ń sọ̀rọ̀ wípé ọ̀dọ̀ Ọlọ́run ni kìnìkan kìnìkan lóòótọ́ kò sí ní tó ṣẹlẹ̀ tọ́lọ́run ọba mi ọ̀mọ̀ sí. Kò sí ewé kan ò lè jábọ́ lára agi kọ́lọ́run má mọ̀ sí. Ṣùgbọ́n àfọwọ́fà ọ̀pọ̀ wa ọ̀pọ̀ gan-an. Ẹlòmíì ọmọ wòran wòran wòran wòran tí nǹkan ó fi bàjẹ́ tán. Ìgbọ́ bá ọra mọ ní kékeré kò ní ṣe nǹkan kan sí i. Yọ́ wàá máa wòran títí títí títí títí títí. Ó léwu. Ẹlòmíì spiritual débi wípé yóò lóun ò lè lọ síbítù. Ebi nítorí pé òun lè dá apá rẹ̀ gbé. Ló ṣe lóò lè lọ bó bá di pé ò lè dá nǹkan kan ṣe máa tara rẹ̀. Àwọn tí ó gbé ọ lọ pẹ̀lú ìrọ̀rùn wọn ó gbé ọ lọ wọn wulẹ̀ tara rẹ̀. Àwọn tí ó gbé ọ lọ tó ò ní lè sọ nǹkan kan. Ṣùgbọ́n kó tó dìgbà náà ẹ jẹ́ káwa náà dọ́gbọ́n sọ̀rọ̀ ara wa ká ṣàyẹ̀wò ara wa. Ẹ má fi gbogbo owó jẹ ntán. Oúnjẹ oúnjẹ oúnjẹ bíbélì kan tiẹ̀ sọ ó ní iná fóúnjẹ oúnjẹ fún ó ní gbogbo ẹ̀ ó ṣègbè lọ́jọ́ kan. Léyìn ó bá ṣe rere láyé yóò gbélé ayé ní o. Wọ́n ní o dagba won darugbo eni ohun toju ara rin ni o komo la fe sayidi awon wa nbe e seun o lagbara olohun ju oni ti wa oju oni ti yin gan won reje yegbe o eh eh asegun komo la fe sayidi yin e lo be ka jo sadura fun ara wa ka si tun gbadun ara wa iye ni ijaye ni ete bakan na adisuye ade joni eje mu ni ma nbe baun foto ni a lo soke lohun a pada de won wa gbe dokita wole ba ti wo gbogbo won ni fi jeun kan eni kan ma so olowo te yo fi kole eyin ni fi jeun be ni owo to si fi jeun o le fi kole olohun ti ma bi o se se owo to fi ra moto o le so nu owo to ba so nu ki si to fe fi ra moto ni beni toju ara re mo won re ni o eja duki lohun ba pada de e bu dokita wole ade yemi akiyoyin mo ko mi le kan si yemi ijala e ku kale
1: on the avenue of fame 96.7

0: le isa awon kankan wa to fe ba mi yan so e je kan tun wo ibi yi se dokita ise pede pede ni temi o dora won e da won eyan tun wo
1: ni jeju ti ni to ta so ni fo o ti ma se o ko fo fo o pe ni pe ni ni ni akuna ti won ko boya ni ni mi se ni ti won ti se ni ati ni pa se ibalopo ni ti won se PND infection ni po akuna ni adi ti je ki a mo ohun ti o gba wole si ni ohun ni e je ki n so die lara awon nkan ti a so ni ijejo ona akoko ti a so ni ijejo ni pe o ma n rorun lati je ki kokoro tete wole soju awon ju ti awon okunrin lo tori pe awon obinrin won ni awon aponuko ti won le fi awon nkan pamo si fun awon ojo ti o pe bi osu ose odun abi je ka mo pe awon kokoro yi ma n bimo o kere ju bi igba ni osoosu ile awon ti a ba tete mojuto a ma po si ninu won o ma n fa awon irora ibi ibadi isale ikun ko bere si ran won ati bee bee lo kii se gbogbo awon obinrin lo ni sugbon ko si bi o se mo to to o ba ti ki isara didan ni o ma ni kii se pe won yen fun awon awujo obinrin kan tabi won yen fun awon idile kan rara kokoro akoran aisan ni ti a le ko ni ibikibi ìdí nìyẹn tí a fi gba gbaniyanju pé a fẹ́ dààmú wa lẹ́kọ̀ọ́ tí wọ́n bá ti bàlágà kí wọ́n má ti ní àwọn pé kìí ṣe ibi tí wọ́n bá ti rí ni wọ́n lè ṣe ìgbọ̀nsẹ̀ sí tàbí tí wọ́n lè ṣe ìwé sí torí àwọn kòkòrò yìí wọn kì í tètè mọ̀ kì í tètè farahàn ká mọ̀ dájú pé kòkòrò yìí ó máa ń fa ọ̀pọ̀lọpọ̀ ìrora ó máa ń fa bí pé kí wọ́n máa discharge ó tún máa ń fa ìrora ní ìsàlẹ̀ ikùn wọ́n tún máa ń fa kí ojú ọrùn máa ń yọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ lè mú wọn wọ́n tún lè fà á kí wọ́n gbé má tètè ní òru ṣùgbọ́n àwọn kan wá ń bèèrè nígbà tí a parí ètò ní ìjẹ́jọ pé ṣé ìrùn náà ló fà á tí wọn ò kì í díjáàjì ara rẹ̀ yìí ṣùgbọ́n náà ló fà á tí wọn ò fi lóyún wá jẹ́ kó lè rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló lè fà á tí obìnrin ò fi lè lóyún ẹlòmíì ti ẹ̀tún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan pé wọn ò kì í nìyàn lára gẹ́gẹ́ bí obìnrin pé òun máa ń wà bí ọkùnrin bá gidi ni ìjẹ́ afẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó fà á ìjẹ́ jẹ́ mọ̀ pé àwọn kan máa ń ṣe àwọn àṣìṣe pẹ́pẹ̀pẹ́ kan ìdí nìyẹn tí èèyàn bá mọ̀ ṣe pàtàkì ohun tí èèyàn bá mọ̀ ṣàgbéyẹ torí pé wọ́n ti gbà pé tí èèyàn kan bá ti lóyún infection ni ìṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí fún ní oògùn kòkòrò tá à ń sọ yìí ìjẹ́jọ́ mọ̀ pé oògùn kòkòrò tá à ń sọ yìí tí a bá lo bóyá oògùn ìbílẹ̀ la lò ní bóyá títí òyìnbó ní títí òyìnbó ó máa pa àwọn bakitéríà tó wà ní ṣùgbọ́n àwọn oògùn ìbílẹ̀ ó máa fọ́ jáde ni ṣùgbọ́n nígbà tí kòkòrò yìí bá ti jáde tá à ń ní nǹkan tí a lè ṣe infection yìí mọ́ a wá ṣe báyìí oyún ìrora àwọn àyẹ̀wò kan wà tí wọ́n pè ní PCOS ṣe rí PCOS ní polycystic ovarian syndrome wọ́n pè é kí ni wọ́n pè bẹ́ẹ̀ ó jẹ́ ipò kan nínú ara obìnrin níbi tí hormone ti ń dàrú gbogbo wa ni a ní hormone nígbà tí hormone obìnrin bá dàrú kí ló máa ń fà á tí àwọn ẹyin kékeré tí a mọ̀ sí cyst yẹn tó bá máa farahàn á wá lọ farahàn lórí èyí tí a mọ̀ sí ovaries ṣé ẹ rí tí ó bá ti farahàn yìí kò ní lè jẹ́ kí ẹyin ká sọ pé ohun tí mò ń sọ kó bá lè yọrọ dáadáa ká sọ pé ẹyin ká ní ó yẹ kó tó mẹ́wàá ṣùgbọ́n ẹyin lè má ju bí méjì tàbí mẹ́ta lọ ó yẹ mi. Tí ẹyin ò bá pọ̀ tó ẹyin ọkùnrin àti obìnrin tó bá dàpọ̀ òun làwọn tó ń lò wọn nígbà tí ó bá wa ibi tí wọ́n ti máa di ẹyin tí ìwọ́pọ̀ tó lè fà á kí obìnrin máa lò wọ́n

àfá Abels ni mo wà níbẹ̀. Ìdí nìyẹn tí ń fi ṣe pàtàkì ká mọ èyí tí ó ṣe wá nínú àwọn nǹkan tí à ń sọ yìí. Kìí ṣe PCOS tí à ń sọ yìí, kìí ṣe àrùn kòkòrò ló fà á ni. Ó jẹ́ ìṣòro hormone tí ó wà ní ara obìnrin tí kò bá tó, kò ní sí ìbísí nígbà tí ó fìzì bá rí àwọn nǹkan tí ó yẹ láti fi hàn tètè dọ́mi. A fẹ́ sọ̀rọ̀ díẹ̀ nípa kí ló ń ṣokùnfà àwọn nǹkan wọ̀nyí. Lákòókò ná, ǹjẹ́ ẹgbẹ́ mọ̀ fáwọn obìnrin náà kí ní ìrora ìhàn pé bóyá tọkùnrin bá ti wà lọ́dọ̀ wọ̀nyí mọ̀. Ìwé àánú ti dúdú, ìwé àánú ti dúkùnrin, àwọn nǹkan wọ̀nyí lè fa àwọn ìṣòro. Irú àwọn tó bá ti ní ìrírí bẹ́ẹ̀, kò sí bí wọ́n ṣe lè rí náà. Oyún ò ní wá, tó yàn wá dẹ̀ ti wá, ibo lọmọ ti fẹ́ wá. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn oyún wọ́n ti fi àwọn àìsàn yìí PCOS àti PID yìí lóòótọ́ lè ní PID tẹ́lẹ̀ tí a mọ̀ sí infection tẹ́lẹ̀. Ìgbà tí wọ́n bá ní wọ́n ti tọ́jú ẹ̀ báyìí, ẹnu ní ìtọ́jú ẹ̀. Ó tún ní àwọn nǹkan tí a ń sọ yìí, òun ò sọ ṣiṣẹ́ dáadáa ti dàrú. Àwọn ìṣòro yẹn a máa kó ìdàrú bá wọn. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mìíràn àwọn kan fi máa ń pẹ́ láti lóyún. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti ṣe àwọn àyẹ̀wò tó dáa, tá a bá ti ní nínú àwọn ìrírí yẹn ká ṣe àyẹ̀wò tó dáa, tó bá di ojú mẹ́jọ, wọ́n máa sọ àwọn àmì kan tá a ti máa rí láti ìbẹ̀rẹ̀ àti àwọn nǹkan tó lè ṣokùnfà kí òórùn wá dàrú. A ti sọ díẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ tó bá di ojú mẹ́jọ, a tún máa tẹ̀síwájú.

0: ọjọ́ mẹ́jọ a tún máa tẹ̀síwájú a kàn fẹ́ fààyè ilẹ̀ fún bí èèyàn méjì mẹ́ta ṣùgbọ́n kí n tó ṣe bẹ́ẹ̀ ẹja dókè lọ́hùn ká wá fi àyè ilẹ̀ fẹ́yàn méjì mẹ́ta láti pò wọlé ẹja dókè lọ́hùn torí èyí wọn lè já lè farabalẹ̀ bó ṣe èèyàn méjì mẹ́ta ni a lè farabalẹ̀ gbà pé wọn ó ṣe ojú òní tí ọ.
1: Oh, you have been in the fair. 96.7.

0: ó ṣeun tóbi lọ́ba ọmọ ìyá àfẹ́ ojú òní tí ọ̀hún ọ̀nà rí gbẹ́sàn ọmọ náà ṣe ní ọmọ ìní jẹ́ ọgbẹ́lẹ́gbẹ́ ọlọ́run bó ṣe máa jẹ́ nìyẹn o tó wípé èmi máa ń sọ nǹkan kan lásìkò yìí àti ayé àdúrà agolo kan wọ́n sàn ju kóńgò èpè kan lọ o àsìkò tá a wà yí gbogbo wa bẹ́ẹ̀ kan bá ṣàdúrà ọlọ́run má jẹ ọ̀rá ńlá kò bá o tètè sàmí o má ṣàkọmọ́ o ọlọ́run má jẹ ọ̀rá ńlá kò bá o bọ́ọ̀bà ló wọ sásà mí nu pé ìlò ọlọ́run mọ́ bínú ìyá kọ mi o ṣùgbọ́n ọlọ́run má jẹ ọ̀rá ńlá kò bá o ẹ wò ó àdúpẹ́ ọlọ́run ẹ jẹ́ sáré fààyè ilẹ̀ fún bí èèyàn méjì 09123708675 àgbétò ìkalẹ̀ nítorí nǹkan kan míì nítorí pé ká lè wà lálàáfíà ni 09123708675
1: hello hello sir
0: orúkọ yín ní pápá àpá bàbá mi ẹ ní sọnù bàbá ojú iṣẹ́ ìránṣẹ́ ọmọ tẹ̀ iwájú o ojú òní tí yìí
1: sọ. ó ra àwọn èèyàn lọ́wọ́ gan-an nípa àgọ́ ara ènìyàn.
0: ẹ ṣe
1: ìṣe. ìdí ìjàlá ojú òní ti rẹ o.
0: àmì jésù.
1: ó gba àṣàṣeyọrí lórúkọ jésù.
0: àmì jésù.
1: gbọ́mọgbọ́mọ òní gbọ́mọ rẹ.
0: àmì o.
1: àwọn tí wọ́n dẹ̀ gbé olúwa tí wọ́n lẹ̀ fúnra rẹ̀.
0: àmì gbogbo wa là ń gbà yóò sì gbà. thank you àdúrà gidi ni kò sẹ́ni tó mọ̀gbà táwọn áńgẹ́lì ń kọjá mọ́ fàdúrà sí ẹ o mo sọ ní ìrọ̀lẹ́ mo ní dira o ibi tó ti dira wà pé kírísítẹ́nì ni ó dira lọ mọ́ gbé bíbélì rẹ lọ ká dáadáa ká ní mùsùlùmí ni ó máa lọ kírun máa bẹ ọlọ́run máa yan náfìlà ká lè pọ́n ṣègùn òbílẹ̀ náà ni ó máa ṣe o dira o ibi dira mi lọ́nu 09123708675 ká wo ojú òpó yẹn 09123708675 má fi ìlera rẹ sí ẹgbọn tí wòlíì náà sọ ní ìsinyìí ìlera ara wa la fi gbẹ́tò yìí kalẹ̀ nǹkan náà tètè jàǹfààní ńbẹ kó tó kásẹ̀ ńlẹ̀ bá a ṣe ń ṣe lọ bí mo ṣe ń wojú òpó òun mo kí bàbá mi olúọdẹ ilẹ̀ ìbàdàn kan ìdí ẹ̀gẹ́ ojú òní tì yín wọn ó fi bàbá mi wọn ó fi jẹ ọ̀tún àgbà akin olúọdẹ ní sátidé tó ń bọ̀ lọ́run ní ìdí 13 lágbára ọlọ́run yóò ṣe é ṣe tá ní bàbá mi wà kó nì láti ìsí oyè wà kó ní olóòsùn okùn ìsí oyè. hello ẹjẹ ń gbé pè ná orúkọ yín láti bo. ọya kí lè fẹ́ bá wa sọ ń pápá àpásà. ọyẹ bẹ́ẹ̀rẹ̀ pápá àpá torí àsìkò sàn.
2: lẹ́yìn tó ní bàzá
3: máa fi síta
2: ẹ̀pẹ̀ mi lẹ́yìn
0: tó ní. ọjọ́ tó ti lọ lọ́fà ni òbọ̀ ẹ̀yẹ pe nọ́mbà àwọn gangan wọn ò fi ta láìpẹ́ yìí ṣe é gbọ́ sà. torí ọjọ́ tó ti lọ ni ìgbẹ́yọ̀ kan sí.

0: eni ti o joko ni bi ikoko ga ogo ni yo ma gbe abi ojiji olodumare emi yo wi fun oluwa pe iwo ni asa ati odi mi eni ti emi gbeke mi le ni toto yo gba o ninu ikekun awon peyepeye ati ninu ajakale arun awon eniyan buburu yo fi iye apa re bu o kiki oju re ni wo fi ma ri ere awon eniyan buburu buburu kan ki yo subu lo be ni arun kan ki yo sun la go re ogun ni fun olorun ni oke orun baba yiraye aiku aisa aidibaje olorun gba o pe wa olorun to je ko tun se se fun wa lati ri ojo iketa osu kefa oba awon ba e gba o pe wa osu yi je osu ti angeli wa lati odo olorun osu kefa angeli gabriel to ji si ayo ninu iwe luke ori ikeji ese ikerin dini ogun ese ikerin dini ogbon ni angeli olorun yen ti dide lati iwaju olorun o si lo ji si ayo fun maria ni osu kefa yi eyi ti en gbo wa loruko jesu losu oni si ayo yo je fun yin gbogbo eni ti n gbọ wa ati awa ati onise ayo yo je fun wa onise bi oni je fun o losu yi angeli to n ji si ayo yo ji si ayo fun o losu yi wa ri oju ere olorun losu yi wa ara anu gba oni bo sowo olowo abo olorun yo daju lori re olorun ti se abo ati agbara yo sabo lori re yo dabo bo o loruko jesu omo gbe lai lewu be loluwa wi o ogun ni fun oruko oluwa ni oruko ti jesu Kristi oluwa wa amen amen amen ni oruko jesu
1: titi wa soro jesu ona igbala ni mo mi ro si rara
0: eje ki ma ki wa kaabo si oju oluwa ori eto oju oluwa ni fun ti akoko ti osu kefa yi e ti mo wi pe ti oba ti di akoko ni osu kefa baye ni osu Wednesday to ba je akoko ohun ta mo fi bere na ni yin lati bi dupe lowo olorun olorun to nku wa ayo ninu gbogbo ewu olorun to npa wa mo to npa yin mo to ndabo bo wa e ti mo gege bi se baba mi kayo di oye bode won ni ka lu akoko yi lati dupe ni owo olorun lati fi emi imore han e ri emi nikan ko ni mo ma se yen gege bi ijala lati fi yin olorun David ijala ni emi be ni eri gbo wipe enikeji mi lo nsise lowo nigba ti mo wole ohun ni yemi ijala mo ti wa ni wipe ba se koko jo mo se nigba ti baba ba wa nle be na ni eje ka ku ko tun jo se ni asale yi lati jo dupe lowo olorun lati fi ogun re han eje ka yi gege bi ase igbega
2: Oda wa ko Jesu mani Jehova loke lo mba wa se awa ko
3: Jesu mani Jehova loke lo mba wa se
2: awa mama ko Olodumare oba ni
3: oba
2: ni oba se
0: oba to ti wa ka to don ko hun
2: ma gbo David
0: adupe o
2: bi mi pe ni mo lo se je be ba wa ko Olodumare
0: o na ni oni oni
2: kokoja
0: oni
2: alo adupe lo Olodumare oba ni atowo January atolo awo February atolo awo ma atolo atowo epi
0: arida
2: atolo
0: ona na ni awa ko o
2: ma fi e doro e mo temi aton pari re kuno la to wa yi
0: ta ni opo ni bọlọrun oba si leyin re olorun ni olorun ni olorun ni
2: awa ko Olodumare oba
0: ni oni o oni o
2: oni wa to ma wa to pa wa mo ma so hello la joro olorun
0: awa afola re o
2: ki la gbe fun Olodumare oba ko si nta gbe folodun mare iyoba gbogbo to wu ka ni gbogbo to wu ka je gbogbo eyan to wu ka mo olohun obo ba pa yan mo olohun gbo asan lori asan ni
3: omule mofo
2: a ma dupe igun ma pe pa wa mo a dupe lo olohun oba
3: ah o se o
2: awon to si nbe ni gbekun a fi yo
3: mo jade layo
2: jade
3: lagbara lowo olohun
2: ati gusu ile nigeria atariwa ile nigeria ati laoro ile nigeria ati waoro ile nigeria gbogbo bi won ba gbe won pamọ si won jade lo
3: olomo sawari won eni o sawari ake
2: amawa ta nbe nle eje ama dupe anu la rigba gbogbo olodugu mare
3: ijoba lagbara o mo nbo
2: ole ni wa
3: awon lagbara
2: o lagbara ke
3: lọ́wọ́ náà rí
2: ọ̀lẹ́ tá a lè jà tá a ní nkankan
3: àfọlọ́dùmarè kílá wá ní ìlú kílá ìrà àfọlọ́dùmarè
2: kílá jẹ́ mélòó lájọrò lọ́rùn ara ta wá àyàfi a máa dúpẹ́
3: ẹni tí ó dúpẹ́ ọdúnra rẹ̀ ní nǹkan ni o
2: ẹni tí ó dúpẹ́ abara mọ́ orí jẹ́ ni ọlọ́sà kóni lẹ́rù ọ́nẹ́ o ko ni leru lo ni ke duse bi eni polosa ko ni lo ni adeyemi mo wa more mo wa dupe lowo olodun
3: o se o o se o
2: o se o ninu oriki
3: o se o o se o
2: ni won oki ninu oriki to da mi
3: o se o
2: ni won oki
3: o se o
2: oriki baba mi evidi o ya ma gbo se pe baba lo ko ti se
3: oya oya
2: oya da da ti e sori ewe
3: arojo mo se lokun
2: o da ti e si pepepe iba lowo ako tete tó dáti ẹ sórí
3: òkú
2: ṣẹdá ayé olódùmarè ọba ni ṣẹdá ayé olódùmarè ọba ni onígbẹgbẹlẹkú tẹnbi ohun orí òun ṣe ẹlẹyinjú àná pátápátá ọlá
3: onáàni
2: arúgbọgbọ ọlá arúgbọgbọ ọlá ẹrù bàbá àwọn ẹrù jẹjẹ bàbá àgbà àríkìndàkì òkìtì gbẹngbẹng aláyé gbọngbọn òdodo ìmọràn bàbá bò bàbá bàbá bò bàbá olọba tí gbàgbára lọwọ
3: alágbára
2: nígbà tá alágbára bá ń fa agbára agbàgbà lọwọ onígbà ó lọ pàtà pátápátá pátápátá lórí aláṣẹjù òkè gbóná òkè gbogbo alágídé èèyàn nínú agolo òkè gbogbo ojú tó bá lè
3: lọ
2: lọ yára jù ọkùnrin ogun òkè jàrá já kó èṣù mọlẹ
3: bàbá
2: àgbà.
3: Pe
2: a le pe
3: ta
2: o
3: zenki ibe niyi nta wota se ninu mi iyiye o kabiyesi rẹ ọba tọba lori ohun gbogbo baba gbogbo ayé ọba gbogbogbo aláàfin gbogbogbo alágbára lórí alágbára alágbára lórí ẹni tí ń fagbára agbanilójú agbára lágbára lórí ẹni tí ń lágbára lórí ẹni àìkú àìsá ìdìbàjẹ́ ọba àwọn ọba ọ̀pàkánwó kanyé arúgbó ìgbàani ọlọ́run àwọn ọmọ ogun ọba àwọn ọba olúwa àwọn olúwa ìyíyẹ ìwọ ni yíyẹ ìwọ lògo ìyẹ kò sẹni tó lè bọ dùn kò sẹni tó lè bọ wíjọ ìwọ ni ẹni tọ́ bá pàápàá gbé ohun tọ́ bá ṣe àṣegbé ta ni ó bí ọ léèrè ta ni ó bọ wíjọ ta nẹni tí ó pé ń tó sí ọ̀dà bàbá mi tó wò sùnsùn tó gbé tálákà látòrí àkìtàn ó ní ọjọba pẹ̀lú àwọn ọmọ aládé ọgbà lágbè láti inú èrú pẹ ó ní ojogún ìtẹ́ ògo mímọ́ mímọ́ olódùmarè ìwọ lọ bá lórí gbogbo ọba ìwọ lọba tí gbàdọ̀ balẹ̀ gbogbo ọba ìwọ láìkú àìsá ìdìbàjẹ́ ọba tó ti wá káyé ó tó wá mo níṣẹ́ ẹgbẹ̀rin abẹ́ ẹgbẹ̀rin
2: àgbẹ̀rin
3: ẹ wípé iyì ògo yẹ ọ ọlọ́run tá ò rí tá a rí sẹ́rẹ̀ iyì ògo yẹ ọ ọlọ́run tá ò rí.

0: ìrìn àjò ńlá láti ṣàlékò imani tẹ́lẹ̀bà jẹ́ ayéjìrì àlùkìyàrọ̀ tó ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ àjọ́nà travels fún gbogbo mùsùlùmí tí kì í fi umrah ṣeré láti wá bá ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà lọ ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ ó bá dẹ̀ jẹ́ umrah mawud lẹ fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 afowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí àjọ́nà travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Eléwúrẹ́ bus stop Ìbàdàn kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ní aláwọ̀ ń bá wa tò tó gúnrégé ní àjọ́nà travels ìrọ̀rùn ní visa umra pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹmí ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilé ìgbé ìrọ̀rùn tí ò jìnà sí haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní àjọ́nà travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904444-4945 àwa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ Facebook àti Instagram @ajonatravels.ng pẹ̀lú àjọ́nà travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.
1: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́wọ́ nù. Gbogbo gan-an lọ́ba ògbọ́n ògbọ́n.
2: Atábàlà tó jẹ́ kí n máa bùn jágbá.
1: Ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí ìgbà yìí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí bá a ṣe ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní ìyá cashport sí valentine cashport sister cashport tó délẹ̀ tó sí workers day cashport ilé ìtú gbóná gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótútú àti lódodo ẹ ti mọ ká ṣe pẹ̀lú ojú ọ̀nù tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tọ́ fún mídìyẹ cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Lọ́gbọ́n ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí i, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí i. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ní ìdílé cashport ní June. Àkókò yípadà rere rẹ ti

0: out of today. There's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
1: The Reliance Future Football Academy, ṣiṣẹ́tọ́jú ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù ìṣe wa. Kò mọ lórí pápá nìkan. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú. Ọmọlúàbí tó ń tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
0: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
1: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti agbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrànwọ́ tó wọn.
0: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arise Shekola Albarika Shopping Complex, Bojija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
1: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.
2: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń rẹ̀ dágbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti epo àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagbà dá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́ egun làkú ègbé àbí kọ́mọ kòrè ó máa múná lọ gbárí àìróorunsùn dédé bí etí bá ń wóye àbú fẹ́ máa ṣe gbọyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọdọ̀ máa gbọn rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yẹn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣanra ìyànà UBA Bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Olábìnrin Wafẹ́ 96.7.
5: Mo kí wa káàbọ̀ padà sórí ètò ojú olúwa ní Lágínú 96.7 FM tó kalẹ̀ ní ilé funfun Bálá onífẹ́lẹ́lẹ̀ ní ilẹ̀ Ìbàdàn. Àmọ́ kí àwọn ọ̀gá wa tó dé ọmọlẹ́wọ̀, mo sì tó kí ọ̀gá Kébùgì. Bẹ́ẹ̀ ni mo kí ọ̀gá Gbẹ̀ngà Ọláìwọlá ó yàtọ̀. Bẹ́ẹ̀ ni mo kí ọlọ́run ọbọ̀ tí ń wa tóbi lọ́ba ọmọ àyà Ìfẹ́ ní ẹkùn iṣẹ́ láti àárọ̀. Ẹ jẹ́ kí n kí bàbá mi Káyọ̀dé Oyèbọ̀dé ojú olúwa àti Dr. Mrs. Kehinde Oyèbọ̀dé fún ti èmi làánú kan ilé tí ó lọ lọ́wọ́lọ́wọ́. Ìyẹn lè ọ̀jẹ́ kẹ́ rí bàbá ní àṣálẹ́ yìí. Èmi làánú kan tó máa wáyé lẹ́ẹ̀kan láàrin oṣù mẹ́ta mẹ́ta ilé ní ìjọ ti pápá oko tútù tí Ọlọ́run gbé fi lé bàbá wa Káyọ̀dé Oyèbọ̀dé lọ́wọ́ ní Ògùn Gbadé. Ó bẹ̀rẹ̀ ní àṣálẹ́ yìí òní ọ̀la ní ijọ́ Friday òní ìpàdé ìrànsí Ọlọ́run yóò kọ́ bẹ̀rẹ̀ ní àárọ̀. Àkórí ní ti lọ sọ wípé ipò tí ìlera wa tó wà ní ìlera ara wa ó ṣe pàtàkì. Ẹ rí wípé lákòókò tá a wà yìí gangan ó ṣe pàtàkì láti mójútó ìlera wa, láti gbàdúrà fún ohun gbogbo. Ẹ rántí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ẹ gbàdúrà fún ire Nàìjíríà, àwọn tí ń fẹ yóò ṣe rere. Irú àkókò yìí ẹ jẹ́ kí a máa lò láti jọ gbàdúrà fún àwọn ènìyàn. Ẹ jẹ́ kí n lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run kan tó fún wa nínú ìwé Efésù orí ìkẹfà láti ẹsẹ̀ 16. Ó sọ fún wa wípé ká máa ra ìgbà padà nítorí búburú ọjọ́ tó fún. Ẹ gbọ́, báwo ni ẹ̀yin ṣe ń ra ìgbà padà lọ́dọ̀ tiyín? Ṣé kìí ṣe wípé kọ̀kànmí ni tí ẹ̀ ń sọ nírú àkókò tí a wà báyìí? Bó lẹ̀yìn ṣe ń rántí àwọn tí wọ́n wà nínú àhámọ̀ kan sí ìkejì? Bó lẹ̀ ṣe rántí wọn? Àwa tí a wà nílé, bó la ṣe rántí wọn? Ẹ mọ́ gbàgbé wípé àwọn èèyàn tí ó wà nínú bẹ̀ kìí ṣe Kristẹni nìkan, bẹ́ẹ̀ ni kìí ṣe Mùsùlùmí nìkan. Gbogbo ẹ̀sìn láfẹ́ lè sọ wípé ó wà ní ìkáwọ́ àwọn ènìyàn wọ̀nyí. Ẹ rí wípé nígbà tí wọ́n bá ń dárúkọ wọn, kìí ṣe orúkọ tí a lè pé ẹ̀sìn kan báyìí. Pàtó ni àwọn èèyàn wọ̀nyí ṣe gbogbo ẹnikẹ́ni tó bá ti wà lórí ilẹ̀ ara wa ni gbogbo wọn fún ìdí èyí a gbọ́dọ̀ jọ mọ́ gbàdúrà nígbà tó fẹ́ jáde o gbọ́dọ̀ lè gbàdúrà fún ríra ìgbà padà ríra ọjọ́ padà nítorí búburú ọjọ́ kọ̀ọ̀kan ó tó fún bẹ́ẹ̀ náà ni ká tún máa lo àkókò yẹn láti gbàdúrà fún àwọn èèyàn wọ̀nyí wípé kí ọlọ́run nínú àánú rẹ̀ kó dá sí ọ̀rọ̀ náà kó fi àánú bá wa tú wọn sílẹ̀ nínú àhámọ́ káhámọ́ tí wọ́n bá lè wà kí ọlọ́run kó bá wa tú wọn sílẹ̀ kọlọ́run kó sì gbogbo àwọn tó wà ní ìgbanu ọ̀rọ̀ yìí kí ọlọ́run kó rí wọn lò gẹ́gẹ́ bí àwọn ìjọba wa gẹ́gẹ́ bí ẹ̀ka kọ̀ọ̀kan kọlọ́run kó rí wọn lò la ọgbọ́n àti agbára tí wọn ó lò tí ọlọ́run yóò fi fún wọn ní iṣẹ́ náà sí ọlọ́run yóò yọ̀ǹde fún wọn ẹ jẹ́ ká mọ gbàdúrà ká mọ fi àdúrà ra ìgbà padà ká mọ gbàdúrà fún àwọn èèyàn wọ̀nyí ká mọ jẹ́ ọ̀dá nìkan jẹ ẹ̀yin rò pé bẹ́ẹ̀ bá wà nù lé tẹ́ ẹ bá ń gbàdúrà sí kì í sara yín nìkan lẹ̀yìn ń gbàdúrà fún mo ti ẹ̀ fẹ́ kẹ́yìn kan kẹ́ ẹ pè mí kẹ́ ẹ pè wọlé nígbà tí ọmọ bá padà dé láti ọ̀dọ̀ ọlọ́wọ́ bọ́tì mi mo fẹ́ máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ síta wípé nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà ṣe ìrántí àwọn ẹlòmíràn tó wà nínú ìdè ṣe ìrántí àwọn ẹlòmíràn tó wà nínú ìgbèkùn sí kì í ṣe àdúrà tí yín nìkan lẹ̀ mọ́ fi ojoojúmọ́ ayé yín gbà ṣe ẹ lo àkókò kan ní gbogbo ọjọ́ ayé yín láti ẹ̀ ti rántí àwọn kan wípé àwọn èèyàn wọ̀nyí ó ti lè wà nínú ìhámọ́ àwọn èèyàn kí ọlọ́run nínú àánú rẹ̀ kó fi àánú tú wọn sílẹ̀ àti wípé àwọn ènìyàn gan tí wọ́n ṣiṣẹ́ yìí ṣe mọ̀ pé èèyàn náà ni wọ́n ọkàn ọba àti ìjòyè sì ń bẹ lọ́wọ́ ọlọ́run ọlọ́run sì mọ ọ̀nà láti arrest ọkàn wọn láti wípé ihun tí wọ́n kó kí wọn ó fi ilẹ̀ fún lóhun wípé ẹ máa lọ lé yín lálàáfíà ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọlọ́run lè ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká lo àkókò yìí nígbà tí a bá wà nínú ilé ìjọsìn wa ní chọ́ọ̀tì ẹ já ké pe ọlọ́run lórí àwọn èèyàn wọ̀nyí nígbà tí a bá wà ní mosque ẹ já ké pe ọlọ́run lórí àwọn èèyàn wọ̀nyí wípé kí ọlọ́run nínú àánú rẹ̀ kó fi àánú bá wa tú wọn sílẹ̀ kí àwọn ènìyàn tí wọ́n sì wà lọ́wọ́ wọn kí wọ́n jọ̀wọ́ wọn láti lọ sí ilé wọn ó jẹ́ ipa tí ẹ̀yin náà le kó fún orílẹ̀-èdè wa mo fẹ́ kí ẹ pè wọlé wípé nígbà tí ẹ̀yin bá jẹ́ tẹ́ ẹ bá ń gbàdúrà ṣe ti ìrántí ẹnìkan rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ fi pè sí iléeṣẹ́ rédíò yìí tẹ́ ẹ fi bá mi sọ̀rọ̀ o náà ni 091-23-70-86-90-75 lẹ́ fi wọlé sí ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí ṣé ẹ̀yin ọ̀dẹ́ ọ̀dá nìkan jẹ bẹ́ẹ̀ bá ń gbàdúà ṣe ẹ̀ mọ́ ra ìgbà padà báyìí gẹ́gẹ́ bí ẹnìkan ṣẹ́yìn ra ìgbà padà fún ẹlòmíì ṣẹ́yìn ra ìgbà padà fún ẹni tó jẹ́ alábàgbé yín. Hello.
4: Hello.
5: Hello ma.
4: Ẹ kalẹ̀
5: o yóò dára fún yín o.
4: Ìjọba wa ń kọ́.
5: Àlàáfíà wọn wà o.
4: Wọ́n
5: mọ̀
4: tẹ̀síwájú
5: ìfowó
4: dábí ni láti sápá láti gbàdúrà fún wọn o. Kódà lórí rédíò kan mo gbọ́ tẹnu wọn gbàdúrà kí wọ́n gbá àwẹ̀ ìjọ
5: Monday
4: ìṣẹ̀lẹ̀ mo ti gbádá aago kan tágbára mi ka kọ́lọ́ba wa mú ládàá rẹ̀ bá wọn kó sí wọn lẹ́làyọ̀
5: fún mi láwùjọ. Ọlọ́run ó túbọ̀ máa fún yín ní okun àti agbára. Àmì o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ wípé ká fi àdúrà ra ìgbà padà ká jọ ra ìgbà padà torí búburú ọjọ́ kọ̀ọ̀kan tó fún ǹjẹ́ ẹ̀yin gan gẹ́gẹ́ bí ẹnìkan ṣẹ̀yìn ra ìgbà padà fún ẹlòmíì bẹ́ẹ̀ bá ń gbà fún ara yín ṣẹ̀yìn náà ń ra padà fún ẹlòmíì tí ó súnmọ́ yín àtẹnitẹ́ẹ̀mọ̀ ṣẹ̀yìn rántí wọn nínú ìdè wọn ẹ bá mi sílẹ̀kùn ẹ jẹ́ kí n gbọ́ ohun ẹlòmíràn náà. Hello.
6: Hello sir, ẹkalẹ.
5: Ẹkalẹ orúkọ yín àti ibi tẹ ti ń pè wá.
6: À ń pè láti Ọlọ́run ṣoko.
5: Ṣẹ́yìn náà ra ìgbà padà fún ẹlòmíràn.
6: Àkókò ìgbìyànjú ti wá. Ohun tí mo kàn mọ̀ ni pé ó ti fún àkókò kẹ jẹ́ kí gbogbo wa pátápátá ní orílẹ̀-èdè
5: yìí
6: pápá nílẹ̀ Yorùbá. Jésù Kristì nìkan ló lè gbà wá.
5: Bẹ́ẹ̀ni.
6: Òpin tó kóro ṣùgbọ́n tó bá ti yá ìmọ́lẹ̀ àtọ̀.
5: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣe fún àkíyèsí tí yín yóò dára fún yín ṣé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ṣe ń ra ìgbà padà fún ẹlòmíràn kó tó di wípé màá lọ láti ẹ̀yin tí ẹ jẹ́ opó lori ofe ati wole nigba ti mo ba ti mo ba fi ipesita pe eyin ti e je opo meji lati odo baba wa barista Tunde Toluwa ni baba lese kese lori ofe ati pe wole nje eyin na ra igba pada fun elomiran lori ofe ati pe wole esi ero ibani soro yin merin to ba gbeyin nigba ti mo ba de lati odo lowo boti mi a pada wa si odo yin yo dara fun yin
7: on lagini wa fe 96.7 o ba le pa Gentleman on the body system for both Tarije and Tose Bitters. It will bow rich, rich, rice, or beer, not a new Aguara or Yaya. 50 Bitters, best to the Google, put that in the young boys to be a quality to fashion. 50 Bitters, what from the Bussi, you look at, or Mugu sexy, but what about the war fully active in the other room? Tariko Molo Moguale Kumali, Shinoma. There it is. That's a set of some perfect Bugu, Evo, I buy at the Koyao. Tap up, well, 50 Bitters, go Sumayo, go for every item, you can be in the book at Nibakuba. 50 Bitters is produced by the 50 Webs Limited. Light and Craft Building, Mashon Ibadan. While our head office is at Otaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Beaters.
8: New Year Cashport, Lossori Valentine Cashport.

0: Rẹmi Adesina Big Man Presenter pẹ̀lú Rẹmi Babajide MC General láàgùn mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní àgùn mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday ní ìkànnì ńlágẹ̀lú 96.7 FM Entertainment Program tó ta lẹ́nu bíi kìlìṣì ẹ̀tọ́ ta tó ṣègbálánù oríkẹ̀ èdè àṣà ẹ̀fẹ̀ ẹ̀mí àní jákìtì lẹ máa bá pàdé lórí ètò Miliki Special lábala lábala lẹ̀tọ́ abala àkọ́kọ́ torí tẹ̀fẹ̀ níbi tí Rẹmi àti Rẹmi ti máa gbé yín débẹ̀ pẹ̀lú àwọn orin àlùjọ tó yí gbogbo abala kejì kí ló ṣẹlẹ̀ ládùúgbò yín níbi tẹ́ ẹ ti ṣiṣẹ́ ní ọ́fíìsì yín láàrin ọ̀rẹ́ méjì àwọn olùmọ̀yàn yìí jẹ́ ẹ fẹ́ fẹ́ jọ sùn tàbí ká bájọba sọ̀rọ̀ lórí àdúgbò yín ẹ pè wọlé ká bá yín dá sí abala kẹta ní pẹpẹ ọ̀rọ̀ níbẹ̀ la ó ti máa fi ọ̀rọ̀ kọta bí èkejì ṣe yín létí tẹ́ ó sì máa bá wa dá sí ṣe ti wá ẹ gbọdọ̀ má gbọ́ ìtòlè tó Miliki Special pẹ̀lú Rẹmi àti Rẹmi lójó jímọ̀ ọ̀sẹ̀ Miliki Special ètò wa bá ètò.
1: Ibadan Mega Cruise 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Right Calling for All Souls Ministries ń gbẹ̀yìn sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Ìjọ máa wáyé ní ìlú Ìbàdàn tí àkòrí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Ìjọ bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yóò máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Ilé-ìwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashonuro, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọlọ́runmi Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Àlọ́ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọlọ́runmi Ezekiel. Ṣetán láti gbọ́ Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé owó sí ibi ìpàdé láti ìwúrù Mọ́kànlá Challenge Ọjọ́ Ẹgbẹ́ra Kéré. Ìgbà rẹ ti dé, ó wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọlọ́runmi Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dì ọ́.
2: Fpl IKEA Foundation ló ń lọ́gun tátátá wípé ti ímẹ̀lò gbogbo èèyàn àbàdà àtàbẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tóluwá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lóra wa ló máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kánságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò rojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Fpl Foundation ṣe ń pe àkíyèsí gbogbo èèyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Fpl IKEA Foundation. Àǹfààní ńlá gbáà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú ọ̀ reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Fpl IKEA Foundation nígbà tó tún wá gbọ́ ibi tó ti rà nígbà láì sí nira owó. Kí ló tún dúró ṣe orí ìrìnàga ara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní nọmba 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 09054448444 ojúlọ́ba ara kò ní dínkù mú wọn lágbárí.
3: Ojú olúwa end time ministry country.
4: O balẹ̀ bagẹ̀sí lágẹ̀lú 96.7 FM.
3: Ìṣẹ̀lẹ̀ àdúrà ìjà báńkì ọkọ̀ ní ọkọ̀ àgbáyánú báńkì bí.
4: Èyí tó ń ṣẹlẹ̀ lópin ayé gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe gbé kalẹ̀. Àgbọ̀kọ́gbọ́ ètò tí yóò máa wáyé lọ́jọ́ 5/8 sí 9 alẹ́ ní lágẹ̀lú FM. Ó máa gbá yagiyagi, ó máa lékenta. Ètò ojú

0: mo ki wa kaabo pada sori eto oju oluwa ah pelu baba mi kayode yebode david olatoye ijala jesu ni engbo gaga bi mo se so wipe bo ni eyin se ra igba pada fun elomiran seyin mo ra igba pada fun elomi binu adua yin se ranti elomi to ba nu de to ba nu igbekun se ranti re se ranti orilede wa be si ni awon opo meji mo pin wole ati abarapa meji lati ile ise iranse baba mi kayode oyebode oni awon to je bi abarapa yen lati odo baba wa barrister Tunde Toluwa ni oni awon to je opo awon opo to ba ti pin to ba ti pin tele ri e ma wule pin ti e ba pin ti e ba wole ti an ba ti ri account number yin to ba ti tally pelu eyi to ti wa to ti wa ri mo eni lori ofe ati gba eni ti o ba pin oni ko pin wole eni kini oruko yin ati number merin to gbeyin ero ibani soro yin oni e pin ja sita e ba mi sile kun fun won hello
1: hello
0: hello oruko yin ati bi te tin pin pe mi
1: o se la se dem
0: Elizabeth ja to do na. Bo le yin se nra igba pada fe lomiran.
1: Ah. Ati be na ra igba pada ti ni bi le bi se je.
0: Ah.
1: Ati be na gba jo fa mo to wa ni ibi. Ni to le ni bi ti ra ni o. Ati be ma gba. So ni bi to ni to fu se ni. Ati be ma gba.
0: Okay.
1: So Olorun aba wa mu da de mo ya pada.
0: Mi o se gbo pa inu ni wonu ahamo.
1: Olorun aba bi bi jo. Olorun aba ti se.
0: Amen. E se God bless you.
1: Ma wa mi.
0: E se. Ma ku se.
1: Ba ti da ji.
0: Ma gbo. Hello. Hello. Oruko yin ati bi te tin pe. Oruko yin ati bi te tin pe. Seyin na nra igba pada fun elomiran. Hello. Oruko yin ati bi te tin pe wa e kale o.
1: Mrs. Adisala ti Monatan.
0: Mrs. Adisala ti Monatan.
1: Be ni sir.
0: Seyin na ra igba pada fe lomiran.
1: Be ni sir. Ko si gbogbo igba ti mo ba tin gba jade ni na mo ran pe Olorun gbadu agbegba labe ni gbogbo ni ti si. Ajo gbo to wa laarin mo kono ti ran ti le ayo. Nínú mi ti gbàgbé àjọ lórí Facebook ti mi fèsì ẹ̀. Bí kọ́ náà ń yọ gbogbo àwọn ọmọ yẹn lágbára ọlọ́run ní títí bẹ́ẹ̀.
0: O dà yín náà ní bọ́há.
1: Ẹ̀ṣẹ̀
0: o God bless you ma. Ẹ jẹ́ kẹ́lẹ́ mi ò tún wọlé. Hello.
1: Hello sir.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
1: Adilé Kowó Labinu láti Sápàtì.
0: Láti sá.
1: Ìpínlẹ̀ Ọ̀sán. Ọwọ́ fóònù mi.
0: Abilékọ.
1: Owó
0: Labi láti Sápàtì. Number to Benny, Mary to Benny, 37 39
1: Hello,
0: Eka Leo.
1: Okay,
0: God bless you, ma. Oruko yin ati bi te tin pe wa.
1: Oruko mi ni Roma Kesalami lati Oluwo.
0: Roma Kesalami lati Oluwo.
1: Bẹ́ẹ̀ni.
0: Sẹ́yìn náà ra ìgbà padà fẹ́ lómi.
1: Nípa gbígbàdúrà fún ọmọ làkejì. Gbogbo àwọn tó wà nínú ìdè sí Ọlọ́run pé kí wọn sílẹ̀ ìran mo máa ń gbàdúrà fún wọn. Pápá orílẹ̀-èdè Nàìjíríà pé orílẹ̀-èdè Nàìjíríà kó lè dára.
0: Yóò sì dára fẹ́ yìí náà.
1: Àní.
0: Kí ni orúkọ yín lẹ́ẹ̀kan sí?
1: Rọmọ Kẹ́sàlámì.
0: Rọmọ Kẹ́sàlámì. Nọ́mbà mẹ́rin tó gbẹ̀yìn nọ́mbà yín.
1: 7751.
0: 7751.
1: Bẹ́ẹ̀ ni.
0: Se ti pe e ti pe ri tele.
1: Ọlọ́run fẹ́ ṣàlàyé mi.
0: Ọ̀dà. Ẹ kúrò bẹ́ẹ̀ fẹ́ lómi yìí yóò dára fún yín. Láti ọ̀dọ̀ bàbá wa barrister Tunde Toluwa ni ọ̀rẹ́ yẹn ti wá. Ẹ̀yin tí ẹ wá jẹ́ àkàndá. ni e tun ni ori ofe ati pe akanda meji 55,000 ni won ni ka ma fi sowo si yin ni oso se te ba ti pe wa sori ero ibani soro yi te ba ti pe wole sori program yi awon na ma gbo bi ase be se n pe yen
1: hello
0: hello oruko yin ati bi te tin pe wa
1: ah ti bi na lowo loruko te ni lawo osan o
0: era sa
1: ọ̀rọ̀ àwọn ọmọ inú mọ̀ ọmọ ìwà lọ́kàn tó ní báyìí
0: ọgbọ́dọ̀wà lọ́kàn èèyàn ẹlẹ́ran arájọ ni gbogbo wà
1: ọ̀rọ̀ àwọn ọmọ ní
0: ọgbọ́dọ̀wà gbogbo wà lọ́gbọ́dọ̀wà lọ́kàn wà a gbọ́dọ̀ mọ fi àdúrà ra ìgbà padà ká mọ fi àdúrà ra wọn lọ́wọ́ láwọn tó jẹ́ ìní olúwa tó wá wà nínú igbó
1: ìbànújẹ́ ńlá ni ọjọ́
0: ọlọ́run wa àdúrà yẹn náà ni ká ẹjẹ́ ká mọ̀ dà fún wọn àwọn tó bá àwọn tó àwa tá a wà ní church ẹjẹ́ ká mọ̀ gbóhùn sókè ká mọ̀ gbàdúrà fún wọn àwa tá a wà ní mosque ẹjẹ́ ká mọ̀ gbóhùn sókè ká mọ̀ gbàdúrà fún wọn nípa àdúrà wa ọlọ́run yóò rán àánú sí wọn n ó sì jáde láyọ̀ hello ẹ̀kalẹ́ o
2: Mrs. Sadiku láti Oberemo Ogun State
0: ok ma
2: àwọn gbàdúrà oníṣọ́ àti já wọ́n dè láti bẹ̀rẹ̀ sí ní ọtí ṣọ́ọ̀ṣì tó náà wọ́n lọ ṣe ní ṣọ́ọ̀ṣì wa tìtorí àwọn tó ń gbé sí ìkìlá àwọn ọmọ kéékèèké àti gbogbo tá à ń gbàdúrà gbé pẹ̀lú àwẹ̀ là ń ṣe gan-an kọ́ náà lójú lọ pẹ̀lú tó máa ń sí eré ni wọ́n máa ṣí báàbù gbogbo ẹsẹ̀ báàbù tó jẹ́ pé ó dì ìwọ̀n mọ́ gbogbo bí inú àwọn nǹkan báyìí tí wọ́n máa fi ṣì ní lára káàárín wọn tó ọ̀sẹ̀ nínú ìgbà tó máa tú àwọn yẹn sílẹ̀ gbogbo yẹn ni inú bá ní ti fẹ́ẹ́ lálẹ́ yìí sì àti bá fi rán sí gbogbo ọkọ̀ mi máa pòrú mi ni máa sọ pé àwọn tó yẹ pé wọ́n yẹ ń sì nílé wọn bọ́ yẹn ṣe gbogbo ẹ̀ àánú wọn jẹ nígbà mo gbàgbọ pé lágbára lọwọ ọlọrun lágbára lọwọ ọlọrun ọlọrun á fi wọn sílẹ yíṣe ló kásìkò ìjẹgbẹ gbogbo orin tẹlẹ ṣèbí ọnà tó sì lọ ti ń ṣe ẹyẹ pé ká náà yẹ kápá àwọn náà ló fi jẹ tó sì ká náà yẹ dìde
0: òun
2: náà ló fi wá sí
0: ọlọrun
2: máa jẹ jà fún wa ọlọrun máa jẹ jà fún wa lágbára lọwọ ọlọrun ọwọ́ fúnra àwọn ọkọ̀ ojú ìjà sí àwọn tó máa fi tó àwọn ọmọ yìí sílẹ̀
0: God bless you
2: ma. Orúkọ Jésù.
0: Ẹ jẹ́ ká rántí pé àwa tá a wà ní ilẹ̀ yìí àwa àyànfẹ́ ọlọ́run ni wá ọlọ́run wà pẹ̀lú wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lẹ́ẹ̀kan sí ẹ̀yin opó tí ẹ pè wọlé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́sẹ̀ndì account number yín sí níbi tí ẹ bá wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa sẹ́ndì account number yín sí o ní 08057929941 ìní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa sẹ́ndì account number yín sí. Mo sọ fún wa lẹ́ẹ̀kan wípé bàbá wa Káyọ̀dé Oyèbọ̀dé torí àṣálẹ̀ èmi làánú kan ni a fi gbó wọn òun ni program tó ń lọ lọ́wọ́ tó mọ wáyé lẹ́ẹ̀kan láàrin oṣù mẹ́ta. Mo sì sọ fún wa wípé àṣálẹ̀ ìdájí kan pẹ̀lú olúwa kò ní ní orí ọ̀fẹ́ àti wá ní òròyé nítorí ti ìdákúrekú iná ọba tó máa ń wáyé lágbára lọ́wọ́ ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó mọ tẹ̀síwájú. Gbogbo ẹ̀yin tẹ bá fẹ́ kí pé bàbá mi Káyọ̀dé Oyèbọ̀dé ojú olúwa 08057929941 o ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ pè wọ́n sí kó tó di wípé èmi ọmọ lọ láti gbé bàbá mi apostle alimi wọlé láti benin in christ orúkọ tèmi ni david ìjálá jésù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi ni 08032255192 lẹ́ẹ̀kan sí 08032255192 títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo fi wálé ìfẹ́ kristi lọ́wọ́ lórúkọ jésù a ó wà lálàáfíà gbogbo àwọn tó lè wà nínú ìdè kan tàbí ìkejì ọlọ́run yóò fi àánú tú wọn sílẹ̀ àwa náà ní wọnú ìdè a ó wà lálàáfíà yóò sì dára fún wa ògo ní fún orúkọ olúwa.

ẹjẹ ká gbàdúrà ní orúkọ Jésù. Ẹ ṣe o, ẹ̀mí mímọ́ ògo ni forúkọ yín. Ọ̀rọ̀ rẹ o tún fẹ́ràn sí wa, nítorí náà ọ̀rọ̀ ijó ràn wá lọ́wọ́ tọ́rọ̀ yìí ṣàtúnṣe ayé wa ní orúkọ Jésù Olúwa wa, amen. Àkórí ọ̀rọ̀ Ọlọ́run tí inú bá wa sọ lónìí, mo pè ní ìwà pẹ̀lẹ́ àmì àwọn tó jẹ́ ti Ọlọ́run ni. Ìwà pẹ̀lẹ́ àmì àwọn tí ó jẹ́ ti Ọlọ́run. Tàbá sọ̀rọ̀ ìwà pẹ̀lẹ́, à ń sọ̀rọ̀ nípa tá à ń pè ní èso ti ẹ̀mí, torí pé èso yẹn ò ní ó gbé wa dé ọ̀run. Torí náà èso yẹn tí ò bá sínú ayé ènìyàn, kò rọrùn láti dọrùn, kò rọrùn láti dọrùn. Ìwé Galatia orí ìkarùn-ún, ẹjẹ́ ká láti ẹsẹ̀ 22, Galatians chapter 5:22. Ó ní ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́, ayọ̀, àlàáfíà,

mara iwa pele isori igbagbo iwa tutu ati kure ni janu o fi ka kolodi siru wani o ni awon ti se ti Kristi Jesu ti kara won magbelebu to ti fe ati fe ku fe re pe awon ba wa laye sipa ti emi e je ka si ma rin nipa ti emi e ma se je ki a ma sogun asan ki a ma mu omo ni keji wa binu ki a ma se lara omo ni keji wa e ti ri ta pe ni wa pele ti wa pele to ba ti wonu aye wa a ni ma mu omo ni keji wa binu iru eni be ko ni se lara omo ni keji ise eso emi niyan ninu eso emi on lati ire oro na ta pe ni iwa pele esu emi nikan lo le gbe ade ijoba orun ta ba ri awon ta menu da inu aye wa patapata ko si ti o di wa lowo ijoba orun sugba loni eyan melo le ri iwa yen laye won emi mimo nikan lo funi ni iwa ti mo nso yi iwa pele ami awon ti o je ti olorun ni eje yara so nipa ipa meji oro yi omo olorun ko gbodo je onijagidi jagan omo olorun ko gbodo je onijagidi jagan eje agbon ti iwe mimo wi 2 Timothy chapter 2 verses 24 and 25 oni ranse olorun ko si gbodo ja ati gboro yen a ma ye en to pere ranse olorun loni a ma ye en to so po mo olorun loni ìjà yìí ni sá agidi sá ìbínú sá gbogbo àwọn nǹkan wọ̀nyí èpè ọ̀dàbí tẹ́mi kúkú máa ń sọ èmi ń sọ ìdájọ́ ọ̀rọ̀ ọlọ́run lèmi ń sọ ntí bíbélì ìwé mò ń sọ oníranṣẹ́ ọlọ́run kò sì gbọ́dọ̀ jà pé kò sí kó jẹ́ ẹni pẹ̀lẹ́ sí ènìyàn gbogbo kí ó jẹ́ ẹni pẹ̀lẹ́ sí ènìyàn gbogbo ẹni tí ó lè kọ́ ni onísùúrù ẹ ti rí báyẹn àwọn nǹkan wọ̀nyẹn èso ẹ̀mí ni o ẹ lè kọ́ ni ẹ rí pa ẹ tó ní sùúrù ló lè kọ́yàn ẹni tí ò bá ní sùúrù a máa fi bínú sọ̀rọ̀ a máa fi bínú hùwà ó fẹ́ na ọmọdé á kó ẹgbà bò ó lè ti orí rẹ̀ lógiri ó lè ti dànù sílẹ̀ torí pé kò ní sùúrù ẹ ti rí báyìí ó ti bẹ́lẹ̀ sọnù kó jẹ́ tó lè kọ́ ni onísùúrù àwọn ẹni ìwà pẹ̀lẹ́ ń tà máa rí ni ayé wọn nìyẹn ó ní ẹni tí yóò máa kó àwọn aṣòdì pẹ̀lú ìwà tútù ṣe ti gbọ́ báyìí ó wà sí ìrere fúnyàn ó wá ń béèrè àwọn ìbéèrè tí ò dáa ó lè torí rẹ̀ bá ja ó ti mọ̀ pé òye òye ní tó yé ìwọ tí wọ́n mọ̀ tójú ẹ dá ṣáṣá sí ó ti mọ̀ pé òye rẹ̀ òye olófin bọ́ jiyàn o olófin lagidi yẹn o olófin bínú yẹn o ó ní dìyẹn ìwọ tó bá jẹ ọmọ ọlọrun ìwà àwọn ọmọ ọlọrun ni ìwà pẹlẹ tá à ń sọ ìwà sùúrù ẹni tí yóò máa kó àwọn aṣòdì pẹlú ìwà tútù bíbọyá ọlọrun lè fún wọn ní ìrònú pípadà sí ìmọ òtítọ ẹ ti rí sí ìmọ òtítọ ẹni tí ọmọ òótọ ìwọ ní funfun ní nǹkan ẹni tí ọmọ òótọ ó ní dúdú ni sọ ìdí tó fi fẹ́ bàjá ó ti bọ̀ pé òye ni wà wá fi ara balẹ̀ wàá ṣàlàyé fún ruoga sunday school wọ oníwàásù àti olùkọ́ni gbogbo sùúrù la fi ṣiṣẹ́ olúwa kìí ṣe agidi ìwà tútù la fi ṣiṣẹ́ olúwa kìí ṣe ohun tá a pè ní ìjà tàbí agan ìyẹn ká fi ṣiṣẹ́ olúwa ara gbogbo ohun tí bẹ́lì jí oyé wa nìyẹn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ìgbé ayé yẹn la gbọ́dọ̀ rí láyé wa ọmọ ọlọ́run kì í báyàn ajá ọmọ ọlọ́run kì í ṣàgidi ọmọ ọlọ́run kì í kọrin òwe ọmọ ọlọ́run kì í kọrin ìbú ọmọ ọlọ́run kì í wùwàkiwà ọmọ ọlọ́run lápè níta àbá ti rí lọ́wọ́ ọlọ́run tó jẹ́ bàbá wa a ò gbọ́dọ̀ rí lọ́wọ́ ẹ tó pè rẹ̀ lọ́mẹ̀ wọ́n sàní like father like son ohun táwọn èèyàn ayé sá sọ nìyẹn níwọ̀n ìgbà tó yẹ pé tí wọ́n sọ èéṣe tí àwọn òfin wá fìwà jọ bàbá wa àbíbo láti rí pọ́ lọ́rùn jà ìwé orin wa ó làgbọ́rọ̀ bínú lẹ́nu ẹ̀ lẹ́ẹ̀kan rí ara ẹjẹ́ àkọ́ṣe ọmọ ọlọ́run o ẹjẹ́ kan máa rí wa bẹ́ẹ̀ ẹjẹ́ wọn máa kà wá bẹ́ẹ̀ pé tòótọ́ ọmọ ọlọ́run làwọn ẹni ilé yìí aṣáàgbọ̀ nípa

sẹ́ mọ̀ pé òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ẹ̀sìn òwe lálẹ́ òní èmi àti yín òwe ó jinlẹ̀ gan tí ò ṣe fi ṣeré tí a bá ní àwọn òwe kọ̀ọ̀kan bẹ tí a fẹ́ yí padà n ò lè yí àwọn míì padà torí àwọn bàbá wa àwọn ìyá wa ó yí mọ̀ pé tí a bá ní o lè kì í já àgbà kó má kó lójú fìrí kó má ṣe lójú fìrí bẹ́ẹ̀ ni àwọn nkankan àti nkankan tó bá ń ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ o àwọn náà sì ní ìfura àwa náà ìfura wa ẹja túbọ̀ yóò pọ̀ sí èèyàn pọ̀ sí ni o èèyàn kún sí ni kò sí ta fẹ́ sí pé kọ́mọkùn torí ọlọ́run ni bí bá ní o lè kì í jágbà kọ́mọ sí lójú fìrí bẹ́ẹ̀ ni kankan náà fẹ́ fàyọ àdúgbò kádùgbò níbikíbi tí èrò bá ti pọ̀ kí wọ́n tó jalè ńbẹ̀ àwọn kankan ó ti mọ̀ ṣẹlẹ̀ èyí lè má lákèsí rẹ̀ bẹ́ẹ̀ ni èyí lè má kà sí tí wọ́n mọ̀ fẹsẹ̀ palẹ̀ káàkiri ní ti a fẹ́ ṣe ń bẹnu wọn èyí ló kì í sára yóò fura torí ìfura lóògùn àgbà bí àgbà tí ò bá fura nkankan àti nkankan yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni tí a bá sì fura yóò yí ṣe mọ̀ pé bí èrò ṣe ń pọ̀ sí tí a ń wọlé ibìkan ni wọ́n ń sùn sí bẹ́ẹ̀ ni àmọ́ nkankan ni tí ẹ jẹ́ amúkúrò níbẹ̀ ìdí ẹnu rẹ ìdí ẹnu mi tó bá jẹ́ pé tá a jọ ń sọ̀rọ̀ ọmọ yìí nìke o sì mà yí nì padà torí tá a jọ ń sọ ni tó bá jẹ́ pé tá a jọ ń sọ kọ́ni tí mò ń sọ ìkọ́ ni ń sọ kí n sara ìyẹn ló fẹ́ gbalé kó fẹ́ háyà lé ládùúgbò yín má sọ pé ẹ̀sìn jọ pa yín pọ̀ ẹ ti jọ mọ̀ yá kí n sì ẹ fura torí àwọn àdúgbò kọ̀ọ̀kan bẹ tó jẹ́ pé ìlàjì àdúgbò gangan tí wọ́n bá kó wọn jọ pé yẹn tí ó sì géètì fún ẹni o ẹni tí ó bá wọn dáná oúnjẹ ni o ẹni tí ó bá ń fọṣọ ni o ẹni tí wọ́n rí wọn fẹ́ ṣe kò ní gbédì gangan tátàtà ló jọ mọ̀ gbọ́ nígbà tí ọba wa di ti arawọ ara tán tẹ́ran wọ ẹran tán nkankan àti nkankan a mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àwọn bàbá wa wò sì fi ṣeré tí a bá ti di pé èdè ọ̀fẹ́ yédè tí a di pé nkankan ọ̀fẹ́ yé nkankan mọ́ tí ó ń tẹ̀ ń gbó ti wò kó dí bá tó àwọn bàbá wo mọ̀ kó tó di pé nkankan burúkú ṣẹlẹ̀ sí wọn ìnìwọ̀n tí ọ̀rọ̀ àwọn nkan yìí tó fi jẹ́ pé ìfura lóògùn àgbà béèyàn bá fura nkankan àti nkankan yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ gbalẹ̀ ṣèwádìí bẹ́ẹ̀ sì ni ó ṣe pàtàkì àwọn àdúgbò tí wọ́n bá ní àwọn tí wọ́n máa ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fẹ́ni tó fẹ́ gbalẹ̀ ẹ̀yin náà gbìyànjú rẹ̀ ẹ má fi ṣeré tẹ́ ẹ bá fi ṣeré nkankan àti nkankan ó lè ṣẹlẹ̀ tó bá yá mẹ́gàjàre ó yẹ nkankan àti nkankan kò ṣe é fi ṣeré torí èdè yìí tẹ́ èdè tí mò ń sọ yìí ṣẹ̀ ó kọjá pé ẹ̀sìn ni o ẹ̀sìn kọ́ o má pé ọmọ ìyá rẹ ni ọmọ ìyá rọ o lẹ́yìn mo ṣe mo ṣe ń gbọ́ tí mò ń sọ ọmọ ìyá ni o bẹ́ẹ̀ ni wọ́n lè gba àbọ̀dé o àbọ̀dé náà kí wọ́n sì tó gbà àwọn èèyàn ò ti rí náà rí wọn ẹ tí wọ́n gbà àbọ̀dé fún gangan ó ti máa fura díẹ̀díẹ̀ ọ̀rọ̀ alẹ́ ètò nínú lẹ́nu àgbà ọ̀rọ̀ àgbà torí ó nítumọ̀ mi fi ṣeré láyé ìjọhun tí wọ́n bá ti rí wọ́n ti mọ̀ mo sì ń bọ̀ ní ìpinnu ọjà mi náà.

0: ògbóntarìgì
1: àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wẹ̀ láàyà fifty bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣiná mọ́ra fifty bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà Office Ajah Lagos. PR Distributor Call 0704-318-3929. 50 Bitters.

0: voice Ọlọ́run tí ìdírò ni Rẹ̀mí àti Rẹ̀mí Rẹ̀mí Adésínà Big Man Presenter pẹ̀lú Rẹ̀mí Babájídé MC General láàgó mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di àgó mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday ní ìkànnì ńlá dèlú 96.7 FM Entertainment Program tó ta lẹ́nu bíi kìlìṣì ètò tá a fi ń ṣègbálánú weekend èdè àṣà ẹ̀fẹ̀ ẹ̀mí àárín jákìtì lẹ máa bá pàdé lórí ètò Miliki Special lábala lábala lẹ̀jọ́ abala àkọ́kọ́ torí tẹ̀fẹ̀ níbi tí Rẹ̀mí àti Rẹ̀mí ti máa gbé yín débẹ̀ pẹ̀lú àwọn orin àlùjọ tó yí gbogbo abala kejì kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yín níbi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ ní ọ́fíìsì yín láàrin ọ̀rẹ́ méjì àwọn olùmọ̀yàn yẹn jẹ́ ẹ fẹ́ fẹ́ jọ́sùn tàbí ká bàjọba sọ̀rọ̀ lórí àdúgbò yín ẹ pè wọlé ká bá yín dá sí abala kẹta ni pẹ́ pé ọ̀rọ̀ níbẹ̀ la ó ti máa fi ọ̀rọ̀ kan tàbí èkejì ṣe yín létí tẹ́ ó sì máa bá wa dá sí ṣe ti wá ń tẹ́ gbọ́dọ̀ má gbọ́ ètò ìletò Miliki Special pẹ̀lú Rẹ̀mí àti Rẹ̀mí lọ́jọ́ jímọ̀ ọ̀sẹ̀ Miliki Special ètò wa bá ètò.
1: Ẹ ti gbọ́. Bíbẹ̀ ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra tókè.
2: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBDC.
1: Pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
3: Báwo la ṣe lè máa lo iRecharge?
1: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókè sórí prepaid IBDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ́ ẹ tẹ *6606*1#. Kẹ́ ẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àṣùwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
2: Lẹ́gbà IBDC tókì yín.
3: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
4: iRecharge sanwó ọ̀nà nírọ̀rùn.
5: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹran ó jí pépé pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti epo àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́ egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorunsùn déédé bí etí bá ń wóye àbúfẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúgbà ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
7: Orí ètú ti ń jò.
8: Bá jẹ́ tó rè tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàn tán orúkọ iléeṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ tó tó bá ń bẹ́ sùn lọ́yẹ́ the great aluminium roofing product ni mò ń pè é. Oh yes, the great aluminium roofing product, the number one choice for homes, shops, factories and every building. We are available anywhere across Nigeria bringing you trusted quality. Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú ìlé tó pe ara wọn ní the great aluminium roofing. Kàdà ojúlówó làwọn ò lè wá. Check for authenticity, a scratch pin to verify your product, the BG name boldly printed at the back and branded by the ropes on every bundle. No fix, no compromise, only the best for your building. Ilé ìgbé rẹ̀ yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú, ìyẹn pẹ̀lú òrùlé DG Aluminium tí yóò

0: gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ọba ti lówó lọ́wọ́, ẹ̀dá ọlọ́gbọ́n ní ìlú gan-an lọ́ba ọgbọ́n.
1: Àtàbàlà tó jẹ́ kí n máa bò dágbà.
0: Ó yàwó jẹ́ kí n já ẹ̀ sí ìgbàlè. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, bá a ṣe ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kó ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní ìyá cashport, sí Valentine cashport, sister cashport tó kílẹ̀ tó sí workers day cashport, ilé ìtúgbóná.

se man so pe oboluwa lo ni dede agiduran ama o emi ati yin eja mo gbagbe pe itan lajo nko itan ti o ba ko le itan ti emi ba ko le oni mo mo so leyin igba ti a wa si laye mo bi mo se man so onu ori baba wa nfuta ajadi ola ni hun itan ti won ko le lati gba na oni aye oni mo fun ni ti so be ni nitori pe won dale eko kan sile ni ona ewurudu lohun te n ba bo so ni Eko e ti di ni mo fulani hun mo fun ni ti so be ni iwo na ko tan ti ele ma tun na ti mama wa kan omo tayo ni oke ado won ni omo tayo eternity be ni itani ẹgbà ṣe rere yóò máa tò lẹ́yìn ni agídí òràn èmi àti yín ẹjẹ́ àkọ̀tán rélẹ̀ bí èèyàn bá gbéṣẹ́ tán bí ọmọ rẹ̀ bá tẹ̀lé bàbá rẹ̀ tàbí màmá rẹ̀ yóò máa tẹ̀lé wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú tó fílẹ̀ dáadáa kò ní borúkọ ẹbí rẹ̀ jẹ́ orúkọ ọ̀yá rẹ̀ kò ní bàjẹ́ orúkọ bàbá rẹ̀ kò ní bàjẹ́ ẹ̀wọ̀n èèyàn pọ̀ tí wọ́n ń ṣe dáadáa lẹ̀ àti rí ẹlòmíta jẹ́ pé n tó ṣe lẹ̀ tọ́dà nígbà gbèsè tán táwọn àrẹ bàjẹ́ tí wọ́n fi okọ rẹ̀ sọ àdúgbò wọn parí lójú ẹsẹ̀ wọn lọ yọ sọnù pé ìwà táwọn yìí tí wọn kò mú ìwọ náà máa ṣe dáadáa èèyàn báwọn lálẹ́ ètò ni mo ṣe ń sọ àwọn nǹkan pọ̀ tí a gbọ́dọ̀ máa tẹ̀lé mo sọ pé lálẹ́ òní àwọn nọ́mbà kọ́nítò àmọ̀tẹ́kùn ń sọ bíi méjì sí mẹ́ta sí mẹ́rin fún yín nọ́mbà àwọn àmọ̀tẹ́kùn kọ́nítò wọn ní ìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan ẹgbọ́n lálẹ́ ètò ní bí mo ṣe mọ́ ń sọ síwájú tó bí ó ṣe pàtàkì aná gbìyànjú kó lè bá a dání bí àwọn míì bá ìtàn ti wà ẹsẹ̀ mọ̀ pé àwọn àmọ̀tẹ́kùn àwọn míì náà tó ti wà lẹ́yìn wọn àwọn míì sì ti wà kí wọ́n tó wà àwọn oòdua people congress igun baba frederick fashion wọ́n bẹ igun ti baba tí a mọ̀ sí nípaní kanadam tí wọ́n náà ń bẹ wọ́n sì jọ ń ṣe é pọ̀ lọ́wọ́lọ́wọ́ tá a ti ẹ̀wà yìí èmi ni àgbẹ̀kọ́yà ni o ìrọ̀nà ọmọ oòdua ni o fìjìláńtì ni gbogbo wọn ṣiṣẹ́ pọ̀ ká má bàa rí wàhálà ilé ẹ̀ka àròjìre torí àwọn nǹkan kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ a gbọ́dọ̀ tún máa jà láàrin ara wa lẹ́yìn ká jọ máa bára wa ṣe gbọ́dọ̀ bá mọ ọ̀tún ẹnì kejì lè mọ́mọ́ òsì ìwọ́tọ̀ ọmọ tó fi hàn án ìtọ́mọ òsì kó fi hàn ọ́ òun ni ọ̀rọ̀ ilé ẹ̀ka àròjìre mo sì ń bọ̀ sòmí síwájú.

mú gègé yín àti ìwé láti kọ́ọ̀lẹ̀ gègé yín àti ìwé tí ẹni kọ́ sí nọ́mbà àwọn àmọ̀tẹ́kùn tó jẹ́ kọ́nẹ́tọ̀ torí èmi àti yín àwọn eré ìdàgídì burúkú wàhálà ò ní ṣẹlẹ̀ sí wa bẹ́ẹ̀ má ti pe kọ́nẹ́tọ̀ bí ẹ tẹ́ sọ àdúgbò bí tí nǹkan ti ṣẹlẹ̀ wọ́n ò fún nọ́mbà àti kọ́nẹ́tọ̀ mi ti ń bẹ ní àdúgbò gangan bẹ́ẹ̀ bá pè wọ́n lójú ẹsẹ̀ wọ́n sọ kódà tó bá gbọ́ mi dáadáa lálẹ́ yìí tó bá pè mí níbikíbi pé nọ́mbà kọ́nẹ́tọ̀ àdúgbò mi báyìí tí ìjọba abúlé yìí bá lọ fẹ́ gbà èyí sọ fún ọ bẹ́ẹ̀ ni kódà ìyálọ báyìí ìbarapá central ọládípò olúsínà ó ná ó 6997-0640 ìwọlé ẹ̀kan sí ìbarapá central ọládípò olúsínà ó ná ó 6997-0640 bẹ́ẹ̀ni ìbarapá east babatunde sohaib o 81 22 66 15 18 bẹ́ẹ̀ni ìbarapá east babatunde sohaib o 91 22 66 15 18 eléyìí àfijì ó nọ́mbà tiwọn ni oyèbísí akínlóye bọ́láńlé àfijì ó oyèbísí akínlóye bọ́láńlé 08081045781 gbọ́mìlẹ̀ ẹ̀kan sí àfijì ó oyèbísí akínlóye bọ́láńlé 08081045781 nọmba tí wọn nìyẹn tó bá jẹ pé saki ni saki west ojo owo elisa ojo awo elisa nọmba wọn ni 08102393601 saki west ojo awo elisa 08102390601 nọmba tí wọn nù ẹ fi sọkàn ẹ kọ́ọ̀lẹ̀ ẹ ò ní sí ni torí àwọn nǹkan àti kankan ìní ó fi yẹ pé kẹ́ ẹ ní nọmba lọ́wọ́ ẹ má gbé kí ni kí lọ́kàn mi ń bẹ̀ ẹ tí ó kàn tí ó kàn mí ọlọ́run ni yóò ṣẹlẹ̀ àwọn ọmọ wa ti ń bẹ ní ibi tí wọ́n ji gbogbo wọn gbé lọ ọlọ́run ó bá ní tu wọn lẹ̀ ètò tó ṣẹlẹ̀ ní àárọ̀ yìí ọlọ́run ó ṣe nírọ̀rùn ó rí wọn bẹ́ẹ̀ni ẹnikẹ́ni tí ibi ó kàn tí ó kàn yín ọlọ́run ni yóò ṣẹlẹ̀ ẹjẹ́ á mọ̀ pé àwọn nǹkan kọ̀ọ̀kan yìí ó wúlò fún wa pọ̀ àmọ̀tẹ́kùn ni o oòdùà ni o fìjìláńtì ni o ìrọ̀rùn ọmọ oòdùà ni o kódà àwọn agbófinró iṣẹ́ ńlá ńlá ni wọ́n ń ṣe gan mọ̀ pé who is them who are they má sọ gbogbo ẹ̀ gbà pé nǹkan burúkú tí ó ṣẹlẹ̀ tí ó fìmọ̀ pé wọ́n wúlò ọlọ́run ju ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sí mi náà mo sì ń bọ̀ sọmi síwájú.

0: baale lale oni baale abidin a jo wa lori eto tori pe won duwo wa mu pe awon osa wa pelu akioma kini abese awon gangan lajo soro lale te gboro enu won baale abidin ama o ejin bulu oja mo si mo
1: on Wagyu FM 96.7.
2: Ibadan, get ready, heaven is about to touch the city of Ibadan. Lord of White Calling for All Souls Ministries present Ibadan, the Agrofi, the authority that leads the whole world. The city of Ibadan shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle working power of God as the servant of God, Prophet Odebe Olaume Ezekiel, will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2026. Venue over Akiyele Memorial High School, Alugua, Bashoruru, Idiakwe, Ibadan. Ministry is Prophet Odebe Olaume Ezekiel. There will be a free buses for all from Iwobu, Mokona, Chalen, Ojo, Egeda, Berry, and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odebe Olaume Ezekiel. Ibadan, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer? Answer.
3: Bọ̀sùn ṣé òsì òṣìṣẹ́ ni ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti gbaṣẹ́ lẹ̀ àṣìrówó tún ṣe mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọn èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọn sì mọ fún ìyàlówó gidi
4: ẹ̀ ṣé bẹ́ẹ̀ kà wá nìwọ ni àbí apprentice ti ń kágolo.
3: Ẹ agbá mẹ́kàlẹ̀ wọ̀ ẹ lọ bèrè mímú sílẹ̀kọ́ ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹun mọ̀ ṣiṣẹ́ ọ̀kadà.
4: Àjẹpọ̀ ìbáríwo iléeṣẹ́ Betalife Bakery ni o ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde káwá nípa gbà bẹ́kà ní ọ̀ntò tọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní Betalife Bakery fábà bẹ́kà tó lè dájẹ̀ mú gbé kí iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù bákan náà wọ́n sì nílò àwọn abílékọ tàbí omi gan tó já fáfá tí èyí ti jí iṣẹ́ tó sì mọ̀ sí ìwé ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà owó tó nítumọ̀ làwọn náà ń gbà wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà ètò mọ́ lọ Betalife Bakery tó wà ní Mọ̀lẹ́tẹ̀ Nìbàdàn ní káwọ̀ọ̀sì kó o lọ gbaṣẹ́ ẹni ní ara lògùn ń gbé o nọ́mbà yìí ni ẹ pè sí 0803-930-8173 lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
5: Ṣé lọ́jọ́ Monday káwọ́ fún weekend wa jẹ̀ gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Wà bẹ́ẹ̀.
6: Ilé tí lè gùn gan mọ́ sórí. Àfi ṣe àwọn.
5: Ètò tó ń múnudùn lórí Lágbèlú 96.7 FM túmọ̀ ọ̀nà àlàyé ọlọ́kọ̀tun ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Ìlú Kọ́láwọlé Adéníyè Kọ́lábẹ́t International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́tí máa bẹ́ẹ̀rẹ̀ onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ jẹ ní patí. Ẹ Kọ́láwọlé Adéníyè Kọ́lábẹ́t International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàrodo 1000.

0: dáríji àkànṣe se bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àyà fifty bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìròyìn àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal la fifty bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy gbogbo àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal david láti ṣiṣẹ́ kí àti sùn kó má fẹ́ dogun èèwọ̀ àyígbà yẹn ti kọjá o step up pẹ̀lú fifty bitters kó sun ayọ̀ kó fún yẹ́bí ẹ̀tọ́ níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà fifty bitters is produced by the fifty webs limited ẹ̀sìn lẹ́yìn àkáàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó dójúlówó office address wa ni block 3 light and craft building Mashon Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos TBR distributor call 0704-318-3929 50 bitters Mandaki
1: Wagyu FM 96.7
2: torí a ò rí ọjọ́ mùsùlùkùn ọjọ́ ń sáré gan-an ni àrí mùsùlùkùn èmi àti baálẹ̀ mùsùlùsọ́hún abidin wọ́n ti pa pẹ̀lú ọ̀rọ̀ tí àjùsọ ní alẹ́ ètò ní torí ó ṣe pàtàkì àwọn jẹ́wà pẹ̀lú mi lórí facebook mo rí wọn ọmọ ọba fásínà bàrúwá láti ìrúwà mo rí ọmọọba fásínà ìrúwà mo rí alaba yusuf mo rí adébọjẹ yusuf ọládìmẹjì mo rí lamidi adéwálé latif mo rí wọn olùwátìmílẹyìn mo rí wọn ní ẹkọ ètò mama alaja ìyá ìbejì ẹlẹkùsí mama dáadáa mo rí wọn amos adébáre mo rí wọn adéwumi kasim adikas mo rí wọn bẹ olùyẹmí àwòkọ èdè mo rí wọn bẹ bẹẹ ni èmi àti baálẹ tí n bá sọ pé máyẹ nílùú máyẹ sọmi síwájú yìí ń gbọ́ wọn.

0: ki gbogbo ẹ ti ń bọ wa nínú ilé káàbọ̀ náà kan sì sóde tó láwùjọ àgbà ní báyìí mo ti wà lọ́dọ̀
1: Abidin Amisato
0: olóyè Abidin
1: chief Abidin
0: olóyè Abidin tí gbogbo èèyàn mọ̀ sí òkú kẹ́yẹ ẹ kú ọjọ́ mi ìjọba ẹ̀ta
2: o. Ǹjẹ́ sà á kú ìnáwó ni o òkèrè wọ́ọ̀dù kínní o
0: ojú ò ní sí wa
2: àmì
0: ẹ dákọ̀ yín fúnra ara yín lẹ́kùnrẹ́rẹ́.
2: Orúkọ mi ni chief Abidin Amisato Ogunkẹyẹ ọmọ bíbí ìlú Abẹ́sẹ̀ village
0: Balẹ̀ Abẹ́sẹ̀ ẹ júwe Abẹ́sẹ̀ yẹn fún àwọn tí wọ́n ń bọ̀ wá ní àárín.
2: Tí a bá ti gbéra bóyá láti Dùgbẹ́ àbí láti Ẹlẹ́yẹlé tẹ bá ti wọkọ̀ tẹ bá ti ní Abẹ́sẹ̀ lẹ ń lọ so ẹ máa drop ní Abẹ́sẹ̀ so ẹ ti rí àwọn sambọ́ọ̀dù wa níbẹ̀ so ẹ ti rí ẹnìkan tí ń ta pákó wọ́n pè ní Àjàkáyé so bọ́sọ̀bù ti wà níbẹ̀ Abẹ́sẹ̀ lé one Abẹ́sẹ̀ lé two Abẹ́sẹ̀ lé three lé five gan ni Abẹ́sẹ̀ wa ká tó di ẹlẹ́nu ṣoṣo so.
0: Bí mo ti wá ń gbọ́ lọ ṣe mọ̀ pé Abẹ́sẹ̀ ìlú ńlá ni tó sì wà tipẹ́tipẹ́ ìlà mélòó máa ń kọ ní ìgbà náà àwọn
2: bàbá la máa kọ àwọn sampú ni
0: mẹ́fà
2: la máa kọ àwọn méjì ìjà dúró tira wọn
0: náà bàbá wa nù olóyè gẹ́gẹ́ bí baálẹ̀ nílùú àwọn ìkìlọ́pọ̀ ti ẹgbẹ́ lẹ́nu kábíyèsí tí wọ́n sì sọ fún baálẹ̀ wọ́n sọ fún baálẹ̀ àti mọ́gàjì pé nípa tó jẹ mọ́ ọ̀rọ̀ ọ̀lẹ̀ kálukọ́ mọ́ ní ojú kòkòrò ètí wọ́n bá ti gbọ́n yàn tipẹ́tipẹ́ kéèyàn yọ̀ǹda rẹ̀ fún ojú wo lẹ́yìn fi wò pẹ̀lú bí ìlú ṣe ń lọ lọ́wọ́.
2: Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún bàbá wa kábíyèsí ọba wa Ládọjà kódà ẹ̀mí wọn tó gàn mo gbàdúrà kí wọn tiẹ̀ lo bí 500 years la torí sísẹ́mù tí wọ́n mú bá ọ̀rọ̀ onílẹ̀ dín ó sì múnú tèmi náà dùn kò ṣàjágó balẹ̀ mọ́ àwọn bàbá wa tí ó dàbí wípé wọ́n ń fún ara wọn ńlẹ̀ ó ládẹ́hùn náà kò yẹ sọ̀fẹ́ bàbá wo bóyán lẹ̀ lásán o ọládẹ́hùn tí ọjọ́ wà láàrin wọn sáwọn bàbá tó ti á sí káàdéhùn lẹ́wàá tó máa pẹ́ gbalẹ̀ lọ́wọ́ wọn padà so ọmọ tó bá ti ṣerú eléyìí ó ti ṣẹ̀sófin ìlú gan so táwa igi ò sì ní fara mọ́.
0: Gẹ́gẹ́ bí àgbàlagbà tó tún á ti balẹ̀ báyìí àti àti ṣe wá ń parun lọ́lẹ̀ kárò jíire ìmọ̀nà wo lẹ nípa àwọn ọ̀dọ́ ọ̀sìn.
2: Ìmọ̀nà tá a lè ní ni wípé àwa gan máa kópa bí mi ṣe ń wí gan àwa gan ti ń kópa torí àwọn ìjọba wa ti ń kópa àwọn olóyè ńláńlá bẹ̀rẹ̀ látòrí bàbá wa Adéwọ̀lù àná ti ń kópa ó níjọ́ jimo ní ìsìn ọlásọ tá à ń wọ bí ó ní sọ jọ fúrẹ́dì ọlásọ tá à ń wọ lásọ òkè àwọn oníṣẹ́ ìjọba náà ọlásọ tí à ń wọ àwa iná àwa náà ti ránṣọ òkè ẹwà bíi tí ajá tí bá a ṣe ń ran lónìí ara àṣànù so gẹ́gẹ́ báwa náà ṣe lọ sí skul ọlọ́run sì bá wa fọ̀run kẹ́ Bọ́lá Igi ẹ̀ríkú sì ríwé kan àṣà òrìṣà alẹ́ Yorùbá so àwa náà ti ń rí fa àṣì.
0: Ẹ dákọ̀ yín lẹ́ẹ̀kan ṣe kí ẹ sì dúpẹ́ lọ́wọ́ gba àwọn lọ́balọ́ba.
2: Mo ní chief Abidin Amisato Ogunkẹyẹ ọmọ bíbí Aba Abẹ́sẹ̀ ìlú local government mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá wa olóyè wa àgbà chief Alhaji bàbá wa Adéwọ̀lú Ládọjà Arusa wa.
0: Pé àṣà àti ìṣe wa ó ṣe pàtàkì kò ṣe é fi ṣe eré o kò ṣe é fi ṣe eré torí bí wọ gangan tó bá ní ọmọ ekin ni ó lónìí wọn ó dàgbà lọla njẹ àgbàlagbà bá sọ fún ọ má fi owó ìṣèdánù má sọ pé nu àgbàlagbà ń rùn má sọ bẹ́ẹ̀ o torí ìwọ náà nínú èrò rẹ ni pé ọlọ́jìnmínú ò dàgbà bí yóò ṣe rí nù lálẹ́ tòní lórí ètò láwùjọ àgbà jẹ́ dúpẹ́ láwọn tẹ́ máa dúró tì wá lórí ètò tí wọ́n fún wa ní nǹkan gbà akínwákínwá láwùjọ àgbà mọ́gàjì àṣìwéyọ adépọ̀jù adéorí mọ́gàjì gbogbo ariwo mọ́gàjì gbogbo ìbàdàn àní agboolé adéorí olùsàpẹ̀tù ìlúkẹ́ àdó ojúmọ̀ tí ìwé alhaji ìbásanu saidu rafijabi ní ọjà lábọ́ owó ojúmọ̀ tí alhaji sọ̀bù òní ọ̀tún sàbúrì akómèjì ọmọ alhaji akẹ́sọ̀ akómèjì èèyàn lábọ́ owó ojúmọ̀ tí mọ́gàjì adẹ́nìjì láti fi rinlẹ̀ tá lè padà ní agboolé rinlẹ̀ tá lè padà bọ́n fọ́tò ìsàlẹ̀ òṣèlú ọlọ́run fi yín lẹ̀ o alhaji tafik jekin adékúnlé mọ́gàjì ààrẹ ọ̀jẹ̀ ní yemẹtù adéọ̀jọ̀ nìbàdàn ọlọ́run nígbàgbé yín mọ́gàjì abi orunbola gade mo gaja gole latu loke labo olorun fi yin le mo gaji lamo ni abi olaraji mo gaja gole sadu ni odo yin ni badan olorun gbagbe yin oloyin fi to ari bi pe mo gaja gole ogbogba awon ni alaafin are mo loju ona orita pin olorun gbagbe yin mo gaji doctor doctor oladosogun bi yin mo gaja gole ti ba mo gaja gole atere ni tamayo ke foko olorun gbagbe yin ojo si ni si yin ona le majid lamidi ni igbo local government esun alaja ti mi tope notika olorun gbagbe yin fuka ti to be ni ojo odo mawu mi olorun fi yin le bi o si manu lale eto ni o tun di ale ola ka to jo pade lori eto ti laye ijon akinloye olumide loruko mi ekeni ba le lo je leye ni wajo fa egbo number mi re 08062440996 tabi 08058350994 emi ati atun pade layo won ni yin gbe won ni si yin gbe won ni si mi na gbe tori opolo ko jo konko ti an ba se opolo gbe ti an si bi konko ni nkankan yo imo sele ojo ni ti a ni jo sirin lati edumare o daaro

0: àsìkò yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé lóko orúkọ tèmi ò yí padà o ọmọlára àbọ̀sẹ̀dé adébànjọ sí gbogbo yín mọ̀ sí ìyá àrà lèmi ń jẹ́ mo ní àlejò pàtàkì kan nílé lónìí oníṣègùn àgbà sí gbogbo ènìyàn mọ̀ dáadáa bàbá ìbàrùbá sí gbogbo ayé mọ̀ sí ọba iṣan ara mo dé àdúgbò mọ̀lété nìbàdàn lẹ́yìn ilé bàbá adédìbú opposite people's girls grammar school mo rí àwọn ènìyàn tí wọ́n rán kẹ̀tíkẹ̀tí ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀
1: ẹ kú dédé àkókò yìí gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi gẹ́gẹ́ bí atọ́kùn ti wí bàbá ìbàrùbá ló kọ́ mi gbogbo èèyàn a sì máa pè mí ní ọba iṣan ara iṣẹ́ la ṣe débẹ̀ o ọdún ni mí mi ìṣà ìmọ̀ folóko gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kìí ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run kí n tó tẹ̀síwájú ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080 33 88 10 08 tàbí 070 18 21 11 11 ó ti pẹ́ tá a ti ń ta òyìnbó jẹ́ ń bọ̀ kò fọ́ bẹ́ẹ̀ ni kò ní fọ́ eléwé arẹmọ làwa o ìtọ́jú gbogbo aráyé pátá la sì yàn láàyò iṣẹ́ tá a mọ̀ tá a kọ́ tá a dáyébá tá a sì wádìí ìjìnlẹ̀ sí náà ló sọ wá di olókìkí táyé fi ń pè wá ní bàbá ìbàrùbá lónìí a tún jọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àbí méjì ẹ wá nǹkan fi lédìí àbí kẹ́ ẹ fìdílé nǹkan àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
0: bàbá ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ni wípé kí ni yorùbá ń pè ní eléwé arẹmọ.
1: ẹ ṣe atọ́kùn béèyàn bá ti ń já ewé tó ń ṣoògùn ẹ̀fọ́rí oògùn náà oògùn márọpámárọsẹ̀ oògùn inú lílọ́ oògùn làkú ègbé ká máa rìn kó máa ti ní gbọ̀ngbọ̀n bí ẹni fẹ́ ṣubú ká máa rìn tàgétàgé ká máa mí lókè lókè kí tọ̀hún máa pọ̀ tàbí kó mọ̀ ṣaláì tó kó di wípé ojú ń sú àbí nǹkan ńlá ago lórí èèyàn àti gbogbo ohun tó jẹ mọ́ ní táàfin lálàáfíà láyé táàwọn á ń fewé àtegbò tìbílẹ̀ àwọn bàbá wa ṣe irú ewé yìí ni wọ́n ń pè ní eléwé arẹmọ àwọn tí wọ́n ń ṣe ọ̀nà bálàáfíà ó ti wà ní jẹ́ bẹ́ẹ̀.
0: bàbá ẹ jẹ́ ká sáré wo àwọn àìsàn tí ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò lákòókò yìí tàbí tí ń sọ àwọn èèyàn di arúgbó ọ̀sán gangan.
1: ẹsẹ̀ atọ́kùn ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní ń sọ àwọn èèyàn di aláàbọ̀ ara tẹ́lòmíì sì ti darúgbó kọjá ọjọ́ orí ẹ̀ lákọ̀ọ́kọ́ àìsàn kan bẹ tí à ń pè ń làkú ègbé àwọ́ká lọ́sàn lọ́sàn fasan fasan àwọn àìsàn tó ní í ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò tí ó mọ kó bá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn tí àwọn sọ ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé ni ó bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi máa mí gúlegúle ẹlòmíì sì rèé wọ́n mọ fa wọnú mọ́tò wọ́n mọ gbé bí ìgbà tí wọ́n bá ń wá àpò ẹ̀wà ni ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mí gúlegúle ẹlòmíì ó sì máa sọ wípé ẹ̀gbẹ́ kan dun òun tó bá fọwọ́ kàn àbí tí ò bá fọwọ́ kàn àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni itú táwọ̀ kánà sì ń pa òsí látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan rí ń fún àwọn yeyeyeye ní gbogbo ìgbà ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfín àbí ilẹ̀ ti fẹ́ sú lọ́sàn-án gan ẹlòmíì a sì máa pariwo wípé tóun bá sùn àti dìde ó máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígé dúkà orí ibùsùn gbogbo ohun tá à ń sọ yìí àìsàn ni àrùn ni àti ká tọ́jú ẹ̀ nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bóbọ́ bàtà lẹ̀ kò ní mọ̀ bówọ bàtà kò ní mọ̀ ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀ kò sì ní mọ̀ kó n tó òkúta mọ́lẹ̀ àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó bó bá ti di pé èèyàn ń sùn lóru èèyàn ń jí èèyàn ń ṣẹ̀yọ́ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́ ó gbà fura sí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédé nílé mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára lórí móhùnmáwòrán ẹ̀kọ́ mi ò ṣe déédé ẹ̀kọ́ mi ò ṣe déédé ẹlòmíì ṣẹ̀kan sùn lọ wọn àti ẹ̀ máa fẹlòmíì ṣe yẹ̀yẹ́ àwọn baba tí a ti hàn bí àwa àtàwa tá à ń sọ̀rọ̀ yìí náà àwa náà ò ṣaláì mọ́ mójútó ra wa àwọn bàbá wọn ò lo oko wọn ò lo odò wọn ò sì ṣojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọ kan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ táwọn ìyá náà ò sì mọ wò táńtòrí tí wọn fẹ́ wò ń ta ti wà nílé ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbílẹ̀ òwẹ̀ àbíbi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè gbé pẹ́pẹ́pẹ́ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rírírí bí bá sì ti ń gbọ̀n bẹ́ẹ̀ àfi ká mójútó. Torí pé bòmí mọ́ra kí n pa ẹ lórúkọ tá à ń pe àìsàn túmọ̀ ilẹ̀ kí n fi ẹ lẹ̀ lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú ló àdojúkọ people's girls school tó wà ní mọ̀lẹ́tẹ́ nìbàdàn ibẹ̀ la wà tá à ń fàwọn òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń ba iṣẹ́ tẹ́mi ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tẹ̀mí ti ṣe láti ogójì ọdún àtọdún mẹ́rin tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọ́n mọ kiri gáréèjì ní ìwòrò òdù lọ́jà bá láyẹyẹ ní mọ̀kó ní bẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn bá wọn mérò wá sí mọ̀lẹ́tẹ́ mo ní eléyìí èrò tó wà gan àti ìdán ló ń tán àárín èèyàn kankan ń ṣe o àwọn tí ẹ sì rí ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin. Iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà láti dúró àti wà náà la wà tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé arẹmọ kára ó yá gágá kéèyàn lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí ì kú ló ní gbòkè ọ̀hún àti gbòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lẹ́tẹ́ nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08033881008 ẹgbọ́yún lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 07018211111 07018211111 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lẹ́tẹ́ nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kú ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jì arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọ̀ká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí wọ́n wá sọ́dọ̀ wọn.

0: mo ki eyin le work on ti o gba yi ikoni taye nberi fun ikoni taye nsifila soke kugbe toile wo ifun lage ni lo npe bi oke to ga joke ibi ta tin da keke luke a ibi ta tin mu awon eto lokan ojo ko wa si ti gboyin adupo lowo eledumare oba chiki aterere kari aye kini won ya joda baba ti o sole aye ti le aye oja to si so somo ti somo ofa aya ogbe ninu wudi asola ogbe ninu chiki toshogo baba ni aterere kari aye adupo pe awon lawa asidupo pe eyin laba atuti de ba se nde lori eto wa eto yi eto kan to olorun lorun ba ni yonu si e ta mo si bedroom secret bi ta tin soro nipa awon o and o oza to jomo gbogbo nkan to jomo okunrin ati obirin emi na ni omo yin ore yin padi yin aburo yin lori radio shishishiki to lo nki pe e ka le esi kabo sori eto mo de fe fa koko yi bro yin pe e fokan ara yin bale eye beru olohun oluwa is in control olohun wa ni control awon ijoba na de nse mu nkan to ye ko le se lati fi ri pe gbogbo nkan to nse le yin a de afi seyin lagbara olohun sugbon mo ro yin to ba jade kuro le patiti make sure pe pada sile lakoko to ye to ti to roju olukaluku bo se rin iwo to ba de fe lo si nikan je ki awon eyan mo bi to nlo be ni je ki awon eyan ko mo ibi to nlo ma ko rin ma ni gbelegbere anyhow je ka awon eyan mo bi to nlo je ki eyan ko tabi meji ninu awon eyan ko mo ibi to nlo to ba fe jade lo to ba de pe fun ise find out dada ko to lo abiko yin to ba de ri awon irin awon ku kereyin ni agbegbe lagbegbe je ki awon to wa lagbegbe na mo nipa ku kere movement yen ko ye wa aha so olorun abami awa pelu wa olorun abami awa pelu wa lagbara olorun ajinibi omi ni wa jigbe e to ba lo ji wa gbe ti owo iru lati la fe fi san owo ni aje owo kunu aya la fe fi san owo ni sugbon olorun je ki iru esele si wa awon to de sele si ko si pa fi yo won a n be olorun a wa pelu won ninu emi ninu ara ati ninu gbogbo nkan lati ri pe olorun ba ni a je ki gbogbo edin nkan to ye ko gbogbo won a pada wa ba wa layo ati alaafia bedroom secret lo n peto yi omo yin na ni ololufe yin ore yin padi yin aburo yin lori radio shishishiki to lo n ki yin oda ka to lo sodo awon daddy uk ati uncle bj mo fe tete so fun yin pe okunrin ti o ba n se ti o ba le se dada wahala wa bẹẹni mo mọ nkan ti mo n so wahala wa tori opolopo obirin ti olohun da saye nisin won ti wa ba awon ti olohun da saye tele je debi pe gbogbo obirin lo fe ma gbo tatata gbogbo obirin lo fe ma gbadun kini ta nso yin gbogbo obirin lo fe ko gbe ohun latori bed ti bi ta won tokunrin jo wa ko gbe ohun de ko gbe ohun de China ko tun gbe ohun pada wa ko tun wa land ni Nairobi abi Kenya so iwo okunrin ti o ba le se wahala ti wa wahala ti wa idi re ti mo ma fi so fun yin gbogbo yin okunrin pe ale yi o e ma kuro lori radio e se kini e te pamo be ke fi kogbon ke fi mo nkan te ma se mo bi te ma lo mo nkan te ma je mo ona te ma ya si lati fi ri pe kini ta n soro eyin o di nkan ti o ma ma gberi lakoko to ye ko gberi o de ma se bo se ye ko se lakoko ti o ye ko se so e se gan ni e kaabo si ori eto wa ni ale yi mo fe fa koko yi ki imam mo fe fa koko yi ki won ati ibere pe kolorun ba mi se kini ba mi wa pelu won ni ibi ti won ba wa bayi lori facebook ani adekunle elepo thank you only good evening from kasumu thank you my brother god bless you Adekunle Babatunde, one good evening, ma'am. Adekunle Babatunde from Oyo Alafi, thank you. Afis Folorun Sho, one good evening. Mema Tatadisha, you, one good evening, ma. Thank you. Afis Folorun Sho, one good evening, ma. Welcome. Thank you, my brother. Kemi Ogunsoya, one good evening, ma. Welcome to program. Happy New Month. Thank you. Wish you say, ma. Akiboye Ogunniran, only welcome, ma. From Ife Odun. Okay, thank you. ke mi ogun se yagi won ni ami o e sha mi ke gbe to emi ara ni yaya won ni well done ma e tete ma ti atejise yin sibe ma ma ka ma de ma poruko yin awon eyan de mo pe eyin gangan fun ra yin eyin le wa nbe e se te n gbo wa e je ka wa lo soda awon daddy uk ki won kiyin to ba ti wa kiyin tan ama wa wonu eto ni sansan lagbara olohun daddy uk oya e ba ki awon ara ile eyin ati uncle bj moji sola adehun ni won ni welcome on board ma thank you oya e ja tesi waju se won sa n gbo wa sa
1: ale o lekan si o ka le gbo o ti gbo wa ni orogun eyin agbaye o uncle bj no so e seun gan ni o ti e gbo fi wa ni gbo gba lati ijoba lati bere to na e seun gbo gbo ni a ma dupe lowo yan ni e na ma ba all the time gbogbo ilẹ̀ ìṣe gbogbo ìgbà tó ṣẹlẹ̀ ní ìlú ọlọ́run yẹn náà bẹ́ẹ̀ gbogbo adẹ́kun adẹ́kun lágbára ọlọ́run ẹ sáàmà oníbáyà àti kíkété sọ ọmọkẹ ẹranko fún àdúrà àti gbogbo ìjọba ń lọ àdúrà sọ fún tọ́fù ọ̀nà ìjọba ẹjọ́ ta pẹ̀lú ìjọba ta bá ń lọ ẹjọ́ táwọn èèyàn mọ̀ nípa ń lọ ẹjọ́ kan mọ̀ ní táwọn èsì ìṣẹ̀ lọ sọ́gbà ni ọmọ ìfẹ́ lọ sí
2: àdúpẹ́ náà náà èyí ni ọjọ́ kẹta nínú oṣù june àdúpẹ́ pé a tún ti wọnú june yẹn iṣẹ́ náà tún bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọ̀pẹ́ni fọ́nà àti títí tún ẹṣin gbogbo ẹ̀ka àbọ̀sórí ètò àdúgbò olólùfẹ́ wa all over the world àti yan bí ìṣègùn ikú bínú àdúrótì àgbẹ̀ni àti títí gbogbo pé imam ìbéèrè alájà àgbọn olólùfẹ́ wa gbogbo ọjọ́gbọ́n wa all over the world àti kìí o àwọn ti káṣí ní àpáta ojú ọ̀nà àwọn tí wọ́n wà ní àpamọ́ àgbàdúrà pépé ẹlẹ́wàá ṣòro ní rírí o wọ́n pẹ̀lú àtàràmọ́yọ̀ àtàràfíà báyìí sí ìdààmú orílẹ̀-èdè wa rèé àníbí gbogbo àgbáyé ọlọ́wà mú àsìkò tó dáa padà wá fún wa o pẹ̀lú tí wọ́n gbé o lágbe ní ìdẹ̀lẹ́ bàjẹ́ láṣẹ ìdìmọ̀ àti ṣe tètè
0: kódà ẹ ṣe gan ni ẹ ṣe gan ni ẹ ṣe o àmì sí àdúrà tẹ gbà yẹn lórí facebook ọmọọba fashina ìlú àwọn ní well done malagelu kò ní jóná àmì ọmọọba fashina láti ìlú òkè thank you mojisola adéhùnmí good evening ma thank you ọládèjì ọmọbọlájì abdulwasil wọn ni good evening ma thank you ẹ ṣe gan ni adẹkù oṣù tuntun a ṣẹ̀ṣẹ̀ wà nínú ẹ̀yìn èyí ní ọjọ́ kẹta nínú oṣù kẹfà ní ọdún 2026 a máa ríre àníírí ìdààmú lágbára náà ní kíákíá ẹ jẹ́ ká bọ́ sí inú ètò ní sànsàn kó tó di pé àwọn amọba lọ sójú ọjà lẹ́ẹ̀kọ̀ọ̀kan nǹkan tí mo mú wá lálẹ́ tí mo fẹ́ kí gbogbo wá jọ yòyìnbó lálẹ́ pẹ̀lú àwọn bàbá wa tó wà nínú òyìnbó ni nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ń bo kinní yìí mọ́ra wọ́n bò mọ́ra gidigidi gan ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwọn kan ti ń jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan nísìn wọ́n ti ń sọ ọkàn wọn ṣùgbọ́n ká láwọn ọkùnrin nìkan lọ́wọ́ ń jáde ni làbá nù ẹ jẹ́ ká tiẹ̀ gbójú jàre ká mọ bá ṣe fẹ́ ká mú ní kéékèèké ṣùgbọ́n nísìn àwọn obìnrin gan fúnra wọn lọ ń jáde wá tó ń sọ pé ọkọ mi ò lè ṣe o ọkọ àwọn ò lè ṣe o ọkọ àwọn ò lè ṣe tó bá ti kó tó gun òkè ó ti dàtọ̀ wẹ́lẹ̀ kìnìkan nǹkan tó tún ààyè tó tún wáyà mí lẹ́nu ni nínú ọ̀sẹ̀ tí oṣù tuntun tá a ṣẹ̀ṣẹ̀ mú yìí a tún rí ẹni tó jáde wá tó sọ pé mi ní pé orúkọ mi lè ní play voice ẹ jọ tó sọ pé ó tiẹ̀ ti wá sún òun pé òun kàn ń wò ní wíwò lòun kàn máa wù kò yé yín obìnrin ni o pé wíwò lòun kàn máa wù pé dájú ò tiẹ̀ ṣe dáadáa rárá ṣùgbọ́n mo mọ bá a ṣe bẹ́ woman yen si pe ah ngba ti daddy o se dada e ma se kini e ma ni suru pelu daddy no ni mo do bi won se daddy ni to sugar won ni won ni se won ni fupa giga won ni won ni se daddy ni ogun kan ton lo to je pe o le ma di ba kini yen gidi kan won ni ko si so kini ka wa se bayi won di nkan to sele ni gangan ni pe won la won sese won ni daddy yen ti fe iyawo tele but iyawo won sa laisi ko ye wa iya idere iya ina ti kuro nle oko ti pe iya ti kuro nle oko ti pe awon omo iya ti dagba won ti wa laye ti won sugbo woman wa iya wa wo pe ka won kuku e ta won ma kuku duro lasan ta won ma duro sile awon omo ti kuro nle ka won kuku wa ibi ti ka won kuku wa eyan ko ye yi abani oke kini ka wa se bayi asa ba won wa eyan kuni di kafin kokoro ngba ta de ba won wa eyan iya wa complain gidigidi gan awon ti jo wa fun osu meta lo si osu merin bayi but nko baba o ki ngberi ti nko baba ba de gberi gan ka won to so pe jack ko to so robinson nko ta nso yi o ti wale oda baba o e se so fun wa pe nkokon wa nle tele ka mo ona ta ma gbegba baba so pe awon gangan fura awon o awon mo pe bo se ma ri niyan pe tori iyawo awon ti ku nisi o ti tu odun mefa ti iyawo won de ti ku yi won lawon o sumo anybody to npo awon sumo nkankan to npe ni obirin rara mo wa fe bere ibere lale lowo ayin te ngbo wa ati awon baba wa to wa ni ikulu nbi pe nje kini okunrin le ma se kikini ta nso yi kikini ta nso yi ko ba le ma se kini ko ba le ma raye gberi dada tori aigberi yen o wa po laarin awon young young boys gan nisin o po laarin awon young young boys iya ta nso yi is 56 baba ta nso yi odumo odun meji tori won pe n baba ka yan awon yan ma ro pe boya baba ni baba n wo ba ko ni to baba won la won wo 60 lekan mo wa wo pe se o possible ke yan ma wo 60 lekan kikini ta so yi de ma ma gberi emi de re mi o fe ko di pe boya awon meji ma wa awon meji to je pe inu won dun sira won boya kini lo mo afa to ma di pe boya iya yen ma wa kuro ni odo baba yi eyin yan wa ni mo se wa lale yi pe mo po opolopo awon eyan wa ni won ni pe ni jakini ko de sejo anybody won eyin obirin emi na ma ni nkan ti mo ma so fun yin lale tori ko sejo anybody won ninu awon okunrin opolopo nkan lo le fa sugbon ke ko ni di ki ma so e je ka gbo lenu awon eyan na e je ka gbo lenu awon eyan kankan na ki atun lo sodo awon baba wa ni ni ilu oyinbo lohun nje kini nkan kini ati kini le ro pe o nfa laarin awon okunrin nisin tori tele mi o n gboru e tele boya mi o de beti sile ni mi o de teti sile ni mi o se n gboru e ni o abi ko ye mi because nisin o ti wa po everywhere se nje e ro pe nkan ta nje lo n fa abibo oda e je ka lo to ni facebook no mo ri pa awon eyan ti n pe olade okay e je ka gbo ipe yin ye ka gbo ipe yin ka wo to wa nbe hello okay hello okay e ka lo
3: gbogbo tó ti dì sí àbálára tó bá ti jáde tara àbó kéèké padà sí dáadáa ni tí ó lè máa ṣe
0: dáadáa. So nkan tẹ́ ń sọ lọ́wọ́ kan ni pé ó ní àwọn nkan tí bàbá lè lò tó yẹ pé oúnjẹ tiwa n tiwa
3: àwọn àgbò ilé àwọn àgbò ìbílẹ̀ ìdílé tó dá bàbá ti ṣe kàyẹ ti pẹ́ gbogbo sùgbàjá bá ń jẹ o ti sọ sí bàbá lára.
0: ọ̀dà ẹ ṣe láti ọ̀dọ̀ wọn yìí ni ẹ jẹ́ ká sáré lọ sójú ọjà tá a bá padà dé ṣùgbọ́n mo fẹ́ kẹ́yìn èèyàn máa gbáradì torí a máa gbọ́ oríṣiríṣi lálẹ́ lórí nǹkan yìí ẹ jẹ́ ká tètè solve problem yìí kó kúrò nílẹ̀ pé inú olúkálùkù dùn à ń bọ̀ à ń tí ì dé.
4: ọ̀làjú ló wáfẹ́ 96.5.
5: òkùnkùn ọ̀dà abọ́sàn ní ìṣòkùn ọ̀sán ẹlẹ́dùn.
6: àlàáfíà ọlọ́run kó bàbá ogbó tí tó ń gbọ́ mi lákòókò yìí mo kí ọkùnrin mo kí obìnrin àìsàn tí ó gbóògùn ọlọ́run níbiṣẹ́ nìkankan yín o orúkọ tèmi ni bàbá eégún.
7: tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú liberty stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú.
6: ọlọ́run ọba ò ní gba ojúlówó gbogbo wa o tí wọ́n bá ní ojú yọ̀yẹ̀ lẹ́nu nǹkan kan ló ń fà á bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò mẹ́rin ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nínú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà bóyá àwa máa rí bíi kurukuru àbí kó máa rí bíi èéfín bíi èéfín àbí kó máa rí bíi ọyẹ́ bíi ọyẹ́ o rírà àtẹlẹwọ rẹ o dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira ẹlòmíì ò lè rìn lálẹ́ nínú ẹ mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń jásí kòtò ni wọ́n máa jásí gegelete ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ̀ ni o dá òṣùwọ̀n yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣẹ́ ló tiẹ̀ dàbí wípé aláǹtakù ọ́ ta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì wọ́n máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀ ẹlòmíì tiẹ̀ wá la ibi rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá ẹlòmíì ọ̀dákọ́lù aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹ́rí nǹkan tó fẹ́ jẹ ẹ mà ní jẹ́ńjẹ́ ọ̀tá yín ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ mà ní rógun ẹkún bóyá bá ń sun ẹkún àṣìjù a máa ṣàkóbá fún ìrìnà wa ìfúnpá gíga kéèyàn máa ro orun sùn ìtọ̀ àtọ̀jù kéèyàn tọ̀ kalẹ̀ kéèrà ó gbégbà kéèyàn máa tọ̀ bí ẹ̀mẹ́fà ibi kílẹ̀ ò tó mọ́ ó lè ṣàkóbá fún ìrìnà wa bó ti ọmọ aróye tí pẹ́sọ̀ bá ti pọ̀jù fún ojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa a tiẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú sọ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní àbí wọ́n tiẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ́n tó jẹ́ pé orí ọ̀ máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bórí bá ti ń fọ ni láfọjù ó lè ṣàkóbá fún ìrìnà wa bẹ́ẹ̀ ló ní ìbájí láàárọ̀ kí n ṣe ní ọ̀dà bíi wípé kùrukùru bojú ọjọ́ oòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmíì ò lè lọ kankan mọ́ kí n ṣe ní ọ̀dà bíi pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmíì níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmíì tó bá ti ń wo iná áfọ́ká lójú rẹ̀ ẹlòmíì ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ ẹlòmíì ò tiẹ̀ ṣe lásán bóyá ọfà asakatú ló bà wọ́n lójú ni àbí ọfà àfòtá ló bà wọ́n lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú tó ò fi rìnà mọ́ bóra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá eégún tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa wọ́n pa sí ọ̀rọ̀ sínú rí ayé gbogbo ẹ̀yìn tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ eyín bàbá mi eyín ìyá mi tẹ la ìrìnà ti yí kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ́lọ́run àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wọ́n fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ bàbá eégún ọ̀pọ̀lọpọ̀ ọ̀nàdún pẹ́ wọ́n ń pè lórúkọ kan fún ẹ bẹ́ẹ̀ lálẹ́ wáyé bí sẹ́bi bàbá eégún tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ́n mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi ẹ sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ni mí gbogbo tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ ìta ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tọ́wọ́ bá ti rí pé ó ń ṣe é nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu mẹ́ra àdínlẹ̀ wàá yọjú sí bàbá eégún olóòtú ojú àìsàn níbo ni mọ́ra kí n pa láìsàn wí kí mi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé bá yín o ẹ délẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá eégún ọ mọ̀ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
7: bàbá eégún tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹkọlẹ star number 12 ni bàbá ẹgùn wà olójú
6: ilé iṣẹ bàbá ẹgùn àwọn òkú ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ọ ewé àtegbò wa ẹnu lẹ́tì máa lò ó àwọn òkú ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run àbúrò àyàn ọgbà o sì lè pè mí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839

0: ọ̀dà ẹ̀ka bọ̀ sórí ètò padà ẹ̀ṣẹ̀ gan ni ọládèjì ọmọbọ́lájì abdulwasi ok kazeem taurid mọ́sọ balajé ẹ̀ṣẹ̀ wọ́n ni well done thank you abiodun kò fowó rọlá well done ma love your program ma god bless you to bless you too my brother thank you ṣèyí ọ̀dọ̀fi welcome on board happy new month thank you abidemi adisa ẹ̀ka alẹ́ o agbenga gbajúmọ̀ aṣíwájú káfàtà my big sister I'm now with you on the program it's your time please ride on now thank you ẹ̀ṣẹ̀ gan ni sir Dr. Fiex Ayola good evening sisi how was your work today you look like king really okay thank you iya la nko elelubo folashade awon ni well done mama chikito eku eto iya la nko elelubo lati mamu ile sewu olunde ile sewu olunde ibadan thank you adesina adegbola won ni well done ma more wisdom thank you oladeji omobola abdulwasi won ni chichikito eku eto esesa dr fiex ayola won ni I love the 100 program 100% thank you alaba yusuf eku eto alaba oko iyawo lati olomi thank you adediran oluwa seun well done ma thank you frank agidagba sister chikito well done thank you bolaji oladipupo well done ma god will help you to do this program this night amen more knowledge and understanding bolaji from oluyoro okiofa thank you opion abu abdulmalik wani good evening ma answers thank you adediran oluwa seun good evening ma well done ma please between man and woman between man and woman who go come release first okay thank you you will listen you will hear it from daddy uk and other listeners Ahmad Suara eku ise thank you imafoje peter ekale eku eto madam chikito eku ise takutaku thank you imafoje peter again nene good evening mommy good evening ma thank you darling bo ni osho wadada ose Ahmad Suara eku eto olaniyi agbabiaka ekale koni baje fun yin ami kayode oloyede happy new month auntie chikito I'm here again tonight to learn more about relationships keep the good work ma thank you latif abiola gani good evening well done ma thank you latif god bless you how are you today thank you okay àwọn èèyàn wa kíni nǹkan tẹ́ ẹ rò èmi rò pé ọ̀pọ̀lọpọ̀ tajútajú ló ń fa kíní èmi rò pé ọ̀pọ̀lọpọ̀ stress ló ń fa èmi rò pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan pọ̀ tó ń fa fáwọn ọkùnrin kankan nísìnyí bíkọ́ sẹ bá pín ọkùnrin sí ọ̀nà mẹ́ta àti ọ̀nà méjì ní iṣu tó wà nílẹ̀ yìí wọn ò lè ṣe dáadáa wọn ò lè takutu ìnú and sometimes it's not their fault àbí kí lè feel hello the caller hello yes sir ekale sir
1: mami chikito
0: ekale sir
1: o ti gbé ara fún kò ní bàjẹ́ ma
0: àmì jésù
1: aláfíà
0: fẹ́ni tó wọlé wa
1: ọmọ ọba gbẹngàn gbajúmọ aṣíwájú pátápátá pàpàrà fàtà láti bẹ̀rẹ̀ padà ẹ̀ màmá ṣe lágbọ́nà ìṣọ́lọ́fẹ́ ní ṣètò ṣe.
0: Àmì Jésù.
1: Ọkọ kí dàbí UK o, wọ́n kó àṣepamọ́ o, wọ́n bá fi ń pẹ nìkan, ẹgbẹgbẹ̀rún yà máa jẹun.
0: Àmì Jésù.
1: Mo dúpẹ́ lórí ń tọ́sí, wọ́n máa dúpẹ́ láíláí ni, ẹni pẹ́mọ̀ mi kúrò lára náírà náà.
0: Aṣe
1: púpọ̀, bàbá tí wọn sọ pé wọn mẹtọ pẹlú wíwà nǹkan kò ṣe dáadáa àbí bẹẹ nìkan mọ bàbá yẹn ó gbọdọ fi ìfẹ sí ọkàn dáadáa nípa fi wíwà yẹn wíwà ló wá níṣẹ tó pọ láti ṣe torí wọn máa ń ṣe ọkùnrin lọpọlọpọ nípa pé tó bá ti rúbìnrin ti pẹ ṣẹmọ ara ti filẹ ìgbà tó wá padà rúbìnrin tó bá fẹ bá láṣepọ ẹ má jẹ àpẹẹrẹ tó máa wájú ẹ ara yẹn ò ní í ṣe tó bọyọ kó ṣe torí pé ìfẹ wúmọ yẹn ó lè má tètè lọkàn bàbá yẹn dáadáa wọn tí obìnrin bá lè jẹ kí ìfẹ wà lọkàn bàbá yẹn dáadáa ogun ni start ba sibo ka gba ya ja so
0: okay
1: se gbe ni zoma
0: okay
1: na ni patawo ku yin e ma ja ko to wa je eyin dun eh mo ri o
0: ero
1: eni kini bi
0: kini di
1: ibi ni pe ko wa ni lati le kini o e ja so to fun wa te ba se le kan gbogbo ni okun bo na se da ya ni te ba fun le release kini a wa le ni gbagan ko de de to so pe ma tu pada soke to o de wo lohun sugbon nje ja to pele pe okun ta fi make lati le wa bu ni ka wa ni pe e ke gbogbo ni kan je nsin ko ri ti gbo awon baba wa ri ba kan opolopo odun na fi ngbe fertilizer opolopo ogun na fi ko ri le to fi ni to fi se je fun wa ko to wa je ko pon dada won je gbo to fi gbo ko lara bi ti olorun ni ki ase ti ma wa nipa ti ase olorun ki oje le wa bi ye ko wa ka le je ko le sara lori se nbe ma nbe ma so mo wa wa kun ka fe gbo se tori ada agboro ko ja ye wa o tori ko pele pe ni ba se ada fun gan won mo yi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni obìnrin tó jẹ́ wà lọ́kọ̀ ló ṣe tẹ́ǹkì fọkọ rẹ̀ níjẹ́ pẹ́kọ rẹ̀ gbìyànjú torí pé ṣe dáadáa pẹ̀lú torí pé ibi tí ò bá ti ṣe tẹ́ǹkì ìwúrí òkè ń wá tí ò bá sí ìwúrí kí ní yóò ní ilé àlàáfíà fún òdù.
0: bí àfẹ́ni tó wọlé ẹ ṣe gan ni ẹ̀yin èèyàn mi ẹ ti gbọ́ ẹ jẹ́ ká tún wo tọ̀dọ̀ ẹni ẹ ká tún wá lọ sí.
2: àti ṣèkìtò.
0: yes sir.
2: kò ní gbàjẹ fún yín dáadé uk.
0: àmì.
2: ẹ̀kọ́ àná sí wa o òun orúkọ yín wálé pẹ̀lú ògbó ọlọ́run o
0: èyí
2: ni gbàjẹ orúkọ mi ni alàgbà látọjọ ló máa kẹ́dẹ̀ mi.
0: ẹ káwọn sá.
2: sọrí yasma sọrí gbogbo nǹkan dèyàn tí ọkùnrin à ń jẹ ní ìfi irin mọ́pọ̀lọpọ̀ ọkùnrin inú mi kú mi èmi èmú gbogbo ẹgbẹ́gbẹ́gbẹ́ tó lé o èmi èmú gbogbo inú o èmi èmú tó lé mu tí ó kó bá mi o èmi èmú tèmi o àmọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí mi ń jẹ bá ń jẹ èmi ń kó bá ti ń yẹ bí ẹ bá obìnrin náà wọn ò fẹ́ kí èèyàn fẹ́yọ kan ẹ bá bọ́ sọ́wọ́ oṣuobi ó fún ẹ mẹ́rin jẹ márùn kíní mọ́dún tí ò ní mẹ́fẹ́ta ó mẹ́fẹ́ta torí kíní dùn gan ó dùn gidi gan àti ṣíkì tó àkàfo lèlè kẹsíọ́lẹ̀ ó dùn gan o èèyàn tí a jẹ́ pé ní àá ṣe súkẹ́súkẹ́súkẹ́ tí a sọ pé òun ti ta tọwọ́ òun lọ láàrin ìṣẹ́jú mélòó ló fún ká ó dùn gan o àmọ́ bí èèyàn jẹ iná mú ọ̀pọ̀lọpọ̀ gbègbè ní àbẹ́mi iná pálámù ta òjò pálámì ọ̀ká làlàlà bàbá dúró di gbí ni o bàbá mú agbó kan bó tó di pé bàbá ó ṣe kíni bàbá àmọ́kọ̀ òkú rẹ̀ àwọn ẹlágbó kan ní àkí àkàpọ̀lì làkàṣì èdè àti wọ́n mọ́ agaga tó máa ń bá sẹ́rí ẹja kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ sẹ́rí tó máa ń bá mèrè ṣe tó bá sọ wọ́ọ̀kì nìkan tó di yé tó ti ọrẹ fún bá tọ́mọbìnrin yẹn bá mèrè ṣe dáadáa lẹ́pọ̀ ọkùnrin yẹn náà gúdù tó bá mèrè ṣe obìnrin yẹn ni yóò píkì ẹ̀ padà kí ni jẹ́ kí ni ọ̀nà dandan ni màá gbóni yóò píkì lọ́wọ́ kan òdì tàtàtàtàtà yá ni ó máa sọ ilé máa dárúkọ ya rẹ ìyá mi àríkẹ́ mọ̀sẹ̀ mẹ́sẹ̀ ìyá mi àríkẹ́ sànù mi bàbá mi àdìgún dákú obì ń wò máa kà á ní tàtàtà kí ni jẹ́ kí ni ọ̀nà lágbe lónìí bàjẹ́ àlàgbà látò lómi ó dùn gan o àdìrí gan àkàkórí làkàṣì èdè gbàgbájúmọ̀ máa dùn rẹ̀ bí ìjọ ẹ̀gbọ́n mi àta kankan
0: ṣe pátákọ́kọ́ náà máa dùn ẹ̀ èmi ò mọ̀ pátákọ́kọ́ gan máa dùn ẹ̀ ó ga àbẹ́ ìgbọ̀n wọn látakọ́kọ́ náà máa dùn ẹ̀ ó tiẹ̀ ti dá bẹ́ẹ̀ ó ga àtakọ́kọ́ gbogbo yín tẹ́ ẹ sọ ẹ máa tún sọ tátakọ́kọ́ bá ti jí gbogbo yín lẹ máa tún sọ nígbàtẹ́ ní àtakọ́kọ́ máa dùn ẹ̀ àlàbà ṣe máa ń wájà nìyẹn ó máa wájà bí ọkọ bíje ọkọ bíje a ní àwọn nǹkan olùṣọ wọn láwọn nǹkan olùṣọ àwọn ò sí ń bẹ o ó dá kò sí problem ọ̀rọ̀ àsọ̀rọ̀ ẹ̀ta tí atakọ́kọ́ bá jí ó dá kò sí problem à ń bọ̀ mo fẹ́ ká gbọ́ kínní náà màá ṣàlàyé ẹ̀ fún yín ní èdè ibo ní èdè gẹ̀ẹ́sì tó bá ti sọ tán à ń bọ̀. Ambo e ma fowo kori
3: la bomo papeji ma la bomo la wa ma ta papeji ma la bomo before ma meji ma nata la wa kwa hati anonwa ma meji meji de kwena e hai na mbura mu gana pya kwa mne nata hai papeji ma o amu akiji mutu meji ma o amu akiji mutu meji ma mo kiena la kwa ncha nata papeji ma la wa mo papeji ma la wa mo hai no te gaga gamuga gwaramo o te gaga gamuga gwaramo na ala mebo la wa mebo before di manata la shwe mi ke before di manata acho kwa mkandi ya de mani na ala mo papeji ma acho kwa mkandi ya de mani na ala mo amudi mpelo mpe o te gaga gamuga na gomo ina gafeni rube ma amuga na gomo hai jewe ewe usatu boye o usatu boka mbara usata bukamu baraba kwa miibu papeji malali ata lalikege papeji malalikege na atama wakifu na atama baraba ona abarugu mmiri ata abukiwa kwa ona abarugu mmiri sogimu wakata ona abarugu mmiri hai papeji ma weria ni ibuwa weria ni ibuwa hai labuomo labuomo nyewe mia no sobugomo nyewe mia na amuga sobugomo mameji maabata kwa na nyeji dekwe na ye oge ebefu kwe gamo oge ebefu kwe gamo dime ebefu maata dime ebefu maata ngolari kenge

0: kwa no so ibu aso bugom hey konye bunya ejide ko kwa yo papa ejime ejide ko fa yo labu omo papa ejime labu omo
1: o da mo mo pa opoloko yin abe lo mi pe kini nkan ti won ni so ma shalaye fun yin sugbon ko nse sin sugbon koko nkan ti mo mu jade nbe ni pe o so pe oni kini oko hun kere oni inu ohun dedun pe baba beji n ba hun sise to ye ki baba beji se o wa gba ladura pe ibi ti mama beji wa ko olorun ma je ki mama beji wa le mo o wa ni ojojumo ti baba beji ba n koja ni waju ile awon bo ti pe toun ma n wo pe lagbara olorun o ma sa je kini to wa ni arin ese baba beji njo kan oni sugbon nigba ti olorun ti wa se nsin tawon ti wa jo rira pe baba oya beji o si le pe oun fe je ton patapata ni o wa gba ladura pe ki baba beji ya beji ma wa le mo o ti wa so ni ohun fe ka awon ara adugbo mo pe awon jo nse nkan tawon nse yin o boya awon awa ogbon tawon ma fi gbe kuro ladugbo pe tori gbogbo nkan ti baba beji se pata olohun lohun gbadun olohun o ti e like to oko ohun to oko ohun ti kere ju iyawo ile niyan se mo pe be gele lawon iyawo ile kankan wa nse o je pe won wa nle oko sugbon won tun je pon nita lodo godara sidi e ja lo soju oja ta ba tun pada de laipe yi awon wa si eto ni ile ni ganga
2: on lagini wafe 26.7
3: ẹkú déédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi se ẹnìkọ̀ọ̀kan wa orúkọ tèmi ni àrólé olóyè ọbádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀ mo ti wà níbi àfihàn tewétegbò àlàáfíà èyí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà liberty stadium tọ́wà ní òkè àdó ní ìlú ìbàdàn tẹ́ bá ti gba gate 2 wọlé ẹ ó ti rí mi ní stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5 a fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹ wa torí pé àwọn àgbàlagbà yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nẹ̀ ibi ta rójúdé èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀ mo fẹ́ kí gbogbo ayé ọlọ́run mọ̀ wípé ojú nìmọ́lé ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa seré ìdí nìyí tí mo fi bá wọn kópa níbi ìpàtẹ àlàáfíà èyí sì lọ lọ́wọ́lọ́wọ́ stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ibẹ̀ ni mo wà bákan náà ni olúléeṣẹ́ wa wà ní ìta kinlóye lẹ́gbẹ̀lẹ́ epo total ní òjé ìlú ìbàdàn bóyá fẹ́ wá sí iléeṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 090-488-688-683 bàbá ojú ni ìmọ́lẹ̀ ara tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn ohun nìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí nẹ rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́tọ̀ dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí nẹ rí o rí nǹkan tó súnmọ́ ẹ o ò dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nà kọnà táìsẹ̀ ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi níbi ìpàtẹ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní stand number 5 oríṣiríṣi nǹkan òun ló máa ń fa àìsàn kéèyàn má rìnà déédé tá à ń pè ní àìsàn ojú alákọ̀ọ́kọ́ èyàn lè ní ẹ̀rọ àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa ròyẹn kọ́ máa hún yẹn kọ́ máa dami kọ́ máa yọpin ẹlẹ́ẹ̀kejì èyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣẹ́ èyí tí ń gbẹ́jẹ̀ lọ sí ibi ìrìnà èèyàn kí iṣẹ́ yóò ní àyẹn tó bá ti wá ní gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ti nípèníjà ojú nìyẹn bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédé títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó tiẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́ bákan náà tí ẹkú bá pọ̀ lápọ̀ jù òun náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọkẹlẹ ba irin ẹjẹ ayọkẹlẹ fọju ohun lo nda wọn laamu abi ki nkan funfun ko ti e wa lewo tonto sibi irin ẹti e ah eludumare ko ni gba irin ẹ lọwọ enikan kan wa to ba ro pe ni pe nija irin ẹ dede o le daka qurani o le daka bibeli o ti e rin erin to sumo elomi o rin erin la to wa ni atelewo re telomi ba drive lale bayi bi se ni o ma jasi koto yo ma jasi gegele o ti ni ipenija aisan airina dede niyan kan si mi nibi ipate alafia e tin lo lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ibadan stand number 5 o ni mo wa nibe tabi ko wa si oluleise wa to wa ni itakin loye oje legbele epo tota ni ilu ibadan bi na ni iwo to ba mo po ni ipenija oju mu agbon eyo kan e to lomi dada ko mu dakin bakan na tiro ta fi se itoju ni paju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya won ti si abe sibi rina ti e won se se ni abo ti pe sibe sibe na o fi rina dede wa agbon eyo kan e to lomi ni dada ko mu dani ero bani soro te ma pe mi si ohun na ni 090-488-688-53 090-488-688-53 ni le ise ti wa awa ki fara niyan tori pa na obe lorun ko lorun fara ni wa ba kene ni opolopo si ti wa si le ise wa ti won ti wa ndupe eludumare yo je ki won ni o lenu ope o si gbegba ope fun ise airina dede ohun ni ke ma gbebo wa ba mi ni bi ipate alafia e ta nse lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ni ilu ibadan iso ele karun ohun ni mo wa nibe stand number 5 stand number 5 ero ba ni soro te ma pe ni si ni 090-488-688-53 090-488-688-53 alaafia loju o

0: kan ka go won now ibere mi ni pe nje kini okunrin le se lati fi maintain good sexual life pelu iyawo e nje kini obinrin le okunrin le se sexually lati fi te iyawo e lorun like satisfy the woman because awon obinrin ta ni nta nisin take it or leave it they are oko crazy
1: Ibu kau ni mahu jemur di sana je, luar ni luar deh. Bukan kerja dulu, ni ah, ni kerja dulu dia siapa? Ah, ni kerja bula, ah, ni kerja tahu, ah, ni kerja awal dia tahu ibu dia kerja konsalam macam kan, nama lembaga kita nama, ibu mahu dia ni sepati, ibu mahu dia tangsi. Anak konsuasi le, tu istilah lori, ah, ni kerja ni. Kalau lori ni orang kata apa bawa je, ibu tu, ibu tu kerja semua. Wọ́n ṣe ń jẹ́ ara ọ̀ ẹ̀ láwùwẹ́ tó bá mọ ẹ̀ṣọ́ tùkù sí tó bá ṣe tẹ́tẹ́ tùkù gbogbo ọ̀nà àti kọ̀nà fún ìṣe ọ̀nà àti ìtọ̀ ọ̀hún sí ọ̀nà àti kìrìsì ní tẹ́tẹ́ tù gbogbo tó tẹ́tẹ́ bá ti tẹ́ bá jẹ ẹ̀ṣẹ́ tù sọ ẹ̀rú láàbù gbogbo gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ayé jáde problem of the world, the book of the last by you. Oh, bow upon the local law. I'm glad that I'm a law. The boy is back on. The public really say, you see, can you tell me? Tell me, tell me, tell me. Show me, show me, show me, show me, show me, show me, show me, show me, show me, show me, show me, show me, show me, show me, show me, show me, show me, show Tell me this for your many occasions. If you want to tell that, when you say, if you want to pay one cost, if you want to pay again, when they say, a man is wrong. So they say, oh, she, oh, they're loading in your pay, your pay balance. So you say, if you have a day, you see, you know, you want to get this one, not for more. That's just what you are saying. If you feel sick, you need it. I'm not going to ask you for often. I don't want to do this today. Àbí akẹ́kẹ́ tí nǹkan gbogbo. Tọ́lá ní pé ọkùnrin àwọn ọkùnrin àjẹ́ ṣe kí àti tó ń ta gbé sáàrin gbogbo ẹ̀sẹ̀ lọ. Tó bá ti lè lọ gbọ́ àwọn ọ̀rọ̀ nǹkan tí yóò ṣe kí gbáwò. Ó máa pa lọ láàrin òòlù bórí ìlú ọ̀rọ̀ yẹn. Ó máa sùn kìnnì. Ṣé ìmọ́tótó wa ó ṣe pàtàkì? Ẹ̀ṣẹ̀ àtọkùnrin àti obìnrin ọ̀sọ̀kùnrin Àti ìdọ̀rọ̀ ni. Gbogbo ìjẹkújẹ sáà ń jẹ àwọn ọgbẹ ìmọ̀ ìlànà ń fi nípa ọdún kan nípa gba kéde. Ẹ̀rọ gbogbo ẹ̀ náà tó kàn ní ọdún tó bá ti gan ìjọba ìgbìmọ̀ ọ̀rọ̀ wa mú. Ẹlòmíì gan ìbànú tó bá rí ẹ̀rọ ní ìrìn àjẹ, ìgbà tó wà àdúrà ní ìrìn àjẹ. Bọ̀ ẹgbẹ́ ta máa tíráì láti máa di ẹ̀rọ tó bá wà rẹ̀ yìí. So, gbogbo nǹkan tí a jẹ òun ló pọ̀ ju wàhálà, wọ́n pọ̀ ju bí ó pọ̀ ju wàhálà tó wà nílẹ̀. Àmì ẹ̀sẹ̀ tó wá rí ọ̀nà kan tí wọ́n wà pé àwọn èèyàn ń gbé.
0: wọ́n ní ìmọ́tótó ṣe pàtàkì àti nǹkan tí à ń jẹ wọ́n ní gbogbo ẹ̀ náà pátápátá ni ó ṣe pàtàkì pé torí tàbá ṣe bó ṣe ẹ̀ka ṣe ṣe kò nílé rí bó ṣe ẹ̀ kó rí ìmọ́tótó wọ́n ló ṣe pàtàkì àti ohun tá à ń jẹ ó dá a ṣì máa lọ sọ́dọ̀ dádì uk ṣùgbọ́n ká tó lọ sọ́dọ̀ dádì uk mo fẹ́ fà àkókò yìí bẹ̀ wá pé gbogbo wa pátápátá lẹ́yìn alẹ́ yìí kí àwọn ìyàwó wa kí wọ́n ṣe kíni gbogbo ìyàwó kí wọ́n try láti fi ọwọ́ ran ọkọ náà lọ́wọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ẹgbọ́lálẹ̀ ń sìn nígbà tó obìnrin ń sọ̀rọ̀ ọkùn pásítọ̀ yẹn ń bá obìnrin sọ̀rọ̀ ó ní kí òun náà ṣe kíni kí òun náà kọ́ ọ̀gá kí òun náà wu ìwà tó yẹ pé ọ̀gá gan inú ọkọ̀ ẹ̀gbọ́n á dùn torí a gbọ́dọ̀ pawọ́ pọ̀ láti ran wa lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó wà ń ta yìí tá a bá ṣe bẹ́ẹ̀ wàhálà máa wà wọ́n wàhálà máa wà nbọ àtìdé.
2: ó bo ti ẹnìkan máa ganu sóko òun náà fi ní kó o sún lo fi lónìí sún ògbò àwọn single àti single mother tó wá kù ńkọ kí ẹ máa ganu sáfẹ́fẹ́ kọ́ máa gan má bẹ́ẹ̀ pátá wọn tí nǹkan ọmọ sí ọ obìnrin lọ tó obìnrin kó o sún kíá kó bo ti ẹnìkan máa ganu sóko òun náà fi ní kó o sún lo fi lónìí sún ògbò àwọn single àti single mother tó wá kù ńkọ kí ẹ máa ganu sáfẹ́fẹ́ kọ́ máa gan má bẹ́ẹ̀ pátá wọn tí nǹkan ọmọ sí ọ obìnrin lọ tó obìnrin kó o sún.

ma fi wo abo e te ma ba obo sere ko to di pe towo bo ni ada fun yin tori pe e mo bi kini yen se ma ri lara wa e mo bo se ma gbe wa debe eyin to ye pe ma gbe idan obojo e ma sori re e wo e ma rogo lu laye because e mo pe kini mo fun wa ni joy o ma gbe wa debe o ma gbe wa chabaye bẹ́ẹ̀ ṣe máa ń lá òbò yẹn bẹ́ẹ̀ ṣe máa ń wọ́n máa ń lọ àwọn yín lórí ìtàn òbò yẹn ó máa ń gbé wa débẹ̀ bí ìwọ tó ò bá tiẹ̀ lè jẹ òbò tó ò lè gbẹnu sóbò mọ bọ́ ṣe ń fi okó bọ́ yẹn fi ń búrọ́ọ̀ṣì òbò kẹ́ ẹ mọ bọ́ ṣe ń fi ọwọ́ ìka bọ́ ṣe fi ń ro òbò ẹ̀yin ọkùnrin tó yẹ pé tẹ bá kàn ti rí òbò báyìí bí kẹ́ ẹ ga oko yẹn wọlé mádìí ká fi pèlè fún yín o tó yẹ pé yín ò mọ bọ́ ṣe ń bá obìnrin ṣe foreplay àfi tẹ bá ti rógbò bá ojú yín máa ti ràn kankankan bí kẹ ti wọlé nu ẹ change way yín o ẹ mọ bọ́ ṣe ń fi ọwọ́ bọ́ ṣe fi ń ro òbò bọ́ ṣe ń fi ahọ́n bọ́ ṣe fi ń lá òbò ṣé rí ẹ̀yin ọkùnrin tó yẹ pé ẹ máa ń kọwọ́ bọ òbò dáadáa ẹ máa ń fọwọ́ rọ òbò ẹ máa ń fíńgà òbò kó tó di pé ẹ kí o kó bò àdàfún ẹ lálùbáríkà tẹ máa ń fi ọwọ́ tẹ máa fi ń wo òbò tẹ máa ń bá òbò ṣeré kó tó di pé ẹ tọwọ́ bọ ní ẹ àdàfún yín torí pé ẹ mọ bí kíní yẹn ṣe máa ń rí lára wa ẹ mọ bó ṣe máa ń gbé wa débẹ̀ ẹ̀yin tó yẹ pé ẹ máa ń gbé ìtàn òbòjú ẹ máa ń kí ọwọ́ bọnú òbò ẹ máa ń fọwọ́ ra ìdán òbò àló máa dà fún yín ẹ máa sóríire ẹ wo ẹ máa rógo lù láyé because ẹ mọ pé kíni ó máa fún wa ní joy ó máa ń gbé wa débẹ̀ ó máa ń gbé wa chabaye bẹ́ẹ̀ ṣe máa ń lá òbò yẹn bẹ́ẹ̀ ṣe máa ń wọ́n máa lọ àwọn yín lórí ìtàn òbò yẹn ó máa ń gbé wa débẹ̀ bí ìwọ tó ò bá tiẹ̀ lè jẹ òbò tó ò lè gbẹnu sóbò mọ bọ́ ṣe ń fi okó bọ́ yẹn fi ń búrọ́ọ̀ṣì òbò kẹ́ ẹ mọ bọ́ ṣe ń fi ọwọ́ ìka bọ́ ṣe fi ń ro òbò ẹ̀yin ọkùnrin tó yẹ pé tẹ bá kàn ti rí òbò báyìí bí kẹ́ ẹ ga oko yẹn wọlé ẹ má jẹ́ ká fi pèlè fún yín o tó yẹ pé yín ò mọ bọ́ ṣe ń bá obìnrin ṣe foreplay àfi tẹ bá ti rógbò bá ojú yín máa ti ràn kankankan bí kẹ ti wọlé nu ẹ change way yín o ẹ mọ bọ́ ṣe ń fi ọwọ́ bọ́ ṣe fi ń ro òbò bọ́ ṣe ń fi ahọ́n bọ́ ṣe fi ń lá òbò

0: ẹkú ètò rẹ̀ kú àtàárọ̀
1: olúwa kú ètò
0: ẹ̀ kú àtẹ̀tẹ̀ rí èyí nǹkan tẹ́ ẹ̀sọ̀ yẹn gan ó ṣẹlẹ̀ lọ́jọ́ kan mò ń bọ̀ láti Abẹ́òkúta èmi àti lédi ẹ̀jọ̀ wọ mọ́tò tó aṣáde ìlú kan tó ń pè ní gbọ́ra bá ní máa bọ́lẹ̀ gẹ́ẹ̀ bá bọ́lẹ̀ tì mí wá ní à ní tí à ń lọ pé ẹ̀jọ̀ tó pàṣàṣì wọlé the funny thing ti rí bẹ́ẹ̀ ṣe fún mi ó gba okó mi mú ni.
1: Ẹn tí ẹ mọ̀.
0: Bẹ́ẹ̀ ni àti ẹ̀mọ́ra rí ó gba okó mi mú ni àbí ni kí ni nǹkan tó nílé wò nílé ìgbà tó di pé aṣá wọlé aṣá ìkíní ẹ̀rú gba mu rí mo kọ́kọ́ mú orí inú ẹ̀ báyìí bó ti kọ́kọ́ fi ṣe rí ó gan mọ́lẹ̀ ni. Bàbá ìkíní ló bá ní òun ti rí òun ọ̀bọ́kùnrin pàdé bí ìkíní rí ó gbogbo ẹ̀ ó ní ẹ̀kọ́ tó gbìnrin bá sí ọkọ̀ àti ọgbọ́n wà ń lé ó ní bí wọ́n ṣe lè jọba eré ṣe gbogbo ẹ̀ ká tí obìnrin mọ́lẹ̀ ká ṣe ṣu yẹn òun kọ́ ni ṣù pàápàá wọn ṣe rí débi pé òun kọ́ alára gan-an yọ gbàgbé orúkọ ẹ̀ tó ẹ kú ètò ẹ máa gbé tò bọ̀
1: ẹ ṣe sà láti máa lọ sọ́dọ̀ dádì uk ẹ ṣe ẹ tẹkùn wá tẹ̀dẹ̀ sọ tí ẹ ní ẹ bára yín pàdé ní mọ́tò ó dẹ̀ sáré ní kẹjọ bọ́lẹ̀ ẹ ṣọ́ra nàìjíríà ti peléke nísìnyí tó fẹ́ pẹ́ lọ́ba bọ́lẹ̀ tí báńdíìtì gbé yín ọlọ́pàá jàkàrà bu ẹ lórí kọlà.
2: ẹ ló mà
1: ẹ
2: má
1: sì
2: tútù
1: ẹ
2: wà má ẹ kẹ́bù ṣẹ́ẹ̀dù ẹrẹ́tì dada ọkọ àtàrọ
1: ènìbàjẹ. kọ́mírẹ́dì wọ́n ti sọ ọ́kẹ́ tó kú dé wọ́n ti sọ wọ́n lẹ́ kúndùn kí ní kàǹtì.
2: ẹ̀mọ́dà alábà lóhùn
1: tó
2: gbàrú kò tẹ́nu bí òkú ojú rẹ̀
1: torí
2: àkọ́kọ́ ẹni tí àlàbà ń sọ ìdí ẹ̀mí oríṣiríṣi
1: òun
2: ló mọ bí tó ti rí bí ẹ̀mí rẹ̀ tí wọ́n ń sọ òun tó ní mo kúndùn rẹ̀ ṣé òun òkú ojú rẹ̀ ló gbé yàwó sí yóò kò pẹ́ni tí ó kò dùn ẹ̀ dandan ni tí yóò bá ti ẹ̀ kò dùn ẹ̀ ìyàwó ẹgbọ́n tí obìnrin yíbò tẹ̀ ṣàlàyé fún wa ní ẹ̀kan tó ń sọ tó eléyìí tó ẹ̀gbà bí ejima bàbá ejima àjò àbíwá bá ẹ̀gbẹ́
1: ìjì ní ejima
2: ó tó ẹ̀gbẹ́ èdè yíwò àti yorùbá gan ibẹ̀ ṣe ń ṣàlàyé ọ̀gbà ejima ọkì mo ti máa ń gbọ́ ejima mo ti mọ̀ ní ọ̀gbà ọ̀nà
1: ìsìn
2: kọ́ dáàbì uk yàgbá ò wọ́n ti wá sá ọ ẹ̀mí bàjẹ́ sá ẹ rí ẹ gbọ́rẹ́ mọ̀ nọ́mánọ́mà nínú ètò yìí kò sẹ́ni tó máa gbọ́ kódà gan kóhun lè jẹ́ akúra tẹ́lẹ̀tẹ́lẹ̀ díẹ̀díẹ̀ ààrẹ ó mọ̀ jí ìwáyé ààrẹ ó jí tán torí lọ́pọ̀lọpọ̀ ìgbà ní léyìí ẹ wò ó ẹgbẹ́ káwọn èèyàn wá aṣọ tòótọ́ ọ̀pọ̀ ìgbà tó bá dàrú pé ẹ̀ṣẹ̀ tó gbà lọ́wọ́ ìgbà náà lẹ́nu bí ìwé ra tó bá jẹ̀ tó bá yàwó ẹ̀ṣẹ̀ tó fẹ́ tí wọ́n ti pé ẹ̀yìn ìjìnlẹ̀ ẹ̀rọ tí wọ́n yí. tó kó gbàwọn yìí tó gbà tó da púpọ̀ láàrin lọ́kọ́láyà ni tó náà ṣẹ́ẹ̀rì kò sí ẹni tí yóò kúndùn kí ibi ẹnu nìkan ló mọ ṣùgbọ́n ilé yìí gbogbo ara láti àtẹ́lẹsẹ̀ ní gbogbo ẹ̀yìn ilé gbogbo tó ti máa ṣiṣẹ́ lórí tó ní ìtò bẹ́ẹ̀ ni ní
1: ìtò tó máa ṣe pé
2: ìṣòro sọ̀rọ̀ ni tó bá ní kọ́nà mú nǹkan tó dùn jù kò kí ń ṣe oyin kò kí ń ṣe ẹran torí ibi ẹnu nìkan gbogbo ni ó mọ ọ̀nà ẹ̀fọn lèyẹ ti máa dùn ṣùgbọ́n tó dé jùlọ pé yóò mọ gbádùn ẹ̀ gbogbo ara pátápátá tí ó mọ ṣiṣẹ́ lórí ẹ̀ tó o bá ń sọ ẹni tó ní ìtò súnmọ́ sí pé bí ọ̀nà wọn pa sí ẹ̀ ti lè ní ìyẹ́ dẹ̀ mú bí ìdánilẹ́kọ̀ọ́ tó máa fún wa náà kò sí bó ṣe lè wù kó rí tí èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti fẹ́ yàwó lọ́rùn yàwó náà kó náà tẹ ọkọ lọ́rùn o tó o tán ara wa yàtọ̀ sí ara bí ara ọkùnrin bọ́dọ̀ ṣe dá ọkùnrin mi ìgbà tí pé olójú kòkòrò ni tó bá ṣe kan yóò tún mọ wò káàkiri bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe dá obìnrin mi tó a dẹ̀ pẹ̀lú àwọn obìnrin tó pọ̀ dáadáa tó já sí pé ìjọba ti ṣe ó tẹ̀ wọ́n lọ́rùn ṣùgbọ́n ṣe mọ̀ lọ́mà lọ́mà bí ìjá sí pé bọ́lá ṣe dá ọkùnrin lókè ẹ pé òun náà tó bá ṣe ẹ̀kan tó sọ pé kó tún mọ́mọ́ wo obìnrin ní ìlẹ́ta ìgbẹ́ náà ni ọ̀rọ̀ ọkùnrin lóbìnrin náà jẹ́ ìkọ́ náà ń ṣe ànáwá kí wọ́n ṣá gbìyànjú díẹ̀ ó mọ̀ pé yẹ bó ṣe yẹ kó o ṣe ẹ pé ètò ẹ ní dáàmú o báyìí ó pe wọn kí o ẹ ṣe gan.
1: Ọkẹ wọn gbọ yín ọdà ẹ ká fi ta kọkọ mọ ti kọ ká wa lọ sọdọ dádì uk ẹ dákun hello. Yes sir. À ń gbọ́ yín sà.
3: Orúkọ mi ni Adéníyí Ọmọdé Tátàtípẹ́.
1: Ọ̀rẹ́ kábọ̀ sí.
3: Ṣé inú mi dùn gan pẹ̀lú prógámù tí ẹ̀ ń ṣe fún wa yìí. Ọlọ́run ọba á gbé yín sókè.
1: Àmì.
3: Iṣẹ́ yín Ọlọ́run ní jójó náà.
1: Ẹ̀mí.
3: Mo sì kí Dadi UK náà Ọlọ́run ọba a máa fi ìṣọ̀ rẹ̀ a máa fi sọ wọ́n.
1: Àmì.
3: Ṣé rí nípa ọkùnrin àti obìnrin. Ìtẹ́lọ́rùn òun ló ṣe pàtàkì. Tí obìnrin tó bá sọ wípé òun nídìí ẹ̀ kọkùnrin kúrò òun lè sọ wípé rárá tó rẹ́lòmíì lọ́jọ́ jẹ́ pé a lókè rẹ òun tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ so ìgbà tó bá ti jọ wùwà ẹgbẹ́ àjọ mọ́ fáwa sí ẹ ṣe kú ètò.
1: Ẹ sá ẹ kábọ̀ sá ẹ ṣe gan sá. Ó dá ẹyìn wa àti gbọ́ láti ẹnu àwọn èèyàn wa kọ̀ọ̀kan a fẹ́ wá lọ sí ọ̀dọ̀ dádì uk ṣùgbọ́n ká tó lọ sọ́dọ̀ wọn ẹ jẹ́ ká wo orí facebook ná tẹ bá wo ẹ máa rí pé gbẹ̀ngà adéríbi gbé wọn ti wà nínú ní ẹkú iṣẹ́ ọpọlọ ọlọ́run yóò wà pẹ̀lú yíyan àmì adétayọ babatunde adémọlá ẹkú ètò wà from ìwé ogun state rasheedat adébáyọ gbúdúgbìnà always enjoy you ma dádì uk ẹranko bíjì wẹ́ọ́dún sàn from mama carrot tipa garage mama carrot mama carrot ẹ ṣe gan ni ẹ bá mi kí wọn wọn fún mi lóríṣiríṣi èso tí mo lọ jẹ èmi ní apple pineapple cucumber carrot wọn fún mi ní nǹkan tó pọ̀ ẹ ṣeun gan ni god bless you my sister from another mother ẹ bá mi kí lè má tàwọ yín má rókè ẹ má fojú ẹ peter thank you kẹ́hìndé ọlọ́run fẹ́mi wọn ní good evening mama sisi doctor long time yes doctor ẹ ṣe gan ni sir our doctor god bless you sir bello fẹmi sunday yes wọn ni kalema ọpọlọyin kò ní dàrú àmì láti ọyọ aláàfin ẹ ṣe gan sir ọlátúndé ayọ bami olúwatosi thank you thank you oyelade ayọdele titi chikito I salute you I enjoy pastor victor osunbo you play tonight thank you nat olami agape biz world agape biz world oko crazy thank you rashid oluwafemi ẹkú ètò ẹkú iṣẹ ma thank you rashidat adẹrìntàn ẹka lẹbẹdùn secret lẹtọ ẹkú iṣẹ ọpọlọ sisi chikito duru àti dadi uk lagelu fm kò ní bàjẹ ẹkú ètò sa ma ẹ ṣe alhaja medinat ọmọlọlá aransi welcome on board ma answers hamad suara ẹkú iṣẹ thank you ọlọrun yóò gbàdúrà yìí àmì yàdúrà yín àmì akíndélé bámidélé bùnmi ẹkú iṣẹ ma ẹ ṣe gan ni ó mà ti pẹ tí mo rí bàbá ògo láti sọ mail ó ti pẹ tí mo ti rí wọn lórí ètò bàbá ògo láti sọ mi tẹ bá ń gbọ mi àbúrò yín lẹnujọ mélòó ṣé ò sí sà aláwọn àwà pẹ̀lú yín ẹ ṣe gan ni ẹ ṣe gan ni kódà ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ dádì uk dádì uk ṣé ẹ wà ń bẹ̀ sà.
4: Bàbá ti sìn gan máa ń sùn ní ẹgbẹ́ owó ògbò bàbá ti bẹ̀rẹ̀ ètò mo dúpẹ́ gan ni. Àmìbẹ̀ ìlú bí ẹ̀dùn yìí pé ọkọ̀ kọ́kọ́ ti túwé àṣírí àlàbá ògbé ìyẹ́gbọ́tọ́lá gbọ́ láti ọbí ọ̀gbìn wípé àlàbá tó ń falẹ̀ tó ń ralé àlàbá níyàwó ní FFF ní àlàbá pẹ́ sí fi sí fàáyọ spákì. Àṣírí àlàbá tuntun. Bọ́lájí ògùn ni gbogbo nǹkan táwọn èèyàn ti ṣàfihàn tó ń sọ̀rọ̀ àtúnṣe dídò ọ̀rọ̀ gidi ni gbogbo wọn sọ àti gbogbo àwọn nǹkan tẹ̀ pé
5: ma ma sọrọ ni bi wa mo ma so kiki ko mo to ba ye pe e ni ko soso lori eko kokko ninu show da si ninu ile o titu e ti wa fufi to ba je pe e le ko soso lori eko soso lo string ni ni ko si bu ko ko so la touch ati eni na ya yawo o ti se je ni ana. So you can take everybody, so I think you can put it on the video. If you have come out of the DM, you can tell me you need to do it when I just say, let go. To me, Jerry, when I just say, go to the mic. Oh, sorry, please. Oh, me, mama, sorry, please. Oh, call me, and we should buy, we should buy. If you have a basket, oh, my, mom, oh, poor, call me. Oh, totally. The worst thing is taking you to go on your computer. Okay, the new X-ray, I just said to you, you want to do it, you want to do it. Me, I want to say something, you know, I'm not going to be patient, you can't. I just said to you, is the number one thing. Shall we, a happy man, really lucky to be satisfactory. See, I need my photo, we want to say something, ti o fa ko ogbe o bi ejo a ri dito seri awon ogbo fa yo ko ma ru ni nkuru to ba fa ko bo to ba ri ko mo su le to ba di body o do o ro lo to ba fe so ro ti yo be se to ba ki ti se ko mo se gbe ju si e seri o wa yo to mu o ba ku ta ti a ti si to o ma pa ku ku le to ba fe to ra wa. Shall we open up our pony? No man find the set. No man find the phone. We put in the front of our door. We put in the door. What you ready? Oh, my God, so you think? What about our issue? We put in the door. We are closing. And then we keep the play there for you. Shall we put in the door? Talk about your two dollars. What is it? Oh, Mr. Jesus. Oh, Mr. Jesus. Talk to him better for you. Oh, Mr. Jesus. We are better for you. Sorry, Pastor, my radio. I am only asking you. Could you do that here for me, sir? Could you do that for me, sir? I mean, I'm not about action. I can say, I can communicate with you. So, I'm so busy. Action, busy. I can communicate with you. So, sure, you go to the gym or go to the gym. You go to the gym. You go to the gym. You go to the gym. You go to the gym. You go to the gym. You go to the gym. What if you go for beer? What if you pay? What if you see through? What if you just walk on? What if you miss the bed for a couple of weeks? A couple of weeks, huh? No, no, no, you can't see through. No, but you have body bomb, body bomb, body bomb. What if you do? Okay, no, you need practice that for me. Oh, you need to watch on. You need a skin block or what if you do? Oh, you need to worry about it. Oh, go to that meeting, go. Every time I do go, we got his kid, it's ready. I assume what I mean, we go on with you back. But for the morals, you are dead not here. We need to go with myself. But you are going to be done. If you are the coach is dealing with you, but you are going to be dead. But for our coach, we are going to be back. So, sorry, take this, it's about a question, you can't call what is it to do. Go to this, I feel my own business. I'm going to go to my son, what is it? Unfortunately, share your product and work with money. But I believe in you know, to find this satisfaction, you know, for our work, to make our big family well. When you are to go away, you can come. I just think the first attempt is to say, who do you talk a lot? To your mouth, to your work, to your view, to your human, to your erection. Kuyeyi, but I come up with what you believe in, more than that is so, you got to hear if you're not carrying it. Now you probably go to a party because of so that you need to be ready or daily. Well, tell me, talk to what you say, why you want to go to a party? That's all you need to go to a party, you need to go to a party.
6: tó bá ti sún obìnrin akọ̀tún kéè akọ̀tún akọ̀ ọ̀sẹ̀ ní gbogbo nǹkan tó tó kù tó gbẹ̀dẹ̀ pé òun ṣe dáadáa kò dẹ̀ ṣe dáadáa ó kò halẹ̀ bá rí kò gbogbo lórí. So ìwọ ọkùnrin mọ́tòrí ẹ̀ lọ́mu kò ní mọ́tòrí ẹ̀ lọ́mu lóṣùwìn bó ṣe mọ́tòrí mọ́tòrí ẹ̀ lọ gbé nǹkan kan jẹ́ yí pé o gbọ́dọ̀ ṣàìsàn ọ̀gbìn rẹ̀ ìwọ tọ́pọ̀lọpọ̀ ọkùnrin bẹ̀ máa ṣègbè láti mú kókó wọ́n dìde. Sẹ́ni kò sí nǹkan tó máa rú ẹ àti ṣètò tó bá dúró o ṣe àwọn nǹkan tó adé kò ṣe yìí bá ṣe máa san lórí ètò kò yẹ kí wọn mú kí wọn kú ẹ kó má fẹ́ àgbègbè èkó má dìde bí ọgbẹ́ jẹ́ bí ọmọ ọkùnrin. Oníyìí tó ṣẹ́ni pẹ̀lú kí ọkùnrin bá wà fẹ́ẹ́dì ọkùnrin máa lè ṣàkíṣà obìnrin kò sí bọ́ọ̀mù ètò yìí wọ́n ṣe nípa póòtù rẹ̀ wípé. Èyí yìí bàbá ìwé ni wọ́n fi ń ṣe lè ní ìpọnrẹ fẹ́ẹ́dì ara ẹni bọ́lá bí sọ lẹ́ẹ̀kọ́ yẹn. A tún máa sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka tó kó ògbó ní ìpínlẹ̀. Ṣé ní kíní kan wà tó máa sọ àtúnṣe yìí pẹ̀lú kí ló ń èyí gbogbo pásánálì ní ti ọ̀bùsáàfù ẹ̀? Kò lè rí tí ẹ bá wọ̀ ọ máa fẹ́ kíní mi ní ọmọ àti ní rẹ̀ R.E.D. So wọ́n lè ṣe rẹ̀ láti tí wọ́n sọ pé rẹ̀k kí ló ń jẹ́ rẹ̀k ìwọ tó bá fẹ́ kókó ẹ máa lò àti ṣèlétò ìwọ tó bá fẹ́ kó súnmọ́ obìnrin kọ́kọ́ ọba nù ìwọ tó bá fẹ́ súnmọ́ obìnrin kí wọ́n pé tó bá gbóbìnrin kọ́ ìyàwó rẹ̀ gan obìnrin pé owó bí wọ́n gbọ́ fẹ́jẹ́ bí wọ́n fi àṣẹ kò ní lè gbégbé àwọn ọmọ síbò nínú kí ló rẹ̀ di rẹ̀ R.E.D. ó yàtọ̀ sí kọlọ̀ ní fọ́ọ̀sì àti ṣèlétò òun ni kò rẹ̀st R yẹ research yẹ fún rest R.E.S.T. kó sinmi dáadáa. Ṣé níbi ṣe tó tó ká fẹ́ ìdárawa ní èlú àti ìṣèlétò ó ti pọ̀ àwọn ọkùnrin sí jákjákják ìdádé lọ́wọ́ ọkùnrin a lè lọ ọ́ ṣùgbọ́n ìbọ̀lù ọ̀tọ̀ a lè lọ ọ́ ṣùgbọ́n gbogbo àti wọ́n pà. Ṣé ní ìjọ òjò jọ ìgbọ́ kì í fẹ́ lórí ìsinmi. Àti ìtọ́ bá máa ń ha gbé tọ́ tó bẹ̀ tí wá ju nǹkan tó ti ba ilé ayé jẹ́ lóde. So everything is sabi is to run from pillar to pole running up and down. Why? Because we want to make ends meet. Because we want to satisfy our family. We want our wife like to pay our company bill and we go to baba. Yes, nǹkan dúdú ni a fi ṣèlétò. Ṣùgbọ́n bó o bá ṣe ni òdíje kò para ẹni. Ṣé ní láti sinmi àti ṣìkìtò mo máa ń sọ kí bíi ọ̀bẹ̀dẹ̀ ti fẹ́ ọ́sẹ́ báyìí wípé ìwọ ọkùnrin àgbẹ̀bẹ̀ òye obìnrin gan náà ó bá ti lọ tó ti dé orúkọ òkú nǹkan tó bá fi máa di aago mẹ́wàá sẹ́ni kí nìkan wà tí wọ́n ṣe ní ní fóònù sí i èyí wọ́n ṣẹ̀ṣẹ̀ pẹ̀lú ìfihàn sí fóònù yìí tó bá ti di aago mẹ́wàá fóònù yìí máa switch off automatically àti ṣìkìtò tó bá ti wà lórí bẹ́ẹ̀ because o gbọdọ maintain at least between 7 and 9 hours sleep per night. Ìwọ tó bá fẹ́ rest dada ni o sọ yẹ o. Dada bẹ́ẹ̀ tó ní red lawa o R.E.D. tí o tún ṣe kọ́nà. The first one is rest R.E.S.T. You must maintain at least 7 to 9 hours per night. Ìwọ tó bá lè ní 7 to 9 hours per night o ò rò kí ìṣòro. Pẹ́ṣọ̀ ẹ dẹ̀ máa gorí ẹ ìwọ tó bá ní pẹ́ṣọ̀ lórí tó oṣù dára kébìnrin wá ní ọ̀dọ́ sí kórúkọ wá gòkè ọ òwúlẹ̀ ní tó bá tẹ̀ wá ìdúkọ pẹ́ṣọ̀ adínúgbò wàá kàn ṣe kúṣẹ́kúṣẹ́ ni wàá dìde ó ní ẹgbẹ́ olùgbàgbé so wọ́n wọ́n yìí benefit. Àti ṣìkìtò ṣe ní pọ́ọ̀sì ó máa ń rí ìdíje gbogbo nǹkan tó wà lára ọkùnrin. Ṣé ní ó lè máa ní negative ìwọ ọkùnrin tó bá sùn dáadáa tọkọ ẹbalẹ tó ní 7 to 9 hours uninterrupted kì í ṣe pé kò sùn 2 hours kò gbígbé fóònù díẹ kó tó padà lọ sùn kò wá tẹ láti báyìí kò ní ìtàrẹ́tọ̀ yẹ kó tó bá ti sùn báyìí kò sùn pẹ́ẹ́tì tí ìwà sì tó pọ̀ ní ìdítọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ẹ́mejì kò nídìí pé kò tà sí ara tó bá sùn bẹ́ẹ̀.

0: Okay. So I think she's been getting into a lot of stuff. When you talk about you 7 to 9 hours per night on it, I'm not sure. We need to get you dealing with this year. Kí wọn náà máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin tẹ́rí gbogbo ọkùnrin ọmọdébí sọ pé gbogbo ọkùnrin tẹ́rí fi sọ pé 80-90% ọkùnrin wà máa láìkí ogún fẹ́ rẹ̀. Why? Because kò sí ọkùnrin tó bá lẹ́jẹ̀ lára tó bẹ̀rẹ̀ flow directly láti rí vein rẹ̀. Gbogbo ìwé blood ní nǹkan kan ló sọ yẹ kí ṣìkìtò tó bá jí láàárọ̀ okú ẹ̀ gbọ́dọ̀ ni. Láti ìtọ́ bí ọdún mẹ́rin sí márùn-ún yẹn okú yẹn gbọ́dọ̀ ni títí dago mẹ́fà. Ṣùgbọ́n tó bá wájú ní tó bá ti wájú dìde ogún fèrè yóò máa ń gbòòrò ọba máa rẹ̀ jí dáadáa. Ṣùgbọ́n tó bá ní sunscreen ìwọ tó bá ní sunscreen ìwọ ló lè dókò dáadáa láàárọ̀. Torí ìwọ tó dókò ààrẹ aya ẹni tó dókò ilé ọ̀dùn. Àtúnṣe ìgbésẹ̀ ìgbẹ́kẹ̀ ilé ọ̀dùn sọ ìpínlẹ̀ tí mo sọ fún pé kí ọmọ ẹ̀sìn nírẹ̀sẹ̀ orúkọ ẹ̀sìn dáadáa. Mo rí pé mo rí pé àsìkò tí ó lọ púpọ̀ púpọ̀ mo máa sáré ń bọ̀ sí orí ìkejì. Wọ́n rí Àtúnṣe ìgbẹ́kẹ̀ sẹ́rí kí ẹ bá try ìgbẹ́ tí mo sọ yìí gẹ́gẹ́ bí ọkùnrin. Tí ẹ bá rest tí ẹ wá lọ ṣe exercise tó jẹ́ regular exercise tó jẹ́ pé kì í ṣe pé ẹ lọ gbére ẹ lọ gbé òkúta ẹ lọ gbé nǹkan tó lágbára ìyẹn pẹ̀lú ò ń sọ o. Mo gbé ẹkọ ṣe ẹkọ orí bíi 30 minutes náà láàárọ̀ ẹrù lọ síbì kan ẹ rí 30 minutes padà bọ̀dún ni wọ́n ṣe rí sí ìwọ tó máa rí 30 minutes sókè tó bò ọ̀rọ̀ amúfòmù ẹ ṣe tí bẹ́tẹ̀ èèyàn mọ̀ wípé òórìn lọ sí ẹsẹ̀ price. Àtúnṣe ìgbẹ́tọ̀ mo rò tó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ èèyàn wa ó gbé pọ̀ ẹni tọ́lọ bá fún ní owó kó ní ọjà ọjà kékeré sẹ́rí àwọn ọjà yẹn gùn gan o tó bá ṣe pẹ́fẹ́ ẹ̀sẹ̀ lọ rọra fa ajá ẹ̀ dání. Tó o bá fa ọjà dání wá ẹnìkan ládùúgbò tẹnu pé méjì tàbí mẹ́ta kẹjọ máa ṣe ẹsẹ̀sáìsì yẹn. Fífi 20-30 minutes láàárọ̀ ilẹ̀ ṣọ́ọ̀kú kẹtù rè padà wá ó fi pé. Àtúnṣe ìgbẹ́tọ̀ àwọn tó lẹ́kọ̀ọ́ mọ́ pé kékeré máa gùn àwọn kò gbọ́ pé ọmọ alẹ́kọ̀ọ́ láti máa sùn àwọn kò gbọ́ pé ọmọ alẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ láti máa jọ̀ gbọ̀gbọ́ kọ́dọ̀ tó bá ṣe o gbọ́dọ̀ ṣe kòkó tó máa máa mú àgbọ̀dọ̀ ara ẹ kó máa fúnò káàkiri gbogbo àgọ́ ara ẹ. Ìyẹn dọ̀tọ̀ ló máa rọ ẹ̀rẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ òkú ẹ̀jẹ̀ bá fúnò ní gbogbo ara ẹ̀jẹ̀ tó fúnò ní gbogbo ara ẹ̀yẹ ikú gbogbo òun ló lọ sí ìsàlẹ̀ níbi okú ẹ òun ló máa gbé okú ẹ dìde dúró. Tí o bá jẹ́ pé kí ẹ̀jẹ̀ bá lọ búlọ́ọ̀kì nídìkan àtàṣà wípé olùrìn ní ẹ má jẹ́ kí n sọ wá sọ wípé láìpẹ́ ò sọ bẹ́ẹ̀ ni wọ́n ti àkúrò nírí kò rí tó bá ti lọ ní kí búlọ́ọ̀kì díẹ̀ yẹn bá ti lọ búlọ́ọ̀kì nídìkan òun fi tó kìsìrè ní ọtí ṣe kíkò. Ṣé kí ló ṣe máa ṣe ìtọ́ máa jẹ́ kó bí ẹ máa fún òun kò pẹ̀sẹ̀ sáìsì kò lọ sọ́ọ̀kì kò lọ sósì náà ó jẹ́ kí sáré mú kó sí kékeré àsìkò torí RED ni ó fi ń lọ rest exercise ẹ máa wo ibi tí dáírẹ́kì wọn wà tí ṣìṣìtò. Ìwọ́n tó bá fẹ́ kí ara ẹ gbó kan dáadáa ìwọ́n tó bá fẹ́ dún ìyàwó ẹ kí ìyàwó ẹ mọ̀ pé mò ọkùnrin làbá torí tó bá ti lóbìnrin gbé tó ti fẹ́ obìnrin tó ti lóbìnrin kù àtúnṣe tó ẹgbàgbé eight tó bá ti wà pẹ̀lú obìnrin kan lóun tó máa kọ sọ pé oògùn kan ó máa ń pa okú. Oògùn kan lè pa okú tó kú ìyẹ̀gùn ìbá tí kò bá rí àwọn nǹkan tó ga láti ṣe kò ní oúnjẹ tó jẹ láti ṣe kò rí àsìkò láti rest àtúnṣe tó kò bẹ̀ rí ẹsẹ̀ fẹ́ẹ̀sì gidi pé bọ́tí wọ́n tó bá jẹun dáadáa kóòpù kan tó lè pa okú rẹ pa serious kí ló máa jẹ fọ́kọ̀tọ̀ vegetables. Fruit nǹkan àtúnṣe tó ṣe ní ọ̀pọ̀lọpọ̀ la máa fi nọ́ọ̀tì kéré ẹja àti àwọn nǹkan tó ń fara lóko. Ọ̀pọ̀lọpọ̀ la bìlíìnì pé ọba bá mu ọtí ọ̀fọ̀ tó pàdé lọ́lẹ́. Ṣé ẹ̀rí akọ́họ̀ àtúnṣe tó ó máa ń pọ́ àkiri ẹ̀rẹ́ sọ̀ mi. Bí ìbá bẹ̀rẹ̀ ní ìsìn ìdí long run ó máa pẹ̀ kí ní bí twilight of your life. Àmọ́dé consumption yìí ni ìlú kan náà mọ́dé consumption. Tá a rẹ bá gbé kwa mwen problematik, mi pe kon wak gen, kon mwen ti pata pata. But if you can leave it, or maybe reduce it to some extent, kon mwen fè kwe, asyare lori, kon mwen ten mwen lishan kon kon lishan, kon mwen fè kon pila pata pata, kon mwen smoke it, because smoke it, kon mwen dame, di blood vessel, kon mwen yon, ato kwa ato beri. Kon mwen kon si major factor, ati si kite wak kon, erectile dysfunction. Kon mwen li kwit, is smoke it completely. O ma fè kwa yi gre diyo. So, dan yon chwa ma se, yon te manage your stress. A ti jikin te wote sa kini a fri ni baka, o ma lo bada yon mwen shi ta tou ouje. Sa ki yon wote ta ma zye, dan a di son le kon, o mwen ara a yon ma le, a yon fwa, a yon zye la yon mwen yon di, te fa zye, o nje ki wasi bi, te mwen jen mwen yon mwen, kon la kon yon mwen yon se, o jen mwen yon. O kon dan a di son, ki le de sa wama. Mi di kemwe duwa. Mi te vori oboro wa. Eh, ati se gito. Mi di te vosi wa. Kwe yu a weja, eja a pasu. Kwe yu yu, yu gudi. Eja fika. Ati se gito, kwe yu yu to da. Kwe yu yu yu kwa diye kwe. Kwe da fi si ope. Eh, mi di. Awe, ki ma dari kwa kwa kwa sope tori yu kubo wa. Kwe yu yu, shari, ene sope yu. You are working it. So why do you get to that situation? Well, I'm not going to do good. I'm going to talk about what thing, what thing, you got to do. I'm going to do that situation. I'm going to do that situation. I'm going to do that situation. I'm going
1: to do that. I feel sad.
0: I'm going to do that. Where do it?
1: Ya to go to Wambi. Boy, I keba ni suru dienu. Tabati pari otode ya to gwanwa. Continue ka to sign out ni ale ilagbara olohun iya to go ti wa nka iya oko atubo eh won ti wa nbi eh iya to goya
2: e kale o
1: eh ba mi eh ba ki awon ara le
2: e kale ku eto lo aku gbo ara le mo ki yin o eti te fi nbo wa ko ni di o
1: ami
2: lagbara la wa la mo wa yin le ma ma ba
1: ami iya to go e ku ise takutakun
2: e se
1: lupo lowo olohun pe awon eyan o sha n so be se olohun se nlo yin fun eh ki le wa mu wa fu wa lale
2: e se olotu
1: a ku odun e gberun odun wa wa o
2: a dupe olotu a dupe pupo lowo olohun
1: e kaabo
2: olohun a tun ma fun yin se
1: amen
2: eh leyin kini kan ta fe bara wa soro le lori o ni akoko a ma npe a ma npe kini kan ni infertility
1: okay
2: ti yoruba npe ni airomodi to nse obirin to nse okunrin ọpọlọpọ obìnrin ti marry láti bi 10 years tí ò sí oyún tí ò royún ní bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì gan kọ́ ló ní 40 ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì wọ́n ti ẹlòmíì ti lórí ìlòkulò gẹ́gẹ́ bí dádì uk ṣe ń sọ ẹlòmíì dẹ̀ ní àwọn àìsàn kan ló fa wàhálà títí ẹ̀ tó jẹ́ pé irú ọkùnrin bẹ́ẹ̀ gan ti ní low sperm count ó ti ní watery sperm irú obìnrin bẹ́ẹ̀ ò lè irú ọkùnrin bẹ́ẹ̀ ò lè pregnancy obìnrin àfi tó bá tọ́jú ara ẹ̀ dáadáa ṣe wá rí tí obìnrin dé obìnrin míì tó yẹ pé nǹkan oṣù ẹ nǹkan àládẹ ò kì í wá dédé yálà tó bá rí ló sì otú dosù mẹta kó tó rí tàbí kò tiẹ̀ rí tiẹ̀ mọ́ rárá my dear sister tí period bá wá báwo lobìnrin ṣe fẹ́ lóyún ìwọ obìnrin tó bá kó bóyá o ní àrùn kan tá ń pè ní ẹ̀dà àbí sọmúrò àwọn nǹkan báyìí tàbí ìjú bóyá o ti lọ ṣàyẹ̀wò wọ́n sọ fún mi pé ìjú wà níbẹ̀ pẹ̀lú ògo ọlọ́run kan sílé iṣẹ́ mama togo wà dúpẹ́ fọlọ́run ọba ẹ má gbàgbé pé mama togo wà ní akademi olómi ibikíbi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé abẹ́ bridge akademi olómi ẹ sá ti dúró mbẹ̀ kẹpẹ́ ìrọsà ìrẹ́ ọbánisọ̀rọ̀ mama togo a sì wà mú ibẹ̀ lọ́gán ilé tó tún tẹ̀lé ni à ń pe àìsàn kan ní jẹ̀díjẹ̀dí jẹ̀díjẹ̀dí tó bá pẹ́ lára ọkùnrin afakọ́kùnrin má lè ṣe dáadáa ọ̀rọ̀ ọkùnrin bẹ́ẹ̀ a kan máa sọ story ni a máa kọ̀m̀pílẹ̀ ẹ̀yìn dídùn ẹ̀yìn ríro ní gbogbo ìgbà ìbáràdì tàbí kí ọkùnrin bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe gá a rí pé nǹkan kan jáde láti ibi ẹnu ìdí ẹ̀ ó ń jáde síta tó yẹ kó tó bá wá ti wá ṣe gá tán a máa fọwọ́ púṣì ẹ̀ wọlé irú eléyìí kò dáa tẹ́lẹ̀ bá ń ṣe wọ́n ẹ jẹ́ ká sá fún gbogbo àwọn nǹkan tó dùn tó dùn láti máa jẹ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tiẹ̀ gbọ́dọ̀ sá fún nǹkan tó dùn torí pé tí jẹ́rìjẹ́rì bá ti pẹ́ lára ọkùnrin kò ní jẹ́ kó lè ṣe ẹ̀tọ́ ẹ̀ déédéé o torí náà ẹ̀yin ọkùnrin tẹ́ bá pẹ́ ẹ̀ lè ṣe ojúṣe yín déédéé ẹ kàn sí iléeṣẹ́ mama togo ẹ dúpẹ́ fọlọ́run ọba gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé lọ atun pe nkan kan ni ainia ti yo ba pe ni ipake ipake ba o lo se ma nse okunrin e ri pe ni bi epo okunrin ikan le wuju kan lo ikan te ba fo te asasunu ko to ba ya tun jare star tabi elomi ni bi oke bi oye aju ara bayi awu ile na pe ni ipake ti ole ole ibo pe ni ainia te ba npe ni ru awon aisan bayi e ma fi gbala tin dola e kan sile se mama togo ile to tun wa pele la npe ni iseto opopopo okunrin ti won o le to dada ibi de ma so ni gogo gba se re I baba wa opopopo elomi iyawo e ti ku a ni gba ti yawo ti ku won o mare mo won ni yawo mo he wahala leleyin o tokunrin ba ma mi ti obinrin dada o ma pada lo resort si seto ti oloyinbo npe ni prostate enlargement ti seto e ba ti wa wole ti mo pe to o ti damage ara yin te ba fe to itoyin ni wa dada kan ma wa sere sere sere laarin seju marun imi atun wa laarin seju marun imi atun wa itoyin si ni flow dada o na npe ni iseto te ba lo si ayewo wa so npe ti ni prostate cancer prostate enlargement te ba ni ro ko bayi gojumo la nso nkan ta ntoju le se wa ko yi pada e kan si le se mama togo tabe yin te ba npe ma nto eto atoju yale ti lo sayewo won le ni to sugar tabi eni atogbe ito yin a ma po lati ale ti e ba sun si aro e le ma to le marun e mefa eleyin o da tabe ti lo si ayewo won wa so fun yin pe boya eni egoloria tan pe ni ato si ato si to ba ti pe lara ko si nkan ti o le resort si o eyin te ba npe ni problem lori ito tutu ito apupo abi e ri toto e kan si ilese wa mama togo wa ni academy olomi e ma gbagbe to wa ko challenge le ti nbo ibi ton ti ma drop yin yana akoko to wa lowo otun pe ba ti ya nbe tawon lokada wa nbe e bere pe e lo sodo mama togo tabi ke pe ro ba ni soro wa a wa mu yin nbe to ba je pe lati iworo le ti nbo te ba ti di abe bridge ta ba ti drop yin e so da so di keji ke ku ero ba ni soro wa eyin te ba mo lati inu gboro lati bere e so fun pe olorun ke mi le ma bole te ba ti bole e ri step to won gba so kale e gba bi step yen so kale e ku ero ba ni soro wa tabi ke be la gbe bi ton ti awon keke na pep ti won lo da igun pe odo mama togo le lo pelu ogo olorun te ba debe e ni ka baba isin wa ba kan na mo gege bi alaye mi ti won si lo se tun wa de arun kan wa tan pe ni awo ka san ogun san ogun to lo ibo npe ni rheumatics and arthritis se ri awo ka san ogun san ogun yi jo bale ma so wi pe nipa awo ka san ogun san ogun yi o na fun baba mi ni baba so parun temi na fun je mama so parun le mo se ma se alaye pe lo ti to omo yoruba ni wa sugbon ewe ategbo ni baba mi ko lo si ilu togo to lo toju won ni ilu togo te ba de ni togo e ri pe gbogbo arugbo wa mo sa ba fo parin gbogbo ma rin dede nitori pe a ni egbogi yi ti eyan le lo ti ojo ko rin dada ti o ni si pe boyo n bere rin abi ko le rin dada nitori pe asiko ta wa aye asiko ojo o ni arumolego e ma n damu awon agbalagba pupo ti won ni je kale rin lati bi kan si bi kan te ba won pe niru awon aisan bayi pelu ogo olorun te ba kan si le se mama togo e ni wa bakan na mo e ma gbagbe ero ba ni soro mama togo ni 080 35 88 1030 lẹ́ẹ̀kan sí 080 0 8 0 3 5 3 5 double 8 8 8 1 0 1 0 3 0 3 0. kẹ́ mo tún wá ń ṣe àlàyé mo máa ń sọ fún yín pé àìsàn kan wà tá a máa ń pè ní silent killer ìgbà tí dádì uk ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ti mẹ́nuba kí ni àìsàn náà ni àìsàn tá à ń pè ní hypertension ẹ̀jẹ̀ rúru ẹni bá ti ní àìsàn yìí ẹ má máa fi ṣeré rárá o torí tẹ ẹ bá máa ṣẹkẹ time to time kẹ mọ bó ṣe rí ìgbà mí ẹ ní ṣẹkẹ ó ti máa high tó bá dẹ̀ tilẹ̀ high báyìí ó di pé máa gbẹ nìyẹn ṣubú ọlọ́run máa dàrógun stroke.
3: Ami.
2: Kíní ẹ yára fún yẹn ní stroke tó bá ti high ìgbà mí tó bá dẹ̀ ti wọ ọpọlọ ó di pé nìyẹn kò ní wà nọ́mà mọ́ so àìsàn tó bá ti wá sí yẹn tó di pé ó tọ̀ wọ́n ní máa tó ṣe ọlọ́run máa fi ṣe wá àìsàn burúkú ni àìsàn hypertension yìí tẹ bá rò pé ó ń dà yín láàmú ẹ kàn sí ilé iṣẹ́ mọ́mọ́ togo torí táìsàn bá ti dé ó ti gbé ó ti máa dá méje ìdajì ara bóyá lápá ọ̀tún ni bóyá apá òsì ni ẹ rí pé apá kan ti paralyze tàbí ẹsẹ̀ kan ti paralyze ẹni yóò ní lè gbé mọ́ á di pé wọ́n máa gbé tọ̀ won ma gbe yagbe elemi ga enu ati wo segbe kan ele na npe ni aisan stroke ati ni ateyi te ngbo wa ani aisan buruku oni sko ni je ipo gbogbo wa
1: amen
2: e te ba mo pe ni kan ni gbogbo awon ti mo nka kale yi e kan si ile ise mama togo pelu ogo lo te ba kan si ile ise mama togo e ni ka ba ma o mama togo wa ni academy olomi ibi ki bi te ba tin bo le kan si boya lati challenge le tin bo e so pe academy olomi le nlo e ti ri ya nkan before bridge lowo otun e ra ya sibi ya na yin e bere ile ise mama togo tabi ke pe ro ba ni soro wa tabe te ba nbo lati iwo road boya wo le tin bo ni e sa ti drop ni academy olobi ni abe bridge e so da si odikeji e pe ro ba ni soro wa tabe te ba nbo lati inu gboro yala lati bere o inu gboro le tin gbabo e so pe kan drop yin ni olorun kemi te ba ti drop ni olorun kemi every step ton gba so kale te ba ti so kale mi step yen gangan ni ke duro si e sa ti pe ro ba ni soro wa a wa mu yin logun e mo gbagbe e ro ba ni soro mo togo 0800 3500 yes kini e tun ma npada o da be en to ba si fibroid ise abe fun iru en be ti o ba logun bile ko pa oro kini yen ni lati nu kini atun gro pada ai ni agan iye ipake ti won ba se ise abe fun eni be ti o ba be si ma tun ma lo awon ogun kon ato e po lo ki kini e ma le grow again tori na ti nkan bayi ba se yin e lo opolopo e wo awon ogun gidi e lo sibi to akose mo se to mo nipa ogun ti won fun yin te ma lo ti kini o ni le grow pada mo olotu
1: oluwa seun tori nkan ti a se mo se nbere kini ni popolopo awon okunrin wa kini e se won gan ni kini e se won gan a de mo bi bi ogun ibile se ma se iranlowo fun won lori awon kan npe wa hello oluwa ko eto esa
0: kuni ba jina sero
1: esa
0: ege bi se bi lewa matogo toko ni ba kikiri ba tobi ni manoma ke pe ba fe ko sa tobi but o kin le se jura bi e kolo
2: ki ba kini e ba tobi to wa oke ti o le se je kan lo a ti so na si waju pe iranlowo ogun te le lo wa ti o je ke le ma se dede elomi a se kan laarin iseju meji o ti da towo ele elomi de ni a ti so wipe pa to n se gan ato o jade elomi a se wahala se wahala lato o jade elomi a se wahala se wahala ni o ti e ti re ohun bo se se wahala ikini gan ti ran mo so pe e kan si ilese mama togo a ni awon nkan te ma lo ti o fun yin lekun ati agbara te fi se dede lodo iyawo yin
1: oda won ti gbo yen now ki olohun se iyanu fun awon yan ta lo tu wa nbe to de ani ani pe lo soju ojo hello
0: hello ma
1: yes sir
0: e ku eto
1: oluwa ko
0: ti ki to mo ki mo ki ya ko gbe na ai da ta pa ni e jo awon e ko ma nbe ibere kan lowo mi o ni pa wi gbogbo ya yin kan mo kunrin to ba kere be ri pe ye ji ma le ko o n so pe kini oko o o kere now e de ma gbe ko ni le so lójú ọkọ ẹ bẹẹ lọpọlọpọ ọgbà ìbéèrè tí mo wá fẹ béèrè bẹẹ ni pé gẹgẹ bí dádì uk ṣe máa ń sọ pé àtúnwà bá ń ṣe dáadáa á jẹ kékeré kó máa gùn sí dáadáa pọ lọdọ tí yín ó dà gbé gbọ wípé bọyá ẹ máa ń sọ wípé báyìí báyìí pé mo gbé ẹni tó fi ọrọ yẹn lọ ni wípé ẹ máa ń sọ pé àtúnṣe wà sí láti jẹ kó ṣe dáadáa mo wá ní kó gbọ láti ẹnu yín kí nǹkan tí mò ń sọ yẹ yín ìjóòótọ ni ṣàtúnṣe wà nǹkan tó kéré láti gbogbo dáadáa ju bó ti yẹ.
2: ẹ ṣe olóòtú àtúnṣe wà ó kàn jẹ́ pé nínú 100% a le ri boya bi 40% nitori pe elomi o ti ba wa latorun be to ye poko si nkan te le lo fun sugbe elomi de ni te ba lo nkan awon gan tun wa npada wa dupe gege ba si mo pe ara ni ogun ara logun nkan to ba ba taye mo le

0: kò kí ṣe nǹkan tó gara.
1: Wọ́n ti pé máa débẹ̀ yìí sí máa ti pé kinní kan owó máa gara jù.
0: Kò kí ṣe nǹkan tó gara. Ìyá Togo, kò kí ṣe nǹkan tó gara. Mo trust yín ẹ má lè jẹ́ kó jẹ́ nǹkan tó gara káwọn èèyàn wá ba lè ní àǹfààní láti lo. Táìmù ti lọ ooo, àwọn èèyàn sì ń pè ẹ́ ló.
1: Hello.
0: Yes, sir. Pápápá.
1: Orí tó ń gbìlẹ̀ wà ló ń sọ̀rọ̀. Àbúrò àgbẹ̀rù ló ń gbé parí bí
0: wòlíì ẹ máa jẹ́ kí tàwa ti bọ́ sórí ètò eléyìí ajá ń sáré owó ń jóná lórúkọ ẹ̀yà tó wá pe nọ́mbà yín ètò dìde.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan sí ni 08035 88 1010 30.
0: Ọ̀dà nọ́mbà àti mama togo ni ẹ tètè pè wọ́n kí ẹ béèrè àwọn ìbéèrè tó bá pẹ́ fẹ́ béèrè lọ́wọ́ wọn bá ṣe ń pè wá wọlé ẹ béèrè ìbéèrè yẹn lọ́wọ́ wọn direct ẹ tún pé nọ́mbà yìí ìyá tó gòkè
2: wá. 08 0 0 8 0 3 5 3 5 88 8 1 0 1 0 3 0 3 0.
0: Ẹ ṣe tẹ̀pẹ́ ó tà pé èyí tí ẹ lè jẹ́ wa o. Ẹ ṣe gan ni God bless you. Ẹ ta ọ àtàjèrè ọjà.
2: Àmì ọ̀rẹ́ ṣe ní òtún.
0: Yes, ma. Yes, ma. Yes, ma.

0: eyan wa e kaabo pada lati odo mama togo lori Facebook Samuel Olusanya Adewunle Adewunle eku eto my regards to daddy UK oshin wa gba kinidele bami dele bumi e se gan ni Samuel Bitoye e se gan woli to nkilo iwa e se gan daddy e se sa ogbole Chris greetings from Canada thank you ogbole Chris God bless you God bless you really good Samuel Bitoye again eku eto woli to nkilo iwa e se woli God bless you we go down for awon kokan ni ni ibere ke fe bere lowo daddy yin keke atote siwaju
1: won ni si kitu
0: yes sir
1: e ma go to ogbole yin ni dawo
0: e se omi o
1: ori ko to yin ni kofosu lati londe boki daddy yin ki o de ki uncle dj na pẹ̀lú ògùn náà wọn ò ní fòkun wọn wọn ò ní fi ránṣẹ́ sílẹ̀ ẹ̀yìn tí ẹ wà ní náà aburú ò ní ṣẹlẹ̀ sí aburú náà tó dájú ní dájú lórí gbogbo wa mo fún ọmọ daddy uk àti uncle dj ní professor lálẹ́ professor in báyọ̀ mo ṣe lè put ẹ̀ lọ́wọ́ professor nínú àwọn ìmọ̀ ìjìnlẹ̀ nínú kinní ẹwàjà aláàdù ẹ pẹ̀lú ìgbàwọ̀ tó ní kàn fẹ́ sọ fáwọn ọkùnrin ni pé ẹ má torípa fẹ́ sakrifá afẹ́ tẹ́yàwó wa lọ́rùn káwá bẹ́ẹ̀ sí jẹkújẹ ká bẹ́ẹ̀ sí mọ̀mọ́kùmọ́ olóyún tó ní do your best and live the rest ẹ wo àwọn nǹkan tí àwọn daddy uk ọkùn díje lálẹ́ àwọn nǹkan tó sara lórí wà tó wà natural kẹ́yìn fúnra yín lọ sí kíkẹ́ náà bẹ́ẹ̀ máa ń sọ ẹ máa advice wa tí ẹ̀rọ adéyí bóun fẹ́ gbé obìnrin débà bóun fẹ́ tẹ́ kó wá bẹ̀rẹ̀ sí lọ mu kẹ́míkà kó bẹ̀rẹ̀ sí lọ mu gógó kó bẹ̀rẹ̀ sí sírì sọ́ọ̀tì ẹ bá padà dé ìyàwó ẹ̀ tó fẹ́ kó wò tá a padà wò tá o so ẹ̀jẹ̀ ẹ̀kọ́ là ń kọ́ ní daddy uk sọ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé tó bá gbé ẹ̀yọ kan ní achieve ní orí program is okay tó yàtọ̀ sí ìyàwó táwọn achieve lórí program yà pọ̀ gan because ẹ̀kọ́ là ń kọ́ kò sí sọkúsọ lórí ètò yìí ẹ̀kọ́ náà bíbọ̀dé ń kọ́ pẹ̀lú ògbọ́n náà ọpọlọ yín ò ní dàrú wọn ò ní jí ń gbé wọn ò ní já wa náà gbé èmi ní kò fún sí látọ̀nú ìlú ìbàdàn ẹgbẹ́ ètò.
0: káwọ sàyẹ sà ẹjẹ́ ká lọ sọ́dọ̀ daddy uk kí wọ́n parí nǹkan tí wọ́n ń sọ ń gbà yẹn daddy uk àti handover

0: láti gbé ìfún ọlá ń sàn lẹ́ẹ̀kan gbogbo fẹ́ sáré ẹ̀kọ́ níjọ ọkùn yẹn tí ṣe tuntun àwọn ọkùn yẹn sọ yí pé àwọn ṣe dédé ẹbí fúnra ọkùn ṣùgbọ́n ẹ̀ẹ̀kan ṣẹlí ẹ̀kọ́ yẹn ṣẹlí kiri ìyàtọ̀ wà láàrin kọ́lítì àti ṣùtùtù àti kọ́ńtìtì ṣẹlí kọ́ńtìtì is like an amount of something mẹ́wàá méjìlá mẹ́ẹ̀ẹ́dógún kọ́lítì ohun nǹkan tó dàbí standard ṣẹlí kì í ṣe ogún obìnrin lẹ́ẹ̀mẹ́wàá kì í ṣe yellow count kì í ṣe ogún obìnrin ní 20 times kì í ṣe yellow count kọ́ńtìtì ṣùtùtù ẹ lè gbé obìnrin lẹ́ẹ̀kan kọ́gùn yẹn lè ṣe máa fi ń lálà títítítítí kò yẹ yí ṣe mọ́ mọ́kọ́kùnrin yẹn kọ́ mú pósíìsì kúrò lórí pé àìpá ìwà lè ṣe ju ẹ̀kọ́ lọ gbọ́kọ́ kó tó máa ṣe yẹ ọ̀jẹ́kẹ́ ẹ̀kọ́ lọ kó mú mímì báwo lẹ pé ṣe máa mú mímì tí o bá tẹ òru lọ́rùn ayé ìgbò ẹ jẹ́ kí máa kí n tó kúrò lórí ètò máa sáré sọ àwọn ọkàn tí ẹnu yẹn máa sáré ṣe bọ̀ ní pé mo ṣe ń bọ lọ́lẹ́ẹ̀kọ́ nítorí àsìkò mo sọ yí pé ká ti sọ nípa rec láti mú ká sọ nípa exercise ìwọ fẹ́ sáré pọ̀ kúndì ẹ̀ báyìí tọ́kùn lórí dieting èyí ni mo ṣe rpg yẹn ṣẹlí diet yẹn ti ṣèlú gbogbo ti sọ pé ká bẹ̀rẹ̀ sí jẹ vegetable àti àwọn fruit mo máa ń sọ yí pé mi lẹ́kùn láti máa mú àwọn fruit yẹn pẹ̀lú gbogbo ìwọ̀kan ló lẹ́kùn láti máa gbọ́ fruit àwọn fruit kúrò kí jẹ́ pé ó máa ń mú eyín ìyẹn wá sẹ́síkù ìwọ tó bá lè pé fún ìlú apple bí parrot tó máa ń mú ìyẹn wá sẹ́síkù o lè fi ṣe smoothie kó máa mú ó wà fílù tó bá ṣe smoothie ẹ fi ṣètò tó ẹ jẹ́ kí ọ ká máa yẹ vegetable gọ́ṣà ọ̀nà tó bí bọ́lájú ṣe sọ kò bá wa lára mu wọn ò fi kọ́ wa ẹ má jẹ́ ká fi àwọn oúnjẹ abroad àwọn tí wọ́n wà lókèèrè wọ́n máa ń rí àwọn tó wà nàìjíríà tí wọ́n jẹ oúnjẹ gidi pẹ̀lú ẹni tó ń gbébì tó bá kọ́ dé sí nàìjà ẹ fi ṣe máa jẹ ẹ rò pé kò jẹ orí ni ọyẹ kì í ṣe oúnjẹ tí àwọn oúnjẹ tí àwọn tó ń ní níbi kò dàbí ọgọgọrùn dàbí àmàlà bí àwọn ẹgbà bí àwọn funfun tó dáa àṣẹ́gbẹ̀ṣẹ́ bá jẹ́ níwọ̀ntúnwọ̀nsì tó yẹ pé ẹ̀jẹ̀ ẹ̀kọ́ tó wà tó ṣáàṣì àti ṣètòtò ẹ jẹ́ ká máa mú omi dáadáa tá a bá ń jẹ vegetable ká máa jẹ dáadáa ṣé ní ewédú àti ní ọ̀hún ewédú yẹn mo dẹ̀ máa ń sọ kiri kan àti ṣètòtò mo ní gbogbo wa jẹ́ ká máa fọtún fún àwọn oúnjẹ tá à ń jẹ oúnjẹ tá a bá máa jẹ tí ó bá ti ní kọ́nà pé oríṣi kọ́nà mẹ́ta àti ṣètòtò oúnjẹ yóò ṣe àǹfààní fún àgọ́ ara wa o oúnjẹ yìí gbọ́dọ̀ ní kọ́nà bíi mẹ́ta ẹ bá máa gbowó tó ń tẹ fún ọmọ ọbẹ̀ sí ẹ̀rù náà tó tẹ máa jẹ bóyá ẹ̀bàdí tó máa jẹ wáìkì ní pé dandan kó jẹ́ pé ẹ̀gbin ráìsì wáì ẹ̀jẹ̀ wá ta ara ta ọbẹ̀ yìí ṣé ní tẹ bá máa jẹ́ nígbà míì gan tẹ bá rí pé ẹ̀ tí ìfọdún fún ẹ̀ ẹ̀mú ìkì ẹ̀ ẹ̀ra kárọ̀tì ẹ̀jú kárọ̀tì sẹ́gbẹ̀ ráìsì ẹ̀ kárọ̀tì bẹ́ẹ̀ kẹjọ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ ra wa fi jẹ́jẹ́ tẹ̀gbẹ́ ẹ àfẹ́bí oily fish ẹja ló dájú ó dájú red meat náà àti ẹ bá máa gbé ẹja ẹ tẹ ìpínlẹ̀ àgbẹ̀ ní ẹja tó bá mú òróró gùn àwọn ọkọ dúdú ẹ sáfì nǹkan dúdú tí ẹ bá fẹ́ kókó orí máa lé nìyẹn o tó bá fẹ́ kí obìnrin wù ẹ kó hàn pé àárò ọkùnrin làjà ẹ fi ṣe ètò ṣe yí tó bá so obìnrin yìí tó ìbẹ̀wà jókòó yìí tó ní kankan tó máa ń pa okó àwọn ọkùnrin jù káàdì kí lọ lẹ́yìn òun ni pé a máa ń jókòó ṣe yí pèsè iṣẹ́ ọ̀tọ̀ náà ń gba okó sí àárín kan ló wà ká fi ṣe ètò a máa ń jókòó ní okó wa mọ́lẹ̀ ni tó bá okó tó jókòó lé okó tí o fún pọ̀ tó wá lọ wọ pátápátá ẹ tó wá tẹ́ẹ̀tì mọ́ gbogbo okó ẹ okó lè rò lálàáfíà fi ṣètò gbogbo àǹfààní okó yẹn omi ti fún mọ́ra wọn tó ní okó àbùkù yẹn àdúrà àwọn ọkùnrin tó ní kò sásìkò mọ́ òfin pé ìwọ ọkùnrin tó bá fẹ́ kó pé ọmọ rẹ tó bá fẹ́ kó kóbìnrin máa jẹ nírò o tó bá fẹ́ maintain erection o gbọ́dọ̀ máa mọ àwọn drugs tàbí àwọn ṣòkòtò pátá trọ́sà tó bá loose kì í ṣe nǹkan tó bá tight ju kò dá láti ṣe ètò ọ̀pọ̀lọpọ̀ wáìsì pé ta bá ń sọ̀rọ̀ ṣẹ́ni fóònù wa ta fi ń sọ̀rọ̀ yẹn ẹ̀dẹ́gbẹ̀ọ́ fóònù sí orí okó a fi airphone, a fi sílé etí. Mo bá ṣe rí kíìtì kékeré tó ń dúró lórí fóònù yẹn, ó máa ń pa ọkọ. Ẹ rí kẹ máa ń lọ sí àwọn nípa, wọ́n máa sọ pé ẹ máa sọ́kọ̀ radiation. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kíìtì tó ń jáde yẹn, àmọ́ ní kíìtì yẹn ti wá, àmọ́ kan kíìtì yẹn ti bọ̀ a máa gbé sórí oko. Mo máa ń rìn bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá wa mọ́, bá ń wá àwọn tó wa mọ́tò jùlọ. Bàbá àwọn tó ń jókòó sórí ọ̀kadà ló máa ń sọ ní gbogbo ìgbà pé a lọ sílé epo, ẹ máa jókòó máa tètè sí ni. Táì kan tètè sí ìwé náà dìde pé ebè tó àtúkò rí ní Jẹ́kátẹ́gbù fẹ́ sóko ẹ̀. Jẹ́kátẹ́gbù fẹ́ sábẹ́ ẹ̀yàn obìnrin Jẹ́kátẹ́gbù fẹ́ sóko ẹ̀. Otherwise, kò yẹ iṣẹ́ ní gbogbo àwọn ìjára tẹ níyẹn, a fún á pa gbogbo àwọn ọ̀kan tí ó wèrè kí ara iṣẹ́ àǹfààní kí wọ́n pé ẹ̀rọ̀ṣẹ́ kó lè dìde. Ẹ̀ẹ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ṣé ju gbogbo ẹ̀ lọ, ẹ má wà kú lézì. Ẹ bá fún sọ̀rọ̀ àlà. Ẹ máa mọ ṣe exercise tó kí fit àti ṣìkìtò. Ẹ má lọ yọ ọkùnrin wọ́n tó bá lọ yọ ọkùnrin gbangba tó wà fit tó ìsáyẹ́sọ̀tù tó ìgbàlẹ̀ sósì. Tó bá ti borí obìnrin, ó máa tètè máa rẹ̀ rí o. Tó bá dẹ̀ ti rẹ̀ òòyì fàtísà obìnrin obìnrin ò ní gbọ́. Tó bá dẹ̀ pé obìnrin ẹ gbé ń jẹ lọ síta àti ṣìkìtò. Náà ìwọ́ tó bá wá ṣe gbogbo nǹkan tá a sọ yìí lórí rẹ́ẹ̀dì tá a sọ yìí. Tó bá wá ṣe tó bá rí pé oṣù tí okó ò tí ì lè dìde. Tó ṣe ṣe wá nílé oṣù kan tó ní pé kò dìde. Màá ṣàjọsí pé kò lọ rí akọ́ṣẹ́mọṣẹ́ kò lọ sọ pé òun ṣe báyìí òun gbọ́ báyìí òun ṣe exercise òun sì lásìkò òun ṣe gbogbo pé yẹ kó o ṣe. But òun ní erection what can you do? Mọ́jọ́ kò yí pé bóyá o bèrè lọ́wọ́ ẹni kan sọ pé kò lọ mu kò nose. Wọ́n ní kò lọ mu mọ́fì. Wọ́n ní kò lọ mu àwọn ọ̀kọ́ kan tó jẹ́ pé kì í ṣe àwọn tó mọ̀ nípa ẹ̀mọ́ ti fẹ́. Nígbà táwọn tó mọ̀ nípa ẹ̀mọ́ ti fẹ́ ẹjọ́ kan kọ́ṣẹ́ mọ iṣẹ́ ni. Wọ́n ní nǹkan báyìí báyìí wọ́n ti ṣe é rí ni. Ẹ máa sọ pé wọ́n ń bèrè pé ó ti ṣe ẹ́ rí. Ní gbogbo ẹ̀nà afísìkì tó kí wájú ọ̀ pé pé ìwọ ọkùnrin ìwọ obìnrin tó bá fẹ́ ṣàtúnṣe ẹ̀ pátá ẹ̀. Tọ́ bá ti lè ní kọ́nsẹ̀tì láàárín ẹ̀ nínú ìpín abádúrawa. Ẹ̀rẹ̀kẹ̀ pípíà. Ní pípa spend the time afísìkì náà lórí fọ́ọ̀pì nǹkan tó ń pa àwọn ọkùnrin gbé nìyẹn. Ṣẹ̀rí ọkùn tó sọ̀rọ̀ ẹ̀kọ́ rí pé ẹ̀kọ́ tó bá ti ẹ̀kọ́ yẹn. Ẹ̀kọ́ yẹn ó lè gbé ìyàwó yẹn kó ní ìgbẹ́ni pé bóyá o ṣe nǹkan tó ń gbọ́ pé òun ò tiẹ̀ nínú ẹ̀rí ikọ́ o ti ṣe fọ́pì tó dáa. Báwo ni o ṣe fọ́pì? O gbọ́dọ̀ bọ̀bọ́ ṣe kí ìṣòdì. O gbọ́dọ̀ bọ̀bọ́ ṣe tọ́ ìṣòdì. O gbọ́dọ̀ bọ̀bọ́ ṣe máa rí pé mo ṣe máa stimulate ọdún pé kò ní obìnrin á dùn. Tó yẹ pé ààyè kí ìṣe blood ẹyin méjèèjì ẹ̀rá mint ní ibì kan náà lórí àwọn àárín kan náà tákù àtẹgbẹ láti lè mint láàárín kan náà kò tí ì gbàgbé o. Àtìṣe kìtò ṣẹ́rí tákù àtẹgbẹ tí ọba tí ìlè jọ dára wọn ṣeré kò wé yí kí wọ́n bá wọn ṣeré kí ọkùnrin wá sọ fún obìnrin pé òun wà òkè kókùnrin náà sọ pé òun wà òkè. Wọ́n la ọkùnrin máa ń gbé táyé lóyún ìdè máa sọ wípé wọ́n ní sex wọ́n ló wà sí àwọn partners kò yẹ because ó máa ń ní ìlézi pẹ́ẹ́rẹ́ bọ́ndì láàárín ọkùnrin àtobìnrin. Wọ́n kí ni pẹ́ẹ́rẹ́ bọ́ndì yẹn pẹ́ẹ́rẹ́ bọ́ndì tó máa ń rí ìlézi láàárín ọkùnrin àtobìnrin rẹ ni wọ́n pè ní ògbó. Òun ló dẹ̀ máa ń mú kọ́kọ́ àtobìnrin ọkùnrin àtobìnrin kí wọ́n lè connect together at a spiritual level. Èyí wọ́n fi máa sọ pé ó gbé dédé. Kò yẹ ṣẹ́yìn ẹjẹ́ kí obìnrin káwọn obìnrin káwọn náà máa wà lókè kó má yẹ gbogbo ìgbà lọkùnrin máa máa sùn lókèrè obìnrin tẹ́ ẹ̀ sùn lé gan ṣẹ́yìn náà tẹ́kù bóyá mi yẹn wà kọ́ sọ́kébù. Kò yẹ ṣẹ́yìn kò sí certain time tí ẹ gbọ́dọ̀ ṣe but ọkùnrin àpótí gbọ́dọ̀ ní concept láàárín ara wọn kó kí ṣé o fẹ́ kí o sì ní ẹ lórí ṣé o fẹ́ wá sókè àpẹ́ ìṣẹ̀lẹ̀ pé ẹ máa láwọn obìnrin náà kó máa wà lókè. Fọ́ọ̀bù mo bá wà lókè ẹ̀fọ́ọ̀bù yẹn ní opportunity káwọn náà lè ẹ̀kọ́ lè ní control láàárín ọkọ̀ ìbálòpọ̀ káwọn náà lè fi sí fúnra wọn káwọn náà ṣe kì bọ́ṣe gbọ́ ṣe fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí ọba lè ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ fún ẹgbẹ́ kúlò sí níbi bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀tí ìyẹn ló máa mú kí okó yẹn kó lè wọlé dáadáa ẹ̀sẹ̀ fẹ́ lè fẹ́ tí kò bá wà ṣóògùn tí ọlọ́run bá bẹ́sì níbi olóògùn tó lágbára jọ tọ́bí ní wọ́n wà lókè ádẹ́kì iṣẹ́ ẹ̀sì rẹ kọ́ wà mọ́ kọ́fọ́tébù níṣẹ́ fúnkùnrin nìkan àti fọ́kùnrin ìwọ ọkùnrin ẹgbẹ́ kan tẹ sọ nínú kíìpì yẹn ọkùnrin sọ pé tó bá bóbó nítorí mo fúnkùnrin ní fọ́kùnrin tó dáa mo kí ìṣẹ̀lẹ̀ ìfẹ́ ìṣẹ̀lẹ̀ ó fún ọwọ́ ọkùnrin gbogbo ara ẹnì tí wọn kò pẹ̀lú obìnrin ni bí mẹ́sì tó bá ṣe ni pé obìnrin rẹ obìnrin irun tó bá ṣe rí yẹn obìnrin ara ní ọpọtúnítì láti lè bẹ láti lè kúrò pẹ̀lú ẹ ìgbà tó bá dẹ̀ máa wọlé sáré obìnrin yẹn wá rí pé wàá wọlé gbọ́kì nígbà ẹni rush ìrírí tó kọ pé ìrora sọ pọ̀ náà ni a ti fi kìtò pẹ̀lú mẹ́sàn-án láàyè bá tún wà torí mo bá ìyẹn sí ìṣèlú wọlé láàyè bá tún wà máa pẹ́ ìpínlẹ̀ sí i ọ̀kẹ́ ẹ má bá a bọ̀.
1: Ẹ ṣe gan ni ẹ ṣe gan dadi uke God bless you ẹja lọ sọdọ ẹja lọ sí Facebook àwa ṣe ojú òkú sílẹ̀ fún àwọn tó bá ní ìbéèrè kan tàbí méjì láti béèrè àbá àwọn tó fẹ́ fẹnu sí gbogbo nǹkan tí a ti sọ lẹ́nu wọ́n ṣe kí ni wọ́n bá a fẹnu sí kí wọ́n bá a sọ 09123708675 òun nọ́mbà tí ẹ lè fi gẹ́ ti wà ẹ lórí kọ́là. Hello sir. Hello ẹ kálẹ̀ sir ẹ kàrọ̀ sir.
2: Ọ̀rọ̀ pé ká fi ẹnu sí orí ọmú ẹ tàbí ká láàbò ẹ ṣé mi ò mọ nǹkan tí irú obìnrin bẹ́ẹ̀ ló ṣe máa ẹjọ́ yẹn tàbí pé kò ẹjọ́ yẹn tàbí ẹni tó fẹ́ mu ọmú yẹn tí ò sómi inú ọmú yẹn tàbí máa jẹ́ nìkan.
1: Hello. Ada. Sa.
3: Ani ejuto.
1: Ada eje ka gbo lati odo ni e ma bi jamba so do ye lo sa.
3: Ibere kan le mi ba bere lowo dadi UK.
1: Won gbo.
3: Oruko temi ni ko fun sule kan si lati odo le. Awon obere ni wa to se pe loto ó láìkì ìbálòpọ̀ ṣùgbọ́n kò láìkì kẹ bóun ṣe rí rárárárárárárá ẹ bá fọwọ́ kan lọ́yàn báyìí tó máa ló ń dùn ún ẹ bá ní kẹ lápìlìtì á níbi kíni yẹn ṣé irú obìnrin bẹ́ẹ̀ ọkùnrin dẹ̀ni ẹ mọ̀ àwọn ọkùnrin dẹ̀ni ọkùnrin náà wà tó ṣe pé ó yábí ọkùnrin náà ń pẹ̀ lórí òbò ṣùgbọ́n tó bá bóbìnrin ṣe rí dáadáa kó tó ẹ́ńtà òun gangan máa fẹ́ ìjọ òbò ṣùgbọ́n obìnrin yẹn tí ò bá wá fún láǹfààní láti bóun ṣe rí ṣé obìnrin yẹn tún ṣèkà fún ni àbí ọgbọ́n òun lọkùnrin yẹn tún lè padà dà kò fún sí ni látọ̀ lóde.
1: Ọ̀dà ọkùnrin bíi jẹ́ ṣe bẹ́ẹ̀ wà ń bẹ̀ ẹ gbọ́ àbí.

0: Okay.
1: Okay.

0: 너무
1: ní kìí ṣe pé ìyàwó wọn fi ìbálòpọ̀ dùn wọn ìyàwó wọn fún ọmọ lọ́wọ́ ni.
2: Ẹ máa pe nọ́mbà Chiquito fóònù yẹn là ń lo ẹjọ́ ẹ tó ń pè mí. À ń gbọ́ yín.
1: So èrè á ṣẹ̀ jẹ́ pé kí máa ẹ kó tún ní ṣe kó máa yọ̀ṣẹ̀ síta o.

0: kiti tu. Kuna ibadi ya funida kwa nisa nguwa mi.
1: Ta.
0: Hello.
1: Angbo yin.
0: Zali kwe. Oti doku ime jiga ini si jay kwe mwene ya wundi. Tawa ya wunga fi yupu uja ma.
1: Hmm.
0: Omo mumu logo. Wuni ki peki ujuli mamba kukuli yu.
1: Hmm.
0: Tama kwenta manzo nanu ya kwa bolo kwa kuli vima mpota.
1: Hmm.
0: Kamba bosi ya wa ma suwe suwe bi. Gejo kwa nje kute jaya kwe yoko dune ya ti lima. Kwa wapada ma kwe wale kwe alishiki to mima wujua kwa mintama. Bo ni mwose wujua kwa wan lima. Mwose ni mma pa wana ma lioko wata. Ine uru bilete ba zoro na koko.
1: Hmm.
0: Kwa lima lioko repota. Hmm. Kwa mwen lioko repota u. Inda wako nile ti mu. Kwa wapada ya wa ma. Ah. Akalu mwishiki. Mwa wa. Ewo. Se ma wong ko belo jabo je ge ti bakan.
1: Eh.
0: Uwa ku wa mwa uwa. Mwa uwa de bi kwe yon deli e so. E si oko yon mwa kwa.
1: Kwe ta la ba. Hello. Hello. Hello. Hello. Ah, gbo yin o. Hello.
2: Hello ma,
1: yes sir.
2: Yes, my good. Yes. Yes. Yes. Ẹ bá di UK mo kí ni o ẹ ṣeun ọ̀sẹ̀ tó kọjá o
1: ẹ
2: ṣeun ìgbà gbogbo ẹ ṣe ẹ rí ìwòye tí mo wòye pẹ̀lú àbí chikito ṣe rí àwọn gẹ́ńdà yín iṣẹ́ ṣètọ̀tọ̀ ẹ ṣe pẹ̀lú wọn o ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ó dà ìpọ́n máa ń rò pé bẹ́ẹ̀ ọkùnrin nìkan ohun tí àwọn ń ṣe àwọn bí ń ṣọkùnrin láǹfààní bóyá ẹ̀yà kí ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ nípa wípé àǹfààní náà bẹ́ẹ̀ fún obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló rò pé àwọn kan fi ń gbé ọkùnrin lásán obìnrin náà ṣó sọmọ ẹni bí èyí ẹ̀dẹ̀ kì í nímọ̀ ju nǹkan tí wọn ò bá mọ̀ náà lọ ìdí ọ̀bá mọ̀lẹ̀ ọ̀ma nímọ̀ nípa ẹ̀ jẹ́gbẹ́ ńgbà mí tẹ́lẹ̀ mi ìtọ́ bá ń ní pàápàá ẹ̀yìn kan tó bá ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ìpínpẹ́ obìnrin náà wà àǹfààní bẹ́ẹ̀ náà fún ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló tó pọ̀ jù ni pé àwọn kan fẹ́ fi ṣàánú ọkùnrin lásán lásán ni pé kò sáfààní bẹ́ẹ̀ ju pé káwọn fi bímọ lọ so irú ìròrí tó yẹ kó yí padà òun ló fa ìgbèrú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ kó tó mà.
1: Ẹ ṣe sà. Ọ̀gá nǹkan tó wà nílẹ̀ lálẹ́ yìí ó le tó yẹ pé ọ̀sẹ̀ tó ń bọ̀ gan àtúmọ̀ continue. Hello.
3: Ẹ̀mí dájú fún mi.
1: Àmì mà.
3: Orúkọ mi ni Victoria láti Abuja.
1: Yes.
3: Lórí gbogbo ẹ̀ wọlé ara wọn ni. Ọkùnrin yìí wà kò fi ń ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ bí ìyàwó rẹ̀ because yorùbá sọ pé onídìdì ń lórí ya àwọn obìnrin a máa ń sọ̀rọ̀ ní ilé ara wa fúnra wa ìwọ tó ń bọ̀ láti fi ṣe tó ò mú nǹkan tó máa mú ìyàwó ẹ̀ dùn tó máa mú ní ìyàwó ẹ̀ dùn tó ò mú gọ̀ fún. Tó o dé kó o hànjú ẹ̀ báwo ni kó àtàrọ̀ kankan báyẹn àpẹẹrẹ làwọn obìnrin fẹ́ òun ni màmá àbábì tó pè lẹ́ẹ̀kan pẹ̀lú ìyàwó rẹ̀ gbà fún wọn kò sí bí ọkùnrin ṣe máa ń ṣe wọn sọ sí wípé rẹ̀ fún obìnrin tí ò ní gbà fún ara máa ń béèrè là àǹdẹ́ àwọn obìnrin míì ojú ta lójú obìnrin míì wà tó jẹ́ pé ọkọ rẹ̀ nǹkan tí ò lè ṣe fọ́kọ rẹ̀ nínú ilé máa máa ṣe fọ́kọ rẹ̀ tó ní síta tí èdè yẹ kó rí bẹ́ẹ̀ àwọn obìnrin gangan lóye ká máa kó àwọn ọkùnrin ní èrè ṣe lóríṣiríṣi olójú olóríṣiríṣi eré tí mo kọ́ ọkọ mi tí ò mọ̀ tẹ́lẹ̀ yó àwọn obìnrin a nídìí láti wà sórí kẹrù sí ilé wa because tá a bá ń ṣe nǹkan tó tọ́ tó yẹ fún ọkọ wa ọkọ wa ò ní wò ta yóò ní kí ló fẹ́ rí ṣe ń ta tó ò rí ṣe ń lé.
1: Ẹ ṣe gan ni DJ studio manager ti ní kí n rán gan àwọn dárí UK wọn kàn sọrọ ní ṣókí ní ká dìde ṣùgbọ́n ètò yìí o bí mo ṣe rí àwọn continue ní next week torí mo rí bí gbogbo fóònù ṣe ń ṣe wàyíwàyíwàyíwàyí báyìí báyìí dárí UK bóyá kan pé nọ́mbà yìí torí mo fẹ́ ká parí ètò yìí lẹ́yìn kọ́lọ́run ṣọ́wájú ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ àgbọ́dọ̀ tún bẹ̀rẹ̀ láti ibi tí a ti parí ẹ̀ lẹ́yìn ẹ bá wa kí àwọn èèyàn pa ti mọ ilé uncle Bijji àti dádì UK. Sa o da ro sa o ya dari UK ọ̀dà ẹ̀yẹ wa ẹ̀ṣẹ́ àti lọlé ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa continue ẹ̀ṣẹ́ gan ni emmanuel idowu thank you ó dà rọ.

0: ni o Abeokuta Women Herbal Care lọlọ́run ọba gbé kalẹ̀ lásìkò yìí láti máa ṣètọ́jú tòwé dàgbà lọ́wọ́ àwọn àìlera lóríṣiríṣi tó lè sọ ara ẹni di kangẹrẹ láwọn ìtọ́jú bíi kòkòrò inú ẹ̀jẹ̀ àwòká lọ́sanlọ́san obìnrin tó ń wojú olúwa fẹ́sọ̀ inú ìtọ́jú tó péye fún ọkùnrin tí ò lè ṣe déédé bí ọmọkùnrin kẹ́nu èèyàn máa rùn tó fi dórí ìtọ́jú obìnrin tí nǹkan àlejò rẹ̀ ń ṣe mọ́kùmọ́kú èyí wá ṣe ju pajápajá owó àti tẹsẹ̀ ara èèyàn máa gbóná lódì lódì yàtọ̀ sí èyí Afrobeaters náà wà nílẹ̀ tó ń fọ ìdọ̀tí ara dànù lọ́gbọ́n èyí tí gbogbo ayé ń lù ú wìtìwìtì torí iṣẹ́ kọjá bẹ́ẹ̀ head office wọn wà ní Fufayekun complex Adokaro Enugada Abeokuta wọn tún wà ní Mora Ẹtan roundabout Ìjẹ̀bú òde àti nílùú Èkó telephone 08039716022 Abeokuta Women Herbal Care ẹṣẹ́ adúpẹ́ o Ọlọ́run tó ń fún yín ṣe ò ní padà lẹ́yìn yín o
1: ẹ̀yin wa ẹ̀kalẹ̀ ẹ̀kaàrọ̀ ẹ̀kasàn gbogbo ilẹ̀ ti mọ̀ pé chikito kì ń bá òun nírọ́ tó chikito dẹ̀ kì ń gbé àwọn pàǹtí ẹ̀yọ̀ kò ń gbé wọn kiri ẹni tí mo gbé wá ní alẹ́ yìí ẹni tí mo gbé wá láàárọ̀ yẹn tí mo gbé wá lọ́sàn-án yìí ẹ mọ̀ pé ibikíbi tẹ́ bá ti ń gbọ́ olúkálùkù ní táìmù tó wà ẹni tí mo fọwọ́ sọ̀yà fún pé one is one ni nǹkan tá a bá dẹ̀ sọ òun lè máa bá lọ́dọ̀ wa ìyá wa Abeokuta Woman Abeokuta Woman Herbal Care yẹ máa gbọ́ òun wọn o àwọn eléyìí kà á wọ́n mọ̀ wọ́n jogún ba wọ́n dẹ̀ tún ṣe kí ni wọ́n bí wọn sínú ẹ̀ ìyá Abeokuta ó yá
2: ẹ ṣe mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin ẹni ìyá mi ẹ̀yin bàbá mi mo kí ọba wa o ìrùkẹ̀rẹ̀ àdókínní o mo kí gbogbo lóye lóye ládéládé lọ́balọ́ba ní ìbàdàn yìí pé àjíǹde ara a máa jẹ o mo kí gbogbo ẹni tó kọ́kọ́ jáwé tó kọ́kọ́ wọ wàgbò nílùú ìbàdàn a máa jù ṣe o ẹ̀mí ọmọ yín náà ni ọ̀rẹ́ yín olólùfẹ́ yín alájà jẹ̀mí láti lápẹ̀kún tí gbogbo èèyàn mọ̀ sí Abeokuta Woman èmi ni ọmọ Lisa àbí ọmọ agbòǹgbò Àkàlà ọmọ ẹ̀kúnlé agbọ́rọ̀ wuyẹ̀wuyẹ̀ ọmọ ọba kí ti bàbá ọ̀gbọ̀n ìgbọ̀n oògùn iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ iṣẹ́ mi ni ọ̀nà mi ni àṣà mi ni bẹ́ẹ̀ ṣe mọṣẹ́ yín ló kúkú dùn tó da yín lójú bẹ́ẹ̀ náà ni Abeokuta Woman mọ̀ nípa ewé àti egbò ẹ mo wà authentic bí mo bold sí mo ní confidence lórí nǹkan tí mo ń ṣe ewé àti egbò wọ́n bí mi sínú ẹ̀ mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ mo sì tún lọ sí ìmọ̀ ìjìnlẹ̀ ní Nigerian College of Natural Medicine láti mọ̀ nípa human anatomy bẹ́ẹ̀ yà ara wa ṣe gbọ́dọ̀ máa rí bá ṣe gbọ́dọ̀ máa tọ́jú ẹ̀yà ara wa sí nítorí pé gbogbo nǹkan ló ti wà ní computer live ó ti yàtọ̀ sáyé àwọn bàbá wa
1: ọ̀làjú ti pa wá
2: ọ̀làjú ti dé ó ti wà ẹ má jẹ́ kọ́làjú yẹn kó jẹ́ kójú wa ńlá sódì ẹ jẹ́ ká dìde ká mójútó nǹkan ìbílẹ̀ wa we are son of the soil we are all human we are blacks ẹ jẹ́ ká dìde sí nǹkan ìṣẹ̀ǹbáyé wa àwọn baba ńlá wa àwọn nǹkan tẹ́ pà wá gangan ti mọ̀ bí mo ṣe wà yẹn àbí amọ ni mí ewé àtegbò ni mo máa ń jẹ kò ń ṣe pé mo fi ń sọ̀rọ̀ ń pé bóyá torí pé kéèyàn lè wà
1: èmi náà rí pé torí ẹ̀ lẹ ṣe rí bí ọmọ 13 years
2: so ewé àtegbò
1: ẹ já wa sí àlájà
2: parọ́ fún yín bẹ́ẹ̀ ṣe mọṣẹ́ yín ló kúkú dùn tó da yín lójú bẹ́ẹ̀ náà lèmi náà ń wá ìjìnlẹ̀ káàkiri ní nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn mo ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú South Africa mo lọ sí Ghana máa ń lọ káàkiri diaspora láti mọ̀ nípa ìjìnlẹ̀ nípa ewé àtegbò nǹkan tí mo máa ń wá kiri òun ni research nípa ewé àtegbò tí mo lè ń ṣe
1: ìyá Abeokuta Woman àwọn kan sọ o wọ́n ní nǹkan dúdú wa yìí èmi la gbó o èmi ni bá mi la wo yìí wọ́n ló ń ba kíndìnrín jẹ́
2: ẹ ṣe àmì ṣìkìtò ṣe rí ẹ̀yà ara wa ó yàtọ̀ síra wọn ẹ jẹ́ kí n fún yín ní example ẹ wo àwọn bàbá wa láyé àtijọ́ àwọn bàbá tèmi àárọ̀ tán bá ti jí bá máa pè mí náà máa pariwo ni àbí kẹ́ lọ gbé wá mo ti fẹ́ máa lọ sóko ṣe rí àwọn ògùn wọn máa gbé lura jíjó wà ń bẹ̀ powder wọn àbí olómi wọn àbí wọn bá lò ṣe rí tí wọn bá ní pé ká gbé apẹ̀rẹ̀ ká tẹ̀ láwọn báyìí a máa máa wo ìpàkọ́ wọn wájú ni tó máa máa dàbẹ́ ni pé nǹkan kan ló ń gbé wọn rìn ewé àtegbò tí wọn lò yẹn òun ló ń jí àwọn àwa sì máa máa wò pé kòrò wọn máa máa nà wá máa máa fọ́ọ̀sì ara wa mú ṣe wá rí èyí pé ó ń ba kíndìnrín jẹ yẹn mi ò lè sọ pé rọ mi ò dẹ̀ lè sọ pé kò ń ṣe rọ torí bẹ ṣé ń wò mí mi kì í ṣàbòsí nítorí pé àwọn èèyàn míì wà tẹ́ pé wọn ò rí lè mọ̀ nípa ewé àtegbò àwọn kọ́kọ́ wà tẹ́ pé tí a bá fẹ́ máa lò tẹ́ pé ó ti ní òdùwọ̀n ṣé mo pín ṣègùn ìbílẹ̀ ti yàtọ̀ sáyé àwọn bàbá wa nítorí ínsìn tẹ bá gbé nǹkan lẹ́gàn ẹyin ra tòmátò lásán lọlé tó bá máa fi dijọ́ kejì àti máa dé omi kò dẹ̀ ń rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹyin máa dídòdò ẹ dídídídídí kó tó di brown á máa wò pé kí ló ń ṣẹlẹ̀ tí o kò ń ṣe ọ̀rọ̀ ewé àtegbò nìkan torí a gbọ́dọ̀ máa mọ àwọn nǹkan tá a máa jẹ sẹ́ni a gbọ́dọ̀ máa rí pé ó wà nímọ̀ọ́tótó ewé àtegbò ti yàtọ̀ ó ti ní dosage ó ti ní gbogbo òdùwọ̀n ayé ìgbà yẹn tó máa pè mí báyìí àwọn èèyàn máa tò lọ mọ máa fi gbáfẹ́ orí omi báyìí ni fi bu àgbo fáwọn èèyàn kò rí bẹ́ẹ̀ mọ́ ń sìn kò ṣeé ṣe bẹ́ẹ̀ mọ́ ewé àtegbò ti wà ní good hygienic way tẹ́pẹ́ tẹ́ bá ń lò ẹ̀yin gan máa mọ̀ pé oògùn ni mò ń lò yìí
1: tẹ́pẹ́ tẹ́ bá ṣe é lára
2: àwọn nǹkan kan wà tẹ́ pé ó wà nínú ara tẹ́ pé ó lè jẹ oúnjẹ láti jẹ to yan ba lo ma gbo ni time yan ni agbo ki n ba nu je o te ba ti be ni ko n ba kidney je bi mo se wa ikunle mejo ni mo ni be ni
3: be se wa
2: bi mo se wa mi o de se mistake
1: alaja ikunle
2: mo be ni olorun lo fun mi
1: pelu bara n se ri
2: be ni ko de n se pe bi a mo lo sibi kan pe gini kan ma wa nu le mi ma je ewe ma je gbo yi ti ma je losu meta ti ma je losu mefa to ba de tasiko ma bi mo e ti joko e mo ti gbo omode Ben,
1: elaku eyin yan wa te ngbo wa ele lo ma wa laja lori Facebook. E ba ni wo won ke so omodun melo ti won je.
2: Bo se ri ni yen mi o paro.
1: Eh?
2: Awon eyan tin pe mi kirika kirika ge ijo wa ti ma wa badan bayi. Mi ni duro jijo melo ma tun ti lo. Wa ile mo fe mo mo ti so pe because I love natural medicine. Mm. I love natural. I love it. Mm. It's my passion. E mo pe oko ni pe keyan lo ra ogun. Oko ni keyan je ni te po Olorun so pe ase ni to ba fo okan to ba fun yan o ma je Olorun ni. Eyan kokoko.
1: Alhamdulillah.
2: Olorun ba lo nse. So ti ko ba wa nse eyan keyan ba ti lo okun lo sa. Ile aye gan ti ma ja so pe oro ogun. Nkan ta nlo nule eyan ti ra nkan yen bi ona bi meta ti o da. E se wa lo bi kan to original. So ma ja so ogun. Ko nse opin aye ni pe e lo bi kan e lo ba hello awe lo mr here lo mr bi e ri nkan te fe e ma give up just give a try e wa sodo mi e ma fi nkan kan pamo olorun oba lo ni gbogbo nkan be se mo se nto dayin loju lo kukudu be na ni abekuta awon mama nipa ewe ati o ni yodun ti mo fi wa lodo ya mi ati baba mi ti mo fi nko o ni yodun ti mo fi lo kaakiri imo o tun wa ni iye odun ti mo fi lo sa awon ilewe e awon nkan te ma mo te ina ma je sara yin te ba ri nkan te fe ohun le mi nta ewe ategbo ni ogun bile wa ni nítorí pé ogun bílẹ̀ yẹn gbogbo nkan ni mo fi sọ lórí ẹ ibi téèyàn bá mọ̀dé nínú nkan lèèyàn máa mọ̀dé so bẹ́ẹ̀ bá ṣe ń lo nkan ẹ máa tún máa rìn síwájú kẹ lè máa rí the best ọlọ́run bá máa fi wá sí ọ̀nà ewé àtegbò nkan gidi ni bí mo ṣe wà ẹwọ́kùn mi bó ṣe rí.
1: Tí o ṣe mọ̀ pé ẹ sọ pé kúlẹ̀ mélòó lẹ pé à ń bọ́ lọ́mọ ká o kúlẹ̀ mélòó lẹ pé ẹ bí kọ́sí kìí yóò dàbẹ́ ẹni tó bímọ.
2: Bímọ tán àwọn ẹtí máa jẹ tó máa ti gbogbo àwọn ẹ̀dẹ̀ dúdú yẹn jáde lẹ́pọ̀ gbogbo kùn mí máa flap tẹ bá rí níjọ kò mọ tó bá sọ pé tó bímọ yẹn máa nírọ ni torí pé mo mọ ṣe mọ pé àwọn tí ò mọ ẹgbẹ́ àwọn ọ̀yà wọn láti ilẹ̀ wọn kọ́ wọn tọ́nà bí ìṣògùn bílẹ̀ gbogbo ọ̀nà alákọ̀wé wọn kọ́ wọn sí so tán bá rí àwọn nǹkan mọ̀ pé àìrọ̀ o ibi I don't want it I want it I don't gbogbo nǹkan yẹn
1: àwọn òyìnbó
2: kò jẹ́ kó rí bẹ́ẹ̀ we are son of the soil Ọlọ́run ti kẹ wa ní orílẹ̀-èdè wa ó kẹ wa ó dìdí kẹ wa ni ìdí tẹ̀mí ṣe mọ̀ kó kẹ́ra ni pé mo ti dán àwọn òbí yẹn o mo ti lówó nǹkan kan wà tó máa ń ṣe mí ìdí yíyọ ni ìdí yíyọ yẹn ni nǹkan pín ìgbà tí mo fẹ́ bímọ ni mo pé ọ̀ràn ni tó ti bá ti púṣì báyọ̀ máa jáde àwọn oògùn ìbílẹ̀ tí mo lò àwọn nǹkan tí mo lò fúnra mi òun ni mo fi ń dúpẹ́ dèmi tó tó bá ti lo nǹkan tó bá da ṣé ẹ rí èmi ń ṣe ọlọ́run téèyàn mẹ́wàá bá wá sọ́dọ̀ mi téèyàn mẹ́fà tó bá ti gbádùn ẹ fi tó kù fọ́ lọ́wọ́ náà lónìí déédéé ṣùgbọ́n pé kéèyàn wá wá sọ́dọ̀ èèyàn kó wá tún wá dákùn nǹkan tó ń ṣe kó má lè sọ wọn pé báyìí ni kò ṣe báyìí ẹ lè rí lọ́dọ̀ abẹ́kúta ọ̀hún ẹ kàn rọ́jú kẹ́yìn náà wá kẹ́ wá wò pé ọmọ abẹ́kúta tó ṣẹ̀ṣẹ̀ wọnú inú ìgboro ìlú Ìbàdàn oore ló mú wá ni àbí nǹkan míì ló mú wá mo mú ìfẹ́ wá mo mú oore wá mo mú fọkànbalẹ̀ wá mo máyọ̀ wá mo mú dùnú wá mo mú rire wá mo mú kálàáfíà wá ká ṣe pépépépé kò ń ṣe pé kí èèyàn pọ́n ọmọ 30 years kó máa dára nù kó máa rẹ̀yàn sí i no èèyàn gbọ́dọ̀ smart èèyàn gbọ́dọ̀ wà healthy healthy yẹn Ọlọ́run ti fún wa látọ̀run àwa la gé kékèké ń bí àwa la àmójútó ra wa ẹni tí immune yẹn tí ò boost tó kàn ń lólé ayé ẹni àwọn báwo lè ṣe kọ́ lọ́n bọ́lẹ̀ kó wá ba correct yẹn àbẹ́ ń tẹ́pẹ́ òkè kò fọkàn sí pé kò yẹ kí máa jẹ nǹkan báyìí mo ti ń dàgbà kò yẹ kí gbogbo ṣúgà ara mi kó rí báyìí tí ò fọkàn sí àbẹ́ ń tẹ́pẹ́ kò mọ̀ pé nǹkan báyìí lè yẹ kí n ṣe àbẹ́ ń tó mu sìgá kó yẹ kó lè mọ̀ pé kidney ó bá dúdú so gbogbo nǹkan yẹn ọlọ́run ò ní bọ́lẹ̀ látòkè ẹ yẹ ká mójútó ra wa ẹ yẹ ká mójútó ìlera àti àlàáfíà ara wa.
1: Oya ìyẹn Abeokuta a gbọ́ pé nípa pajápajá múyàn o kòkòrò inú ẹ̀jẹ̀ o ìdí yíyọ o ẹni tí nǹkan oṣù ẹ̀ ń ṣe ségesège o pé gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run fi lè yín lọ́wọ́ láti fi ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn.
2: Ojú nìkan lèmi ò kí ń ṣe ojú tẹ bá wá ẹni tó bá ń ṣe màmú yín lọ bẹ̀.
1: Ojú nìkan
2: ọ̀dà àmọ́ gbogbo
1: ẹ̀ táwọn èèyàn bá fẹ́ wá sọ́dọ̀ yín báyìí báwo ni wọ́n ṣe máa rìn yín àti pé nọ́mbà wo làwọn èèyàn lè pè.
2: Wọ́n lè pè mí sórí
1: 08 0 39 3 9 7 1 6 0 2 2
2: tàbí 08 0
1: 08 0
2: 55
1: 55
2: 77
1: 7 7 63 63 72 72.
2: Ní báyìí mo wà ní Liberty nínú ibi tí wọ́n ti ń ṣe ìpàtẹ ìṣègùn ìbílẹ̀, àmọ́ mo ní ọ́fíìsì nílùú Ìbàdàn, mo wà ní òde Ajé Junction. Ibẹ̀ ni mo wà. But
1: president, ẹ ṣàpè yí, ẹ má ṣàlàyé.
2: Tí ẹ bá ní àrùn tá a mọ̀ sí àrùn kòkòrò inú ẹ̀jẹ̀, yálà inú odò láti bá pàdé ni, ọkùnrin sóbìnrin láti bá pàdé ni, àwọn òbí wa ńgbà tó fẹ́ bí wa ni, àbá máa ń sún ìmú ní odò ni, ibikíbi tó bá yẹ pé inú wa máa ń kùn ni, a bá jẹun díẹ̀ bá dà mẹ́rin pa ti jẹ gbogbo oúnjẹ ilé, àyà á máa dùn wá, ọgbọ́n gbọ́bẹ̀ á máa dùn wá lẹ́yìn, a fẹ́ ṣẹ̀yọ àti ṣẹ̀yọ adogun, a máa fẹjú láti ṣẹ̀yọ, àbí ká máa ṣẹ̀yọ kẹ́yọ yẹn máa papọ̀ jù kó ti kúrò ní ẹ̀yọ tó nọ́mà, tàbí ká ti lọ rí pàti lọ ṣe àyẹ̀wò ṣúgà ní ṣúgà lára, ẹ̀yọ wá dẹ̀ ń papọ̀ jù, àwọn bàbá wa máa ń pè ní àtọ̀gbẹ, irú nǹkan ẹ̀ máa ń wáyé, tàbí àwọn tẹ́ pé obìnrin ni wá, nǹkan àládà wa ń wá mọ́ tí ò yẹ kó dẹ̀ tí ì lọ tó yẹ ká sì máa rí torí gbogbo ẹ̀ ló níṣẹ́ tó ń ṣe lára, ẹlòmíì tí ò bá rí wọn máa wòké èmi ṣe oríire mi rí mọ́, irọ́ ni tó bá tì tó èjì yẹn, àìsàn ni ó máa tún fa wàhálà mi, àbí bóyá àwa tẹ́ pé àláǹfààní láti lè ṣe abiamọ, èèyàn kọ̀ọ̀kan kọ́ ló ń ṣọmọ fún ìyàn Ọlọ́run ni, ó dẹ̀ ti dá gbogbo wa, a wá rí pé à ń lóyún oṣù méjì mẹ́ta ó ń wálẹ̀, ara ń ta wá ni, ìgbà míì ara máa ń yún wa bí ìpa fomi ṣupara, ìgbà míì ara máa ta wá bí ìgbà tẹ́ pé bí wọ́n dáa ta sí wa lára, ìgbà míì a máa rí pé tá a bá jókòó tá a bá ń sọ̀rọ̀ ẹni wa máa rùn láàrin àwọn èèyàn, a dẹ̀ fọyín fọyín kò lọ, ìgbà míì nǹkan máa rìn kiri ara wa bí àrùn bí yọ̀rọ̀, a rìn wá sọ́nà fún, orí a máa fọ́ wa lẹ́sú lẹ́sú, orí yẹn ń gbà mí iwájú orí, ìgbà míì ẹgbẹ́ kan apá kan ara wa délé bá máa gbọ̀n rìrìrì, a sùn bá máa gbọ̀n, ìgbà míì tá a bá jẹ́ a máa gbọ̀n, àbí ìgbà míì tá a bá dìde wípé ká jẹun ebi díẹ̀ máa pa gbogbo ara wa ti máa gbọ̀n, ẹ má jà á fi ṣeré, ẹ já dìde ká tọ́jú ara wa, àbí tí nǹkan ẹ bá pẹ́ lára ọ̀dọ́mọkùnrin á jẹ́ kọ́dọ̀mọkùnrin kọlẹ̀, jẹ́ kóbìnrin mọ̀pọ́kùnrin ni mí, ó wà lọ́dọ̀ Abẹ́òkúta Umar ní ibi tá a ti ń ṣe pàtẹ lọ́wọ́ stand number 2 tẹ bá ti wọlé àwọn èèyàn máa pè yín, mo fẹ́ káwọn èèyàn bíi emélòó kan wá kí inú wọn dùn káyọ̀ wọn kún kán rí pé nínú ilé yá ẹ̀ ara mi máa ti yá, ẹlòmíì tó bá jẹ nǹkan tó ní protein tó bá jẹ báyìí ó máa máa wọ tọ́ílẹ̀tì jáde lọ jáde bọ̀ ni, ẹlòmíì nǹkan tó máa ṣe lóore tó bá jẹ báyìí àwọn wàhálà dé, ẹ jẹ́ amójútó ra wa, ẹ̀yin ọkùnrin ẹ má gbé ẹ̀bi àìrí ọmọ bí ẹ má gbé léyàwó yín nìkan lórí,
1: ẹ̀yin náà
2: dìde ó lè jẹ́ pé omira yẹn ó ti kéré tàbí bóyá kò pọ̀ tó, ó níye millions tí ó máa wà ńbẹ̀ kó tó débi tó ń lọ, ẹ jẹ́ àjọ mójútó kájọ ṣe pẹ̀lú Ọlọ́run, tí nǹkan ẹ̀ bá pẹ́ lára ó lè di àìsàn atẹ́gùn, àìsàn inú iṣan, àìsàn inú egungun, tẹ́kù máa yí wọnú egungun ẹ̀ rẹ́lòmíì á tọ́jú egungun títí kò tí tọ́jú infection yẹn tá à ń pè ní kòkòrò inú ẹ̀jẹ̀, ẹlòmíì bẹ́ẹ̀ tó ẹ já dìde a fẹ́ máa rìn láti ibì kan ẹsẹ̀ ń fà wá so ni pajápajá ni àárọ̀ oorun sùn ni ìbàrá àdì ríro ara ríro ni ẹ dìde kẹ máa bọ̀ lọ́dọ̀ Abẹ́òkúta Umar, àkọ́kọ́ yẹ ẹ̀yin wò náà nǹkan tó bá wà àwọn nǹkan tó bá lọ à á sọ fún yín pẹ̀lú ògo Ọlọ́run níwọ̀n ọba díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ rí pé máa dúpẹ́ fọlọ́.
1: Ó ra ẹṣẹ́ ìyá wa àdúpẹ́ lọ́wọ́ yín pé a pè ní ẹ̀sìn wá ẹ̀yìn ìyá wa shop number 2 nínú Liberty ibi tó ti ń ṣe ìpàtẹ ọjà ibẹ̀ ni àbí ṣe ìpàtẹ ọjà ibẹ̀ ni kẹ́tẹ̀tẹ̀ máa lọ báyìí báyìí báyìí
2: ẹ lè rí wa lórí Facebook ẹ lè rí wa lórí Google ẹ lè rí wa lórí internet ẹ pè mí
1: phone number yín lẹ́ẹ̀kan sí ìyá wa
2: ẹ lè pè mí sórí 08039716022 08039716022 tàbí 08055776372 ẹ lọ sórí Google ẹ lọ sórí Instagram ẹ máa rí wa ń bẹ̀ ojú ni wa kì í ṣàìmù folóko èèyàn tó wà ń ta ni wa tó wà ń gbangba tó ti rìn káàkiri even in diaspora a mọ̀ ń pa ìtọ́jú ara ẹ wa ẹ ní regret.